0: This is Adaba FM. Stay riveted.
1: Iléeṣẹ́ tó sẹ́, tó kí, ó fẹ́ǹfẹ́, ó kẹ́ǹkẹ́, ó wá sẹ́wẹ́wẹ́. Ó dùn bí ìlúdòdò létí, ó dùn bí ìdòdò ìkirè. 88.9 Adaba FM.

0: 89.9 FM. Awolu Solu Dero Pese.
1: On your trap, set.
2: Wọ́n sáré ìjẹyìn lọ, àdàbà sì múra lọ́wọ́. Eré ìjẹyìn kì í ṣe ti alágbára. Àdàbà gbéra, ó fò bá wọn lọ́nà, ó tún fi wọ́n sílẹ̀. Àdàbà 88.9 FM, ó ti gbà pò kíní. Ó síwájú, àwọn ẹgbẹ́ ń tẹ̀lé lẹ́yìn.

0: This is Adaba FM. Stay riveted.
1: Iléeṣẹ́ tó sẹ́, tó ki, ó fẹ́ǹfẹ́, ó kẹ́ǹkẹ́, ó wá sẹ́wẹ́wẹ́, ó dùn bí ìlú dòdò létí, ó dùn bí dòdò ìkirè, 88.9 Adaba FM.

iṣẹ́ tó sẹ́, tó ki, ó fẹ́fẹ́, ó kẹ́ǹkẹ́, ó wá sẹ́wẹ́wẹ́, ó dùn bí ìlú dòdò létí, ó dùn bí dòdò ìkirè 88.9 àdàbà FM.

0: 88.9 FM. Àwòrán sọ̀lú dẹ̀rọ̀ pẹ̀sẹ̀.
1: Ìròyìn ní kùtùwà rè láti iléeṣẹ́ àdàbà 88.9 FM Àkúrẹ́. Mo kí yín ẹ kú ojúmọ́ àsìkò iṣẹ́ àná. Ìròyìn ọ̀rẹ́ lẹ́kùnrẹ́rẹ́. Àjọ ẹlẹ́yinjú àánú tó ń ṣèrànlọ́wọ́ lórí ètò ẹ̀kọ́ eléyìí tí wọ́n fi orí rẹ̀ sọ Màmá Rẹ̀jíníà Olókùnbọ̀rọ̀ ló ti fún àwọn akẹ́kọ̀ọ́ kọ̀ọ̀kan nílùú Àkúrẹ́ ní owó ìrànwọ́ láti lè fi ṣe àtìlẹ́yìn fún ètò ẹ̀kọ́ wọn. Ètò náà ni ló ṣẹlẹ̀ nínú ìjọ Sacred Heart Cathedral nílùú Àkúrẹ́ ní kété tí wọ́n parí ìsìn ọ̀sán. Ẹni tó jẹ́ akọ̀wé fọ́rọ̀ ètò ẹ̀kọ́ nínú ìjọ Diocese ti ìpínlẹ̀ Ondo ẹni ọ̀wọ̀ Valentine Ọmọlakin ló wá rọ àwọn ènìyàn tí wọ́n jàǹfààní ètò náà láti lò ó dáadáa kí wọ́n sì rí wípé ẹni tí ó fún àwọn ní owó náà ló ń fẹ́ àṣeyọrí wọn lóòrèkóòrè. Àwọn tí wọ́n jàǹfààní ètò náà ni wọ́n fi ìdùnnú wọn hàn fún àjọ ẹlẹ́yinjú àánú ọ̀hún wípé àwọn yóò ṣe ohun gbogbo tó bá yẹ láti lè ṣe àṣeyọrí lẹ́nu ètò ẹ̀kọ́ wọn. Gómìnà ìpínlẹ̀ Èkìtì Abiodun Oyebanji ti ní ìṣèjọba ẹlẹ́ẹ̀kejì òun ni yóò gbájúmọ́ mímú àlékún bá ọ̀rọ̀ káràkátà pípèsè àwọn nǹkan táwọn aráàlú ń fẹ́ àti ìdàgbàsókè ọrọ̀ ajé jákèjádò ìpínlẹ̀ náà. Oyebanji pabi ọ̀rọ̀ náà nínú ìpàdé kan tó ṣe papọ̀ pẹ̀lú àwọn àgbààgbà ní ẹkùn ìṣèjọba àríwá ìpínlẹ̀ Èkìtì léyìí tó wáyé nílùú Ifákì Èkìtì gẹ́gẹ́ bí ọ̀kan lára àwọn ìgbésẹ̀ àkànṣe ni ṣáájú kó tó di wípé wọn yóò fi àbá tó ṣúná ṣọwọ́ sí ilé aṣòfin. Ó jẹ́ kó di mímọ́ wípé owó péréte tó bá wà nílẹ̀ òun ni yóò fún ìjọba lórí ọ̀fẹ́ láti lè gbájúmọ́ àwọn iṣẹ́ àkànṣe kọ̀ọ̀kan eléyìí tí yóò fagbára ro ọrọ̀ ajé àti ìgbáyégbádùn àwọn aráàlú. Gómìnà ọ̀hún jẹ́ kó di mímọ́ wípé òun yóò gbájúmọ́ ìṣètò ètò ìlera, ìpèsè iná, ojú ọ̀nà, ìpèsè omi àti àwọn nǹkan míì bẹ́ẹ̀ tó ṣe kànrìnkànrìn nínú ìṣèjọba àwọn ẹlẹ́ẹ̀kejì. Gómìnà Oyebanji ló wá dúpẹ́ gidigidi lọ́wọ́ àwọn ènìyàn tí wọ́n ń ṣe àtìlẹ́yìn fún ìṣèjọba rẹ̀. Bákan náà ló jẹ́ kó di mímọ́ fáwọn ènìyàn ìpínlẹ̀ Èkìtì wípé ohun gbogbo tó bá yẹ ni kí wọ́n ṣe láti lè rí wípé wọ́n ṣe àtìlẹ́yìn fún àṣeyọrí ààrẹ Tinubu lẹ́ẹ̀kejì. Ààrẹ Bọ́lá Tinubu ti jẹ́ kó di mímọ́ wípé ìjọba yóò tẹ̀síwájú láti mọ ṣètò àwọn ọ̀nà eléyìí tí yóò mú kí ọrọ̀ ajé pàápàá jùlọ àwọn olókoòwò kéékèèké kí wọ́n lè rẹ́sẹ̀ walẹ̀ láwùjọ. Tinubu jẹ́ kó di mímọ́ wípé ìṣèjọba òun ló ń fẹ́ káwọn ọmọ orílẹ̀-èdè Nàìjíríà mọ́ bẹ̀rẹ̀ ìdókòwò kí wọ́n mọ ṣe bó ṣe tó àti bó ti yẹ àti láti tún gba ọ̀pọ̀lọpọ̀ àwọn ènìyàn ṣiṣẹ́. Ọ̀rọ̀ ààrẹ ọ̀hún ló jẹyọ nínú àtẹ̀jáde kan látọwọ́ olùrànlọ́wọ́ rẹ̀ pàtàkì lórí ìròyìn àtọ̀dá tẹ̀lé Báyọ̀ Ọ̀nànúgà nígbà tó jẹ́ kó di mímọ́ nígbà tí wọ́n ń ṣiṣọ́ lójú gbọ̀ngàn ìfọgbọ́n ọ̀nùrọ̀ni nílùú Àbújá. Ààrẹ jẹ́ kó di mímọ́ wípé píparí iṣẹ́ àkànṣe náà ló jẹ́ ọ̀kan lára àwọn ìgbésẹ̀ ìdókòwò ìṣèjọba rẹ̀ láti lè fagbára ró ìkọ́ni àti lè ṣe kóríyá fún àwọn olókoòwò kéékèèké lórílẹ̀‐èdè yìí. Ó jẹ́ kó di mímọ́ wípé gbọ̀ngàn náà òun ni yóò ṣèrànlọ́wọ́ fáwọn olókoòwò kéékèèké pàápàá jùlọ lórí ọ̀rọ̀ ìfọgbọ́n ọ̀nùrọ̀ni, ìfagbára ròni, ọ̀rọ̀ ìmọ̀ ẹ̀rọ àti ibi tẹ́nìyàn lè lò láti mọ ṣiṣẹ́. Bẹ́ẹ̀ bá ṣe ń darapọ̀ mọ́ wa ìròyìn ní kùtùwà ilẹ̀ ń gbọ́ lọ́wọ́ láti lè ṣe àdàbà 88.9 FM Àkúrẹ́. À ń padàbọ̀, ẹ mú ìkú ń bẹ̀.
2: Ẹ gbà mí, ẹ rà mí kalẹ̀, ọ̀rọ̀ kọ mi yìí má ti sú mi. Ìṣe ló ń pariwo, ẹ̀yìn dídùn, ara ríro, ẹ wò ó. Mo ṣe mọ̀ pé kò lè mú ọkàn lọ oko mọ́ ni. Ò ṣe ṣúkẹ́ṣúkẹ́, dàtọwọ́ rẹ̀ lẹ̀ ni. Kódà, ṣe kan sùn lọ ni.
3: Abba, ayé òkú tí ìgbọ́ ni nípa 24/7 Abba Mission. Kọ̀rọ̀jọ́ gbòògùn ìbílẹ̀ táwọn ọkùnrin ń béèrè fún gbà gbogbo. Àkànṣe gbòógì ìbílẹ̀ tá a gbé kalẹ̀ lọ́nà tìgbàlódé 24/7 Abba Mission. Kò lọ tí nú rárá. Ó kágbó ẹ̀yìn dídùn, ara ríro, àfọ̀gẹ̀dẹ̀gẹ̀dẹ̀ ìdọ̀tí ara dànù. Lọ́gán lọmọ ọkùnrin bá dúró tán tí ó sì máa ṣiṣẹ́ akọrin lọ́dún olólùfẹ́ rẹ̀ ìwé àtegùn la fi pèlú rẹ̀ àjọ NAFDAC fòǹtẹ̀ ló gbà ó da alágbò ara 24/7 abamation láti jẹ́ alágbàtà jákèjádò lẹ̀ Nàìjíríà ẹ máa pe 091 60 62 63 091 60 62 63 orúkọ ọmọ nìjánu ọmọ 24/7 abamation gbogbo ìgbà ìjàwá ìjà òsì always guide me.
1: Ẹ káàbọ̀ padà ìròyìn ọ̀hún tẹ̀síwájú. Ohun tó bá kú ní kù náà làmújayé ló mú kí mínísítà torí sọ̀rọ̀ ètò ìṣúná nílẹ̀ yìí Táíwò Oyèdílé kó pè fún mímú àlékún bá oore ọ̀fẹ́ láti lè rí owó ná sórí àwọn ìdókòwò lórí ohun amáyémúgbàrọrùn àti ìdàgbàsókè ilẹ̀ adúláwọ̀ lápapọ̀. Oyèdílé ló pe ìpè ọ̀hún nínú àjọ ọ̀rẹ́dẹ́gbẹ́ ní lákòókò tí wọ́n jókòó láti lè dúnàdúrà lórí ìdàgbàsókè lápapọ̀. Ó jẹ́ kó di mímọ̀ wípé ọ̀wọ́n gógó owó náà sórí nǹkan àti àwọn ewu tó wà lórí ọ̀rọ̀ olówódé láì àìní oore ọ̀fẹ́ sí ẹ̀yáwó ọlọ́jọ́ pípẹ́ ń ló tún ṣàkóbá fún ìdàgbàsókè ilẹ̀ adúláwọ̀ lápapọ̀. Mínísítà ọ̀hún ló wá pè fún àlékún sórí ìdókòwò afẹ́fẹ́ gáàsì àti àwọn àmúṣagbára míì eléyìí tó ń yí papọ̀. Ó jẹ́ kó di mímọ̀ wípé níní orí ọ̀fẹ́ sí irú àwọn owó bẹ́ẹ̀ yóò lè mú kí ilẹ̀ adúláwọ̀ kó dàgbà kíákíá ju bí wọ́n ti ṣe rò lọ. Lórí ọ̀rọ̀ orílẹ̀-èdè Nàìjíríà, ó jẹ́ kó di mímọ̀ wípé ohun tó jẹ́ orílẹ̀-èdè yìí lógún jùlọ báyìí òun ni mímú àdínkù bá iṣẹ́ àti òṣì fífún àwọn olókoòwò kéékèèké lórí ọ̀fẹ́ láti lè rẹ́sẹ̀ walẹ̀ dáadáa àti pínpín àṣeyọrí káàkiri. Ìjọba àpapọ̀ ló ti kéde rẹ̀ wípé ó ti dẹ̀ṣẹ̀ láti mọ ọmọ kéékèèké ṣòye iṣẹ́ ipa ẹni tó jẹ́ akọ̀wé nínú iléeṣẹ́ ìjọba àpapọ̀ tó ń bókútó ọ̀rọ̀ ìgbanisíṣẹ́ àtàwọn òṣìṣẹ́ Dr. Kamil ló fọ̀rọ̀ náà léde lákòókò ètò ìdánilẹ́kọ̀ọ́ kan tó ṣe fáwọn oníròyìn nílùú Àbújá. Ó jẹ́ kó di mímọ̀ wípé gbogbo àwọn àjọ tọ́rọ̀ kan òun ni wọ́n gbọ́dọ̀ mọ fi ẹ̀sùn fífọmọṣòwò ipa ni wọ́n lọ́ mọ fi sùn fáwọn tọ́rọ̀ kan o torí wípé kìí ṣe ohun tó bójúmu kí wọ́n mọ fi àwọn ọmọ kékeré ṣe iṣẹ́ kólékólé bí iṣẹ́ ìwéwàkùsà àti ètò àgbẹ̀ pẹ̀lú lílò wọ́n fún iṣẹ́ ìkọ́lé. Ó jẹ́ kó di mímọ̀ wípé àwọn àjọ kan gbọ́dọ̀ bẹ̀rẹ̀ sí ní máa ṣe àwárí àwọn ènìyàn tí bá ń wo irú ìwà bẹ́ẹ̀ báyìí kí iléeṣẹ́ ìjọba tó ń bójútó ọ̀rọ̀ ìgbanisíṣẹ́ àtòṣìṣẹ́ náà kó lè fi ìyàtọ̀tọ̀ jẹ àwọn tó bá ń ṣe irú bẹ́ẹ̀. Tó èyí ló pín ìròyìn ní kùtù ọ̀rọ̀ tòní láti iléeṣẹ́ àdàbà 88.9 FM Àkúrẹ́. Adé èmi là wà lólùtú ìròyìn Adébóyè Galani lórúkọ tèmi mú kí ẹ̀yáṣẹ́ lónìí o àníjọ tí ò tẹ́ wa lọ́rùn.

0: Adé wẹ̀.
1: Èyí tí yóò wáyé ní àtàmọ́.
0: Gbogbo àkókò òǹdó sí. Ìyẹn ní ọjọ́ kẹrìnlélógún. Oṣù kẹsàn-án.
1: Ọdún 2024
0: September 2026. Pọ̀pọ̀ ṣíṣe ètò yìí yóò bẹ̀rẹ̀ ní dédé agogo méjìlá ọ̀sán. Ọ̀pọ̀lọpọ̀ orí adé àti àwọn èèyàn pàtàkì ni yóò wà ní ìkàlẹ̀ ní ọjọ́ náà. Àwọn olórin tó làmìlaka tí yóò fi ìlú. Àtòrìndáwalárayá ní ọjọ́ náà ni. Evangelist Jide Ajowaje sùn. Láti ìlú Ìbàdàn. Ìtùráyà ọ̀ràn míyàn nọmba wọn. Tinsọ́lá Adélakùn ọba Eléto.
1: Samdat Aremu.
0: Mandela láti ìlú Èkó. Abe Peace Harmony láti ìlú Abẹ́òkúta.
1: Evangelist Kayode.
0: Akitimẹ́yìn láti ìlú Àkúrẹ́.
1: King Kaka Kisafari.
0: Olúwaṣẹ́gun Jina Sàrúpà.
1: Àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ.
0: Arábìnrin Àgọ́n.
1: Ẹniọlá Adédoyin.
0: Sọ̀pọ̀ ènìyàn mọ̀ sí Adéwẹ̀.
1: Àwọn ni olùgbàlejò.
0: Àwọn náà sọ wípé ẹ máa bọ̀.
1: Ẹ wá bá wa ṣe.
0: A ó máa retí yín o.
2: Ní o. Tá a bá dárúkọ iléèwé tó ní mọ̀ tó sì já iléèwé gbogbo oníṣe. Iléèwé Edward Ọláṣẹ ní Polytechnic Edolapoli Àjọ Àkókò Òǹdó ṣe jẹ́ ọ̀kan gbòógì nínú wọn. Àyè ìgbaniwọlé sí iléèwé Edward Ọláṣẹ ní Poli Àjọ Àkókò Òǹdó ṣe 2026-2027 ti ṣí sílẹ̀ báyìí o.
3: Àwọn àyè ẹ̀kọ́ tí ó ṣí sílẹ̀ ní iléèwé Edward Ọláṣẹ ní nìwọ̀nyí. Electrical and Electronic Engineering. Science Laboratory Technology. Business Administration and Management.
2: Computer Science and Statistics. Bẹ́ẹ̀ni àyè ṣì wà fún ẹni tó bá fẹ́ kọ́ṣẹ́ ọwọ́ bíi oṣù mẹ́fà àbí ọdún kan. Fún àwọn bíi Fashion Designing Technology. Graphic Designing and Printing Technology. Event and Social Management. Food and Baking Technology. Networking. Leather Technology.
3: Ẹni tí ó bá nífẹ̀ẹ́ sílé ìwé Ẹ̀dọ́lá Poli gbúdọ̀ gba JAMB tàbí kí ó máa bọ̀ ní ọgbà iléèwé láti wá gba fọ́ọ̀mù ìgbaniwọlé ní iléèwé Ẹ̀dọ́lá Poli.
2: Tí ó wà ní ẹgbẹ́ Àjọwá Town Hall nílùú Àjọwá Àkókò Òǹdó State. Fún akẹ́kọ̀ọ́ tó bá ní ọgbọ́n sókè JAMB wá gbà wọlé lẹ́sẹ̀kẹsẹ̀. Ẹ pè sórí ẹ̀rọ ìbánisọ̀rọ̀ wọ̀nyí. 0707-921-8886 àbí 08032-534-548. Lórí ẹ̀rọ ayélujára Edward Ọláṣẹ ní Polytechnic Àjọwá at gmail.com. Àyè ìgbanisílẹ̀ ìwé Edward Ọláṣẹ ní lọ lọ́wọ́.
4: Ìròyìn.
5: Yes, òun gangan nìyẹn. Tẹ́ bá ti gbọ́ tó dún bẹ́ẹ̀ látàbà, ọjà ọdún ti bẹ̀rẹ̀.
4: Ọjà ọdún ti dé, àdàbà gbé.
5: Kí lẹ ń tàṣà, kí lẹ fẹ́ ṣe mà? Kábà yín gbé jáde lásìkò ọdún yìí àsìpé. Wọ́n ti kọ́jà ọdún dé. Kárajà ọdún, kátajà ọdún, kájìfà ọdún, àpolówó ọjà ọdún. Ẹ ṣé àmọ̀nà o. Pápá tayọ orílẹ̀ ìgbà pé ṣẹ́jú iṣẹ́. Ètò ọjà ọdún òní Classmate. Tó bá débi kápò olówó ọjà lórí rédíò àdàbà látàsìkò yìí lọ́dà ìparí December gbọ̀ngbọ̀n. Oya ẹ máa bọ̀ wá o.
4: Ìrẹ́pẹ̀tẹ̀ ìwé ọjà ọdún ti dé.
5: Tiwọ́ náà máa ń gbẹ̀yìn lọ́dún yìí o. Orí ètò ọjà ọdún làwọn ọlọ́jà tó nílé iṣẹ́ ti ń fe ní mẹ́ni fèjì méjì fìta mẹ́ta tá jẹ́ kúra wọn tó jọra wọn. Ẹ kàn sí wa lẹ́ka ìpolówó ọjà àdàbà tó wà ní. Mọ̀sílò Building lẹ́gbẹ̀ẹ́ A Division Police Station ọba Dẹ́ṣídà Road Àkúrẹ́. Kẹ́ ní ètò ọjà ọdún ti fẹ́ polówó. Ọdún yìí á dùn yògbàyògbà á jì jó ta warawara. Fún ẹ̀kúnrẹ́rẹ́ àlàyé ẹ pé Karim sórí 08030414344.
6: Grace 08032474646.

èyí ni láti sọ fún gbogbo ènìyàn nípa ìfilọ́lẹ̀ rìn new hope project 2027 ti ìpínlẹ̀ Ondo tí yóò wáyé ní Thursday ọjọ́ kẹrìnlélógún oṣù kẹsàn-án ọdún 2026 ti a wáyé ní déédéé aago mẹ́wàá àárọ̀ ní dome alágbàká Àkúrẹ́. Bákan náà ni kí a tún sọ fún gbogbo ènìyàn ọmọ wa olólùfẹ́ Mẹ̀kúnnù tí ó ti fìgbà kan díje fún ipò gómìnà ní ìpínlẹ̀ Ondo ti a wáyé. His Excellency Bosun Arebuwa ti ṣetán láti darapọ̀ mọ́ ẹgbẹ́ òṣèlú APC. Nínú ìpàgọ́ náà ni a ó sì tún ti yan ọmọ wa His Excellency Bosun Arebuwa gẹ́gẹ́ bí agbátẹrù ìyẹn Grand Patron fún the Renew Hope Project 2027 fún Ààrẹ Bọ́lá Ahmed Tinubu láti gbaradì àti láti jẹ́ kí wọ́n jáwé olúborí nínú ìdìbò tó ń bọ̀ ọdún tó ń bọ̀. Ẹ má gbàgbé o, àjèjì ọwọ́ kan ò gbẹ́rù dórí. Ẹ jẹ́ ká ṣera wa lóṣùṣù ọwọ́ fún àṣeyọrí.

0: to the Million Text and Win promo.
1: Get texting. More than 2 million people will share billions in cash and prizes, including 6 brand new cars. Buy any 20 gram Milo promo sachet. Find a unique code inside. Then dial *8011*#, or scan the QR code on the pack, and you could win big. Buy more, win more. Promo starts July 1st to October. Milo.
2: A fẹ́ mú àsìkò yìí fún àdédé ọ̀nà pé a fẹ́ ṣe àmúlélẹ̀ the new hope project ti ọdún 2027 yé wa náà náà yìí. Ti ẹkùn ìpínlẹ̀ Ondo yìí a fẹ́ ṣe ní òwúrọ̀ Thursday ọjọ́ 24 oṣù kẹhàn ọdún 2026 yìí ara yìí ní agogo mẹ́wàá lù gbọ̀ngàn lido alàgbà kánà kúrẹ́ àdẹ̀túfẹ́ fọ́nà wá ọmọ wa ọ̀sun arébùwà yóò tún inú ìgbọ̀kàn dùn pé gómìnà ìpínlẹ̀ Ondo wa yìí ṣe tán náà ti darapọ̀ mọ́ ẹgbẹ́ òṣèlú APC. Gbogbo ètò yìí ni àdẹ̀ tí a tún yàn ọmọ wa ọ̀sun arébùwà gẹ́gẹ́ bí alákọ̀wọ́ ti Wundiri new hope project 2027 ti Ondo State yìí ara yìí ìyẹn grand patron náà ti gbaradì àti náà ti jẹ́jí ààrẹ Bọ́lá Ahmed Tinubu jáwé olúborí ètò ìdìbò yé wa lọ́dún yé wa. A máa ma gbàgbé o, a máa jẹ́jà síra wa náà ṣùgbọ́n lẹ̀kan so torí pé kí ni àgbájọwọ́ ẹ̀mẹ́mú ọ̀yàrin òmùkáwọ̀ kan.

0: Wow! Mommy! Today's golden moon is milky!
1: Mine too!
2: Mother of the year! Well done! But please, let's be managing the milk small, small now.
3: It's not me, oh. This is golden moon 3-in-1. It comes with milk already inside.
2: Milk? Already inside? Since when?
4: Get golden moon 3-in-1. It already has milk inside. For your creamy, nutritious enjoyment, no need for milk. Just add water, stir, and enjoy. Golden moon. Make every day golden.
5: Ṣé wípé mo lè ní ìpín ṣíẹ̀ nínú iléeṣẹ́ Dangote Petroleum Refinery?
6: Bẹ́ẹ̀ni, tirẹ̀ ni IPO náà ti ṣí.
5: Ṣùgbọ́n mélòó ni mo lè rà? Nítorí gbogbo ọ̀rọ̀ IPO yìí dàbí ẹni pé
6: ìpín kan jẹ́ ₦525. Ó sì lè bẹ̀rẹ̀ pẹ̀lú ìpín mẹ́wàá, ìyẹn jẹ́ ₦5,250. Pẹ́lẹ́.
5: Ṣé lóòótọ́, báwo ni mo ṣe lè ṣe ìforúkọsílẹ̀?
6: O lè ṣe ìforúkọsílẹ̀ nípasẹ̀ àwọn aṣojú gbígba owó tí SEC fọwọ́ sí, pẹ̀lú àwọn báńkì tó kópa, àwọn iléeṣẹ́ fintech, àwọn stock brokers àti àwọn ọ̀nà míì tí a fọwọ́ sí. Tẹ BVN rẹ sílẹ̀ láti jẹ́rìísí ìdánimọ̀ rẹ, yan iye ìpín tí o fẹ́, san owó náà, àti pé wàá gba àmì ìdánilójú pé wọ́n ti fi orúkọ rẹ sílẹ̀.
7: Ṣé àbẹ̀wò sí ipo.dangote.com láti mọ bí àti ibi tí o ti lè ṣe ìforúkọsílẹ̀ IPO fún àwọn ènìyàn tí rẹ ní láìpín. Jọ̀wọ́ ka mọ ìlànà àti òfin tó dìrọ̀ mọ́ ohun tó fẹ́ rà. Tí o bá ń ṣe iyèméjì, bá iléeṣẹ́ tó mọ̀ nípa ṣíẹ̀ sọ̀rọ̀, àwọn stock broker àti olùgbaninímọ̀ràn nípa ìṣúná owó fún ìtọ́nisọ́nà.

0: don't put one finger down. Now him be say, you self they like go where he pay you pass. So why your choice for bank go come different?
1: You self don't try, for this your hustle. Download Smart Cash app today. Make your money come the hustle for you. You go get 15% interest per annum for your savings. No shishi as charges for any withdrawal way you do. Oh, now free of charge. And get up to 10% cash back for data bundles. No be cho-cho-cho. Terms and conditions apply. Smart Cash, now by Airtel.
2: E kaabo pada lati oke lohun kini nti atojo boju wo laaro toni lori eto ojumayo o na ni gege ba se ti mo wipe eto dibo odun 2027 o ti nsun metile bayi gbogbo nteto dibo nku ko ju bi osu meta lo mo ati ojo die asiti ni alejo pataki ti ajo mo fi oro jumi tuoro laaro toni lori eto ni aro ni awon na ni commissioner ajo eleto odibo ni ipinle ondo omowe mutiu olaleke agboke won ti wa ni ori ila pelu wa laaro tuni e ba wa kan ara le
3: mo ki gbogbo awon olugbo wa aka aro aku eto ojumo re ni fun wa o
2: ami ami ami ami e seun yoruba bo won ni eni ti oba fi okete ti yo fi jeyan ale ataro kutukutu o na ni yo ti mo pete re gege bi asiti mo wipe eto dibo are ati tomo legbe ma sofin agba le Nigeria gbogbo n toku bayi oju bi osu meta ati ojo bi meta le logun lomo ti eto dibo ohun to je pe yo waye ni le Nigeria kini a le ri gege bi aridaju wipe ajo eto dibo won ti gbaradi feto odibo odun 2027 ati pe kini ka won omo le Nigeria omo reti gan
3: e se won lotu se ri ojo ti ajo eleto odibo ti bere si polongo wipe e lo foruko le o eni ka de e ba sonu ko lo gba mi o eni ti o ba ku nibi kan lo sibomi to se popo nbe ko lo gbe agbara adibo e ko lo gbe lo bomi o ojo yen la je leto dibo ti bere ipale mo fun eto dibo 2027 now e wa ri wi pe ngba ta kede yo jade ogoro lo jade won foruko le won de foruko le lati le ri wi pe awon na je ni ti o to de ye lati kopa ninu eto dibo to n bo ye yato si yen ajo eleto odibo fun ara won won tun ti wa se eto yi pe gbogbo awon osise won pata ni won ti n ko lopolopo ose fapere laipe yi ose to koja ohun ni awon osise wa ti won je osise olupolongo nipa ise TINEC n se ni won wa se eto gbogbo won lati Southwest ìpínlẹ̀ Ondo ni won ti wa se training nipa ìpalẹ̀mọ́ yato si yen awa ta jo ga won na aipe yi la pade nilu Eko ti gbogbo wa jo joko ati alaga wa ta jo wo lotun losi pe ki lo ku si ewo lati se ewo la ati ise egbogi ana ode yi ni ikan ninu awon eroja se won pe awon eroja ta ma nlo won pe kan ni sensitive material
2: bẹẹni ile to gbege ati ile ti o gbege
3: so eyi ti o gbege yen ninu e o ti de lana. Ounode ni àwọn ẹni tá a máa ń lò tí wọ́n pé àwọn ẹni yẹn ìpàtàkì wọn òun ni wípé àwọn ọmọ agunbánirọ̀ wa ní alẹ́ ọjọ́ ọkọ̀la wọ́n máa lọ sùn ní rack. Rack yẹn ní ibi ìpàgọ́ so to speak tó jẹ́ wípé wọ́n máa wà ó tó di àárọ̀ ọjọ́ kejì. Ọ̀pọ̀lọpọ̀ ló máa ń complain pé àwọn agunbánirọ̀ ilẹ̀ lẹ́ẹ̀nà sùn orí iṣẹ́ àná sùn. So ẹni yẹn ìkan nínú àwọn èròjà tí ò gbẹgẹ́ tá a máa ń lò gbogbo èyí tá a fẹ́ lò nípínlẹ̀ Ondo tó tún ti kún àkúnwọ́ sílẹ̀ ó ti dé lánà.
2: Èyí fi hàn pé àjọ elétò òdìbò ti gbáradì fẹ́tò òdìbò ọdún 2027.
3: Àti ova gbáradì.
4: Lórí ọ̀rọ̀ àti ova gbáradì tẹ̀sọ̀ kọmíṣánná tá a bá wo ètò ìdìbò àdádì eléyìí tó ṣẹlẹ̀ nípínlẹ̀ Ondo gbẹ̀yìn ní ẹkùn ìṣèjọba gúúsù ìpínlẹ̀ Ondo a rí pé àwọn èèyàn ò jáde dìbò. Àwọn èèyàn ò jáde dìbò bá a bá sì wo àwọn ètò ìdìbò kọ̀ọ̀kan lórílẹ̀‐èdè yìí tí ìbá ti ṣe ìdìbò ààrẹ àwọn ìdìbò tó jẹ́ pé kí ni ìgbáradì àjọ elétò ìdìbò láti rí sí nǹkan báyìí táwọn èèyàn ò lè máa jáde dìbò lọ́pọ̀ yanturu.
3: Kò correct páwọn èèyàn ò jáde dìbò ní Ondo South. By election. Kò correct. Ẹ sọ wípé àwọn èèyàn ò jáde dìbò tó.
2: Wọn ọ̀pọ̀lọpọ̀ yanturu.
3: Méjèèjì ò ń ṣe kankan náà bẹ́ẹ̀
4: ni. Àwọn ojúkò ìdìbò tá a ti rí àwọn olùforúkọsílẹ̀ tó ń lọ sí bí ẹgbẹ̀rún kan tó jẹ́ wípé àwọn èèyàn bíi mẹ́wàá péré ló jáde dìbò ń bẹ̀ ńkọ.
3: Ẹkú ní sùúrù ọ̀rọ̀ yín kú yé mi. Yorùbá tá a jọ ń sọ ìgbọ́n ló tẹ̀ dá jù. Tá a fi yànnà náà ẹ̀ dáadáa. Ṣé ẹ rí yàtọ̀ sí ibi tẹ́ ẹ rí yẹn gbogbo òdìbò wa òun làwọn èèyàn wa wọ́n yẹn sábà káràmásìkì. Mọ̀bóyá Yorùbá yẹn káràmásìkì.
2: Àgbọ́yé dédé.
3: Àgbọ́yé. Ìyá mi ló máa ń lo language yẹn.
2: Àgbọ́yé dédé.
4: Yorùbá ni.
3: Wọ́n yẹn sábà kà á pín torí ipò oníkálukú ló mọ̀dí tóun ṣe ń lọ dìbò ńgbà míì. Ọ̀pọ̀lọpọ̀ kẹ̀ wọ́n ti bọ́kàn kú ọ̀bẹ pé kí làá lọ dì ẹ̀fin wọ́n lè jàre èsì ìwọ̀n èsì èsì ìwọ̀n àṣẹlẹ̀ lébẹ̀ inec ti mọ wọ́n ti mèsì ìdìbò wọn. Àwọn ọ̀rọ̀ burúkú tí ò da tí màá sábà jáde lẹ́nu àwọn èèyàn wa nìyẹn. Kò ní yà ìlẹ́nu tẹ́ bá gbọ́ wípé àwọn èèyàn sọ wípé èsì ìdìbò 2027 yìí pé inec ti ní èsì ẹ̀ lọ́wọ́. Àwọn ọ̀rọ̀ tí ò ní tùwọ̀n.
4: Níbo tá a ti dì.
3: Níbo tá a ti dì. So kódà ẹ wo ìdìbò ìpínlẹ̀ Ọ̀ṣun tá a ṣe lọ. Pẹ̀lú gbogbo ariwo wàhálà tó ṣẹlẹ̀ kó tó di pé ètò ìsìnkú yìí ṣẹlẹ̀ wọ́n nípa inec ti kọ rìsọ́ọ̀tì tẹ̀tẹ̀lẹ̀. Bò oníkálukú mọ̀ nígbà tí tó dìbò ìwáyé bóyá ọkọ àbọ̀ ọkọ. Now ṣe rí ṣòro pé àwọn èèyàn wa ò ń jáde ìrẹ̀wẹ̀sì ni lórí ọ̀pọ̀lọpọ̀ nǹkan. Ẹlòmíì ti lọ dìbò rí tó yẹ kébi tó ti dìbò ìbọn náà fi lé kúrò ńbẹ̀. Ẹlòmíì ti lọ dìbò rí tó yẹ pé nígbà tó dìbò ọ̀tọ̀ ni nǹkan tó dì ọ̀tọ̀ ni nǹkan tó gbọ́. Ọ̀pọ̀lọpọ̀ nǹkan ti kó ìrẹ̀wẹ̀sì ọkàn sáwọn èèyàn wa lẹ́mìí. Àwọn nǹkan yìí lọ̀pọ̀lọpọ̀ ṣe jáde ńgbà mi.
2: Kọmíṣánná ọ̀pọ̀lọpọ̀ ńgbà míì làwọn kan ní wọn ní ìgbàgbọ́ kíkún nínú àjọ elétò ìdìbò náà ìfi jáde.
3: Ìpínlẹ̀ lájọ́ ń sọ Yorùbá wa ní òjọ́ra wọn ni. Ìpínlẹ̀ lájọ́ ń sọ nígbà táwọn nǹkan tó ṣẹlẹ̀ yẹn bá ṣẹlẹ̀ èèyàn lè nígbàgbọ́ a máa bẹ̀rù a máa wò pé kí láǹfààní ìná. Gbogbo eléyìí ọ̀nà àbáyọ ni pé àkọ́kọ́ ìpolongo. Ẹlẹ́ẹ̀kejì ìdánilẹ́kọ̀ọ́. Ẹlẹ́ẹ̀kẹta ìfinilọ́kànbalẹ̀. Ìpolongo ara polongo la nse yi ara dan leko la nse yi o wa ku so wa inec ka bere si fa awon eyan lokan bale ta ba ti soro ah o tumo se pe aba inec fe sojoro ni e mo re pe mi ro ke yo ba mi ye
2: agboye
3: agbeneto ti bo ba dake e wo nsin se bi ohun le fun wa lanfani lati wa soro laaro yi kama wa da ilo
4: ha
3: kama yi so tu kama yi so si a je pa inec ni nkokon to nbo
4: ha
3: ha e ma ba mi de o
2: ade angbo
3: so idanileko ifini lokan bale ni wi pe ka so bi mo se so yi wi pe iboyin ma account eni kan o le jiboyin pe ariwo ti mo npa niyan ni pinle osun Olorun ba fa wa ara osun lafi ara
4: amen
3: ati mo ko bi mo ti sise wi pe edun o ti boyin eyin ara ipinle ondo eyin be edun o ti boyin eni kan o ni wole ibo ta ba se ayafi ko je ibo ara ilu lo gbe wole bẹ́ẹ̀ni kan bá rò pé òun fẹ́ lu ọmọ ọ̀ta òun fẹ́ lọ gbébọn òun fẹ́ ṣe kinní kan ó ń tọrọ ẹjẹ́ ni o so tá a bá ti fọkàn àwọn èèyàn balẹ̀ brother mi àwọn èèyàn ó jáde ẹjẹ́ ń fún yín lápẹẹrẹ kan nípínlẹ̀ ọ̀ṣun ni mo bóyá yín rí èmi rí mo sì nípínlẹ̀ ọ̀ṣun jọ yẹn
4: àbáyínbọ̀
3: mo rí lórí ayélujára wípé àwọn èèyàn jáde lẹ́yìn tá inec fi wọ́n lọ́kàn balẹ̀ pé your vote will count wọ́n wá jáde yanturu wọ́n wá jẹ́ ẹ̀dẹ́bi wípé onímọ́tò tó kó ẹrù wa.
4: Wọ́n tún tẹ̀lé wọ́n fi ọ̀kadà tẹ̀lé dédú òṣogbo.
2: Bẹ́ẹ̀ni.
3: Ẹ wo yóò dá fún yín. Ọ̀kadà ni kọ́kọ́ o mo ráwọ̀ boys géńdé tó rìn tẹ̀lé o.
4: Tó pariwo ẹ mọ̀ lọ à ń tẹ̀lé yín o ẹ mọ̀ lọ à ń tẹ̀lé.
2: Bẹ́ẹ̀ni.
3: Ọ̀gbẹ́ni driver yẹn tún wá ń kọ́ọ̀lù lórí mọ́tò ó ń kọ́ọ̀lù. Ó ní àlàyé ẹrù wa ló ń gbélé ló ń kọ́
4: lu yẹn ló ń kọ́ lu
3: yẹn tó ń kọ́ rẹ o mi rò pé ọ̀rọ̀ mi yé
2: yín bẹ́ẹ̀ yé níbi tí wọ́n ṣàmójútó òbò wọn dé
3: God bless you ìyẹn ni mo ṣe ń pe ọgbà ròǹdò wípé all of us we have to own the process together
4: ẹ bá sọ yorùbá o
3: yorùbá yẹn náà sọ́ọ́dẹ̀ẹ́ mọ̀bìnú jàre ni pé a gbọ́dọ̀ jọ sọ pé èmi ni mo ní àjọní ni inec ni kọ́kọ́ ló ní àjọní ni bẹ́ẹ̀ni kẹ́ni bá ṣe nǹkan tí ò da tó ẹ pàkíyèsí wá sí máa fi fóònù nọmbà mílẹ̀ ká tó parí ètò yìí kíhunkíhun tẹ́ ẹ bá rí ẹjẹ́ á mọ̀ ẹ wo bí ẹ bá rí kùdìẹ̀kudìẹ tẹ́ ẹ kàn bẹ̀rẹ̀ sí pariwo inec tẹ́ ẹ ń bú mi tẹ́ ẹ ń bú wa ẹ ràn wá lọ́wọ́ o tẹ́ ẹ bá pàkíyèsí wá sí ẹ wo òun jẹ́ rẹ́ẹ̀kì kan lẹ́ni tó kàn jókòó sínú ac tó kàn gbatẹ́gùn tó tọ́sẹ̀ tó jókòó tó ń sọ òyìnbó àbí tó ń sọ gírámà jákujà ìyẹn kọ ó rẹ́ẹ̀kì kan nìyẹn o rẹ́ẹ̀kì lẹni tó fetí lẹ̀ sí nǹkan tára ló ń sọ tó dẹ̀ ń dá wọn lóhùn ìsìn ọ̀rọ̀.
2: ọ̀dà gẹ́gẹ́ bí ẹnì kejì mi ṣe béèrè ìbéèrè lẹ́ẹ̀kan lórí àìjáde tó àwọn aráàlú tá a bá wo ètò ìdìbò ààrẹ lọ́dún 2023 eléyìí tó wáyé nígbà náà àwọn tí wọ́n forúkọ sílẹ̀ wọ́n tó bíi mílíọ̀nù 93 bíi 93 millions àwọn ọmọ orílẹ̀-èdè nàìjíríà ṣùgbọ́n ìgbà tí àbájáde èsì ìdìbò yóò jáde lórí àwọn tí wọ́n jáde àti àwọn tí ó jẹ́ olùdíje ní gbogbo òbò tí wọ́n ní nígbà náà kò ju bíi ìdá bíi 36 lọ láwọn èèyàn tó jáde ẹ jẹ́ ká wá wò ó ṣé àwọn tí ó jẹ́ àjọ tí ọ̀rọ̀ kàn ṣé ni wọn ò ṣètò lórí ọ̀rọ̀ ìtanijí fáwọn olùdìbò láti mọ jáde fẹ́tò ìdìbò ni.
3: ṣẹ́yìn rédíò ṣe é ṣètò.
2: ṣáàjò elétò ìdìbò náà ṣètò.
3: ṣé tẹlifíṣàn ṣó ṣètò. inec ṣó ṣètò.
2: àwọn olùdìbò àwọn olóṣèlú.
3: olówó láì ó yẹ fún yín màálù kan láàárọ̀ yìí ni bọ́sálà torí téèyàn bá ti hit point báyìí. Ì máa ń rìn mí ń kà kíni. Olóṣèlú tẹ́ ẹ dárúkọ yẹn ẹgbẹ́ òṣèlú sọ́rí àwọn ẹgbẹ́ òṣèlú. Ṣé wọ́n ṣe rárá? Ẹ bá sọ pé ṣe tó. Ṣé o ṣe rárá? Ẹ̀yin oníròyìn ẹ má pariwo inec inec ẹ pariwo ẹ sọ̀rọ̀ inec inec irọ́. Àwa ń ṣe tiwọn aráàlú ń gbọ́. Ẹgbẹ́ òṣèlú kọ̀ọ̀kan ní wọ́ọ̀dù wọn. se won se nkan ta npe ni voter education idanileko nipa idibo fa ara awon egbe won eje nle kini kan se ni 2019 ipile oyo ni mo wa general election bo mo wa ni eyin eyan mi wa ti awon eyan yo ti respond dada yen ni pe won won ida wa lohun oya eja bere si monitor campaign won awa de campaign ko mo wa de be n ba ni oya eyan mo e ko saarin won e mu logo party e so fun won pe ki won fi party logo ki won fi won yi party ege won ti won wa n campaign ni o campaign grand lajo wa o mo ni e ma ko ma fọkọ fun
4: ha
3: baba bi eru re
4: won mo logo party won
3: ninu eyan 100 ogorun are eyan be wa to le identify logo party
4: ha
3: kilo tumo si
4: ko se education
3: wojo pass mo ojo be se ojo supa ojo gbogbo e drama pon repete jambori ẹ̀wọ̀n ẹgbẹ́ òṣèlú ò lè mú ìṣẹ́jú mẹ́wàá ìṣẹ́jú mẹ́ẹ̀ẹ́dógún kí wọ́n fi sọ̀rọ̀ ẹgbẹ́ wọn logo party wọn bóyá ṣe yẹ kán vote lọ́jọ́ ìdìbò àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ. onípa ṣíṣe tó àwọn ẹgbẹ́ òṣèlú ò ṣe rárá ẹ bá wa pè wọ́n ẹ sọ fún wọn kí wọ́n ṣe kí nǹkan tó yẹ kán ṣe kájọ ṣe kó lè bá a rí bó ṣe yẹ kó rí.
4: ó dáa kọmíṣánná àjọ elétò ìdìbò nípínlẹ̀ ondo àwọn náà là ń gbà lálejò láàárọ̀ ọ̀gbẹ́ni mutiu agboke kọmíṣánná wa bàbá dókítà mutiu agboke
3: ọ̀nọ́rárì kan
4: ẹ kàwé débẹ̀ ó ti yé mi bàbá bini kọmíṣánná.
3: Yes sir.
4: Ṣé ẹ lè fún wa ní bí ṣé lérèfé ni ká pè ní àbí ó ka àwọn èèyàn tó jẹ́ pé wọn ì tí ì gba káàdì ìdìbò alálòpẹ́ wọn tó jẹ́ wípé ó ń sùn
3: ní ọ́fíìsì.
2: Ọ̀dà ẹ jẹ́ ká kúkú ṣe báyìí ètò ìforúkọsílẹ̀ àwọn olùdìbò ó ti parí.
3: Ó ti kọjá.
2: Ṣùgbọ́n tá a bá wo àgbéta lórí ọ̀rọ̀ àwọn tí wọ́n forúkọsílẹ̀ ìpínlẹ̀ ondo wà lára àwọn ìpínlẹ̀ tó jẹ́ pé wọ́n jáde dáadáa lórí ìforúkọsílẹ̀ káàdì ìdìbò tó parí bíi 1,000 òun náà ni ó jẹ́ pé àwọn èèyàn tó jáde kí lẹ lérò pé ó ṣokùnfà ìjáde àwọn èèyàn fún ìforúkọsílẹ̀ tó parí.
3: Àìkáràmásìkì náà ni. Àìkáràmásìkì náà ni àìmọ kí ni pàtó nǹkan tó ṣe yẹ kán jáde. So but a ma sọ ni a ni yi ma sọ ẹyin agbalagba ni kinikan la ran fadi ti. O ṣe jẹ ni.
4: Ọ̀dà
2: ọ̀dà ṣé kò ní ní ipa lára ètò ìdìbò tó ń bọ̀.
3: Ìra o iye ẹni bá forúkọ yẹn náà ni ó gba káàdì o. So ẹyìn àwọn bọ́dọ̀ wa iye èèyàn tí. Ẹ̀dẹ̀máwò ìpínlẹ̀ Ondo yàtọ̀ sáwọn state mi tó kú o ní 2024 ẹ ṣe forúkọ sílẹ̀ o orí pé ẹ fẹ́ ṣe governorship election èmi ò tí dèmí gbà yẹn o ní 2024 ẹ ṣe forúkọ sílẹ̀ o so tó yẹ káwọn èèyàn fi jáde dáadáa sí but a ti sọ nǹkan àwọn díẹ̀. Tó lákìlẹ̀ kó fà á bá tó sọ náà ni a ní dákẹ́.
4: Ó dà ètò ìdìbò gbogbogbò ọdún 2027 kù oṣù gbéléńjà. Ìlànà wo làwọn èèyàn ó gbà láti gba káàdì ìdìbò alálòpẹ́ wọn lẹ́yìn tí ìforúkọsílẹ̀ ti parí.
3: Ṣe rí ìlànà yẹn ẹ jẹ́ kí n tọ́jú ìlànà yẹn di ìgbà tí káàdì olùdìbò bá dé. Yes káàdì yẹn ti ń
4: wọ́n ti ń pèsè rẹ̀.
3: Tó bá dé a tún padà wá a máa pariwo gan o. iru eleyi ti mo so lori phone yi ra o ma wa studio yin ni o
4: se on te so bayi on te wa so bayi fa won ara ilu ni pe eto idibo ti n bo lona yi ka won eyan lo fokan balẹ
3: ah e be de lo language baba wa ko ko ma ma lo so mi lori ko pe ah ati mo bi tagboke ti wa e de ti mo language be je lo ye lo ni ke ba mi lo e ma je ke mi tutu so bola won yo ma isi yan gbo ah ki gbogbo awon e wa fokan balẹ o ko fi okan balẹ o e wo lagbara oluwa gbogbo gbo ta ma ta di pata ibi e ba di sile ri
2: oda na commissioner yoruba bo won ni amukun won ni eru e mo wo o lokele nwo e wo sale awon eto odibo ti waye lo lede nigeria asimo wipe o ye ki ajo eleto odibo ki won ma ko ogbon kan abo mi lara awon eto odibo eleyi ti won ti se papa julo awon asise to ti waye ki le lero pe awon asise ti ajo eleto odibo ti se ti won ti ko ogbon lori e ti won fe ki ru asise be o tun waye lodun 2027
3: gbogbo awon nkan ta ri ni awon odibo to ti lo papa julo awon eto da duro off season election awon nkan ta ri nbe ti o da fa pere ibo ipinle ondo te din lo won ni vote buying po vote buying wa ipinle ekiti vote buying wa ipinle osun vote buying and violent yen ni pe rira bo ti tabo ati jagidi jago gbogbo awon nkan be yen ajo inec ti seto lati ri wipe onikaluku wa la sagbeje wa mowo a de gbiyanju lati ri pe bo awon bi kude kude mi to ku ajo inec atubo mi make sure pe amojuto
4: oda commissioner eje mbere leyi tori libi ojo bi osu melo kan seyin bayi ni ile asofin jo lori oro direct transmission fifi is di esi dibo sowo latoju opa ilujara nisan ti won ni awon kan won ni le se be o tori oju opo ayelujara abibili ati bebe lo kini afenoko ajo inec lori ilana yin eto idibo gugu godun 2027
3: se
4: a fe ke ba wa yan na fa mo ara ilu ni tori mo eyan
3: yan na ti wa public domain gugu ara ilu gan ti mo ifa ara ilu gan e wo ibo to nbo yi awon ara ilu so jito jugbojugbo to ti nbo to ti lo lo o awon ara ilu gogo oni opolopo won lo ni electoral ati lowo o gbogbo nkan to fe so nbe line ki o se ko si nkan to ruju
2: oda na gege bi ibere to bere yi e je ki wa fi eleyi kun lori ti eto odibo ba ti waye opolopo ngba mi le ti mo ri awon agbeta esi idibo kan lori awon ero ayelujara igbese wo lajo eleto odibo ngbe lati ri daju pe won pinwo awon ayederu esi idibo tan gbe jade lori ero ayelujara
3: INEC collect ibere yi si o
2: ta wa ni
3: awon agbofero
2: mm
3: awon agbofero ni won track awon ti won lo online facility abi awon eroja ayerugara lati da loru lati lu yan jibiti lati ko fake result awon agbofero ni o sugbon ito je ta INEC ni pe gbogbo idaabobo ero wa tawon eyan o fi ni kojubo ko sinu e ajo INEC ti mojuto
4: ero bivas lawon eto idibo kankan ta ti ta tele a ri pe lawon apa bi kan to je bi pe oju opo ti o ti imele ba oro oju opo ero bivasi a ma se bakan bakan be kini igbese ti ajo eleto idibo n gbe lati ri wipe iru nkan bayi o sele mo papa julo lawon igberiko to sumonu won yi
3: te ri ko si nkan to n je pe imele ba bivas
4: oju opo e mo to oju opo ayelujara ti awon mi o mo gbe kale ko ni da ohun foju si ko ni da fopolopo bi wakati ko to wa gbe mi ropo wa bibili ati bebe lo
5: iro beyen ko
4: boni
5: eni ba gbe kasile kini ti o gba to gbe kasile keji ti o gba to gbe kasile keta ti o gba oju e ko gbodo ma gba na o ori pe gba ta gba gba ta gba mejeji la gba le agba oju agba ka
4: ah
5: o bi je pe iun ki o le ti se ka eyan na o odun merin merin sira wo
4: ah
5: be se ri odun merin to lo to ta da bi a younger a younger
4: ah
5: e da bi a younger ba yin si e ti hun ujo odun ti hun ujo owo yin ti hun ujo e ti ga ti mi nsin
4: agboko
5: aine ki gba owo atoju to bi je pe toju o ba lo owo a lo so eni to ba tiru e ba sele si ohun la wo dada on da ba yo ade wa
4: o da en ti de mo pe akiyesi yin sa won kan ti ba nlo gege bi oniroyin eje se bi oniroyin laaro yi bayi ninu ibu adadi ta digbeyin ni ekun gusu ipinle ondo mo ro o se pataki fun me lati ta yin lolobo abi pe akiyesi yin se pe ni okegbo ni ilu odigbo aha awon ojuko odibo kan benbe to je pe momoju mi gan ki se pe won so fun mi to je bi pe awon oludibo nbe fopolopo wakati ni won olori ofe ati dibo eleyi to bu kopolopo won binu pada sile pe akilode ninu orun lataaro tori bi pe eleyi se ro o
5: ya ni bo ti ani nkan to sele mo fe so
4: yi o daya
5: ki se wi pe nkan yi o sise rara o ti technical problem die ni
4: okay
5: sugbon se mo yi pe ẹ wọ pé that time ibo ta n dipo lásìkò yẹn so initial problem táwọn kan ni ọkọ rí bẹẹ díẹ o láàrin ìṣẹjú díẹ gbogbo ẹ padà ìyẹn náà ṣẹlẹ nípínlẹ ọsùn ìgbà táwọn kan bẹrẹ tó jẹ pé kẹrí gbogbo yẹn ara nǹkan tá a fẹ́ fi achieve láti lè mọ ibi tó kù sí before 2027 òun nìyẹn. So awon eyan wa ifokanbalẹ ta fi won lokanbalẹ ni pe e ma worry by 2027 awon kudie yen ajo INEC o ti koju
2: oda e je ka wo bayi ajo eleto odibo won le da ise na se kini ifowosopo ti eni pelu awon oba alaye ni o awon osileto abo ni o lati le daju pe eto odibo odun 2027 o kese jari
5: se ri gbogbo won pata ni won ni ise lati se awon ba alaye wa awon ni alase awon de ni won wa ni igberiko nipinle ondo mo ti bere pelu won bayi baba wa deji ti akure ando de won ki won jade layo atalafia won ba ti jade ipolongo wa angbe lobe a lo si Akure North. E ma binu. Ara igba ni mi awon ba wa mejeji. To wa Akure North. Adebe. Baba wa
2: Fa ko ati lo ba won oba.
5: Ehe. Kabiyesi wa oba Iju eri
4: Iju
5: Ade Iju sorry thank you Ade Iju atun lo the other community Ita Ogbolu kabiyesi wa ton wa nbe atun lo be na awon mejeji la wa kibaru ijo mo tin lo da awon traditional rulers awon ba wa yi won gba wa ni alejo to yapa baba wa kon nu won ehoro nla meji na gbele lo fun mi nko alejo ẹ lè mọ̀ yí pé àwọn náà ti kí ìntò nǹkan INEC ń ṣe wọ́n dẹ̀ fẹnu wọ́n fi fàṣẹ sí wọ́n fara sí wọ́n dẹ̀ ṣe ìdánilójú pé àwọn ọmọ máa bá wọn aráàlú sọ so tá a bá ti rírùsùn fọwọ́sowọ́pọ̀ yìí ìyẹn máa jẹ́ káwọn èèyàn tó wà ní ìgbèríko kọ́ lè dìde láti dá sí ọ̀rọ̀ tó wà nílẹ̀ yìí.
2: Oda, eja ki mbere ibere ko to di pa fun awon ara ile na ni anfani lati pe wa. Eto ipolongo ibo ta ba wo dada ne ba mu pelu ofin ajo eleto odibo lori oro wipe a npolongo ibo ti topinpin bi won se tin se eto yenawo enawo eto idibo ko mo ba si si ilana pe a nrabo a ntabo. Kini ajo eleto odibo n se lati le ri daju pe won mojuto ati ti topinpin awon egbe osilu lati mota se agereju ye to ye kan na lo.
5: Anko jubo, anka billboard, anka posters, ambere audit report won. Baba wa Faruko mi ni mo fe ran ti lekan. Mo fe daruko lo fun yi iju. Now, gbo nkan yi la nse. Awon opolopo nkan te ri o le dabi igba to ye pe ko jora won. Sugbon ni aspect yen ajo inec o tubo te palemo lati le monitor won dada.
2: Nje awon to ba lu gode ofin ninu awon egbe osilu yi nje ajo eleto odibo se tan lati fi okele ofin lati fi mu won na lati wo won lo le ejo
5: eni ba ti koja aye e onikalu ko ti mo ki beyan ba ti ta lo fun afi ko ri ja ofin ko ju be lo.
2: Oda je ka fun awon eyan na ni anfani lati beere beere kan abi keji 0816251991
6: 0816251991.
2: Hello, ekaaro.
6: Aki alejo wa looro yi aki esi mi temi fe pa oni lori Moses Ojo loruko temi lati Laramokin ni ibo ti won di ni ipinle Osun laipe yi. O sele pe IRF the porter ti won load results si o lo geregegege titi didi ago mewa o kan adake kini to sele kini to de fe bi to araalu leti pe koni iwe oni sele tori agbo pe awon awuruju kan fe waye won se da duro gba yen ejo won ba yona don e se o
2: e se o se egbo ibere ti won bere.
5: Mo gbọ́ nǹkan tí mo bá wá bèrè. Ẹ̀rí ẹ má jẹ́ ká máa gba insinuations láyè. Insinuation ni pé nǹkan tá a rí pé ó tá a rí kó ṣẹlẹ̀ káwọn èèyàn wá ní ó ṣẹlẹ̀. Ẹ̀rí àkọ́kọ́ tí technical problem bá wà yẹn ni pé ẹ̀rọ wa tá a ń lò lọ ó kàn dárin méjì. Ọkọ̀ dáwọ́ iṣẹ́ dúró ẹ jẹ́ ká gbé kúrò lọ́kọ̀ ká bẹ̀rẹ̀ sí rò pé INEC dé. Àwọn ògbólógbò
2: káì
5: ṣẹ́dúdú irú àwọn òròkìrò bẹ́ẹ̀ yẹn nǹkan tí ò dá rárá.
7: Kọmíṣánná
5: nǹkan tí ò dá rárá ẹ bá jẹ́ ká wà ronú bẹ́ẹ̀ yẹn ṣẹ́dígẹ̀ẹ́dì ẹ dẹ̀ máa wòran o. Ìṣẹ́jọ́ Nàìjíríà o ìṣẹ́jọ́ àwọn èèyàn o àwọn èèyàn ti dìbò rí lójú wọn tí wọ́n rí pé 1 2 3 10 wọ́n dẹ̀ máa gbé débò míì báyìí 10 10 1 million mi ìrò pọ́rọ̀ mi yé o
2: àgbọ́yé àgbọ́yé
5: ìṣẹ́jọ́ àwọn èèyàn o mo láti wà fájú ọ but ẹ gbọ́dọ̀ mọ̀ yí pé tẹ́ ẹ bá gbọ́ pé kinní yẹn dáhùn kò ṣiṣẹ́ mọ́ result yóò drop ẹ gbọ́dọ̀ mọ̀ pé technical problem ni àwọn èèyàn wa wọ́n sùn wọ́n ọ̀rọ̀ wọ́n tó bẹ́ẹ̀ kọ́ sùn torí pé wọ́n mọ́nítọ̀ ẹ̀ ẹ dẹ̀ máa wò ó orí atẹ́gùn ní gbogbo kinní yìí wà so kò correct o pé wọ́n fẹ́ ṣàwúrúdu ni rárá ẹ bá jà ronú bẹ́ẹ̀ yẹn.
7: 0816251991 ta ló wà bẹ́ẹ̀.
2: Ẹ̀lú ẹ káàárọ̀ ẹ ṣeun o.
8: Lórí ọ̀rọ̀ tá ń sọ yìí onílé ní lọ́wọ́ alẹ́dọ̀ ní fẹ́rù INEC ẹ̀ ṣojúṣe yín tẹ́ bá ṣojúṣe yín àwọn aráàgbò náà wọ́n aṣojúṣe wọn
2: Ọ̀dà ẹ ṣeun ẹ ṣeun àwọn kan
7: tó gbà wọn lọ́wọ́ 0816251991.
2: Ẹ jẹ́ ká wo ẹlòmíì bóyá wọn ní ìbéèrè ní tiwọn 0816251991. Hello, ẹ káàárọ̀ o.
9: Ẹ káàárọ̀ olótú.
2: Ẹ ṣeun o. Ẹ ṣeun.
9: A kó àlejò wa náà pé wọ́n kó atótóró látàárọ̀. Ẹ̀sán ẹlẹ́rọ ló ń sọ̀rọ̀ láti ìran àkókò. Ní mo fẹ́ fi ṣe àpẹẹrẹ gẹ́gẹ́ bí ẹlẹ́sìn ilé tó ń ṣe ní Èkìtì. Àwọn eré àbìkan wà sà tó jẹ́ pé àgọ́ ni tó jì gidi sí nẹ́tíwọ̀kì ò kì í ṣiṣẹ́ dáadáa ń bẹ̀. Irú àwọn eré àbẹ̀ kí ni ọ̀nà àbáyọ tí àwọn ilẹ̀ kì í lè ṣe? Nẹ́tíwọ̀kì ibẹ̀ ò kì ní da rárá pẹ̀lú àwọn sísítẹ́mù tó ń lò yìí.
2: Ẹ ṣeun. Ẹ ṣe ẹgbọ́n béèrè tí wọ́n béèrè.
10: Gbogbo
2: pé ṣó ní ọ̀nà àbáyọ mí.
10: A ní mo ti gbọ́ ẹ má wọrí mo ti gbọ́ nǹkan tó ń bẹ̀. Ṣé ẹ rí i a need láti wọ́nà àbáyọ torí pé kò sí problem. Ṣé ẹ rí nǹkan tó sọ yẹn? Ọ̀pọ̀lọpọ̀ wá rò wípé tá a bá ń lo BVAS lọ́wọ́ ẹ gbọ́ dáadáa o. Ẹ̀yin tẹ́ wà ní polo yẹn náà ẹ lè máa rò bẹ́ẹ̀ o. Bọ̀ ìtọ́ correct mo fẹ́ sọ yìí o. Ọ̀pọ̀lọpọ̀ rò wípé BVAS ó ní íńtánẹ́ẹ̀tì tó ń lò kó tó lè ṣiṣẹ́ lọ́jọ́ ìdìbò wípé tí ò bá ti sí nẹ́tíwọ̀kì nínú igbó kan báwo lẹ́yìn fẹ́ ṣe ọgbọ́n àti ìlú jìbìtì ni irọ́ ni o. Offline ni BVAS fún accreditation. Offline ni BVAS lọ́jọ́ ìdìbò láti fi accreditation. Ìyẹn ni pé kò lo
4: Network
10: kankan. The only time tó ní the network òun ni ìgbà tó bá fẹ́ upload sórí IREV. Ìyẹn ò dẹ̀ le rárá. INEC ti pick ibi tí

0: Bivasi o lo networki gẹgẹ bẹ se soro asoyan yi ki wa lo mo nfa ti o fi je pe wa so pe ko rowo eyan ko roju eyan ko ri kankan ti eyan kan fi ma lo bi iseju bi 20 iseju waju bivasi ko to sise
1: networki kan ni iyan baba mi eru re
0: e je kawon eyan mo
1: ohun na ni mo nsalaye yi sa networki ko iyan se o ke biometrics la pe biometrics yen fun bivas offline ni ṣùgbọ́n tó bá wá débẹ̀ tí o bá gba owó ẹ tí o gba owó ẹ tí o gba ojú ẹ àníṣẹ́ nkankan ti ṣọwọ́ ẹ àtọjú ẹ ni ẹ bá dẹ̀ lọ wò ó bóyá nu èèyàn 100 ó lè jẹ́ èèyàn 5 ó lè jẹ́ èèyàn 10 ó lè jẹ́ èèyàn 20 ìyẹn ò tí ì nítumọ̀ nkan tó máa padà ṣe most times ni pé ẹni tọ́wọ́ ẹ ò bá lọ ẹ jẹ́ kó ṣojú ẹ dáadáa ojú ẹ ò lọ ẹni tójú ẹ ò bá ti lọ ẹ jẹ́ kó place ọwọ́ ẹ̀ dáadáa ọwọ́ ẹ̀ ó lọ ẹni méjèèjì ò bá wá lọ ó ti ní nǹkan míì lóò kò ní dìbò lọ́jọ́ ìdìbò.
0: Ẹ ṣeun dókítà Mutiu Ọlálékè Àgbókè adúpẹ́ lọ́wọ́ yín tí a pè yín tí ẹ jẹ́ wa tí wọ́n bá ní kẹ́ ẹ sọ̀rọ̀ àmọ̀ràn láàrin ìṣẹ́jú kan sókí kí ni tí a gbé àmọ̀ràn tẹ́ fún àwọn ará ìpínlẹ̀ Ondo ṣáájú ètò ìdìbò tó ń bọ̀?
1: Lágbára Olúwa àtìlẹyìn tànàbíwá Muhammad
0: sallallahu alaihi wasallam.
1: Ẹnìkan ò ní wọlé ìbò kan nípínlẹ̀ Ondo yìí àfẹnitẹ bá dìbò fún. Mo tún tún sọ ní agbára Olúwa ẹni tẹ́mi wá wà lọ́wọ́ ẹ̀ tẹ́ ẹ bá gbọ́ pé INEC yà náàsì ẹnìkan pẹ́rẹ́ ẹni tẹ́ ẹ dìbò fún ni. So ẹ fọkàn yín balẹ̀ ẹ jáde ní yanturu àbí ní pẹlẹ
0: níkẹtíkẹtí ní yanturu
1: níkẹtíkẹtí ẹ jẹun ẹ jáde ẹ lọ gba káàdì báti kò gba káàdì bá tó ẹ bá wọrí bá jáde káàkiri bá lọ ilé ìjọsìn bá lọ church bá lọ mosque bá wá àdúgbò káàkiri á pariwo ẹ gba káàdì yín lọ́jọ́ ìdìbò ẹ wá jáde kẹ fọkàn yín balẹ̀ your vote will always count.
2: O da dókítà ẹlẹ́fàwọn èèyàn nọ́mbà yín kó tó fipẹ́ kú lórí ètò ẹ má gbàgbé.
1: Ok nọmba méjì ni màá filẹ̀ nọmba tèmi àti nọmba HOD verb mi. So nọmba ti verb mi nọmba tiẹ̀ òun ni very good òun ni 08061 23 8464.
2: Ẹ pè lẹ́ẹ̀kan sí.
1: 08061 23 8464.
2: Oya ẹ bá farabalẹ̀ pé ti tọ̀dọ̀ yín lẹ́ẹ̀kan ṣoṣo.
1: Ṣé ẹ rí tèmi yẹn ẹ bá pè mí o.
0: Ọ̀dà
2: ẹ bá wòye pé ti yín táwọn eléyìí táwọn èèyàn mọ̀ pé tí wọ́n sì mọ̀ gbé òun ẹ bó lẹ fi ta lẹ́ẹ̀kan.
1: Ẹ ò ní tẹ̀kọ́
0: yẹn. Ẹ yà bílẹ̀ báwọn.
1: WhatsApp àti SMS ní tèmi.
0: Oda.
1: WhatsApp àti SMS òun tèmi. Bẹ́ẹ̀ bá ti gbogbo gba mu wa lórí fóònù.
2: Bẹ́ẹ̀ bá ti pè jáde àwọn èèyàn ó pè yín o.
1: 080. 37. 4. 35. 8 0.
0: Ọ̀dà ẹ ṣeun adúpẹ́ lọ́wọ́ yín dókítà Mutiu Àgbókè tí wọ́n jẹ́ kọmíṣánná àjọ elétò ìdìbò ní ìpínlẹ̀ Ondo àwọn náà ni wọ́n ti ń bá wa sọ̀rọ̀ látẹ̀ẹ̀kan adúpẹ́ lọ́wọ́ yín tá a pè yín tí ẹ jẹ́ wa
1: o ẹ ṣeun. Mo dúpẹ́ lọ́wọ́ àdàbà mò ń bọ́
2: o. Ọ̀dà àmọ̀retí yín
0: ẹ ṣeun
2: adúpẹ́.
0: Tó ẹ jẹ́ ká dókè lọ́hùn-ún
3: Nàìjíríà ti ẹ́ ní ìpèsè IPO ti Dangote Petroleum Refinery ti ṣí báyìí. Ó ṣí fún ọ láti di onípín nínú ilé iṣẹ́ náà. Ìpín kan jẹ́ ₦525. Ó sì lè bẹ̀rẹ̀ láti ìpín mẹ́wàá. Ìyẹn jẹ́ ₦5,250. Kíkópa nínú ìpín ilé iṣẹ́ náà rọrùn. O lè ṣe ìforúkọsílẹ̀ nípa àwọn ilé iṣẹ́ tí àjọ SEC fọwọ́ sí. Pẹ̀lú àwọn ilé ìfowópamọ́ tó ń kópa nínú ètò yìí. Àwọn pẹpẹ ìṣúná owó lórí fóònù àti ayélujára fintech. Àwọn stock broker àti àwọn ọ̀nà mìíràn tí wọ́n fi ọwọ́ sí. Tẹ BVN rẹ sílẹ̀ láti jẹ́rìí pé ìdánimọ̀ rẹ jẹ́ òtítọ́. Yan iye ìpín tó fẹ́ kó o sì san owó rẹ̀. Lẹ́yìn náà, àmì ìdánilójú pé wọ́n ti fi orúkọ rẹ sílẹ̀ fún ìpín rẹ̀, wọ́n yóò fi ránṣẹ́ sí ọ. Ṣàbẹ̀wò sí ipo.dangote.com láti mọ bí àti ibi tí o ti lè ṣe ìforúkọsílẹ̀ fún IPO náà. Jọ̀wọ́ ká àwọn ìlànà àti òfin tó dìrọ̀ mọ́ ohun tó fẹ́ rà. Tó o bá ń ṣeyè méjì, bá ilé iṣẹ́ tó mọ̀ nípa ṣe sọ̀rọ̀, àwọn stock broker, àjọ ìṣúná àti àwọn olùbánidámọ̀ràn ìṣúná owó rẹ sọ̀rọ̀ fún ìtọ́nisọ́nà kí o tó forúkọ sílẹ̀.
4: Achievers University Calling.

0: wa nibi wo ti e tin la nfani lati mo gbo wa e ka bo sori akanse eto ni ikanni ta wa yi e tun ba wa sun idi radio yin tori pe eto yi yo se yin la nfani pupo pupo papa julo ninu idile yin ile ise to se gbogi 24/7 aba mixture awon na ni won se onigbowo eto yi ti won si ni ka mo gbara wa nimoran ka mo soro isiti funra wa ka si mo towo tin do wa bo abi aso se bi yoruba bo won ni eni to ba dake bayi o na ni tara re ba dake ni koro mo wa di idile to tin toru tele to wa di nti yanpon yanrin sele nbe awon kan ni won fi oro ni won fi to wa leti ta si wo wi pe ka fi gbara wa nimoran ka si fi si odi won ile aye wa idile kan to ti n toro tele laarin oko ati yawo biri o na loye lo wa bere ni je pe yanpon yanrin o n sele laarin won ase inu yawo yi ko dun si bi oko re bo se ti mo se o ni ko soju se re bo se to ati bo se ye oloko ohun o se to ko soju se re bo se to ati bo se ye ninu ile dipo ko pe oko re sakiyesi ki won dijo wa ojutu si isoro to n koju won yi ko se be dipo ko gbe igbese pelu oko re ise lobirin yi lo ba na se sita amo ko pe ko jina ibe na lo ti gbe jombo wale to si ko bara re sadede lo bere si ru to si bere si n gbe ibi ti won ti n gbe kiri ohun ibe lo ti wa jewo wipe e dakun e ba n be oko mi e si ba n so pe ko dariji mi tori mo ti se lo ba bere si jewo ibi to rin si ateni to n ba dore koko ase eni to n ba dore koko yi ko fe fun re rara eleyi un ohun to fe lo lara re lo n wa kiri o wa di pe obirin ohun o ge ka abamo je nigbeyin e si mo wipe yoruba ni abamo bayi o na ni gbeyin oro kọlọrun oba ko ma je ki abamo ko gbeyin oro gbogbo wa eyi ni ile ise to wa nse gbogi 24/7 aba mixture la fi wa n gbara wa niyanju wipe iwo yawo to oba mo wipe oko re o se daadaa to ninu ile gbiyanju keejo wa ojutu si ona abayo ohun ni kìí ṣe wípé àwa ń bẹ́ẹ̀ta àna sẹ́ẹ̀ta òun náà ló lè jọ́nà àbáyọ ìwọ náà gbìyànjú kọ́ ra egbògi 24/7 aba mixture kọ́ ra fọ́kọ rẹ kó bẹ̀rẹ̀ sí ní ta kébé à ń jẹun tó dùn à ń mu tó dùn ẹlòmíín wà kò lè bẹ̀rẹ̀ mú nǹkan lẹ̀ mọ́ bẹ́ẹ̀ lẹlòmíín wà kò lè rìnrìn ìṣẹ́jú márùn-ún yóò ti máa fọwọ́ lébàdí gbogbo àwọn nǹkan tá à ń jẹ dídùn dídùn yìí tó ń ṣàkóbá fún àgọ ara wa láyé àtijọ́ àwọn baba ńlá wa tí wọ́n bá jẹ nǹkan dídùn ọ́ láwọn egbògi tí wọ́n fi mọ kojú ẹ̀ àwọn egbògi náà la wá pò papọ̀ sínú 24/7 aba mixture láti máa jẹ́ ìwúlò fún gbogbo àwọn èèyàn ó wúlò fọkùnrin ó wúlò fóbìnrin ó wúlò fọmọdé bẹ́ẹ̀ ló wúlò fún àgbàlagbà ẹ sì wàá máa wò ó egbògi tá à ń sọ̀rọ̀ rẹ̀ yìí kò lọ́tínú rárá omi pọ́nbélé náà fi ṣe àjọ NAFDAC sì fòǹtẹ̀lú ìwọ náà lọ rà lónìí torí pé ìjáwá ìjà ò sí always guide ni wọ́n ní kọ́ guide ara rẹ ẹ jẹ́ ń kọ́kọ́ dókè náà náà mo sì ń padà bọ̀ ẹ kú kalẹ̀
1: bàbá ẹ gbà mí ẹ rà mí kalẹ̀ ọ̀rọ̀ kọ́ mi yìí má ti sun mi ìṣe ló ń pariwo ẹ̀yìn dídùn ara ríro ẹ wò ó mo ṣe mọ̀ pé kò lè mú ọkàn lọ oko mọ́ ni ò ṣe ṣúkẹ́ṣúkẹ́ dàtọ̀ ọwọ́ rẹ̀ lẹ̀ ni kódà ṣẹ̀kan sùn lọ ni.
2: abba aṣọ òkú tí ì gbọ́ ni nípa 24/7 aba mixture kọ̀rọ̀jọ́ gbòògùn ìbílẹ̀ táwọn ọkùnrin ń béèrè fún gbà gbogbo àkànṣe gbòógì ìbílẹ̀ tá a gbé kalẹ̀ lọ́nà ti gbàlódé 24/7 aba mixture kò lọ́ tí nú rárá ó kágbó ẹ̀yìn dídùn ara ríro afọ gẹ̀dẹ̀gẹ̀dẹ̀ dọ̀tí ara dànù lọ́gán lọmọ ọkùnrin abádúró tán tí ó sì máa ṣiṣẹ́ akọni lọ́dún olólùfẹ́ rẹ̀ ìwé àtegbò la fi pèlò rẹ̀ àjọ NAFDAC fòǹtẹ̀ ló gbà ó da alágbò ara 24/7 aba mixture láti jẹ́ alágbàtà jákèjádò lẹ̀ nàìjíríà ẹ máa pe 091 60 62 63 091 60 62 63 orúkọ ọmọ nìjánu ọmọ 24/7 aba mixture gbogbo ìgbà ìjáwá ìjà ò sí always guide me.
0: Bẹ́ẹ̀ ni ìjáwá ìjà ò sí always guide náà ni ṣé wá rí gbogbo ẹ̀yìn tí ẹ bá fẹ́ jẹ́ alágbàtà fún ilé iṣẹ́ tó ń ṣe gbòógì 24/7 aba mixture yìí nọ́mbà yìí òun náà ni kẹ́ ẹ mọ̀ pé 091 60 62 62 53 ẹ jẹ́ ń pè lẹ́ẹ̀kan sí 091 60 62 62 53 tó ó tún dìgbà míì náà tá a tún mọ̀ pàdé ire o.
3: mo lọ wà ní omi àlọ́.
4: Oh,
3: ṣade kù sí ọkọ mi. Mo bí yàrá ìgbàlejò mi àti yàrá ìdáná mi ṣe mọ́ tí wọ́n dàbí titun.
4: Màámi.
3: Ṣùgbọ́n dúró náà, ó ṣe fi

0: ọ̀nà ilẹ̀ àti tábìlì pẹ̀lú àwọn ibi tá a ti ń dáná yẹn.
1: Hypocare.
0: Bẹ́ẹ̀ni, àwọn kòkòrò àìfojúrí kì í gbà lẹ́rọ. Torí náà làwa náà ṣe gbọ́dọ̀ máa pèsè ààbò lójoojúmọ́ pẹ̀lú Hypo.
2: Má gbà fáwọn kòkòrò àìfojúrí, dáàbò bo ilé rẹ pẹ̀lú Hypo.
3: Wow, mommy, today's golden morning is milky.
4: Mine too.
5: Mother of the year, well done. But please, he's been managing the milk small small now.
6: It's not me, oh. This is golden morning 3-in-1. It comes with milk already inside.
5: Milk already inside? Since when?
7: Get golden morning 3-in-1. It already has milk inside for your creamy, nutritious enjoyment. No need for milk. Just add water, stir, and enjoy. Golden morning. Make every day golden.
8: Láti bí ọ̀sẹ̀ mélòó kan ni àwọn ìfúnbrúkú ti ń jẹ ọ́. Mo rántí bí àpẹẹrẹ àwọn àìsàn náà ṣe rí. Wo bí o ṣe ń gbọ̀n bí ewéko ní ìgbà ọyẹ́. Ó mà ṣe o, ara rẹ ló ń gbóná bí ẹsẹ̀ náà yìí. Bẹ́ẹ̀ lo ò dára yá rárá, kódà o jẹun dáadáa lẹ́nu ọjọ́ mẹ́ta yìí.
9: Ẹ wò ó, àpẹẹrẹ ibà lélẹ̀ yìí o. Mi ò sì ní fẹ́ kí ibà gbá mi mú lásìkò yìí. Orí ẹrù pọ̀ lọ́wọ́.
8: Tó bá jẹ́ bẹ́ẹ̀, jẹ́ ká tètè yá ṣe tọ́jú rẹ.
9: Òdodo ọ̀rọ̀ ni baálé mi. Irú oògùn wo ló lè kojú ẹ̀ báyìí?
8: Má yọra rẹ lẹ́nu. Oògùn ibà tí a kò gùn pọ̀ fún mi, Listonate Soft Gel, ní ìgbà tí ibà gbá mi mú ní ìgbà díẹ̀ sẹ́yìn, ó kojú rẹ.
9: Ní kí lẹ pé yìí?
8: Listonate Soft Gel, jẹ́ kí n lọ mú wá. Dẹ́kun àrùn ibà kó tó gbé ọ sánlẹ̀, lo Listonate Soft Gel, ọjà kan láti ọ̀dọ̀ Lean Edge Pharmaceuticals Limited. Ó wà ní gbogbo ilé ìtajà oògùn káàkiri Nàìjíríà. Bí àìsàn ibà ò bá

yìí controller sporting general agbára gbogbo lẹ́ka fatamala category A yín nìyẹn wọ́n ń wádìí ẹ jẹ́ kó yé wọn assignment níbi bá ní mo gbé tuntun dé ẹ dá tàná nù ẹ já bẹ̀rẹ̀ sẹ́yẹ pápápá. Látilẹ̀ gẹ́gẹ́ bí ṣe wá nìyẹn ibo láti kó ẹ já lọ kó láti ìlú ọ̀rẹ́ torí ibá méjì kọ́ ìdíje eléyìí ti rachel.

0: ìgbìmọ̀ ṣàgbékalẹ̀ rẹ̀ gẹ́gẹ́ bí nǹkan ṣe ń lọ wẹ́rẹ́wẹ́rẹ́ fáwọn iléèwé nìyẹn. Ìdíje tó ṣe wípé eléré ìdárayá ni o. Ìforúkọsílẹ̀ fáwọn iléèwé ìyẹn Rachel Family Foundation òun ló ṣàgbékalẹ̀ rẹ̀ fáwọn iléèwé níjọba ìbílẹ̀ Òdìgbò omi fún ọ̀rẹ́ àwọn iléèwé tó bá wà mẹ́ẹ̀ ni ó kópa ńbẹ o. Kódà wọ́n jẹ́ kó yé mi pa àwọn iléèwé wọ́n ti ń forúkọlẹ̀ ìforúkọsílẹ̀ ò ní pẹ́ dópin o. Lára àwọn ètò tí ó wáyé ńbẹ̀ 100 meter boys and girls 200 meter nǹkan yóò wáyé ńbẹ̀ 400 meter lágbẹ̀rin tàwọn ọkùnrin àti àwọn obìnrin relay race lágbẹ̀rin tọkùnrin àti tóbìnrin long jump high jump sack race egg race choreography singing dancing àti ọ̀pọ̀lọpọ̀. Ẹ bá fẹ́ fọkọ lè wé yínlẹ̀ ẹ kàn sí Babadi coach tàbí Bẹ̀bẹ̀tò Suntos àti Aji Prince. Gẹ́gẹ́ bí nǹkan ṣe wà sí nìyẹn o lè mí náà farabalẹ̀ jẹ́ kẹ́yìn tiwa mọ̀. Comrade Adeniyi the coach ló fi sọwọ́ sí mi o. Lábẹ́ ṣàkóso Comrade Alabana Tanner CEO Rachel Family Foundation pẹ̀lú ìbáṣepọ̀ Adeabeke Foundation lábẹ́ ṣàkóso Comrade Adeniyi Joshua 0806-076-1014 ẹ bá fẹ́ fòókọ́lẹ̀. Gẹ́gẹ́ bó ṣe wà sí nìyẹn àfarabalẹ̀ jẹ́ kẹ́yìn tiwọ́ mọ̀ láti bẹ lọ ẹja máa tọ̀ kẹ́jẹ́kẹ́jẹ́ òdìbò nìyẹn. Òní gangan ni kò ní dọ̀là lórí ibá méjì kọ́ aláre ojú àgbà nǹkan ó gbé nǹkan hanu tá a bá ń sọ nípa ìfẹsẹ̀wọnsẹ̀ kò mẹ́sì ó yọ fún ìdíje ife ẹ̀yẹ adúláwọ̀ yóò gà yàtà o tó bá ti dìrọ̀lẹ́ òní. Ẹ jẹ́ ń kọ́kọ́ ka gbogbo àwọn èsì ìfẹsẹ̀wọnsẹ̀ tó wáyé lánàá lórí ibá méjì kọ́ bó ṣe ń lọ wẹ́rẹ́wẹ́rẹ́ Fọlájìn Òyetayọ̀ a gbọ́dọ̀ bá dọ́gba ṣùgbọ́n kí n tó lọ síbẹ̀ òótọ́ ni o adájọ́ má sí àsọ̀rọ̀ má jẹ̀bi irú wọn bá sọnù bá a bá wá wọn rí ni ò bá lẹ́jọ́ nù àjọ swan àwọn tó ń kọ́ àtàwọn tó ń kà á léde yorùbá àti léde gẹ̀ẹ́sì ní tìbútò orílẹ̀-èdè nàìjíríà ẹ̀ka ti ìpínlẹ̀ ondo a sọ fún wa ń jẹ̀ta pé wọ́n ṣe àgbékalẹ̀ àmì ẹ̀yẹ láti ṣe ìdámọ̀ gbogbo àwọn akọni lẹ́ka eré ìdárayá wọ́n sà wọ́n ní o wọ́n sà wọ́n lẹ́sà. Àwọn tó ṣe wípé wọ́n ti kó ipa eléyìí tó jọjú dáadáa sí ìdàgbàsókè eré ìdárayá ní tìbútò ìpínlẹ̀ ondo ni àti lórílẹ̀-èdè nàìjíríà wọ́n fún wọn létò àmì ẹ̀yẹ lánàá àwọn 50 ni o ṣe rí 50 tí wọ́n mú yìí wọ́n fi ṣe àmì ayẹyẹ 50 ọdún tí ìpínlẹ̀ ondo pé láìpẹ́ yìí òun gangan ni àjọ swan òun ni wọ́n fi ṣàmì ayẹyẹ yìí lánàá ó wáyé gẹ́gẹ́ bá ṣe ní ó wáyé àwọn tá a sì ti là kalẹ̀ wọ́n ti gba àmì ẹ̀yẹ wọn lọ. Wọ́n ti gbé àmì ẹ̀yẹ wọn lọ lára wọn ni akọgun ọmọléwà àtàwọn mìíràn eléyìí tó ti ṣe dáadáa fún ìdàgbàsókè eré ìdárayá ní tìbúlẹ̀ ní tìbútòrò ìpínlẹ̀ ondo. Gẹ́gẹ́ bí nǹkan ṣe ń lọ ni a máa wá bẹ́ẹ̀ ẹni tí ò bá kàn lónìí yóò kàn lọ́jọ́ míì. Kókó bẹ́ẹ̀ ni wípé àwọn ipa takuntakun táwa náà bá lè sà lásìkò tá a sì wà lókè pẹ̀ ẹjẹ́ mọ̀ sáà kẹ́lẹ́ bá àsọ̀npa tiwa náà pàápàá jùlọ nípa ìdàgbàsókè eré bọ́ọ̀lù aláfẹsẹ̀gbá nípínlẹ̀ ondo. Gbogbo ẹ̀yin tọ́lọ̀ ń kà yẹ tẹ́ gbàmì ẹyẹ lánàá ẹ má tẹ̀tí o ẹ túnbọ̀ máa tẹ̀ ẹ́ wájú ni torí pé yinniyinni báyìí kẹ́ni tún lè sèmí ni gbọ́mí dáadáa ṣẹ́gun gíwá aláṣẹ swan káfàtà nípínlẹ̀ tiwa ń bí nìyẹn mi ò ní wá etí bó ṣe wà sí nìyẹn mo jẹ́ káwọn tiwa mọ̀ ẹjá tún lọ bẹ́ẹ̀ ìyẹn lọ bí àwọn gédéńgbé nìyẹn ẹjẹ́ máa lọ sínú àwọn èsì ìfẹsẹ̀wọnsẹ̀ ìdíje ti líìgì àgbà òjò orílẹ̀-èdè wa nàìjíríà nàìjíríà professional football league NPFL ni nǹkan ò tún sẹnu rẹ fún ìkọ ẹ̀yìn bá ẹgbẹ́ kí ló ń ṣe ẹ̀yìn bá international sáà ní padà bomi tí ń gbé wọn rẹ sẹ́yìn sáà ní wẹ̀ nínú ẹ̀ báyìí kò sí wàhálà ìlàkú mọ sọ pé ọ̀rọ̀ kan mẹ́nìkan má yọ bó ṣogún ọdún bó ṣogún ọdún tolúwa rẹ̀ náà ó ba kò sí wàhálà a mọ̀ wá bẹ́ẹ̀ Niger Tornadoes ikọ̀ wariwo fúlọ́ dúró tì wọ́n lọ́rùn odó odó ni o òun lọ̀rọ̀ bá dé inter lagos àti kano pillars wọn ráàyè ká standi ara wọn góò kọ̀ọ̀kan ni so ń gbọ́mi aláṣẹ ksc ambi tó kárí ayé gbogbo kàdé àkókò bí ò ní wá yín tì àwọn gunners tó dúró kakaraka nìyẹn bàmí ń tẹ́tí lẹ̀ pọ̀. Bara FC wọ́n jí ikọ̀ abia warriors ní nǹkan lọ méjì sódò lọ̀rọ̀ bá dé up shooting up stars shooting stars náà fẹ̀yìn kùlé ọwọ́ sán ikọ̀ tani létí wọ́n fẹ̀yìn kùlé ọwọ́ sán ikọ̀ Katsina United létí méjì sódò lọ̀rọ̀ bá dé Enugu Rangers wọ́n rí ranchers bees wọ́n rí wọn lẹ́pàdà àná gọ́ ọ̀kan dondo tó máa ń dúnyàn lọ́rọ̀ bá dé o. Ikọ̀ ẹ̀yìn báyìí ti náà sànà nílùú Abá, wọ́n gbàlejò ọ̀ràn. Àlejò ọ̀ràn ló lọ káwọn mọ́lẹ̀ o, torí pé Sporting Lagos wọ́n fàárín kínkín já bẹ́tà àmì ayò mẹ́ta tó wúra sí méjì ni. Wọ́n padà wà látẹ̀yìn láti wá fìyà jẹkọ̀ ẹ̀yìn báyìí ti náà sànà. Àwọn tèmi gbégogó wọn gbọpẹ́ Doma United ọdún tí kọ Plateau United lọ́rùn méjì méjì lọ̀rọ̀ bá dé. Gẹ́gẹ́ bó ṣe wà sí Falcao Sport tún jáyin tán bẹ́tà. Ikọ̀ Bende Insurance àwọn náà gbèrú kọ Ìkòròdú City látẹ̀yìn méjì sẹ́yọ̀ kan lọ̀rọ̀ padà bá dé o. Wara United wọ́n ní ní kíni orí ọwọ́ táwa náà wà kátígórí yé wa la wà o. Méjì sẹ́yọ̀ kan òun náà fi jẹjú kọ ẹgbẹ́ agbábọ́ọ̀lù ti Nasarawa United yóò máa tẹ̀ wájú lónìí. Tó bá ti dòní láago mẹ́rin àgádágidi ó gbagbá agbọ̀nbìrì ó gbàjàkadì bọ́mi dáadáa Adéwálé máa sá gbogbo olú àjọ ẹ̀bá mi nìyẹn. Up Gunners kò ní bàjẹ́ ó bàjẹ́ ti. Aago mẹ́rin ìrọ̀lẹ́ òní Rivers United ó mọ kójú kan ti kun Calivert FC bí nǹkan ṣe wà sí nìyẹn. Bí nǹkan ṣe wà sí òun lèmi náà farabalẹ̀ jẹ́ kẹ́yìn tiwa mọ̀. Ẹgẹ́ bó ṣe wà sí nìyẹn ajá wa tán bẹ́tà ẹjẹ́ máa lọ síbẹ̀ òní gangan ni o. Ìlú Uyọ́ lórílẹ̀-èdè wa Nàìjíríà tó bá ti dìrọ̀lẹ́ òní yóò mi títí mi títí torí ibà méjì kọ̀. Aláre ó máa ju àgbà nǹkan ó gbé nǹkan anu ìdíje kò mẹ́sì ó yọ fún ìdíje fi ẹ̀yẹ adúláwọ̀ tọdún tó ń bọ̀ nìyẹn. Ó ti dé nìyẹn. Aago márùn-ún rọ̀lẹ́ òní Nàìjíríà ní pápá ṣeré Uyọ́ a mọ gbàlejò orílẹ̀-èdè Madagascar. Gẹ́gẹ́ bí nǹkan ṣe wà sí nìyẹn ó lèmi náà farabalẹ̀ jẹ́ kẹ́yìn tiwọn mọ̀. Akọ́nimọ̀ọ́gbá Nàìjíríà Eric Chair ó ní kò sí ṣíṣe kò ṣàìṣe lónìí ìkòkò ní gbẹ̀yìn mi kó gbẹ̀yìn kó tún wá gba sọsọ inú ẹ̀ láìfa àbàdàmọ́là. Sóun gbọ́ mi ọ̀túnba lárin fálànà gbogbo òlú ọ̀wọ̀ ọpẹ́ yẹmi jọ ọ̀dà àwọn Gunners bó ṣe wà sí nìyẹn àbádọ́gba ẹjẹ́ kúrò ńbẹ̀ tóra àtúnrọ́jọ́ yẹmu sọlókun. Pàápàá agbọ́nribó ni ìyà sí ẹ̀jẹ̀ sáré lọ sọ́dọ̀ Anthony Joshua kí n tó wá lọ sójú ọjà kí n tó wá fún alábala bóyá lẹ́mọ̀ àjọ máa fomi ló bá náà ni. Ìpolówó ọjà yín ṣe yebíye o Anthony Joshua ọ̀pọ̀ àwọn èèyàn ti ń sọ pé lọ́wọ́ tá a wà yìí pẹ̀lú bí nǹkan ṣe wà lára ọmọkùnrin yìí ni Anthony Joshua. Ṣé ẹ mọ̀ pé rábàràbà eléyìí tó bá láìpẹ́ yìí nípa bí ó ṣe ní jàǹbá lórílẹ̀-èdè wa Nàìjíríà pẹ̀lú àwọn èèyàn rẹ̀ bíi mélòó kan tọ́jọ́ wọn ń lu dáúlà tán ti gẹ́mì mi wọ́n ní rábàràbà rẹ̀ sì ń bẹ lára Anthony Joshua o ṣé eléyìí gan ò ní wá sí okùnfà. Kíta ẹ̀sìn fúrì kó nà lọ́wọ́ tá a wà yìí ẹ mọ́ sí gbàgbé pé oṣù kejìlá ọdún tá a wà yìí báwọn bá yìí báwọn bá yí oṣù kejìlá ọdún tá a wà yìí gangan ní Cardiff ìyẹn ní Wales òun gangan ní Anthony Joshua àti ẹ̀sìn fúrì òun ni wọ́n mọ̀ fi wóluwó gbọ̀ngbọ̀ngbọ̀n àwọn ẹ̀sẹ̀ tó gbé màálù ṣubú. Ẹ̀sẹ̀ tó gbé màálù ṣubú ni yóò máa ro kẹ̀kẹ̀kẹ̀ kò sí wàhálà. Èmi a máa sọ pé orí ọwọ́ tó bá ti wà mọ́ ń tó ń ṣe ọlọ́ọ̀bà mi ló ní dáúlà a máa lòrúra náà ni. Bọ́mi dáadáa ọ̀nàrẹ́bù olúwa tóyìn Victor Jaffet. Mi ò ní wá yín tì thank you very much. Gbogbo ọjọ́ Tuesday báyìí àwọn tèmi ń gbẹ́nu sí ni Ọlọ́run ló ní orí bẹ́ẹ̀. Ẹ já kúrò mẹ́ka lọ polówó ọjà àgbọ̀dọ̀ jẹ̀kọ́ tó lé gan. Bí n bá dé ẹ wàá farabalẹ̀ gbẹ́kú di gbé ọ̀rọ̀. Ẹ kú jẹ́rìí ẹ̀ ń tẹni mò ń lọ wá mọ̀ ń bọ̀ wá. Ṣó ń gbọ́ mi ọ̀túnba Immigration of Manchester United ó ní bẹ́ẹ̀ ń tiẹ̀ rí. Bí n bá dé ẹ gbọ́ wìnrìnwìnrìn mo kí yín o ẹ kú kalẹ̀.
1: Your Nescafe is not just a drink, it's your

0: jùlọ náà ṣé wípé mo lè ní ìpín ṣíẹ̀ nínú iléeṣẹ́ Dangote Petroleum Refinery.
1: Bẹ́ẹ̀ni tirẹ̀ ni IPO náà ti ṣí.
0: Ṣùgbọ́n mélòó ni mo lè rà? Nítorí gbogbo ọ̀rọ̀ IPO yìí dàbí ẹni pé
1: ìpín kan jẹ́ ₦525, ó sì lè bẹ̀rẹ̀ pẹ̀lú ìpín mẹ́wàá, ìyẹn jẹ́ ₦5,250. Pẹ̀lẹ́.
0: Sẹ́lọ̀tọ̀, báwo ni mo ṣe lè ṣe ìforúkọsílẹ̀?
1: O lè ṣe ìforúkọsílẹ̀ nípasẹ̀ àwọn aṣojú gbígbọ́ owó tí SEC fọwọ́ sí, pẹ̀lú àwọn báńkì tó kópa, àwọn iléeṣẹ́ fintech, àwọn stock brokers àti àwọn ọ̀nà míì tí a fọwọ́ sí. Tẹ BVN rẹ sílẹ̀ láti jẹ́rìí sí ìdánimọ̀ rẹ, yan iye ìpín tí o fẹ́, san owó náà, àti pé wà á gba àmì ìdánilójú pé wọ́n ti fi orúkọ rẹ sílẹ̀.
2: Ṣé àbẹ̀wò sí ipo.dangote.com láti mọ bí àti bí tí o ti lè ṣe ìforúkọsílẹ̀ IPO fún àwọn ènìyàn tí rẹ ní láìpín. Jọ̀wọ́ ká mọ ìlànà àti òfin tó dìrọ̀ mọ́ ohun tó fẹ́ rà. Tí o bá ń ṣe iyèméjì, bá iléeṣẹ́ tó mọ̀ nípa iṣẹ́ sọ̀rọ̀, àwọn stock broker àti olùgbaninímọ̀ràn nípa ìṣúná owó fún ìtọ́nisọ́nà.
3: Books?
4: Check.
3: Uniform?
4: Check.
3: School bag?
4: Check.
3: And Bournvita?
4: Double check.
3: It's back to school season. And with Bournvita 16 essential vitamins and minerals, your kids are ready to win every day. There's more. Buy any Bournvita jar or refill pack for a chance to win exciting gifts like school bags, lunch bags, water bottles, and much more.
5: Bournvita. Prepare them to win every day. Offer valid while stocks last.
6: Káàbọ̀ padà bó ṣe máa jẹ́ nìyẹn. Òótọ́ ni pé David Alaba ó ti darapọ̀ mọ́ ẹ̀kọ́ ẹgbẹ́ agbábọ́ọ̀lù ti Maduka Okoye ìyẹn Udinese lórílẹ̀-èdè Ìtàló. Free agent gẹ́gẹ́ lọ́mọkùnrin yín wà pẹ̀lú bí nǹkan ṣe lọ yìí. Inú ikọ̀ Udinese ìyẹn lórílẹ̀-èdè Ìtàló ni yóò ti máa lo dáúlà. Ìyẹn ta ni ìyẹn David Alaba gẹ́gẹ́ bó ṣe wà sí nìyẹn. Àfarabalẹ̀ jẹ́ kẹ́yìn tiwa mọ̀. Ẹ tún já kó mbẹ́ pàápàá. Ibo ni ń balẹ̀ sí pẹ̀pẹ̀pẹ̀. Ẹjẹ́ ń lọ fún ọjẹ́. Pàápàá jùlọ gbogbo bí nǹkan ṣe ń lọ lábala bóyá lẹ mọ̀. Níbi tá a ti máa mú wá fún yín gbogbo bí nǹkan ti ṣe ń lọ. Àwọn ń tẹ́ ẹ ti gbọ́, àwọn ń tẹ́ ẹ ti gbọ́. Eléyìí tó ṣókùnkùn sí yín. Ṣó ń gbọ́ mi àfáà Yọrídé ọ̀bá Oro láti lu làrámọ̀kẹ́ Up Manchester United. Òun tẹ́ ti pọ̀. Ẹjẹ́ sọ fún apẹ́lọ́wọ́ tá a wà yìí. Tá a bá ń sọ nípa agbábọ́ọ̀lù àkọ́kọ́, agbábọ́ọ̀lù àkọ́kọ́ tí ó mi àwọn oníbẹ̀ta fún ikọ̀ ẹgbẹ́ agbábọ́ọ̀lù lórílẹ̀-èdè Scotland. Ìyẹn nínú ìdíje ti Scottish League. Mi sọ nípa ikọ̀ orílẹ̀-èdè àgbà ọ̀jẹ́ mi sọ nípa national team o. Àwọn club side mo ń sọ. Agbábọ́ọ̀lù àkọ́kọ́ tí ó kọ́kọ́ gbá bọ́ọ̀lù oníbẹ̀ta tọ́lóyìnbó ń pè ní hat-trick lórílẹ̀-èdè nínú ìdíje ti Scottish League. Orúkọ rẹ̀ ni William Billy McNeil. Ó gbá àmì ayò mẹ́ta wọlé fún ikọ̀ ti Renton nígbà tí wọ́n kojú ikọ̀ ti Swift FC nínú ìdíje Scottish Cup ọjọ́ kẹta oṣù kẹta ọdún 1877. Òun gangan ni agbábọ́ọ̀lù àkọ́kọ́ tí ìtàn fi kalẹ̀ pé yóò kọ́kọ́ mi àwọn oníbẹ̀ta nínú ìdíje lórílẹ̀-èdè Scotland. Gẹ́gẹ́ bí nǹkan ṣe ń lọ wẹ́rẹ́wẹ́rẹ́, mi ì sọ nípa national team ẹ mọ́ sí mi gbọ́ o. Ṣó ń gbọ́ mi? Michael Dasso fọ̀tò gbogbo làrámọ̀kẹ́ Up Chelsea. Tá a bá ń sọ nípa ìdíje ti English Premier League ńkọ́ lẹ́yìn ìgbà tí wọ́n ti tún súná rẹ̀ pa lọ́dún 1992. Agbábọ́ọ̀lù àkọ́kọ́ tó kọ́kọ́ mi àwọn oníbẹ̀ta ni hat-trick ni nínú ìdíje ti English Premier League. Òṣòlùwà gbogbo Manchester United àtẹ́wọ̀ ìdá Eric Cantona. Eric Cantona ni ògbóǹtarìgì ọ̀jìnmí agbábọ́ọ̀lù tó níjọ́ gbọ̀jọ̀gbọ̀ lọ́rùn. Òun ló kọ́kọ́ ṣe bẹ́ẹ̀ o. Ikọ̀ Manchester United ń kojú kọ Tottenham Hotspur ọjọ́ kẹẹ̀ẹ́dọ́gbọ̀n oṣù kẹjọ ọdún 1992. Àmì ayò márùn sódò ni Man U fi jẹjú kọ ti Tottenham Hotspur. Ibẹ̀ gangan ni Eric Cantona ó ti gba hat-trick wọlé. Ajẹ́pẹ́ òun gangan ni agbábọ́ọ̀lù àkọ́kọ́ lẹ́yìn ìgbà tí wọ́n tún súná ìdíje English Premier League pa lọ́dún 1992. Ìdíje ti Spanish La Liga ńkọ́. Agbábọ́ọ̀lù àkọ́kọ́ tó kọ́kọ́ mi àwọn nínú ìdíje ti Spanish La Liga. Agbábọ́ọ̀lù kọ Real Madrid ni. Tó ń gbọ́ mi Adégbòye Gala ni ọ̀rẹ́ mi dáadáa Alan Madrid. Ó ní kò ní bàjẹ́. Dortmund gbogbo àdàbà Up Liverpool. Agbábọ́ọ̀lù Real Madrid ni. Ìyẹn Jamel Lascano. Òun gangan ni agbábọ́ọ̀lù àkọ́kọ́ tó kọ́kọ́ gbá bọ́ọ̀lù oníbẹ̀ta wọlé nínú ìdíje ti Spanish La Liga. Ọdún wo gangan ló ṣe bẹ́ẹ̀? Ikọ̀ Real Madrid ń kojú ikọ̀ ti ẹgbẹ́ agbábọ́ọ̀lù CE Europa. Òun ni wọ́n ń kojú lọ́dún 1929. Ibẹ̀ gangan lọ́mọkùnrin yìí ló ti kọ́kọ́ gba hat-trick wọlé nínú ìdíje ti Spanish La Liga. Ẹjẹ́ ń sọ fún wa, agbábọ́ọ̀lù àkọ́kọ́ tó kọ́kọ́ gba hat-trick wọlé nínú ìdíje ti Italian Serie A. Ṣé ẹ mọ̀ pé kì í sorílẹ̀-èdè mò ń dákọ̀ báyìí? Àwọn club side ni o, àwọn tèmi lágbọ̀ọ́yé. En to koko sebe, nenu idije ti Italian Syria, Roberto Stanisa, Roberto Stanisa ni. O gba trick ya koko re wole ninu idije ti spa Italian Syria, AC Milan koju ko egbe agbabolu onigba na lohun. Wọ́n kojú kò ẹgbẹ́ agbábọ́ọ̀lù Rosenari, òun ni wọ́n kojú ìgbà náà lọ́wọ́. Ọjọ́ kẹẹ̀ẹ́dógún oṣù kejìlá ọdún 1929, ibẹ̀ gángan ni Roberto Stanisa tó ti gbá trick àkọ́kọ́ wọlé nínú ìdíje ti Italian Serie A. Ta ló kọ́kọ́ ṣe bẹ́ẹ̀? Nínú ìdíje ti French Ligue 1, Gbòmbá Dọ́là àti German Bundesliga, ẹkú jẹ́rìí ẹ̀ńtẹ́ ni ìwádìí ìmọ̀ ìjìnlẹ̀ ni. Olúbáyọ̀ Michael gbogbo ìjàpọ̀ extension up Chelsea, ẹja máa fìyẹ́ lọlé láàárọ̀ tó ní. Nọ́mbà mi rè fún ìkéde àti ìpolówó ọjà yín, àbáwọn ròyìn yín lẹ́sẹ̀ kòkó. 09021077719 09021077719 Ṣé tuntun sèmi, Mr. Oranda kí yín o. Títí ọ̀la, Fọlájín Oyetayo orúkọ mi ló ń jẹ́ bẹ́ẹ̀ Fàkáọ́ Sport. Ẹja máa gbìyànjú ká máa ṣeré ìdárayá. Praise Ọlágòkè owó ọ̀rẹ́ àmúlele nǹkan ò ní ṣe ẹ kú òkàlẹ̀.
7: Say after me. Okay. Millions of Naira shall locate us as we take part in the Milo Text and Win promo.
8: Millions of Naira shall locate us as we take part in the Milo Text and Win promo.
9: Get texted. More than 2 million people will share billions in cash and prizes, including 6 brand new cars. Buy any 20 gram Milo promo sachet. Find a unique code inside. Then dial *8011*#, or scan the QR code on the pack and you could win big. Buy more, win more. Promo starts July 1st to October. Milo.
10: You. Yes. You wait to hear me like this. Make you bring one finger down. If you don't leave something where you won't buy before, but come they wait. They hope

Ìwọ ní ìwà darapọ̀ pẹ̀lú àwọn gbajúmọ̀ àti sẹlẹ́bírítì tí wọ́n gbé ìjáde wọn lárugẹ látọ̀dọ̀ ní yíṣù. Gbogbo suit àti shirt àti trousers àti shoes àti bẹ́ẹ̀ àti sandals and slippers tó jẹ́ ti Turkey, Italian tàbí Spain. Tọkùnrin ní tobìnrin lọ́mọdé àtàgbà. Olú àǹtí ṣẹ̀. Jinsan ṣinú. Pantan yoga. Great watches. Awoka. Senator dressing. Resource control. Ní yíṣù. Ọ̀tà gbàǹtagbà tó ta gbọ̀rọ̀gàdà síbi gbọ̀rọ̀gàdà ní gbàgede ìlú kan lókè òkun ni. Military and paramilitary accessory. Àwọn officers boot. Ní ti civil defense, soldiers, police, peace corps, àtàmọ̀tẹ́kùn. Àti bẹ́ẹ̀ àti fìlà àti láyàdì wọn.

0: ọṣẹ láti di aṣẹ bàtà.
1: Àyè wà fún yín àti ibi tẹ́ ẹ máa gbé.
0: Ó yá ní nọmba 85 ọba Adéṣidà ní dojúkọ táwọn ọ̀làkùrẹ́.
1: 7408034520455.
0: Ní Yéṣù, àbí bàtà kó kú ká.
2: A fẹ́ mú àsìkò yìí fún àdédé ọ̀nà pé a fẹ́ ṣe àmúlélẹ̀ the new hope project ti ọdún 2027 yé wa náà nà yí ti ẹkùn ìpínlẹ̀ Ondo yìí a fẹ́ ṣe ní òwúrọ̀ Thursday ọjọ́ 24 oṣù kẹhàn ọdún 2026 yìí ara yìí agogo mẹ́wàá lù gbọ̀ngàn lido alàgbà kánà kúrẹ́ àdẹ̀tú fẹ́ fọ́nà wá ọmọ wa ọ̀sun arébùwà yóò tún inú ìgbọ̀kàn dùn o gómìnà ìpínlẹ̀ Ondo wa yìí ti ṣetán láti darapọ̀ mọ́ ẹgbẹ́ òṣèlú APC gbogbo ètò yìí ni àdẹ̀tí a tún yàn ọmọ wa ọ̀sun arébùwà gẹ́gẹ́ bí alákọ̀ọ́wọ́ ti Wundiri new hope project 2027 ti Ondo State yìí ara yìí ìyẹn grand patron náà ti gbaradì àti náà ti jẹ́jí ààrẹ Bọ́lá Ahmed Tinubu jáwé olúborí ní ètò ìdìbò yé wa lọ́dún yé wa. A máa ma gbàgbé o. A máa jẹ́jà síra wa náà ṣùgbọ́n lẹ̀kan so. Torí pé kí ni àgbájọwọ́ ẹ̀mẹ́mú ọ̀yàrin òmùkáwọ̀ kan.

0: ti yá nínú ìpàdé àdúrà lọ́sùn mẹ́ta mẹ́ta.
1: Ọlọ́run ti ṣe àgbékalẹ̀ rẹ̀.
0: Nínú ìjọ Christ Liberty Evangelical Ministry, Clem Àgbàlá Ìrọ̀rùn.
1: Ìpàdé àdúrà ti ń fúnni ní ìrọ̀rùn.
0: Ìpàdé àdúrà tó mú ìtura báni.
1: Wá gba àdúrà kó dé ní ìbàlà.
0: Wá gba àdúrà kó bọ́ lọ́wọ́ ogun.
1: Wá gba àdúrà kẹ́rin ti ẹnu ọ̀fọ̀hún.
0: Gbogbo àwọn tó ti tọ̀ wò ló mọ̀ pé Jésù ló ń gbani.
1: Aago mẹ́rin sí mẹ́jọ ìrọ̀lẹ́ lọ́jọ́ Wednesday àti Thursday ọ̀sẹ̀ yìí ni.
0: Àti láago mẹ́sàn-án àárọ̀ sí mẹ́rin ìrọ̀lẹ́ lọ́jọ́ Friday ọ̀sẹ̀ yìí.
1: Àwọn oníṣọ́jí ni General Evangelist Jimo Olúwadẹ́rẹ́ àti Pastor Adédèjì.
0: Apostle Dáre Owólabí bàbá àgbà lárọ̀rùn ni ó mọ forúkọ Jésù kí wá káàbọ̀ sínú ìpàdé àdúrà ńlá olóṣù mẹ́ta mẹ́ta yìí.
1: Ìwọ náà máa bọ̀ wá bá Jésù pàdé, òun lolúwa.
2: Yes, it's time for News Connect Magazine Distinguished Teachers Hall of Fame Awards 2026. This year's edition of Teachers Hall of Fame Award is flavored with music, culture, magazine presentation, and colored with ever-organized inter-schools debates. Featuring Ojimeku Grammar School, Iwasaye Girls Grammar School, St. Louis Grammar School, Igoba Community High School, Aquinas College, Akure, CAC Adu Memorial Grammar School, St. Dominic's High School, CAC Grammar School, and Ijako High School, Akure. The topic to be discussed is students' unrest in secondary school, the emerging trend of signing out in Ondo State. Date is Tuesday, 29th September 2026. Venue is OSDPC Event Center, Ijapo Estate, Akure, by 11 a.m. Chairman of the day is Honorable Dayo Awude, former commissioner for youth and sports in Ondo State. Keynote address will be delivered by Dr. Mrs. Fadikemi Jobodo, the tutor general of Ondo State. Special guest of honor is Bishop Dr. Anthony Temitope Omoli, proudly supported by Prodeco Engineering Services Limited, G-Sound, and 7D Advertainment. Organizers, Gold Media Concept, and News Connect Magazine.
3: Ǹjẹ́ ẹ mọ̀ pé Nàìjíríà jẹ́ ọ̀kan nínú àwọn orílẹ̀-èdè tó ní iye tó pọ̀ jùlọ tó ṣeé ṣe ò kí ọmọdé kó kú láàrin ọjọ́ tán bíi sí ọdún márùn-ún lágbàáyé. Bẹ́ẹ̀ sì ni àwọn àrùn tá a lè gbógun ti pẹ̀lú abẹ́rẹ́ àjẹsára kópa ńlá sí ìlọsókè iye àwọn ọmọ tó kú lórílẹ̀-èdè wa. Ìwádìí ti fi hàn pé bí àwọn ọmọ tó tó 2,000,000 sí 2,000,000 ni kò tí ì gba abẹ́rẹ́ àjẹsára kankan lórílẹ̀-èdè Nàìjíríà.
4: Bẹ́ẹ̀ ni o, wíwo àwọn àrùn tí abẹ́rẹ́ àjẹsára lè dènà máa ń wọ́n lọ́pọ̀lọpọ̀ fún ọ̀pọ̀lọpọ̀ ẹbí àti ìjọba pàápàá, ṣùgbọ́n a lè dènà wọn pẹ̀lú abẹ́rẹ́ àjẹsára. Wàyí ẹgbẹ́ àwọn ọmọ kókó yín látòrí ọmọ òòjọ́ títí dé ọmọ oṣù 23 lọ fún abẹ́rẹ́ àjẹsára láti dènà àwọn àrùn tí abẹ́rẹ́ àjẹsára lè dènà. Ẹ gbọ́ wọn lọ sí ilé ìwòsàn aláwọ̀dé tó bá súnmọ́ yín jù tàbí ibikíbi tí ẹ bá ti gbọ́ wípé wọ́n ń ṣe ìpolongo tàbí ètò abẹ́rẹ́ àjẹsára lágbègbè yín.
3: Àwọn ọ̀dọ́ àti àwọn àgbàlagbà náà lè gba abẹ́rẹ́ àjẹsára o láti gbógun ti àwọn àrùn bíi ìfarapa ọpọlọ, àrùn jẹjẹrẹ ọkàn, àrùn HPV àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ.
5: A lè tún fún àwọn obìnrin ní abẹ́rẹ́ àjẹsára tetanus láti dẹ́kun àìsàn kòkòrò tí ń dojú egbò.
3: Bẹ́ẹ̀ sì ni fún àwọn ọmọbìnrin láti ọdún mẹ́sàn-án sókè, wọ́n lè gba abẹ́rẹ́ àjẹsára láti dáàbò bo ara wọn lọ́wọ́ àrùn jẹjẹrẹ abẹ́lé ọmọ. Gbogbo àwọn àjẹsára ló múnádóko tí kò sì léwu rárá tí a sì sanwó fún nípasẹ̀ ìjọba. Ẹ jẹ́ ká dáàbò bo àwọn ọmọ wa àti ara wa lónìí lọ́wọ́ ìrora ọjọ́ ọ̀la. Fún àwọn ìbéèrè sí, ẹ pé àjọ NPHCD lórí nọ́mbà ọ̀fẹ́ wọn 7777. Ìkéde yìí wáyé láti àjọ National Primary Healthcare Development Agency.
6: Kọ́bí èsì abalọ́dẹ tó yìí gbogbo ọmọ ògbó ọdún òní o.
7: Àṣírí ìṣàmọ́ ọdún òpè.
6: Ọ̀nàrẹ́bù Abíọ́dún Akínwùmí Àmọ̀sí Bala Rábè Bẹ̀mí Lúṣẹ́ lọ sọ̀dọ̀ Olómìnì Kábíyèsí Ugbákejì Ọ̀rẹ́ṣà Òdi ó Ènìyàn Ọba Dọ́tọ́ Aládẹ́tọ̀ Ìgbó Ògúnládé Aládẹ́lùsì CFR Ọ̀dúdú Kejì Kejì Tílẹ̀ Àkúrẹ́ Àtùlùkè Lọ́gbẹ̀ Fọ Ókú Ọdún Ókú Ìyèdú Kété Tòlí Ti Tò Fọdún Ilé Ìfúta Ọlọ́sẹ̀pọ̀ Gbáko Ká Bẹ̀rẹ̀ Lẹ́jọ́ Ìṣẹ́gun Ká Parí Lẹ́jọ́ Ọ̀sẹ̀ Lọ́lẹ́jọ́ Kẹtàdínlọ́gbọ̀n
7: Ọba Aládẹ́tọ̀ Ìgbó Ókú Ọdún Òní O Ọmọ Agbáṣọlé Láṣọdún Ó Ṣòfì Jìàjìà Ọmọ Aláyé Kan Ọmọ Ayé Ọmọ Aláyé Gbẹ̀dẹ̀ Bí Ọdẹ Láyé
6: Kábíyèsí Àpá Lórí Oyè Gbẹ̀rẹ̀ Tètè Kú Bọ̀rọ̀ Ògbẹ́wúrẹ́ Rẹ̀ Arójú Àwòrẹ́ Rẹ̀ Aráyè Wọ́n Ti Ṣọdún Ilé Ìfúta Lọ́dún Wàṣẹ́ Lọ́mọdún Ẹlú Adàgbàdàgbà Àmọ́ Pọ́tì Kan Gẹrẹ Lásìkò Tẹ̀rẹ́ Ọmọ Àkúrẹ́ Ṣe Gómìnà Lúlú Àkúrẹ́ Àkúrẹ́ Látòrò Wá Sí Bómi Kò Ọmọ Wúrọ̀ Pọ́n Ìṣẹ́ Ẹ̀jẹ̀ Ọ̀nàrẹ́bù Abíọ́dún Akínwùmí Àmọ̀ Sí Bala Rábè Rébọ̀ Gẹ́mi Akéde Kí Kábíyèsí Ọba Aládẹ́tọ̀ Ìbò
7: Wọ́n Ti Ṣọdún Ìwádìí Ṣé Lára Mi
6: Kábíyèsí ọba lọ́dẹ́dọ̀ ìgbó wo mò ń kú ọdún òní o.
7: Àṣírí ìṣàmọ́ ọdún òpè.
6: Ẹgbẹ́ òye
8: Emeku International Club OIC Ulu Baltimore Maryland America Bẹ̀ni ló ṣe lọ sọ̀dọ̀ Olómi ni Kábíyèsí Ugbákejì Ọ̀rẹ̀ṣà Òdi o Ẹni Ọba Dr. Aládẹ́tọ̀ Òyìnbó Ògúnradé Aládẹ́lùsì CFR Ọ̀dúnrún Kejì Kejì Tilẹ̀ Àkọ́rẹ́ Àtùrúkè Lẹ́gbẹ̀ Fọ Okú Ọdún Okú Ìyẹ̀dú Kété Tòlí Tito Fọdún Ilé Ìfúta Ọlọ́sẹ̀kọ̀ Gbáko Kábẹ̀rẹ̀ Lẹ́jọ́ Ìṣẹ́gun Kápárí Lẹ́jọ́ Ọ̀sẹ̀ Lálẹ́jọ́

0: ẹgbẹ́ bí ẹbí Ṣemíjù àti ti Alébíoṣù ní ilẹ̀ yìí àti ní òkè òkun ń pe gbogbo ènìyàn síbi ẹ̀sìn ìrántí àti ìgòkèrí ọrún ti màmá wa ajíhìnrere àgbáyé ni ìránṣẹ́ Ọlọ́run alààyè ikọ̀ àti ìríjú Olódùmarè Modern Celestial Prophetess Taiwo
1: Alẹ̀jayé
0: aya Alébíoṣù ọmọ ẹbí Ṣemíjù tí ó darapọ̀ mọ́ àwọn tọ̀run láti máa kọrin mímọ́ Saturday ọjọ́ 16 oṣù kẹsàn-án ọdún 2026 ni ẹ̀sìn àmísà rẹ̀ yóò gbéra sọ nínú ìjọ Celestial Church of Christ Àyíká Parish 1 nílùú Òkìtì Pupa bẹ̀rẹ̀ ní dédé agogo mẹ́wàá òwúrọ̀ ó wá dibẹ́ ni bá ń jọ ni ó di bẹ́yàn bá ń jọyàn ó dàrí nàkò ó tún dojú àlá ọmọ ago tí ipo àgànìbọ́ tẹ̀tẹ̀ èmi ní àlàwọ̀ ọmọ olówó joyè méjì àìnẹ́jẹ́ ọ̀kan soso ọmọ afọdídé ráyé tàfa àlànà kan ọmọ àdòwò náà gọ̀dọ̀ wọ́n bẹ̀rẹ̀ tù án tutututu á lè túta ọmọ ẹbí Ṣemíjù nìdí ọ̀bá bíi ọjà mú ẹ̀ yẹpẹrẹ aya Alébí oṣù
2: Ẹ mà kú dédé wòye o nípínlẹ̀ Ondo. Ẹgbẹ́ pàtàkì kan tí a pè ní Ondo State Group of Entertainers. Ìlú máa ń kíyìn o. Ìyẹn àwọn tó ń ṣiṣẹ́ amúlùdùnmù lẹ́lẹ́kàn jẹ̀ka ní entertainment industry. Wọ́n ló yá ká parapọ̀ kájọ celebrate one of music.

0: celebration of a living legend, King Sonny Ade at 80. Let's do it together. Yes, ohun gangan niyan. Te ba ti gbo to dupe lataba. Oja odun ti bere.
1: Oja odun ti de. Adaba gbe
0: ki le ntasa, ki le fe se ma. Ka ba yin gbe jade. Lasiko odun yi aspe. Won ti kojo odun de. Kara jo odun, kata jo odun, ka ji fa odun an polowo oja odun. E se amona o. Papa ta yori la igba pe se ki se. Eto oja odun ni classmate. To ba debi ka polowo oja lo radio adaba latasiko yi lo da ipari December gbogbon. Oya
1: ema bo wa o repete ni oja odun ti de
0: ti wo na ma gbe yin lodun yi o ori eto oja odun la won loja to ni de se tin fe ni meni feji beji feta beta ta je kura won to jora won e ko si wa leka ipolowo oja adaba to wa ni mosilo building legbe a division police station oba deshida road akure ke ni eto oja odun le ti fe polowo odun yi a dujo gbajugba a jijo ta warawara fun ekunrere alaye e pe karim sori 08030414344 Grace 08032474686 Tabi Femi Sori 08060864428 Eto oja odun lori radio adaba o ti bere. Mama rere pataki kati lo nile yi o di gbere. Olore lo anu se mi. Mama wa gbe so Olorun to gbe omo laran. Ale aso lomi. Gege bi baba wa se ma npe won nigba ti won wa laye. Oun lo sun ti oji mo o. Abiyamo lo le mi tutu. Oke nla ti wa lo lawujo eye ku pada mo. 84 years lo si lu laye ko to ju wo sa won omo re po digba.
2: O ti wu kai la ju to pada lojo ko. Ile aye yi awa lo.
0: Lẹ́yìn ìgbà tí bàbá wa ológun dúdú ìkàrẹ́ Ọlọ́run tó gbè lé o ti lọ bí àgbàǹrè láti bí 25 years tàdé rántí ẹ̀ ní gbogbo ìgbà tàdé wọn múra láti ṣayẹyẹ 25th remembrance yìí ni màmá wa yóò tẹ dúró láti bá wa ṣe tó dẹ̀ kẹ́rù ẹ̀ tó ń lọ without keeping anybody informed láti lọ rè bá ọkọ rẹ̀ bàbá oníkọ́rẹ́ǹtì tó Chief Mrs. Dorcas Bọ́láńlé ìlóríkà kéde ẹ̀ lórúkọ gbogbo ẹbí pé àrùn àti bàbá wa bàbá oníkọ́rẹ́ǹtì bẹ́ẹ̀ la dẹ̀ wá ń kéde pé màmá wa á gbẹ̀ sọ Ọlọ́run tó gbé ọmọ làrá máa ti lọ o ṣùgbọ́n ó máa kéde ayẹyẹ àṣekágbá fún màmá nígbà tó bá yá máa sùn abiyamọ tòótọ́.
2: Ilé ayé yìí àwa lọ ọjà ni.
3: Oh boy, this catfish sweet oh. And I bet we bet influencer money they take ball now.
4: Bet influencer, what be that?
3: Simple, join Betway, book your game and share your code with your guys. Every week, Betway go summer you 4% commission.
4: Chai, I bet, sign me up.
3: Enjoy Betway Bet Influencer, share your code and weekly. Download the app or visit betway.com.ng and enjoy exciting offers daily. 18 plus only, play responsibly. Betway, feel the action.
5: Wọ́n tún bẹ̀rẹ̀. Wọ́n lè ṣaláì máa fanilẹ́rìn lákòókò àpéjọpọ̀ ìtakùrọ̀sọ orílà mọ̀lẹ́bí mi. Ó ti ẹ̀ da ohun tí gbogbo wọn nífẹ̀ẹ́ sí ni mò ń ṣe. Ó náà ni àmì ìdánimọ̀ mi ti ṣe Maggi Native Jollof Rice. Ìtọ́wọ̀ ẹ̀kan lásán, àròyé kankan ò sí lẹ́yìn ẹ̀.
6: Maggi Star tá a ṣe látara ẹ̀wà sóyà, àlùbọ́sà adùn chili àti kànáfùrù.
5: Oúnjẹ alẹ́ ti délẹ̀, ẹ máa bọ̀ jẹ́jẹ́ tàbí kí ẹ má wà rárá.
6: Maggi Star yóò sọ gbogbo oúnjẹ tá a ṣe dohun ara ọ̀tọ̀. Yóò sì tún sọ àkókò náà dàkókò mọ́ ní gbàgbé.
7: Báà mi, ẹ fún mi ní fóònù yín kí n kọ́ yín bí wọ́n ṣe ń lo OPE.
8: Ìwọ fẹ́ kọ́ mi?
7: Bẹ́ẹ̀ni o, ọya ẹ ṣe Play Store.
8: Ọjọ́ ti pẹ́ látọdún àkọ́kọ́ ni mo ti wà bẹ́ẹ̀.
7: Ìyẹn nípa ẹ ti ní tẹ́lẹ̀.
8: Ẹ ṣé o rò pé wọ́n nìkan lò gbóǹtarìgì inú ìmọ̀ ẹ̀rọ ìgbàlódé ni?
9: Ọmọ tó ti ń lò láti ìgbà tó ti wọlé ìwé gíga.
7: Ìyẹn ni pé mi ni mo ṣẹ̀bẹ̀rẹ̀ sí lò nínú ilé yìí.
8: Òye yẹn ṣẹ̀ṣẹ̀ yé ọ ni.
10: Ọdún mẹ́jọ OPAY, ó dàbí ìtẹ́ ẹni tó ṣẹ̀ṣẹ̀ ń lò ó pẹ̀lú ìgbìyànjú, ìfọkàntán àti ìdúróṣinṣin. Ọdún mẹ́jọ OPAY.
11: OPAY is okay.
12: Jùlọ náà, ṣé wípé mo lè ní ìpín ṣíẹ̀ nínú iléeṣẹ́ Dangote Petroleum Refinery?
13: Bẹ́ẹ̀ni, tirẹ̀ ni, IPO náà ti ṣí.
12: Ṣùgbọ́n mélòó ni mo lè rà? Nítorí gbogbo ọ̀rọ̀ IPO yìí dàbí ẹni pé.
13: Ìpín kan jẹ́ ₦525, ó sì lè bẹ̀rẹ̀ pẹ̀lú ìpín mẹ́wàá, ìyẹn jẹ́ ₦5,250 péré.
12: Ṣé lóòótọ́, báwo ni mo ṣe lè ṣe ìforúkọsílẹ̀?
13: O lè ṣe ìforúkọsílẹ̀ nípasẹ̀ àwọn aṣojú gbígba owó tí SEC fọwọ́ sí, pẹ̀lú àwọn báńkì tó kópa, àwọn iléeṣẹ́ fintech, àwọn stock brokers àti àwọn ọ̀nà míì tí a fọwọ́ sí. Tẹ BVN rẹ sílẹ̀ láti jẹ́rìísí ìdánimọ̀ rẹ, yan iye ìpín tí o fẹ́, san owó náà, àti pé wàá gba àmì ìdánilójú pé wọ́n ti fi orúkọ rẹ sílẹ̀.
14: Ṣé àbẹ̀wò sí ipo.dangote.com láti mọ bí àti ibi tí o ti lè ṣe ìforúkọsílẹ̀. IPO fún àwọn ènìyàn tí rẹ ní ra ìpín, jọ̀wọ́ ka àwọn ìlànà àti òfin tó dìrọ̀ mọ́ ohun tó fẹ́ rà. Tí o bá ń ṣe iyèméjì, bá iléeṣẹ́ tó mọ̀ nípa ṣíẹ̀ sọ̀rọ̀, àwọn stock broker àti

0: gbanimọran nipa isuna owo fun itọnisọna.
1: Ọ̀rẹ́ bẹ́ẹ̀ni ìwọ́ tún gbọ́ mi lọ́wọ́ ó yá nu ìka àkọsílẹ̀ tí o bá ti fi ọjà tó fẹ́ rà sílẹ̀ nínú asẹ́ ọjà tàbí ajọgbá pẹ̀lú ìrètí wípé ẹ̀dínwó yóò máa túnọ̀ ka àkọsílẹ̀ tó bá ti lè tajà kan bọ́ sí òmíràn nítorí wípé ò wá ibi tí ọjà ti dínwó kiri tí o bá náà ó kéré tán ìka àkọsílẹ̀ nínú eré yìí ó túmọ̀ sí wípé ibi tó bá fi ọlú máa ń yà sí kí ló wá dé títí ilé ìfowópamọ́ rẹ fi gbọdọ̀ dá yàtọ̀.
2: Ó ti ṣe wàhálà tó download Smart Cash app lónìí kó o sì jẹ́ kí owó rẹ ṣiṣẹ́ fún ọ jẹ́ àǹfààní ìdá 15% lórí gbogbo owó tó bá fi pamọ́ lọ́dún bẹ́ẹ̀ sì ni kò sí ìjìyà tó rọ̀ mọ́ yíyọ owó rẹ nígbà tó bá wù ọ́ o tún ní san owó kankan lórí fífowó ránṣẹ́ tàbí gbígba owó wọlé o sì tún lè jẹ àǹfààní ẹ̀dínwó tó tó ìdá 10% ní gbogbo ìgbà tó bára dátà tẹnu lásán kọ́ òfin àti ìlànà à ń tẹ̀lé wa o Smart Cash látòdo Airtel.

0: ǹjẹ́ a tún ti kalẹ̀ sórí ètò yín ètò wa ni níbi tá a ti mú àwọn kókókókó ètò bá jáde látinú àwọn ìwé ìròyìn tá a ti mú wá sí etí ìgbọ́ yín ó tún ti pọ̀ bíbà tá a tún kó wá láàárọ̀ tòní nítorí pé bí ìgbà tí wọ́n bá sọ pé bóyá ọkọ̀ àjàgbé kó ọrùn ni àfi bí ìgbà tí wọ́n bá sọ pé ọkọ̀ tó ń tọ̀nà ò ní ṣàbọ̀ la ṣe ru kiní ọ̀wá sórí ètò láàárọ̀ ti tòní kiní ọ̀hún ṣe ló ń fihàn logologologologologo nítorí ó pọ̀ gan-an gidi ẹ gbádùn wa bí kàsíǹtàn lónìí ẹ gbádùn wa bí èbó bó ṣe ń gbádùn tí gbígbóná lórí ètò yìí lónìí ó ṣe é ṣe kó jẹ́ pé ohun èmi nìkan lẹ mọ̀ gbọ́ ṣùgbọ́n o bẹ́ẹ̀ sì mọ̀ gbọ́ ohun èmi nìkan ni wọ́n sọ̀rọ̀ àmì di erúkúkú olóhùn méjì o léètò jẹ́ pé agbára kankan lẹ fi mọ̀ pé bóyá káyọ̀dé ò sí ń bí ó dà bí ọdún ìlọrin lèmi ń jẹ́ o aládé alẹ́lẹ̀ lórúkọ ọ̀tọ̀ fi ń gbé mi lárugẹ lórí ètò ti tòní ẹ jẹ́ ká jọ máa bá kiní ọ̀hún bọ̀ díẹ̀díẹ̀ ṣùgbọ́n kó tó di pé mo wọnú agbami ètò ọ̀hún gan-an ní onísànsán ẹ jẹ́ ń sáré kọjá lọ sódì kejì lọ́nà kẹ́ jẹ́ kí n sáré lọ sẹ́mi mu díẹ̀ kẹ́ jẹ́ kí n dátọ́ mi
1: Ìlà ti dé ọba láwùjọ ẹyẹ àrògìdìgbà ti dé ọba àwọn ẹja odò. ADC is moving on. Èyí Tayo Jẹ́gẹ́dẹ́ SAN is arriving with an established reputation.
2: Kéli kàkà kìkì kàkà. Èyí ò gbọ́dọ̀ balẹ̀ o. Ẹni mú èyí ò gbọ́dọ̀ balẹ̀.
1: Káàbọ̀. Ẹni títọ́ bá ti joyè tàgbàtọ̀dọ̀ ń kó kìkì ẹ̀ pé. Èyí ni àyànfẹ́ ọmọ mi. Former Attorney General and Commissioner for Justice lẹ́ẹ̀mejì. Tó dẹ̀ tún di àwọn ipò pàtàkì pàtàkì mú láàrin ìjọ àti láàrin ìlú. Tó dẹ̀ ṣe dáadáa ń bẹ̀. Join us in welcoming the man of the people. The Igbo has landed. Gbogbo ọmọ ẹgbẹ́ ADC. Àtúndólùfẹ́ yìí tayọ. From all 18 local government of Ondo State. Let's come together on Thursday 24th of September. By 11 a.m. in Nepa roundabout car park Akure. Gbogbo candidate wa àtàwọn àgbààgbà nínú ẹgbẹ́ ADC. African Democratic Congress. The national state and local government level. Àtàwọn tó fẹ́ wá darapọ̀ mọ́ ADC. Ìníkàjọ péjú ń jọ́nẹ̀. Honorable Remi Ofakuri. ADC Publicity Secretary. Ìlú ni ká fọ rere. Ojú ọjọ́ will surely change for better. ADC ń kórè ayọ̀ bọ̀.
3: Káàbọ̀ máa jẹ́ a. Ọkùnrin kákáká, ọkùnrin kókókó, ọkùnrin wàwà wowó ẹ̀kú ṣàánú.
1: Obìnrin kan ló ń kí olólùfẹ́ ẹ̀bẹ́ yẹn. Kìdẹ̀ wá ń ṣe wípé ó bá a fún òkúta tàbí ṣiṣẹ́ ilé kan rárá o. Ṣùgbọ́n torí pé ó bá a gún ìyẹn dáadáa. Ó dẹ̀ fọ gbogbo ẹ̀gbẹ̀gbẹ́ odó ẹ̀ léyìí tó máa ń jẹ́ kó dún mọ́ kó dá ṣákáṣáká láìsí rọ̀tìrọ̀tì. Bóbìnrin yìí ṣe ń gbósùbà káre. Bẹ́ẹ̀ lókùnrin òun tún gbósùbà náà padà fún Vigo Car. Wípé òun ló jẹ́ kọ́ ọmọ odó òun lè gúnyan dé lẹ́vù yẹn ìṣú ọmọ agùnmọ́tẹ̀. Àsìkò yìí gan ló ṣẹ̀ wá yé mi pé lówelówe ni wọ́n fi sọ̀rọ̀. Vigo Car Herbal Capsule. Tí kìí jẹ́ kó rẹ okùnrin láti gbá bọ́ọ̀lù lórí pápá. Gbogbo tó bí tẹ̀gẹ́ tí ṣan tẹ́ rán. Àtẹ̀yà ara tó ti rẹ̀ tẹ́lẹ̀ ló máa jí dìde padà. Tí ò ní sísmẹ̀sì mẹ́mọ́. Ìyẹn gan ló fà á tí gbogbo àwọn okùnrin fi yan Vigo Car láàyò. Ayo Herbal Help Limited ló ṣe é pẹ̀lú Natural Herbs. Ó dẹ̀ ti wà káàkiri chemist àti pharmacy shop. Telephone 0803-860-6858. Vigo Car Ibà.
4: Are you looking for a school where learning meets excellence, where comfort meets class? Welcome to Aino Awa International College. At Aino Awa, we give your child more than education. We give them an experience. With our AC-fitted classrooms for conducive learning, nature-endowed friendly teaching environment, tech-supported equipment to power 21st century learning, well-fitted hostels for comfortable accommodation, and very intelligent professional teachers, and helpful engaging extracurricular activities, be sure to get the best for your child. Admission is now on for GSS 1 to GSS 2. And SS1 to SS2 for the 2026 and 2027 academic session. Application form, just 10,000 Naira. Give your child the Aino Awa advantage. Visit us today at Kilometer 10, Akure Owo Express Road, opposite Possibility Church, Iluabu, Akure North Local Government Area. Or call 0905-112-3372 or 0912-176-7532. The admission forms are available at the school premises, or you can call the phone numbers to get yours. Aino Awa International College, where future leaders are raised.
5: Baba, egba mi era mi kale oroko mi yi ma ti su mi ise lo npariwo eyin didun ara riro e wo mo se mo pe ko le mu oko lo oko mo ni o se suke suke da towo re le ni oda se kan sun lo ni
6: aba aju ko ti igbo ni nipa 24/7 aba make sure koro jogogun bile tawon ko n bire fun gba gogo akanse gogi bile ba gbe kale lona ti gba lode 24/7 aba make sure ko lo ti nu rara o kagu eyin didun ara riro afogede gede do ti ara danu logo lomo okunrin abaduro to ti o si ma sise akori lodo lolufe re iwe atego la fi pe lo re ajo nadak fonte lugba o da lagu ara 24/7 aba make sure lati je alagbata jake jado le nigeria e ma pe 0916062653 0916062253 oruko money januomo 24/7 aba make sure gbigba

0: àwọn tó ṣe fi iṣẹ́ àkúrẹ́ rán lókè ti gbáradì kó lè ṣojú wa ọ̀nàrẹ́bù Babátúndé Fáró ìrì àkúrẹ́ méjèèjì ò tún bá wá mọ́ tẹ́ bá ti fìbò gbede bẹ́ ìgbà àtàkùrẹ́ ni aṣojú ṣòfin Lábújá tá ò kí ń gbọ́ pá tá ò kí ń gbọ́ po ó ti kọjá àsìkò Babátúndé Fáró ó yàtọ̀ abẹ́òkúrẹ́ la PDP lágbára tó lòun fi ro wa tí ó máa jà fitafita fún ìfọwọ́lù òfin tí ó ṣe gbogbo wa láǹfààní lákùrẹ́ ẹgbẹ́ PDP kan ṣoṣo ló wà okò pé méjì káàkiri Nàìjíríà ẹgbẹ́ alábùradà ibẹ̀ ni ẹ tẹ́ sí lọ́jọ́ ìbò nínú ètò ìdìbò sílé aṣojú-ṣòfin tó ń bọ̀ lọ́nà ọ̀nàrẹ́bù Babátúndé Fáró ló ní ó yàtọ̀ PDP power to the people.
1: Àwọn àpapọ̀ àbáláyé ọdẹ ọ̀n ta association of Nigeria worldwide ẹ̀ka tìlú láṣìá lápá kingdom lábẹ́ olúọdẹ Sifọláwuyì Oyèdèpọ̀ ọmọ bíbí ìsanlù Yeye aṣípa ọdẹ Oyèdèrán Samuel lábẹ́ tìmí ọdẹ olùsọjí Akinlọ Otu Ọpẹyẹmí Adẹrẹmí Yálàtẹ ọdẹ Oróyè Fátókí akọ̀wé ọdẹ gbogbo ọ̀nà pẹ̀lú pọ̀ṣọ́ nǹkan pé gbogbo ẹ̀yìn àbáláyé ọdẹ worldwide pé àbáláyé ọdẹ ẹ̀jẹ̀ kájì jọ pàdé ní lápá ọ̀hún láṣìá títí àti sísè oṣù kẹsàn-án ní ọjọ́ sátọ̀dẹ̀ tí ń bọ̀ yìí lábẹ́ ààrẹ ọláwálé àbóyèjì ìsọ́lù yeyọ máa jókòó pẹ̀lú gbogbo board of trustees akọ̀wé àgbà fún gbogbo àbáláyé ọdẹ alhaji muminu àtolúọdẹ kájọlẹ̀ ojúure olúọdẹ ajù ẹ̀ akọ̀wé owójọ ẹlẹ́mẹ̀ẹ́sọ òdìgbò alọ́bẹ̀ nínú àpapọ̀ gbogbo àbáláyé ọdẹ ti lápá ó ṣògbọ́n àrò ẹranko omi èèyàn yìí.
2: Admission 2026-2027 academic session Edward Olaseni Polytechnic Ajowo Akoko Ondo State Edola Poly. Applications are invited from suitably qualified candidates for admission into the following program leading to award of national diploma in
3: electrical and electronic engineering, science laboratory technology, business administration and management,
2: computer science and statistics. Also available 6-month certificate courses and 12-month diploma in
3: fashion designing technology, graphic designing and printing technology, events and social management,
2: food and baking technology,
3: networking, leather technology.
2: Part-time programs are also available in all the 5 courses above for civil servants and other professionals. A candidate with 100 and above will have an automatic admission.
3: Interested candidates are to apply through JAMB. Also, admission form can be obtained directly from the main campus at Edola Poly Admission Office.
2: Beside Adowa Town Hall, Adowa Koko Ondo State, telephone
3: 0707-921-8886 or 080-3253-4548.
2: Email address Edward Olaseni Polytechnic Ajowo at gmail.com. Admission in
3: progress.
2: Announcer management.
4: Ní báyìí, àwọn àjọ èyí tó jẹ́ pé wọ́n ń rí sí bí owó epo bí ó ṣe ń lọ àti bí wọ́n ṣe ń ṣe àtúnṣe sí ọ̀rọ̀ epo pẹntiró ní orílẹ̀-èdè yìí ni wọ́n mọ̀ ti sọ báyìí wípé gbogbo àwọn ilé epo tí ń bẹ jákèjádò orílẹ̀-èdè Nàìjíríà ti rógun lọ́wọ́ wọn báyìí ò torí pé wọn yóò jọ wọ ṣòkòtò kan papọ̀. Wọ́n ní ìdí táwọn fi sọ bẹ́ẹ̀ ni pé ọ̀pọ̀lọpọ̀ àwọn ilé epo yìí ló jẹ́ pé epo tí wọ́n ń tà ní ilé epo ni ò pójú owó tó sì jẹ́ pé àwọn tí wọ́n ń ra epo lọ́dọ̀ wọn ni wọ́n ń ṣe bẹ́ẹ̀ ni wọ́n pàdánù tí ì ṣe pé bóyá iye tí wọ́n san owó fún gan ni wọ́n ń tà fún wọn náírà àti ilé epo ọ̀hún o. Wọ́n nítorí tí wọ́n bá dé àwọn ilé epo ibòmíì ọ̀pọ̀lọpọ̀ àwọn awakọ̀ ni wọn yóò sọ pé wọ́n fẹ́ ra lítà 5 láti pé kí wọ́n lè dá sínú ọkọ̀ wọn ṣùgbọ́n ńgbà tí ẹ bá débẹ̀ ẹ rí pé lítà 3 péré ni wọ́n tà síbẹ̀ o. Wọ́n ní àwọn ò ní faramọ́ eléyìí rárá àti rárá ni nítorí pé ó ti ń di lemọ́lemọ́ àwọn sì ti lọ káàkiri. Àwọn ti rí i pé lóòótọ́ àti lódodo ní àwọn ilé epo wọ̀nyí ni wọ́n ń ta epo náà léè tí ò pójú òṣùwọ̀n èyí tí wọ́n ń tà fún àwọn oníbàárà wọn. Wa ni tó bá wá ní ẹnikẹ́ni nínú àwọn ilé epo èyí tí wọ́n bá gbámú tó jẹ́ pé epo tó ń tà tí lítà rẹ̀ ò bá pé láti àsìkò yìí lọ wọn yóò fi ìyàtọ̀ dógun wọn yóò fi jẹ́ o. Irúfẹ́ ẹni bẹ́ẹ̀ gan wọ́n lè gba ìwé àṣẹ èyí tó jẹ́ pé ó fi ń ta epo ọ̀hún kí wọ́n gbà á lọ́wọ́ rẹ̀. Wọ́n á jẹ́ kó di mímọ̀ wípé àwọn ti lọ káàkiri àwọn ti ṣe oríṣiríṣi ìwádìí ọ̀pọ̀lọpọ̀ wọn ni wọ́n ń ṣe àròyé tí wọ́n sọ pé àwọn gan tí wọ́n ń ta epo ní ilé epo fún àwọn oníbàárà wípé ó ṣeéṣe tó kó jẹ́ pé àwọn ọmọ wọ̀nyẹn àwọn gan ni wọ́n bẹ nídìí ìwà ìbàjẹ́ yìí. Bẹ́ẹ̀ gẹ́gẹ́ ni àwọn kan ni wọ́n sọ pé ó ṣeéṣe ò kó jẹ́ pé pump ti won fi nta epo won oga lo nfa to fi je pe epo ti won ta ti o fi poju owo sugbon sa ajo to nri si oro epo petrol ti wa so pe awon o fe awawi kankan lati odo awon ile epo nkan ta won mo ni pe iye gan ti awon onibara awon ba so pe won fe ra oga ni lita ti won gbudo ma ta fun won bi be ko ti won ba ti ri ile epo kan ti o se be won yo ti ile epo npa won yo ti gba iwe ase re iru ile epo be lo je pe gele ni won yo fi gbe o e wo fun ekurere iroyin na e koja lo sinu iwe iroyin punch ka lo ka

Ọ̀dí alága àjọ elétò ìdìbò ilẹ̀ yìí ìyẹn ọ̀jọ̀gbọ́n Joas Amukwitan ló mọ̀ ti fi dá gbogbo àwọn ọmọ orílẹ̀ èdè Nàìjíríà lójú pé ṣé ẹ rí ètò ìdìbò gbogbogbò èyí tó máa wáyé lọ́dún 2027 ni gbangba làsáńtà báyìí ni gbogbo ẹ̀ yóò máa rí o ó ní torí pé àwọn ti ń gbọ́rọ̀ èyí tí àwọn èèyàn tí wọ́n sọ lábẹ́lẹ̀ pé ètò ìdìbò náà ló jẹ́ pé kò ní lè gbóúnjẹ fẹ́gbẹ́ tí ò sì ní gbà wú ẹbọ o nítorí wọn yóò ti kọ èsì ìdìbò ọ̀hún gan kó tó di pé àwọn èèyàn wọn dìbò náà tí àjọ elétò ìdìbò yóò kàn wá tí yóò kàn kéde ẹni tó jáwé olúborí lásánlàsán ni ó ní rárá ó ní kò sí nǹkan tó jọ bẹ́ẹ̀ ó ní sẹ́ rí ètò ìdìbò yìí tó máa wáyé ọ̀hún ó ní wọn yóò ṣe dáadáa tí yóò hàn gbangba sójú gbogbo àwọn ọmọ orílẹ̀ èdè Nàìjíríà pé kò sí kọ́nu kọ́họ̀ kankan nínú ètò ìdìbò náà ó ní torí àjọ elétò ìdìbò ọ̀hún ni wọ́n ti ṣiṣẹ́ takuntakun láti lè rí dájú pé gbangba làsáńtà ní ètò ìdìbò ọ̀hún tí yóò sì lọ ní ìrọwọ́ ìrọsẹ̀ tí ò ní sí pé bóyá gbọ́mi sí omi ò tó kankan ó wáyé ó ní bẹ́ẹ̀ gẹ́gẹ́ ni wọ́n ti ṣiṣẹ́ papọ̀ pẹ̀lú àwọn ẹ̀ṣọ́ aláàbò láti lè rí pé kò sí wàhálà àti rògbòdìyàn ṣáájú àti lásìkò ètò ìdìbò ọ̀hún ó nítorí náà ńṣe ni kí gbogbo àwọn ọmọ orílẹ̀ èdè Nàìjíríà kí wọ́n lọ fi ọkàn balẹ̀ o kí wọ́n fi ọkàn tán àjọ elétò ìdìbò ilẹ̀ yìí pé nǹkan tí àwọn èèyàn tí wọ́n bá ti dì òun gan ni wọ́n máa kà gẹ́gẹ́ bí èsì ìdìbò ọ̀hún ẹ kọjá lọ sínú ìwé ìròyìn Daily Post kẹ́ ẹ lọ kà á lẹ́kùnrẹ́rẹ́.

0: time to decide who takes on yourself out of the woods to the world. No other man is best suited for the job than Matthew Oyeremade Mato. He is the best candidate that can bring the dividends of democracy to the people in Ondo South under the PDP Rainbow Coalition and a staunch supporter of President Bola Tinubu's re-election come 2027.
1: PDP, power to the people!
2: The great halls of Oyemekun Grammar School, Akure, to every proud member of the 1970 to 1974 set. Wherever you are, we say welcome home. You are cordially invited to our annual general meeting. It's not just a meeting, it's a reunion. It's a homecoming. On Saturday, September 26, 2026, 11 a.m. at the Alumni Building, Oyemekun Grammar School, Akure, let's come together to take a stock, to plan for the future of our school, and to strengthen the bond that has kept us together for over 50 years. Let's make OGSA 74 proud again. Ojo Saturday, Ojo Kerin Dilogbon Oshuta Wai, Agumoko Laro, Ni Alumni Building, Ilekowa, Oyemekun Grammar School, Akure. Announcer, Dr. Eson Ajayi, Chairman Planning Committee. Up School!
3: The Ondo State Water Corporation Project Implementation Unit under the Ondo State Ministry of Water Resources, Public Sanitation and Hygiene in collaboration with the African Development Bank announces the commencement of the physical construction phase of the Akure Water Supply and Sanitation Project. As the laying of primary pipelines begins, some roads, farmlands and landed properties may be temporarily affected. If you or your property is affected in any way, including issues relating to compensation, blocked roads, gender-based violence, exploitation, or sexual harassment, please call the toll-free line 0800-000-0266. Complaint boxes are also available at project sites for prompt resolution. You can also contact us on our email complaints.awsspiu@gmail.com.
4: Honorable Ayodele Akonde, Commissioner for Water Resources, Public Sanitation and Hygiene, appreciates Governor Lucky Orimisun Ayedatiwa for his commitment in providing clean water for us in Ondo State. Odatiwa, Odiron.
5: Tó èyí la fi ń kí gbogbo àwọn èèyàn wọ́tá wà lórí ìjókòó. Àkókò ti tó láti gé àkàrà òyìnbó fún ìgbéyàwó tòní.
6: Ẹ̀tọ́ ìgbéyàwó láyé.
7: Ẹ jọ̀wọ́, ẹ dúró náà jàre.
8: Kí ló ṣẹlẹ̀?
7: Kí wọ́n tó so wápọ̀, ǹjẹ́ o rántí pé o ṣẹlẹ̀ rí tẹlifíṣàn fún mi? Fìríìjì kan, ẹ̀rọ ìfọṣọ, kí iṣẹ́ ìléwọ́ máa fọwọ́ fọṣọ nílé ẹni 2026.
5: Ẹ ní tòótọ́.
7: Ká ṣáà sọ pé o ti rẹ̀ wọ́n àbí.
5: Ta ló ti sọ pé mo gbọ́dọ̀ ra gbogbo àwọn nǹkan ilé ẹ̀kan ṣo níbi tí CDK wà?
8: Èmo ló tún jẹ́ CDK báyìí.
5: Bẹ́ẹ̀ ni o, CDK ẹ lè ra fìríìjì yín, ẹ̀rọ ìfọṣọ àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ.
7: Ká kúkú wá gbà pé gbogbo àwọn nǹkan wọ̀nyí ti wà nínú ilé rẹ̀ lọ́wọ́lọ́wọ́ bá ti sọ̀rọ̀ yìí àbí?
5: Láti oṣù tó kọjá ni mo ti ra wọn.
7: Olùṣọ́ àgùntàn, ẹ sọ wá pọ̀.
5: Pẹ̀lú CDK, o lè ra fóònù, tẹlifíṣàn, ẹ̀rọ amúnáwá tó lo agbára ìtànsán-òòrùn, àga àti ọ̀pọ̀lọpọ̀ àwọn nǹkan mìíràn. Sanwó díẹ̀ láìsí èléwó lórí ọjà tó bá lọ́dọ̀ wa. Download CDK lórí Play Store àti Apple Store.
9: Iléeṣẹ́ wa wà ní Danco Plaza, Ajilosun, lẹ́gbẹ̀ẹ́ Olú Motors. Ládojúkọ, Maria Asunta Catholic Hospital, Ikere Road, Ado Ekiti. Ẹ lè pe 0707-484-3351.
10: Látijọ́ pàdé lórí ètò yín ètò wa ní níbi tá a ti mú àwọn kókókókó èyí tó jáde láti inú ìwé ìròyìn wa gbogbo wa sí etí ìgbọ́ yín. Ó dára lórúkọ ẹnì kejì mi Ọ̀túnba Olúkàyọ̀dé Fálẹ́gàn lé tí mo ránṣẹ́. Ọlọ́run ẹ sábà mi kún fàdúrà owó tí mo fi ránṣẹ́ kó má lọ fi ta tẹ́tẹ́ o kó kówó mi bá mi láyọ̀ àtàlàáfíà. Ó dára títí di ọ̀la tájọ máa pàdé lórí ètò ìbí ọdún ìlọrin lèmi jẹ́ aládé alẹ́lẹ́ lóko ọtọ́ fi ń gbé mi lárugẹ. Amúlùdùn fún gbogbo ìlú ìjẹ̀rọ àti káàfàtà káyọ̀dé ó yá kárelé ilé là ń lọ agbẹ̀ẹ̀kan ò roko kó bá gbé ilé kọ́kọ́rọ́ mọ́tò tèmídà ó dára mọ́kọ́ Èkìtì.
11: Agbe ọ̀fọ̀ pàyájọ́ àárẹ̀ ò lọ. Àbírú kí tiẹ̀ ní gan-an. Ẹlíwù kò wá ń di ọ̀rọ̀ mi. Orí ara rẹ̀ ni ó fi rú ọ.
12: Ẹ̀gbọ́n mi, ẹnìkan ò ṣe yín. Àárẹ̀ ara ló ń ba yín jà. Ẹ sọ bó ṣe ń ṣe yín ká gbọ́.
11: Ìgbọ̀nràn máa lásán mi. Ìṣọ́ra ń fà mí sun. Oríkèríkè ara ń dùn mí. Ìbàdí tó wí ìgbàrúgbó jẹ́ tèmi. Ìlérí ogbó náà kẹsẹ̀ kejì máa.
1: Àárẹ̀ ara ni. Oògùn téèyàn lè lò kó ròyìn ẹ̀fẹ́ lòmí bó ṣe dára tó ni Mustive capsule. Egbògi tó kápá gbogbo àmì àti àpẹẹrẹ tẹ́ ẹ sọ nìyẹn o. Ẹ lọ ra Mustive capsule. Kẹ́ ẹ máa ta kébékébé padà.
12: Mustive capsule. Ó wà káàkiri ibi tí wọ́n ti ń ta ojúlówó oògùn jákèjádò ìpínlẹ̀ Ondo. Mustive capsule wà nílùú Àkúrẹ́, Ondo, ilẹ̀ Olújì, Ọ̀rẹ́, Òkìtì Pupa, Ìbọ́kọ̀dá. Mustive capsule tún wà nílùú Ọ̀wọ́, Ìkàrẹ́ Àkókó, Ìṣọ̀ Àkókó, Ọkà Àkókó, Ifọ̀ àti nílùú Kàbà.
13: Iléeṣẹ́ Tèmi Tayo Trado Medical Nigeria Limited ló ń ṣe Mustive capsule jáde. Láti mọ pharmacy tó súnmọ́ yín, ẹ pé 08103369434. Bí àyípadà kò bá sí lẹ́yìn ọjọ́ méjì, kàn sí dókítà rẹ o.
14: Lọ́dún 2020, àwọn ayé sọ wípé okòwò yóò ní pé, ṣùgbọ́n báyìí ọ̀pọ̀ ti sun.
15: Fàdí mi, ọdún yẹn ò rọrùn rárá o. Ṣùgbọ́n ò ń lọ sẹ́nu iṣẹ́ rẹ lójoojúmọ́.
16: Ẹ jọ, mo fẹ́ fowó yìí ránṣẹ́.
17: Payment received in
15: all pay. Mo sì wà níbí o, mo ti rí ìdàgbàsókè, àwọn olùbárà sì ń pọ̀ sí. Fún ọdún mẹ́jọ gbáko, àwọn alágbàtà OPAY ti wà láràwọ́tò gbogbo agbègbè tí wọ́n ń fi tọkàntọkàn dá wọn lóhùn.
18: OPAY is okay.
19: Wọ́n tún bẹ̀rẹ̀. Mo lè ṣe aláìmọ́ panilẹ́rìn lákòókò àpéjọpọ̀ ìtakùrọ̀sọ orí ìlà mọ̀lẹ́bí mi. Ó ti ẹ̀dá ohun tí gbogbo wọn nífẹ̀ẹ́ sí ni mò ń ṣe. Ó náà ni àmì ìdánimọ̀ mi ti ṣe Maggi Native Jollof Rice. Ìtọ́wò ẹ̀kan lásán, àròyé kankan ò sí lẹ́yìn ẹ̀.
20: Maggi Star tá a ṣe látara ẹ̀wà sóyà, àlùbọ́sà adùn chili àti kànáfùrù.
19: Oúnjẹ alẹ́ ti délẹ̀, ẹ máa bọ̀ jẹ́jẹ́ tàbí kí ẹ má wà rárá.
20: Maggi Star yóò sọ gbogbo oúnjẹ tá a ṣe dohun ara ọ̀tọ̀. Yóò sì tún sọ àkókò náà dàkókò mọ́ ní gbàgbé.
21: Ṣadé kù sí ọkọ mi. Mo bí yàrá ìgbàlejò mi àti yàrá ìdáná mi ṣe mọ́ tí wọ́n dé àbí titun.
22: Màámi.
21: Ṣùgbọ́n dúró náà, o ṣe fi hypo nu ilẹ̀ àti tábìlì pẹ̀lú àwọn ibi tá a ti ń dáná yẹn.
22: Hypo kẹ̀.
21: Bẹ́ẹ̀ni, àwọn kòkòrò àìfojúrí kì í gbà lẹ́rọ. Torí náà làwa náà ṣe gbọ́dọ̀ máa pèsè ààbò lójoojúmọ́ pẹ̀lú hypo.
23: Má gbà fáwọn kòkòrò àìfojúrí, dáàbò bo ilé rẹ pẹ̀lú hypo.

0: registration as charges for any withdrawal where you do. All now free of charge and get up to 10% cash back for data bundles. No be cho. Terms and conditions apply. Smart Cash now by Airtel.
1: In a fast-paced world,
2: Funke
1: is always prepared. Introducing new SoClean with advanced quick foam technology, dissolving faster, foaming instantly, and removing stains deeply to give you 2 times cleaner results. And now with its newly improved perfume, every wash leaves your fabrics beautifully scented, so you can show up clean and confident. SoClean, it's your time to shine.
3: Say after me. Okay. Millions of Naira shall locate us as we take part in the Milo Text and Win promo.
4: Millions of Naira shall locate us as we take part in the Milo Text and Win promo.
5: Get texted. More than 2 million people will share billions in cash and prizes, including 6 brand new cars. Buy any 20 gram Milo promo sachet. Find a unique code inside. Then dial *8011*#, or scan the QR code on the pack, and you could win big. Buy more, win more. Promo starts July 1st to October. Milo.
6: Tẹ̀rí ẹni gbòòrò lẹ́nu ọjọ́ mẹ́ta yìí.
7: Wòó bẹ́ẹ̀ là á bí ni ìṣòro ìsara ẹ̀ náà mọ̀ ni. Tó bá jí gbogbo ara máa romí, tí ìsara yóò máa fà mí so láti bàrá ìdídí ẹsẹ̀. Ní ò máa romí gógó débi pé mi ò lè bẹ̀rẹ̀ mú nǹkan lẹ̀. Ìṣe lọ́wọ́ mi máa ń kúrìrì àti ẹsẹ̀ mi tí máa ń kan mí gógó. Kódà ìrorun sùn déédé. Wòó ọ̀rẹ́ mo ti gbìyànjú kòrónà bá yóò jẹ. Ayé ọ̀hún ti ẹ̀ wá sú mi.
8: Agbóyin ìṣelọ́sì ń jẹ lọ́bẹ̀. Ṣé wò ó gbọ́ nípa bàbá òkè ògùn ni? Ògúnlùgbọ́ ọdẹ tó ń fi wí àtẹ̀gò ń ṣọmọ ara yé lóore. Lórí èyíkéyìí ìṣòro tó ń yọ ọmọ ẹ̀dá lẹ́nu. Ìwọ náà gbìyànjú kọ̀ sí bàbá òkè ògùn lónìí. Ẹ máa pe 0706460 6419 0706460 6419. Bàbá òkè ògùn, àgbàlagbà ọdẹ tó ń fi wí àtẹ̀gò ṣe ìwòsàn.
9: Mo kí ọkùnrin, mo kí obìnrin, mo kí ọmọdé, mo kí àgbàlagbà. Èmi tí mò ń kíyìn ni bàbá òkè ògùn tí gbogbo ayé mọ̀ sí bàbá ìsẹ́yìn tí mo wà nọmba 4 Dúdú Yemi Lane opposite Oyemekun Grammar School ní ìlú Àkúrẹ́. Bọ́yá o fẹ́ bèèrè kankan àbọ̀ o fẹ́ bèèrè oní ìmọ̀ràn kan tó fẹ́ bèèrè lọ́wọ́ mi, pè mí sórí ẹ̀rọ ìbánisọ̀rọ̀ mi yìí 07-06460-6419 07-06460-6419. Kí ni iléeṣẹ́ bàbá òkè ògùn tí ẹ ń gba àwọn èèyàn ní mọ̀mọ̀rẹ̀ lórí? Àti pé kí ni iléeṣẹ́ bàbá òkè ògùn ṣe? Òun náà ni ìṣòro tó ń bá wa jà nínú iṣẹ́ ara wa àti èyí tó ń bá wa jà nínú egungun ara wa. Àpẹẹrẹ wo ni wọ́n náà ti ń rí? Ẹlòmíràn a máa rí pé tóun bá sùn báyìí, tóun bá jí àti dìde nílẹ̀ rẹ̀, ìṣòro ni ọjẹ́ fún òun, torí gbogbo ara ni ó máa ro òun. Ẹlòmíràn máa rí pé iṣẹ́ òun bẹ̀rẹ̀ sí bá fà òun so láti ibi ìbàrádì òun débi ẹsẹ̀. Ẹlòmíràn ò lè bẹ̀rẹ̀ mú nǹkan lẹ̀. Ẹlòmíràn ò lè dúró pé. Ẹlòmíràn máa rí pé gbogbo inú etí òun ló bẹ̀rẹ̀ sí máa hó yé. Bẹ́ẹ̀ ni ẹlòmíràn máa rí pé gbogbo inú ara ni nǹkan bẹ̀rẹ̀ sí máa já òun jẹ, tàbí nǹkan bẹ̀rẹ̀ sí máa rìn káàkiri inú ara òun, tàbí ara tiẹ̀ bẹ̀rẹ̀ sí máa ta òun bí i pé òun fi atarara. Ẹlòmíràn bá fẹ́ sùn lálẹ́ báyìí àti rírun sun rẹ̀ ìṣòro ni. Ẹlòmíràn bá tún sun wákàtí kan tàbí wákàtí méjì tó bá jí láàárọ̀ báyìí àti dìde nílẹ̀ rẹ̀ náà ìṣòro tún ni. 20-30 kò ní lè dìde lórí ibùsùn rẹ̀. Tó bá tún gbìyànjú tó dìde báyìí, tó bá fẹsẹ̀ lélẹ̀ bá ẹsẹ̀ ó kẹ́ gógógógó bí ẹni tó gbé ẹsẹ̀ lé ẹ̀gún. Lèmi á fi máa pé ẹ má jẹ́ awọra wa ní rẹ̀. Ìwọ náà gbìyànjú kó wá yọjú sí wa fún ìmọ̀ràn kan àbí méjì ní ọ́fíìsì wa ní nọmba 4 Dúdú Yemi Lane opposite Oyemekun Grammar School nílùú Àkúrẹ́, tàbí kó o pè mí sórí ẹ̀rọ ìbánisọ̀rọ̀ mi yìí 07-06460-6419 07-06460-6419. Nǹkan yìí ti ṣe àkóbá fún ẹlòmíì tó jẹ́ pé apá kan ẹlòmíì, ẹsẹ̀ kan ẹlòmíì kò ṣiṣẹ́ mọ́ rárá, ẹlòmíì ò lè dágbé. Bẹ́ẹ̀ lẹlòmíì ọba fẹ́ jáde nínú ilé rẹ̀ báyìí, kò lè dá jáde àfikọ́ mọ́ fà jáde, tàbí kẹlòmíì máa fi ọ̀pá sí kẹtẹ ẹsẹ̀. Bẹ́lòmíì bá ń lọ báyìí, yóò máa rí pé nǹkan kan tiẹ̀ ń tì hun síwájú ni gègègè bí èpò òun fẹ́ ṣubú. Ẹ̀yin ẹwà àwọn bàbá wa, ẹwà àwọn bàbá bàbá wa, ẹlòmíì wọn á lọ́gọ́rùn-ún ọdún, wọn á lọ́gọ́fà ọdún pẹ̀lú sí àṣekára. Ẹlòmíì ń ṣiṣẹ́ àgbẹ̀, ẹlòmíì ń ṣiṣẹ́ ọdẹ, bẹ́ẹ̀ sì ni wọ́n tún máa dáta kébékébé. Ṣé bí ewé àti egbò yìí náà lẹ̀wọ̀n náà ń lò? Nítorí ẹ̀ mo fi lọ kó ewé àti egbò èyí tó wúlò fún ọkùnrin tó wúlò fún obìnrin, mo kó wá láti ìlú ìsẹ́yìn ọ̀rọ̀. Àwọn egbò ajíṣẹ́ dáadáa, àwọn egbò ajíṣẹ́.

0: ẹ̀dá tó wúlò fún wa ta bá ń lò táwa náà máa rí ta máa máa ta kẹ́bẹ́kẹ́bẹ́ náà mo máa fi sọ pé ọdẹ ni mí ọdẹ ni bàbá mi ẹ̀yin náà mọ̀ pé àwọn ọdẹ a lè rìn ní ọgbọ̀n ìṣẹ́jú a lè rìn ní wákàtí kan a lè rìn ní ogójì ìṣẹ́jú tí nǹkan kan ò sì ní yọ wá lẹ́nu nínú iṣẹ́ ara wa bẹ́ẹ̀ ni nǹkan kan ò ní yọ wá lẹ́nu nínú egungun ara wa ṣé bí ewé àti egbò yín náà làwa náà lò ìwọ náà wá já àǹfààní ewé àti egbò lọ́dọ̀ èmi bàbá òkè ògùn tí mo wà ní nọmba 4 Dúdú Yemí Lane opposite Oyè Mẹ́kun Grammar School ní ìlú Àkúrẹ́ ẹ̀rọ ìbánisọ̀rọ̀ mi rè 07 60 60 64 19 àlàáfíà ara wo ní bí fi àbí ojúbà.
1: My guy, you know say Betway get plenty, plenty casino games for Niger. Over 400 games, Aviator, Blackjack, Roulette, Baccarat, Slots, Live Casino. The list not a finish, eh? No matter what you like, it did there for you. Every game in one place. Join Niger's home of casino and win big today. Download the app or visit Betway.com.ng and enjoy exciting offers daily. 18 plus only. Play responsibly. Betway, feel the action.

$1,250. Kíkópa nínú ìpínlẹ̀ iṣẹ́ náà rọrùn. O lè ṣe ìforúkọsílẹ̀ nípa àwọn ilé iṣẹ́ tí àjọ SEC fọwọ́ sí pẹ̀lú àwọn ilé ìfowópamọ́ tó ń kópa nínú ètò yìí. Àwọn pẹpẹ ìṣúná owó lórí fóònù àti ayélujára fintech, àwọn stock broker àti àwọn ọ̀nà mìíràn tí wọ́n fi ọwọ́ sí tẹ BVN rẹ sílẹ̀ láti jẹ́rìí pé ìdánimọ̀ rẹ jẹ́ òtítọ́. Yan iye ìpín tó fẹ́ kó o sì san owó rẹ̀. Lẹ́yìn náà, àmì ìdánilójú pé wọ́n ti fi orúkọ rẹ sílẹ̀ fún ìpín rẹ, wọ́n yóò fi ránṣẹ́ sí ọ. Ṣàbẹ̀wò sí ipo.dangote.com láti mọ bí àti ibi tí o ti lè ṣe ìforúkọsílẹ̀ fún IPO náà. Jọ̀wọ́ ká àwọn ìlànà àti òfin tó dìrọ̀ mọ́ ohun tó fẹ́ rà. Tó o bá ń ṣiyèméjì, bá ilé iṣẹ́ tó mọ̀ nípa iṣẹ́ sọ̀rọ̀, àwọn stock broker, àjọ ìṣúná àti àwọn olùbánidámọ̀ràn ìṣúná owó rẹ sọ̀rọ̀ fún ìtọ́nisọ́nà kí o tó forúkọ sílẹ̀.

0: kú sí ọkọ mi. Mo bí yàrá ìgbàlejò mi àti yàrá ìdáná mi ṣe mọ́ tí wọ́n dé àbí titun.
1: Màámi.
0: Ṣùgbọ́n dúró náà, o ṣe fi hypo nu ilẹ̀ àti tábìlì pẹ̀lú àwọn ibi tá a ti ń dáná
1: yẹn. Hypo kẹ̀.
0: Bẹ́ẹ̀ni, àwọn kòkòrò àìfojúrí kì í gbà lẹ́rọ. Torí náà làwa náà ṣe gbọ́dọ̀ máa pèsè ààbò lójoojúmọ́ pẹ̀lú hypo.
2: Má gbà fáwọn kòkòrò àìfojúrí, dáàbòbò ilé rẹ pẹ̀lú hypo.
3: Hypo.
4: In a fast-paced world, Funke is always prepared. Introducing new Silkly with advanced quick foam technology, dissolving faster, foaming instantly, and removing stains deeply to give you 2 times cleaner results. And now, with its newly improved perfume, every wash leaves your fabrics beautifully scented, so you can show up clean and confident. Silkly, it's your time to shine.
5: Kí ló bí ẹjọ́?
6: Mo wà ní kílódù àkọ́kọ́. Lọ́dún 2020, wọ́n sọ pé okòwò yìí kò lè dàgbàsókè, ṣùgbọ́n mo sì wà níbí o. Fábìlì kan di ilé ìtajà kan di ẹlẹ́ka mẹ́ta.
7: Ọdún mẹ́jọ òrùlé kan ṣoṣo.
8: Owó iléèwé mi di sísan, ìyá mi gan lè fẹ̀dọ̀ lórí òróǹro.
9: Ohun ọ̀tọ̀ọ̀tọ̀, ibùgbé ọ̀tọ̀ọ̀tọ̀, ìtàn kan ṣoṣo.
10: Síbẹ̀, ó dára.
11: Obey at 8. Real people, real stories. Obey is okay.
12: Ọ̀rẹ́, bẹ́ẹ̀ni, ìwọ́ tó ń gbọ́ mi lọ́wọ́, ó yá nu ìka àkọsílẹ̀ tí o bá ti fi ọjà tó fẹ́ rà sílẹ̀ nínú asẹ́ ọjà tàbí ajọ́gbá pẹ̀lú ìrètí wípé ẹ̀dínwó yóò máa túnà ka àkọsílẹ̀ tó bá ti lè tajà kan bọ́ sí òmíràn nítorí wípé ò wá ibi tí ọjà ti dínwó kiri. Tí o bá náà ó kéré tán ìka àkọsílẹ̀ nínú eré yìí, ó túmọ̀ sí wípé ibi tó bá fi ọlú máa ń yà sí. Kí ló wá dé? Títí ilé ìfowópamọ́ rẹ fi gbọdọ̀ dá yàtọ̀.
13: Ó ti ṣe wàhálà tó, download Smart Cash app lónìí kó o sì jẹ́ kí owó rẹ ṣiṣẹ́ fún ọ. Jẹ́ àǹfààní 15% lórí gbogbo owó tó bá fi pamọ́ lọ́dún. Bẹ́ẹ̀ sì ni kò sí ìjìyà tó rọ̀ mọ́ yíyọ owó rẹ nígbà tó bá wù ọ́. O tún ní san owó kankan lórí fífowó ránṣẹ́ tàbí gbígba owó wọlé. O sì tún lè jẹ àǹfààní ẹ̀dínwó tó tó ìdá mẹ́wàá 10% ní gbogbo ìgbà tó bára dátà. Tẹnu lásánkọ̀. Òfin àti ìlànà à ń tẹ̀lé wa o. Smart Cash látòdo Airtel.
14: Say after me. Okay. Millions of Naira shall locate us as we take part in the Milo Text and Win promo.
15: Millions of Naira shall locate us as we take part in the Milo Text and Win promo.
16: Get texting. More than 2 million people will share billions in cash and prizes, including 6 brand new cars. Buy any 20 gram Milo promo sachet. Find a unique code inside. Then dial *8011*#, or scan the QR code on the pack and you could win big. Buy more, win more. Promo starts July 1st to October. Milo.
17: Wọ́n tún bẹ̀rẹ̀. Mo lè ṣe aláìmọ́ panilẹ́rìn lákòókò àpéjọpọ̀ ìtakùrọ̀sọ orí ìlà mọ̀lẹ́bí mi. Ó ti ẹ̀ da ohun tí gbogbo wọn nífẹ̀ẹ́ sí ni mò ń ṣe. Ó náà ni àmì ìdánimọ̀ mi ti ṣe Maggi Native Jollof Rice. Ìtọ́wọ́ ẹ̀kan lásán, àròyé kankan ò sí lẹ́yìn ẹ̀.
18: Maggi Star tá a ṣe látara ẹ̀wà sóyà, àlùbọ́sà adùn, chili àti kànáfùrù.
17: Oúnjẹ alẹ́ ti délẹ̀, ẹ máa bọ̀ jẹ́jẹ́ tàbí kí ẹ má wà rárá.
18: Maggi Star yóò sọ gbogbo oúnjẹ tá a ṣe dohun ara ọ̀tọ̀. Yóò sì tún sọ àkókò náà dàkókò mánigbàgbé.
19: Oh boy, this catfish sweet oh. And I bet we bet influencer money they take ball now.
3: Bet influencer, what be that?
19: Simple, join Betway. Book your game and share your code with your guys. Every week, Betway go summer you 4% commission.
3: Hi, I bet sign me up.
19: Enjoy Betway Bet Influencer. Share your code and weekly. Download the app or visit betway.com.ng and enjoy exciting offers daily. 18 plus only. Play responsibly. Betway. Feel the action.
12: Ọ̀rẹ́, bẹ́ẹ̀ni, ìwọ́ tó ń gbọ́ mi lọ́wọ́, ó yá nu ìka àkọsílẹ̀ tí o bá ti fi ọjà tó fẹ́ rà sílẹ̀ nínú asẹ́ ọjà tàbí ajọ́gbá pẹ̀lú ìrètí wípé ẹ̀dínwó yóò máa túnà ka àkọsílẹ̀ tó bá ti lè tajà kan bọ́ sí òmíràn nítorí wípé ò wá ibi tí ọjà ti dínwó kiri. Tí o bá náà ó kéré tán ìka àkọsílẹ̀ nínú eré yìí, ó túmọ̀ sí wípé ibi tó bá fi ọlú máa ń yà sí. Kí ló wá dé? Títí ilé ìfowópamọ́ rẹ fi gbọdọ̀ dá yàtọ̀.
13: Ó ti ṣe wàhálà tó, download Smart Cash app lónìí kó o sì jẹ́ kí owó rẹ ṣiṣẹ́ fún ọ. Jẹ́ àǹfààní 15% lórí gbogbo owó tó bá fi pamọ́ lọ́dún. Bẹ́ẹ̀ sì ni kò sí ìjìyà tó rọ̀ mọ́ yíyọ owó rẹ nígbà tó bá wù ọ́. O tún ní san owó kankan lórí fífowó ránṣẹ́ tàbí gbígba owó wọlé. O sì tún lè jẹ àǹfààní ẹ̀dínwó tó tó ìdá mẹ́wàá
18: 10% ní gbogbo ìgbà tó bára dátà.
13: Tẹnu lásánkọ̀.
18: Òfin àti ìlànà à ń tẹ̀lé wa o.
4: Smart Cash látòdo Airtel.
1: Màámi. Mami, iṣẹ́ yẹn ti bọ́ sí o.
20: O káre ọmọ dáadáa.
1: Àwọn àǹfààní kòkó tún bá wà ọ́ bíi ètò ìdáàbòbò fún ìlera pẹ̀lú ètò ìyáwó fún ọkọ̀ àti ilé.
20: Iye náà dáa, àmọ́ ṣó mẹ́tọ́ ìfẹ̀yìntì tó jọjú dání ṣá.
1: Èmi ò mọ̀ bóyá yẹn bá wà o, mi mọ́ o. Ṣó wá ṣe pàtàkì tó yẹ ni.
21: Kódà ó ṣe ju pàtàkì lọ, o ò lè torí pé oníṣẹ́ gidi lọ́wọ́ lónìí kó wá máa fi gbogbo ọwọ́ mẹ́wẹ̀ẹ̀wá jẹun tán láì mọ bí ọjọ́ ọ̀la rẹ ó ṣe rí. Nítorí náà o ní láti wá ètò ìnáwó tí ó máa rọrùn fún ọ láti kó ọrọ̀ jọ lọ́jọ́ iwájú. Bá wa dòwòpọ̀ lónìí ní Access Pensions kí a ba lè ràn ọ́ lọ́wọ́ láti gbé ìgbé ayé ìyọ̀tọ̀ mi ní ọjọ́ ọ̀la. Lápapọ̀ a lè jọ tún ọjọ́ ọ̀la rẹ tò. Fún ẹ̀kúnrẹ́rẹ́ àlàyé kàn sí wa lórí www.accesspensions.ng tàbí kí o pè wá sórí ẹ̀rọ ìbánisọ̀rọ̀
22: 02094613333.
21: Access Pensions, à ń tún ọjọ́ ọ̀la tò.
23: Ẹ̀yin èèyàn mi, ẹ káàbọ̀ sí ìkànnì mi. Lónìí, wọ́n máa ṣàfihàn bí mo ṣe máa ń pè lò Golden Mon aládùn tó kún fún mílìkì.
24: Ó pé o!
23: Màá kọ́kọ́ da Golden Mon mi sínú abọ́. Lẹ́yìn náà ló ń bomi tó lọ wọ́ọ́rọ́ sí i. Màá wá rò ó pọ̀. Bẹ́ẹ̀ ni, kí ẹ wá máa wò bí yóò ṣe dohun àjẹgbádùn tó lọ́pọ̀ mílìkì aṣaralóore nínú.
24: Dúró náà, nígbà wo ló fi mílìkì sínú rẹ̀?
23: Golden Mon 3-in-1 mẹ́ta lọ́kọ̀ ni mo lò. Mi ò nílò àti tún fi mílìkì sí mọ́.
25: Ìyá mi, ó máa dùn gan ni.
26: Golden Mon 3-in-1 jẹ́ èyí tí mílìkì aládùn bá wá. Ẹ rà fún mọ̀lẹ́bí yín lónìí. Golden Mon, tọ gbogbo èèyàn di wúrà.

0: ṣeun move láti ló péjú ẹ kárọ. Ẹ ṣeun.
1: Inú mi dùn fún nǹkan tí ọ̀gá wa ṣe. Ṣé ni mo máa ń yànnà iṣẹ́ ẹ̀ṣọ́ aláàbò? Ṣé wá nílé tí mo wá jù sí jù ní pé kí wá ṣèyẹ nìkan? Ọ̀gá yìí mẹ́tọ̀ kó o tọ́jú gbogbo láìpẹ́ àwọn ọmọ Èkìtì. Ṣé àwọn pé ẹni tó ti ń pa á máa wọ pé tí gbogbo ọlọ́run kan tó pa òun gẹ́gẹ́ bẹ́ẹ̀ tàbí òbí? Ọ̀gá ìwà wá ọ̀nà tó jẹ́ pé débi òfin nípa ara ìlú wọ́n tọ́jú lé pọ̀pọ̀. Ṣé wá rí àmọ̀ràn mi tí àwọn ẹlẹ́ṣọ́ àbùdá pé kí ni ọkọ̀ yìí fún? Òun ni wípé iṣẹ́ títọ́ ní kan fi ṣe ni kan fi ṣe. Kò ní kan ṣe pẹ̀lú pé àpàtìyàwó jànú lé àbí ọmọ ọlọ́mọ tó gbé mọ́tò bàbá ẹ̀ jáde tán lè kiri pé ẹ ṣe lọmọ tó ń tẹ̀ka àbí ọ̀rẹ́ méjì ń jà lóòótọ́ gẹ́gẹ́ bí iṣẹ́ wọn àwọn ẹlẹ́yìn méjì lè máa jà tó bá ti fi wọ́n para wọn. Ṣùgbọ́n nǹkan tó ní kan fi ṣe ni wípé ètò ààbò àti kíkẹ́ àwọn ẹ̀yà tára jẹ́ ọmọ èyí. Nǹkan tá à ń gbàdúrà pé ká bá wa ṣe. Ṣé wá ní gómìnà yìí ẹ wá wo nǹkan tó wá jù sínú wá dùn ní pé àwọn èèyàn máa sọ wípé ẹ má sọ fọ́nà mi pọ̀ o. Wọ́n ní second half kò tí nǹkan tó máa ṣe. Ẹ wá wo nǹkan tó ga ti yẹ̀yẹ̀ lọ́pàá máa ṣe ní second half. Ilé ìwà tó wá lọ́kàn balẹ̀ wípé wọ́n ṣe ìpele ìtàn ṣe ní àkọ́kọ́. Láti wọ̀n sà òun ni wípé iṣẹ́ rere tó ń ṣe nípa bó ṣe touch life àwọn ọmọ lórúkọ jésù ìjọba wọn fẹ́kọ̀ tàbí ìyàn náà jẹ́ pé torí pé àwọn náà sì ní èrò láti fa èèyàn kalẹ̀ iṣẹ́ rere tó bá ṣe òun ló máa stick fún wọn gbà bí.
0: Ẹ ṣé o Gbẹ̀ngà mọ́tò move. Ẹ̀ẹ́n jẹ́ kó yé wa pé níníṣẹ́ lọ́wọ́ gan ara àbò ni òótọ́ dẹ̀ ni.
2: Ṣàyé ṣàyé rẹ̀ ọ máa ṣe pé ọ máa jẹ̀dẹ̀ báwo oríire ìsinmi.
0: Ẹ káàárọ̀ o.
2: Ṣé àgbẹ̀ kòkò wa arọ̀kùnrin láti ìlú àgbàdo?
0: Kí lẹ pé?
2: Arọ̀kùnrin láti ìlú àgbàdo.
0: Arọ̀kùnrin.
2: Láti ìlú àgbàdo.
0: O ẹ káàárọ̀ o.
2: Ṣé ẹ̀sà láti tọ̀mọ̀ pé mo bá òun lùgbà ìjọba Adébáyọ̀ láti ṣe rí ọlọ́run àti láti ṣe. Eléyìí tó wá jù níbẹ̀ sí ìgbà tí ìgbà sọ pé ìgbésẹ̀ àkíyèsí. Àwọn tọ́pàtọ́pà àwọn tọ́pàtọ́pà yẹn náà bá fò ó tẹ̀ jẹ́ pé bẹ́ẹ̀ ni àwọn ọba àwọn lámọ èyí tí àdúgbò èyí tí ìlú kan ṣúrú kéjì ìgbà ìpèlè fìjìláńtẹ́ àwọn tó borí oko lórí oko òbẹ̀ náà àbótọ́ èkó ìgbọ́dọ̀ ọlọ́run àtùgbọ́dọ̀ àdàbùkù wà o ẹ ṣe.
0: Tó arọkùnlẹ̀ látàgbádùn ẹ ṣé o ó ní kí ọkùn mọ́tò fún lọ́ba lọ́ba.
3: Èkìtì lónìí.
0: Ẹ bá wa dá sí.
3: Láti ọ̀yọ́ Èkìtì ni.
0: Àìbọ̀dá ni olú ẹ káàárọ̀.
3: Mo kí bàbá olóye o.
0: Ẹ ṣe o.
3: Ẹjọ́ ìdáwà ayọ̀ àti àtẹ̀jọ́ wa. Mo yé Èkìtì ni. Mo dúpẹ́ fún iṣẹ́ ìlú tí gómìnà ṣe l'Èkìtì. Ṣùgbọ́n ìwé àkíyèsí tí mo fẹ́ràn bẹ̀rẹ̀ pé àwọn ìjọba ti lé pé ṣé rí ọ̀dọ́pá ìpínlẹ̀ tó fẹ́ dá sílẹ̀ bá ti máa ro wọn ní agbára nítorí àpàtà wọn sílẹ̀ bá ti ẹgbẹ́ àwọn ọgbà ìṣiṣẹ́ lóba tamus bá ti máa ro wọn ní agbára láti kojú àwọn bá ti àwọn ọdún àwọn ajínigbé wọn yìí àwọn ọlọ́pàá tó wà lẹ́gọ̀ọ́ wọn ò ní ìbò fẹ́ láti.

0: Ẹ ṣeun Ṣọlá Ògúndàrè láti run àkókò. Ẹlẹ́bẹ̀ o. Ẹni tí ó ìpè kan tá lè gbà sílé ilé yẹn ẹ̀lẹ́ o. Ó kù kù ẹ káàárọ̀ o. Òun yẹn ògùn kè sọ́rí ewu sọ́rí. Ipò kan ṣoṣo sí i. Ẹ̀lọ́ ẹ káàárọ̀. À ń dá yín lóhùn ẹ káàárọ̀. Ẹ sọ pé ó ti. Àsìkò yóò.
1: Èkìtì lẹ́ni o.
0: Ẹ bá
1: fún iṣẹ́ bàmí mo kí mi ta yọ̀ ń bẹ̀ pé.

0: Àwòrànlọ́wọ́ gómìnà a pọ̀ ń bẹ̀ àkókò ṣọ̀rẹ́ wa bí ọdún Adéyanjú ni mò ń jẹ́ àwòyẹ Oòdùà ẹ bá gbà pé gbangba ò ṣe tilẹ̀kùn mọ́ o ẹ̀pà mi pọ̀ orí burúkú kì í ṣe tèmi ọmọ àṣẹjà padà rí ìgbàlẹ̀ ọmọ òkè láyọ̀ o.
1: Iléeṣẹ́ tó ṣẹ́ tó kí ó fẹ̀ǹfẹ̀ ó kẹ̀ǹkẹ̀ ó wá sẹ́wẹ́wẹ́ ó dún bí ìlú dòdò létí ó dùn bí dòdò ìkirè 88.9 àdàbà FM.
2: Wọ́n tún bẹ̀rẹ̀ fún olèṣẹ́ aláìmọ́pani lẹ́rìn lákòókò àpéjọpọ̀ ìtakùrọ̀sọ orí ìlà mọ̀lẹ́bí mi. Ó ti ẹ̀dá ohun tí gbogbo wọn nífẹ̀ẹ́ sí ni mò ń ṣe. Ó náà ni àmì ìdánimọ̀ mi ti ṣe Maggi Native Jollof Rice. Ìtọ́wọ́ ẹ̀kan lásán, àròyé kankan ò sí lẹ́yìn ẹ̀.
3: Maggi Star tá a ṣe látara ẹ̀wà sóyà, àlùbọ́sà adùn chili àti kànáfùrù.
2: Oúnjẹ alẹ́ ti délẹ̀, ẹ máa bọ̀ jẹ́jẹ́ tàbí kí ẹ má wà rárá.
3: Maggi Star yóò sọ gbogbo oúnjẹ tá a ṣe dó.

0: dẹ́kun sí ọkàn mi. Mo bí yàrá ìgbàlejò mi àti yàrá ìdáná mi ṣe mọ́ tí wọ́n dé àbí titun.
1: Màámi.
0: Ṣùgbọ́n dúró náà, o ṣe fi hypo nu ilẹ̀ àti tábìlì pẹ̀lú àwọn ibi tá a ti ń dáná
1: yẹn. Hypo kẹ̀.
0: Bẹ́ẹ̀ni, àwọn kòkòrò àìfojúrí kì í gbà lẹ́rọ. Torí náà làwa náà ṣe gbọ́dọ̀ máa pèsè ààbò lójoojúmọ́ pẹ̀lú hypo.
2: Má gbà fáwọn kòkòrò àìfojúrí, dáàbò bo ilé rẹ pẹ̀lú hypo.
3: Hypo. Life is good on Adaba.

0: lọ sí orí padà
1: ó dàbí ẹni wípé wọn làálà
0: ìdí nìyí tí a fi ń pe gbogbo ènìyàn
1: sínú ìjọ gospel apostolic church
0: tó wà ní gbogbo ìpínlẹ̀ Ondo àti Edo
1: bí ètò ìjọṣe lọ nìwọ̀nyí o
0: ọjọ́ sunday ní sunday service
1: bẹ̀rẹ̀ látago méje àbọ̀ àárọ̀
0: ọjọ́ tuesday ní miracle hour
1: láago márùn ìrọ̀lẹ́
0: ọjọ́ wednesday ní bible study
1: bẹ̀rẹ̀ látago márùn ìrọ̀lẹ́ bákan náà
0: ọjọ́ friday ní house fellowship
1: ní aago márùn ìrọ̀lẹ́
0: tó bá wá di gbogbo ọjọ́ saturday kẹta lóṣooṣù
1: the hours of victory
0: bẹ̀rẹ̀ ní dédé aago márùn ìdájí
1: ẹ wá kájọ wá pàdé jésù kristi
0: tí ń ṣe aláṣepé ìgbàgbọ́ wa
1: ní gbogbo ẹ̀ka ìjọ gospel apostolic church tó wà ní ìpínlẹ̀ Ondo àti Edo district
0: fún ẹ̀bẹ̀ àdúrà ẹ pè sórí ẹ̀rọ ìbánisọ̀rọ̀ yìí 08

0: nípa àwọn ilé iṣẹ́ tí àjọ SEC fọwọ́ sí pẹ̀lú àwọn ilé ìfowópamọ́ tó ń kópa nínú ètò yìí àwọn pẹpẹ ìṣúná owó lórí fóònù àti ayélujára fintech àwọn stock broker àti àwọn ọ̀nà mìíràn tí wọ́n fi ọwọ́ sí tẹ BVN rẹ sílẹ̀ láti jẹ́rìí pé ìdánimọ̀ rẹ jẹ́ òtítọ́ yan iye ìpín tó fẹ́ kó o sì san owó rẹ̀ lẹ́yìn náà àmì ìdánilójú pé wọ́n ti fi orúkọ rẹ sílẹ̀ fún ìpín rẹ wọn yóò fi ránṣẹ́ sí ọ ṣàbẹ̀wò sí ipo.dangote.com láti mọ bí àti ibi tí o ti lè ṣe ìforúkọsílẹ̀ fún ipo náà jọwọ́ ká àwọn ìlànà àti òfin tó dìrọ̀ mọ́ ohun tó fẹ́ rà tó bá ń ṣe iyèméjì bá ilé iṣẹ́ tó mọ̀ nípa ṣe sọ̀rọ̀ àwọn stock broker àjọ ìṣúná àti àwọn olùbánidámọ̀ràn ìṣúná owó rẹ sọ̀rọ̀ fún ìtọ́nisọ́nà kí o tó forúkọ sílẹ̀
1: ẹ yọ ìyanra òyìnkun èkìtì kẹtì ẹmí ọmọ orin gorosu èkìtì rúmọlẹ kẹjìgbá wẹrẹ ni wẹlé èkìtì wọ fẹrẹ rulé lọlọka múrọ ọlọrun abọlú sí dìkì ẹ wọ fẹra tẹlifíṣàn ni o wọ fẹrẹ fàánù ni o wọ fẹra deep freezer wọ fẹra washing machine wọ fẹra microwave wọ fẹrẹ ro kitchen gas cooker and co ẹ yọ abọlú sí dìkì ẹ yọ wọ yọ asan díẹ kan dẹ gbà nẹ èlé o èlé lórí wọ yọ san lóṣooṣù wọ yọ san lọsọọsẹ kó a ti san ọrẹ dáárín à gbéhun kọ yára kọ ṣó ti yé ọbẹ̀ ẹ̀nà ọ̀rọ̀nù yeyeye láìsí èlé ni o ọ́fíìsì rẹ̀ lidanco plaza lajì lọ́sùn ladọ èkìtì ẹ owó ọkọ̀ sí ọ pẹ̀lú nọ́mbà 07074843351 yémi pé lẹ́ẹ̀kan sí 07074843351 ṣó ti yọ jáde rúlẹ̀ o.
2: Books? Check. Uniform? Check. School bag? Check. And Bournvita?
3: Double check.
2: It's back to school season. And with Bournvita 16 essential vitamins and minerals, your kids are ready to win every day. There's more. Buy any Bournvita jar or refill pack for a chance to win exciting gifts like school bags, lunch bags, water bottles, and much more.
4: Bournvita. Prepare them to win every day. Offer valid while stocks last.
5: Baba ẹgbà mi ẹra mi kalẹ ọrọ kọ mi yi ma ti sumi ise lo n pariwo ẹyin didun ara riro ẹwo mo se mo pe ko le mu ọkọ lo oko mo ni o se sukesuke da towo re le ni koda ti e kan sun lo ni
6: aba aju ko ti igbo ni nipa 24/7 aba mission korojo gbogun bile tawon ko ri bire fun gba gbogbo akanse gbogi bile ta gbe kale lona ti gbalode 24/7 aba mission ko lo ti nu rara o ka gbo ẹyin didun ara riro afogede gede doti ara danu logo lo mo kòrí agbádúró tán tí ó sì máa ṣiṣẹ́ akọni lọ́dún olólùfẹ́ rẹ̀ ìwé àtegbò láfi pèlú rẹ̀ àjọ nafdac fòǹtẹ̀ ló gbà ó dá alágbó ara 24/7 abamission láti jẹ́ alágbàtà jákèjádò lẹ̀ nàìjíríà ẹ máa pe 091-60-62-6253 091-60-62-6253 orúkọ mọ́ni ìjánu ọmọ 24/7 abamission gbogbo ìgbà.

0: òun gangan nìyẹn tẹ bá ti gbọ́ tó dúbẹ̀ látàbà ọjà ọdún ti bẹ̀rẹ̀.
1: ọjà ọdún ti dé àdàbà gbé.
0: kí lẹ ń tàṣà kí lẹ fẹ́ ṣe mà kábà yí gbé jáde lásìkò ọdún yìí àsìpé wọn ti kọjọ ọdún dé kárajà ọdún kátajà ọdún kájìfà ọdún àpolówó ọjà ọdún ẹ ṣé àmọ̀nà o pápá tayọ orílẹ̀ ìgbà pé ṣẹ́jú iṣẹ́ ètò ọjà ọdún òní classmate tó bá níbi ká polówó ọjà lórí rédíò àdàbà látàsìkò yìí lọ́dà ìparí dìsẹ́mbà gbọ̀ngbọ̀n.
2: òyà ẹ máa bọ̀ wá o.
1: rẹpẹtẹ ilé ọjà ọdún ti dé.
0: tiwọn náà máa ń gbẹ̀yìn lọ́dún yìí o. orí ètò ọjà ọdún làwọn ọlọ́jà tó ní iṣẹ́ ti ń fe ní mẹ́ni fèjì méjì fẹ̀ta mẹ́ta tá jẹ́ ń kúra wọn tó ń jọra wọn. ẹ kọ̀ sí wa lẹ́ka ìpolówó ọjà àdàbà tó wà ní.
3: mọ̀sílò building lẹ́gbẹ̀ẹ́ a division police station ọba dẹ́sídàrọ̀ odò àkúrẹ́.
0: kẹ́ ní ètò ọjà ọdún lẹ ti fẹ́ polówó ọdún yìí á dùn yògbàyògbà á jìjọ ta warawara. fún ẹ̀kúnrẹ́rẹ́ àlàyé ẹ pé karim sórí 08030414344
3: grace 08032474686
0: tàbí fẹ́mi sórí 08060864428 ètò ọjà ọdún lórí rédíò àdàbà ó ti bẹ̀rẹ̀.

0: 88.9 FM. Àwòrán sọ̀rọ̀ dẹ̀rọ̀ pẹ̀sẹ̀.
1: Tó èyí la fi ń kí gbogbo àwọn èèyàn wọ̀tán wà lórí ìjókòó. Àkókò ti tó láti gé àkàrà òyìnbó fún ìgbéyàwó tòní.
2: Ètò ìgbéyàwó láyé.
3: Jọ̀wọ́ ẹ dúró náà jàre.
4: Kí ló ṣẹlẹ̀?
3: Kí wọ́n tó so wá pọ̀. Ǹjẹ́ o rántí pé o ṣẹlẹ̀ rí tẹlifíṣàn fún mi? Fìríjì kan, ẹ̀rọ ìfọṣọ, kí iṣẹ́ ìléwọ́ máa fọwọ́ fọṣọ nílé ẹni 2026.
1: Ẹ ní tòótọ́.
3: Kájà sọ pé o ti rẹ̀ wọ́n àbí.
1: Ta ló ti sọ pé mo gbọ́dọ̀ ra gbogbo àwọn nǹkan ilé ẹ̀ kan ṣo níbi tí CDK wà?
4: Èmo ló tún jẹ́ CDK báyìí.
1: Bẹ́ẹ̀ ni o, CDK ẹ lè ra fìríjì yín, ẹ̀rọ ìfọṣọ àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ.
3: Ká kúkú wá gbà pé gbogbo àwọn nǹkan wọ̀nyí ti wà nínú ilé rẹ lọ́wọ́lọ́wọ́ bá ti sọ̀rọ̀ yìí àbí?
1: Láti oṣù tó kọjá ni mo ti ra wọn.
3: Olùṣọ́ àgùntàn, ẹ so wá pọ̀.
1: Pẹ̀lú CDK, o lè ra fóònù, tẹlifíṣàn, ẹ̀rọ amúnáwá tó lo agbára ìtànsán-òòrùn, àga àti ọ̀pọ̀lọpọ̀ àwọn nǹkan mìíràn. Sanwó díẹ̀ láìsí èléwó lórí ọjà tó bá lọ́dọ̀ wa. Download CDK lórí Play Store àti Apple Store.
5: Iléeṣẹ́ wa wà ní Danco Plaza, Ajilosun, lẹ́gbẹ̀ẹ́ Olú Motors. Ládojúkọ, Maria Asunta Catholic Hospital, Ikere Road, Ado Ekiti. Ẹ lè pe 0707-484-3351.
6: Life is good on Adaba FM.

0: sọ̀rọ̀ dẹ̀rọ̀ pẹ̀sẹ̀.
1: Ṣé ń gbádùn àdàbà?
2: Mò ń gbádùn àdàbà.
1: Mò ń gbádùn àdàbà.
2: Mò ń gbádùn àdàbà.
1: Mò ń gbádùn àdàbà.
2: Gbogbo wa la ń gbádùn àdàbà.
3: Àwọn tí ẹ̀rí ẹni gbòòrò lẹ́nu ọjọ́ mẹ́ta yìí.
4: Ó bẹ́ẹ̀ là bí ni ìṣòro iṣara iná ọ̀nà ni. Tó bá jí gbogbo ara máa romí. Iṣara yóò máa fà mí so láti bàrá ìdídí ẹsẹ̀. Ní ò máa romí gógó débi pé mi ò lè bẹ̀rẹ̀ mú nǹkan lẹ̀. Ìṣèlọ́wọ́ mi máa ń kú rìrì àti ẹsẹ̀ mi ti máa ń kan mí gógó. Kódà ìrorun sùn dédé. Ó ọ̀rẹ́ mo ti gbìyànjú gbìyànjú. Kòrónà bá yóò jẹ ayé ọ̀hún ti wá sú mi.
5: Agbórí ìṣelọ́sì jẹ lọ́bẹ̀. Ṣé wo gbọ́ nípa bàbá òkè ògùn ni? Ògúlùgbọ́ ọdẹ tó ń fi wí àtẹ̀gò ń ṣọmọ ara yé lóore. Lórí èyíkéyìí ìṣòro tó ń yọmọ ẹ̀dá lẹ́nu. Ìwọ náà gbìyànjú kọ̀ sí bàbá òkè ògùn lónìí. Ẹ máa pe 0706460 6419 0706460 6419. Bàbá òkè ògùn àgbàlagbà ọdẹ tó ń fi wí àtẹ̀gò ṣèwòsàn.
6: Mo kí gbogbo etí tó ń gbọ́ mi ní dídé àkókò yìí. Àgbàlagbà oníṣègùn kan ń bẹ bí pẹ̀lú mi. Bàbá òkè ògùn lorúkọ wọn. Ṣe rí bàbá yìí ti bá ti rí wọn tán bá ti wá báyìí. A ti mọ̀ pé ohun tí yóò ṣe gbogbo ọmọ Nàìjíríà láǹfààní ni wọ́n máa ń mú wá. Ohun tí ó ṣe pàtàkì ó máa ń jẹ́ ohun tó jẹ́ nípa àgọ́ ara ènìyàn. Wọ́n máa ń gbani nímọ̀ràn lé lórí. Bàbá ẹ bá wa kí gbogbo ọmọ Nàìjíríà.
7: Ó ṣe àtọkùn. Mo kí ọkùnrin, mo kí obìnrin, mo kí ọmọdé, mo kí àgbàlagbà. Èmi tẹ́ ń kí yín ni bàbá òkè ògùn tí gbogbo ayé mọ̀ sí bàbá ìsẹ́yìn. Bàbá lówó lọ́wọ́, àlàáfíà náà làáfíà ìlọlé ayé. Ọlọ́run má jẹ́ ká làáfíà ara wa ó di fíàfíà o. A gbọ́dọ̀ máa wo àlàáfíà ara wa níran. A gbọ́dọ̀ mójútó ara wa kó náà má ṣe wá lẹ́ni tí ó máa wà nù lé tí ó máa gbọ́rọ̀ òta. Èmi bàbá òkè ògùn mo wà ní nọmba 4 Dúdú Yemi Lane opposite Oyemekun Grammar School nílùú Àkúrá. Báyà wọ́n wá fẹ́ bèèrè ọ̀nà lọ́wọ́ mi. Àbò onímọ̀ràn kan tó fẹ́ bí mi. Àbò fẹ́ bèèrè lórí ọ̀nà àbáyọ. Pè mí sórí ẹ̀rọ ìbánisọ̀rọ̀ mi yìí. 07 64 60 64 19.
6: Ẹ ṣeun bàbá. A mọ̀ pé ohun tẹ́yìn máa ń gbani nímọ̀ràn lé lórí nílé iṣẹ́ yín. Ìṣòro nípa iṣan ara ni. Báwo lè Njó ṣe lè mọ̀ pé òun ti níṣòro nínú iṣan ara rẹ̀?
7: Ó ṣe àtọkùn. Bí iṣan ara bá ti ní ìṣòro, gbogbo inú ara náà ló ti níṣòro yẹn. Àpẹẹrẹ wo ni wọ́n wà ń rí nínú ara tiẹ̀? Ìwọ tó ń gbọ́ mi nínú ilé. Ẹlòmíì ni tó bá ti sùn, tó bá ti jí báyìí, láàárọ̀ yóò máa rí pé gbogbo inú ara ló bẹ̀rẹ̀ sí máa rohun ni. Ẹlòmíì ò lè bẹ̀rẹ̀ kó mú nǹkan nílẹ̀. Ẹlòmíì ò lè nẹ̀rọ pẹ́. Ẹlòmíì tó bá fẹ́ jókòó báyìí àti dìde nílẹ̀ rẹ̀ ìṣòro ni. Àfi kọ́sẹ̀ wá ọmọ kan tí ó fa dìde tàbí kọ́sẹ̀ máa fọwọ́ mú ògiri kó tó lè dìde nílẹ̀. Ẹlòmíì ò lè rin ibùsọ̀ kan sí ibùsọ̀ kejì àfi kó jókòó kó sinmi kó lè tó máa rìn lọ síwájú. Ẹlòmíì rí oorun sùn rárá. Bẹ́ẹ̀ lómi bá ti ẹ̀gbìnyànjú tó sun oorun wákàtí kan àbò oorun wákàtí méjì tó bá jí láàárọ̀ báyìí àti dìde nílẹ̀ rẹ̀ ìṣòro náà ni ó jẹ́. Bí 20 ìṣẹ́jú 30 ìṣẹ́jú kò ní lè dìde nílẹ̀. Yóò dàbí èpo ṣe wàhálà lójú oorun ni tàbí ẹnìkan ti ẹ̀nà ní pọ̀pá lójú oorun. Tó bá tún gbìyànjú tó dìde lẹ̀ báyìí tó bá fẹsẹ̀ lé lẹ̀ báyìí yóò rí pé ìṣẹlẹsẹ̀ kàn ún gógógógó bí ẹni tó fi ẹsẹ̀ lé ẹ̀gún tàbí egbò wà nínú àtẹlẹsẹ̀ rẹ̀. Irú eléyìí ọ̀dà lèmi fi máa sọ pé ẹyin májì adákẹ́ tí wọn náà bá ti ń rí àpẹẹrẹ báyìí gbìyànjú kọ́ wá yọjú sẹ́mi bàbá òkè ògùn fún ìmọ̀ràn àti ọ̀nà àbáyọ. Mo ti kó àwọn egbòogi tó wúlò fún ọkùnrin àti fún obìnrin. Mo ti kó wá láti ìlú Ṣẹ́yọ̀rọ̀ nínú iléeṣẹ́ bàbá òkè ògùn ní nọmba 4 Dúdú Yemi Lane opposite Oyemekun Grammar School nílùú Àkúrá. Ẹ̀rọ ìbánisọ̀rọ̀ mi rèé 07 64 60 64 19 07 64 60 64 19. Ìka yìí ti ṣe àkóbá fún ẹlòmíì tó jẹ́ pé apá kan ẹlòmíì ẹsẹ̀ kan ẹlòmíì kò tiẹ̀ lè dágbé. Ẹlòmíì ò lè dá rìn àfi kọ́sẹ̀ máa fi ọ̀pá sì kẹta ẹsẹ̀ tàbí tó bá fẹ́ jáde kọ́mọ́sẹ̀ máa fà á jáde. Ẹlòmíì àti sọ̀rọ̀ rẹ̀ isoro ni agbakara elomi o ti e sise mo rara elomi o ti e ma ri pe gbogbo nu ara ohun ti e ku ni tai tai elomi o ma ri pe nbe wo ohun se nkuriri be le so elomi o ma kuriri be le elomi o ma ri patele se ohun ba ti ma ke ohun gogogogo be elomi ba sun bayi kile o to mo elomi le se eyo bi e merin bi e mefa iru eleyi ma sakoba fun ise ara ni ni mo fi so pe kagun eju kadide nle ka wa janfani ewe ategbo eyi ta gu eyi ta lo eyi ta salategun eyi ta salorun ta ti ko wa lati ilu sayoro to wulo fokunrin to wulo fobirin ka wa janfani re nle se baba oko ogun ni number 4 to do yami lane opposite oyemekun grammar school nilu akura ero bani soro mi re o sabu o 64 60 64 19 64 60 64 19 elomi ti e ti gbianju latun o ti gbianju sosin be ba ti e bi elomi pe bawo lo tin se ko ti e le ri alaye kankan se npe ba dele elomi bayi e ri pe abohun na se isegun bile ni a pe mo ti loyi mo ti lohun e mo fe ka ja dupe lodo olohun mo ti ri egbogi mowo kuro mo ti mu wa silu akura to je pe a ri anfani re je nilu akura ati agbegbe re ngba teyan ba ti gbianju so to gbianju so sin awon agbalagba ni beru ba koke to ba kan ile oni bi kan gbe si ngba ti won na ba le gbianju to ba le yoju si mi ti olohun ba ni wa ni o le janfani egbogi mo kuro yi o ri pe logo olohun o ni wa ba kan na mo gbogbo eyi to ti gbianju si wa to ti gbianju sa wo yen o ri pe lagbara olohun wa no dupe o dupe fa olohun ni o dupe ta lo mi e soju lase o ngba to ba dodo wa a gbianju a se be lohun fun baba je pe nkan kan wa nbe ni lagbara to lohun o si ri pe olohun oba yo gbadu ati ene ni le se baba oke ogun ni number 4 dudu yami lane opposite oyemekun grammar school ni lu akura ero ba ni soro mi re o sabu o 64 60 64 19 o sabu o 64 60 64 19
6: Esho baba mo fe bere bere kan lowo yin se onje ti anje lasiko yi tabi wahala wa lo papoju to sakoba fun agbo ara wa tori awon baba wa won ma dagba won ma dogbo won si ma ta kebe kebe kini o fa
7: o se atokun ibere to bere yi ibere to dani eje ka wa na sakese awon kan ta anje lasiko yi ata won nkan ta mu ba won nkan yi se da to ti won du to be na lo nsa ko ba fun agwara wa elomi ise ejoko lo nse be elomi ise duro lo nse be elomi wahala losan wahala loru ni be elomi ba wa wonu le yo ma ri pe gbogbo bara adi lo bere si ma ro ohun ko ni le soju se re to ya ko se ninu le mo tabi ko ke ma go pe gbogbo ara ni won bala mi ba lo le gbonse bayi bi ogbon seju ogun seju ko ni le ri gbonse se ta ba tun mi ejo sese gbonse yan bayi ko le bi te wura bayi ni o ma se ese a wa won baba wa elomi isi agbe lo nse be elomi isi ode ni elomi o se wahala lataro titi di ale won tun fi ese rin loko won fe rin terin pada wale be ni won si tun ma ta kebe kebe kebe ogbon ewe ategbo yi na ni won da elomi ofa ara ni ti e yo kan ma ri pe gbogbo onu ara bere si ma ta wu ni elomi to ba ni eleyi ni yo hun lenu leni elomi ani eleyi lo tun yo hun lenu lola elomi o ti e le so bi ti nse ohun ina mo fi ni eje ka wa janfani ewe ategbo ninu ile ise baba oke ogun ni number 4 dudu yami lane opposite oyemekun grammar school ni ilu akura baya wa fe bere one abo ni mara kan to fe bi mi sa pe mi sori ero bani soro mi yi o samu o 64 60 64 19 o samu o 64 60 64 19 elomi ati e ma so pe ohun o ni nigbagbo ninu ewe ategbo mo ah nbe ko ibayawo ti bayi to je ododo pade ni ipa ti won le ba yoju sodo mi ko wa jafani egbogi mo wa kuro o mo wi pe bi ewe ati egbo ti wa laye atijo be na lo wa lasiko yi loto ewe ati egbo ona won ti jin ko si nto si mo sugba won ode ko si bi ta le lagbode ko si bi ta le wa egbode la ri ewe tutu a si ri egbo tutu to wulo fun akunrin to wulo fun obirin ngba ti won le ba wa si odo mi ka wa janfani ewe ategbo mo ti ko egbogi to wulo fun akunrin to wulo fun obirin mo ko wa lati ilu seyoro eyin na mo pe mo ma so pe ode ni mi ode ni baba mi awon ode si ni a le ririn ogoji iseju a le rin ogota iseju a le rin lataro titi dale ta ti ni isoro kankan ninu si ara wa be la ni isoro kankan ninu egugun ara wa se bi anfani ewe ategbo yi na la wa na eje nitori e mo fini kayin ni wa je anfani ewe ategbo mo ti ko egbogi to wulo fun wa lati ilu seyin oro papa egbogi mo wa kuro mo ti ko wa won to lohun ba ni ko gbeju to le yoju si mi gbogbo to ti nagbara to ti nagboro to ti ro bi baya o le kuro ninu soro yi fakan bale lagbara olorun ti won na ba wa o je anfani egbogi mo wa kuro to si mo pe gbogbo to ro bi ko le latun se yan o dupe lodo olorun ma bo wa ni le se baba oke ogun number 4 tudu yami lane opposite oyemekun grammar school nilu akura nbe lawa a ni fara nira wa boya fe bere one tabo ni mara kan to fe bere lowo mi pe mi sori ero ba ni soro mi yi 07 64 60 64 19 07 64 60 64 19 be la lo mi yo ma ri pe boya bo hun ba tin se eyo inira lo hun fin se eyo alomi amata alomi amaro lagboro olohun won na wa ninu awon ti o ma gbegbo pe number 4 tudu yemi lane opposite oyemekun grammar school nilu akure to ba fe bere one tabo ni mara to fe bere lowo mi pe mi sori ero ba ni soro ni yi 07 64 60 64 19 07 64 60 64 19 alaafia ara wa oni di fi afia origba
3: o ma ti eri eni gboro lenu ojo meta yi o be la bi ni isoro isara ina mo ni to ba ji gbo ara ma ro mi isara yo ma fa mi so lati bara idide ese ni o ma ro mi gogo debi pe mi o le bere mu nkan le ise lowo mi ma n kuriri ati ese mi ti ma kan mi gogo koda irorun su dede o ore mo ti gbiyanju gbiyanju corona bayo je ayo ohun ti e wa su mi agbo yi si lo si je lobe se wo ko ni pa baba oke ogun ni ogulu ọdẹ tó ń fi wí àtẹ̀gùn ṣọmọ ara ayé lóore lórí èyíkéyìí ìṣòro tó ń yọmọ ẹ̀dá lẹ́nu ìwọ náà gbìyànjú kọ̀ sí bàbá òkè ogun lónìí ẹ máa pe 07064606419 07064606419 bàbá òkè ogun àgbàlagbà ọdẹ tó ń fi wí àtẹ̀gùn ṣèwòsàn.
1: Gbadun adaba
2: mo n gbadun adaba
1: mo n gbadun adaba
2: o n gbadun adaba

0: iléeṣẹ́ tó sẹ́, tó ki, ó fẹ́ǹfẹ́, ó kẹ́ǹkẹ́, ó wá sẹ́wẹ́wẹ́, ó dún bí ìlú dòdò létí, ó dùn bí dòdò ìkirè, 88.9 Àdàbà FM.
1: Bàbá ẹgbà mi ẹra mi kalẹ̀ ọ̀rọ̀ kọ mi yìí má ti sú mi ìṣe ló ń pariwo ẹ̀yìn dídùn ara ríro ẹ wo mo ṣe mọ̀ pé kò lè mú ọkàn lọ oko mọ́ ni ò ṣe ṣúkẹ́ṣúkẹ́ dàtọwọ́ rẹ̀ lẹ̀ ni kódà ṣe kan sùn lọ ni.
2: Abba aṣọ òkú ti ìgbọ̀nni nípa 24/7 Abba Mixture kọ̀rọ̀jọ́ gbóògùn ìbílẹ̀ táwọn ọkùnrin ń béèrè fún gbà gbogbo àkànṣe gbòógì ìbílẹ̀ tá a gbé kalẹ̀ lọ́nà tìgbàlódé 24/7 Abba Mixture kò lọ́ tínú rárá ó kágbó ẹ̀yìn dídùn ara ríro afọ gẹ̀dẹ̀gẹ̀dẹ̀ ìdọ̀tí ara dànù lọ́gán lọmọ ọkùnrin abádúró tán tí ó sì máa ṣiṣẹ́ akọrin lọ́dún lólùfẹ́ rẹ̀ ìwé àtegbò la fi pèlú rẹ̀ àjọ NAFDAC fòǹtẹ̀ ló gbà ó da alágbó ara 24/7 Abba Mixture láti jẹ́ alágbàtà jákèjádò lẹ̀ Nàìjíríà ẹ máa pe 091-60-62-63 091-60-62-63 orúkọ ọmọ nìjánu ọmọ 24/7 Abba Mixture gbogbo ìgbà ìjà wà ìjà òsì.

ọ̀yá ire wájú ire gúúsù ire àríwá kọ́mọ jẹ́ta nìkan kan lé tẹ́ẹ̀ tí ń gbọ́ wa lórí ètò ọ̀pẹyẹmí jọ ọ̀dá yínrìn ajò kó tàgbà pí rọ́rọ̀ ọ̀rọ̀ mọ́jò kó tàgbà pí rọ́rọ̀ ọ̀rọ̀ kì í ṣe kí n lè bá a sá fúnṣẹ́ ṣùgbọ́n kí n lè bá a kọ́gbọ́n lẹ́nu àgbà ni 24/7 herbal mixture egbòogi tí ọ̀lọ́ ti ń nú ni àtún ti dé gẹ́gẹ́ bí ìṣe wa náà nu lórí ètò ẹ̀ka àsán ní gbogbo tẹ́ ẹ ti ń láǹfààní àti mọ́ gbọ́ wa.

0: wipe ke mo ha e ba ti ra 24/7 meter e roju ira nbe e ha nte ba ti ri nbe o ngaga na leje nje je mo ile ise yi won ni awon ti gbe opolopo awon nkan bi plasma tv ni kula ni first ni iwe koda to ye mo bairo awon eyan gba ni ile ise to nse gbogbo 24/7 meter sugbon je iya lenu bi pe awon eyan to wa ni awon mo to ti je okada to tun yin awon ti ha awon ti ri okada number mu wa si ile ise to nse gbogbo 24/7 meter asakale bi gbogbo e bo se ti lo won ti gbo kada o won ti gba okada okada tutun yin yin e ba ngbo hmm won ti gba sugbon bi gbogbo e bo se ti lo nbe ama je ka gbo ti gbogbo e bo se ti lo eja sare gbona asin pada abo ati de eku kale
1: kiri yo babo won ni ka soro ka ba be o na ni yo mi ati gbe jade tipe ati yo do to koja bi pe awon eyan gba o kada to so yan yan ni le ise to nse gogi 24/7 ba mi jo okada na a to gbe fa awon eyan na le ni eleyi sakoko en to si je okada na on wa nbi pelu wa oludari ile ise ti o se gbogbo 24/7 meter awon na wa nbi pelu wa lenu awa wo pe se looto ni won je looto pelu iyonda olohun ni bi ile ise to se gbogbo 24/7 meter bi won se se egbogi won so fun pe come on ha albe ko ni be ni be tan ba ti ha o won ri nkan tan ba je nbe sugbon ni tooto o da pe o wa nbe bayi o bike na ko bi o si wa nbe a je pe looto ni won je 24/7 ba mejo igba ta wa wo obirin na lo tun wa tun je ki loruko yin
2: oruko mi uchi koli royal good ventures
1: royal good ventures eyin na je kan lara awon alagbata ile ise to nse gbogbo 24/7 meter mi bo le se se te fi je
2: dupe lowo olodum ma mu
1: enta e tun mu
2: o da lara o ba mi lara mi se bi mo se gbe ele ko bi le o ha bike mi o o wa se pe be ko won pe e wa ma ba mi gbo o e wo wo bike o wa se ni ko tatira ma so wa ni ka ma bo le mi
1: o da
2: ko la ko ko le ni ti very
1: yen ti e ko kon so pe iro ni o awon eyan le mo je iro ni ba ti yan ya je nkan kan o wa ti wa di o to bayi na lai na lai o ti di o to bayi
2: ki le ni ro de ti te ti de ni se ni
3: to se atokun olorun ko sa ni gugu wa so eri orile de ta wa yi to ta ba fe ko da òun kálukú wa kẹ́ sí gbogbo ẹ̀ náà lọ́wọ́ ìjọba o àwa tá a jọ́mọ orílẹ̀-èdè ni a máa sàwọn nǹkan kọ̀ọ̀kan tá a máa fi ran ìjọba wa lọ́wọ́ nígbà táwa náà tí iléeṣẹ́ wa náà rí i pé ọ̀pọ̀lọpọ̀ nínú ìlú ẹlòmíín náà kì í ṣe pé owó àti jẹun nìkan ni ìṣòro ẹlòmíín ẹlòmíín ò gan ò tí ẹ̀rọ náà tí wọ́n máa gbà tí wọ́n máa rí tọ́rọ́kọ́bọ̀ tí wọ́n máa fi jẹun yìí èyí náà làwọn náà fi gba ilé ìlérò wípé tá a bá tiẹ̀ ń fi àwọn kan kéékèèké yìí tá a fi ń ran àwọn èèyàn lọ́wọ́ so a rí i pé àwọn kálukọ ẹni kọ̀ọ̀kan náà àwọn èèyàn kọ̀ọ̀kan náà máa kúrò nínú àìríjẹ àìrímu láti gbé eléyìí
2: wọ́n ọ̀pọ̀lọpọ̀ náà ni wọ́n pé irọ́ ni o òótọ́ ni o inú mi wá dùn púpọ̀ lẹ́nì tọ́jọ́ pé tó gbogbo ayé rí i pé kìí ṣe rọ́ ẹ̀yin tẹ́ ń bá wa sọ̀rọ̀ lórí afẹ́fẹ́ ayé ò ní kò ní mọ̀ wọ́n mọ̀ pé ìrọ́kọ́lẹ̀ ń pa àwa náà tá à ń ṣe náà wọ́n mọ̀ pé ìrọ́kọ́lẹ̀ àwa náà ń pa ìgbà tí wọ́n pè wá ọyá bí ọwọ́ ẹ̀jẹ̀ ta mọ́ ni pé ọlọ́run sí àwọn làwọn jẹ́ ọ̀dà o ẹ̀jẹ̀ ká rí àrídájú
1: ọjọ́ yẹn lọ́nu
2: wọ́n sì jẹ́ ká rí ike rẹ̀ àti rí pé lóòótọ́ náà ni ọ̀pọ̀lọpọ̀ àwọn ọmọ rẹ̀ gbà akàn gùsẹ́ ni kò ní ṣe é síta àǹfààní wọn bá ṣe bẹ́ẹ̀ àwọn ọ̀rẹ́ wọn àbí fámìlì wọn kan ní àgbẹ̀ inú mi ti ẹ̀dùn kó pà pé ẹni tó jẹ́ kì í ṣe yorùbá
1: tó ṣe
2: yorùbá so obìnrin tún ni àwọn náà sì tún tajà bí wọ́n ṣe wà yìí nísìnyí iléeṣẹ́ wọn bẹ lára kalẹ̀ tí wọ́n ti ń tajà ńbẹ̀ royal gold ibẹ ni wọn wà wọn kalẹ sí. So tó ti jẹ pé wọn jẹ ẹni tó máa ń bá wa rajà dáadáa táwọn náà tó máa kó káàkiri gbogbo Ondo State gbogbo èmi ni lọ kọjá Kogi Abuja gbogbo ẹ̀ wọ́n máa kó ọjà yìí lọ ọlọ́run wá wò pé tó pẹ̀lú gbìyànjú tiwọn náà àwọn ní ò ní ṣe lásán wọ́n sì rí gbèjè ń bẹ̀ èyí tá a ṣe fún wọn lẹ́nu fún iléeṣẹ́ tiwa náà kò ní jẹ́ lẹ́yìn tí a ṣe mọ fáwọn
4: náà
2: àwọn náà ó sì tún máa tà ó tún máa jèrè ó tún máa jèrè ẹ̀yin náà tẹ́ ń bá wa polówó ẹ̀ náà lórí rédíò rẹ ayé òní kọ mu wọ́n mú jáde.
4: A mọ̀ pé ẹ ti hẹ́dì tìbí kan bẹ́ ẹ ṣe ń tà á náà ẹ ti ń jèrè ẹ náà sápò àyè bẹ́ẹ̀ kọ́ ni ọ̀dà náà lórúkọ iléeṣẹ́ tí ó ń ṣe gbòógì 24/7 Abamisos tá a bá wò aṣọ pé ọ̀kadà tuntun yínrínyínrín òun náà fún yín ṣálòkù lọ́kadà yìí.
2: ṣaraṣara ni
4: ọ ṣaraṣara tuntun ni àyè bẹ́ẹ̀ kọ́ ẹyin náà wò dáadáa lórúkọ ilé wọ́n ní báwo yín ní kọ́kọ́rọ́ ọ̀ṣàrà ọ̀kadà yìí kò ní dààmú kò ní dààmú lágbára lọ́wọ́ náà
5: kò ní ọmọ lù
4: kò ní lẹ̀jẹ̀ ìwé ẹ̀rí bàjáàjì náà ni ọ̀kadà tuntun yínrínyínrín ni ó ti di tiyín nù.
2: Ọ
4: yẹ dúpẹ́ lọ́wọ́ iléeṣẹ́ tó ń ṣe gbogbo.
2: Wọ́n náà kéde Prince Abba Mitchells for this ọ̀kadà. Aka ha ga na-aga n'ihu ha ga na-eme ofuma ihe niile nke ha ga na-eme ọ ga na-aga ofuma n'aha Jesus. Thanks a lot o thanks a lot o for dupe o thanks to ẹsẹ sadadi ẹsẹ sa ẹsẹ
6: mọnumọ ata o mọnumọ ata o mọnumọ waju o kuma
2: wa ati mọnumọ pe ọlọ alagbara ọlọrun alagbara
4: ọlọrun. Ẹjẹ kan kìkì ẹwù o kan gbọ́ sí ẹwù.
0: lọ́bà dọ́bẹ̀ bó ń ṣe gbé lọ nìyẹn o mo gbọ́ páàtì kan mbẹ̀ yẹn pé mo ruwá kò sí wàhálà bóyá n tó tún kù nìyẹn táwọn ètò yẹn tó máa jẹ lórí ètò ó ké náà ń àti dúpẹ́ lọ́wọ́ ọlọ́run pínpín ìpín ẹ̀ náà ó ti pin náà nù.
7: àgbogbo sísá páàtì gòkè dá lọ́wọ́ ọlọ́run máa lò wá.
0: Fún ìparí ọdún yìí náà àti ìmọ̀ tí wọ́n tó gbé jáde tọ́lá tó ti gbé jáde àtúnwẹ̀ tí ó tún máa gbà á. Ó ké náà a máa bọ́ sí abala yẹn ẹ má bínú a lè mú abala ẹ bá wa dá sí a lè mú wa lénìí ẹ má bínú ṣùgbọ́n pẹ̀lú ògọ́lọ̀ a mú wa lọ́jọ́ mẹ́jọ a máa bọ́ sí abala àyàn àyàn mi ti wà nílé agbára aṣíwájú àyàn lù láàmọ̀kìn ó kí ẹ dáadáa ẹ máa láǹfààní àti tún sọ tí àyàn mi fi lù wí lọ́sàn-án tòní ṣé ẹ ti ṣetán wọn láwọn ti ṣetán aṣíwájú sọ ò ti ṣetán náà ń bọ̀ àbí.
8: bàbá ẹ gbà mí ẹ rà mí kalẹ̀ ọ̀rọ̀ kọ́ mi yìí má ti sú mi ńṣe ló ń pariwo ẹ̀yìn dídùn ara ríro ẹ wò ó mo ṣe mọ̀ pé kò lè mú ọkọ̀ lọ oko mọ́ ni ò ṣe ṣúkẹ́ṣúkẹ́ dàtọwọ́ rẹ̀ lẹ̀ ni kódà ṣe kan sùn lọ ni.
9: abba ajókòó tí ìgbọ́ ni nípa 24/7 abba mixture kọ̀rọ̀jọ́ gbóògùn ìbílẹ̀ táwọn ọkùnrin béèrè fún gbà gbogbo àkànṣe gbòógì ìbílẹ̀ tá a gbé kalẹ̀ lọ́nà ti gbà lóde 24/7 abba mixture kò lọ́ tí nú rárá ó kágbó ẹ̀yìn dídùn ara ríro afọ gẹ̀dẹ̀gẹ̀dẹ̀ dọ̀tí ara dànù lọ́gán lọmọ ọkùnrin agbádúró tán tí ó sì máa ṣiṣẹ́ akọni lọ́dún lólùfẹ́ rẹ̀ ìwé àtegbò la fi pèlú rẹ̀ àjọ nadaki fòǹtẹ̀ ló gbà ó da alágbó ara 24/7 abba mixture láti jẹ́ alágbàtà jákèjádò lẹ̀ nàìjíríà ẹ máa pe 091 60 62 62 53 091 60 62 62 53 orúkọ mọ́ni ìjánu ọmọ 24/7 abba mixture gbogbo ìgbà.

0: ele iro na un o ti lu tele na un eh se ka fi le be ada ko si wahala o fe se bonus lo san yi 08162519991 08162519991 hello e ka so yes sir o ko yin emi nbe lati lu oka akoko woli baba re ko wo bata ese lasan le rin ha woli gbasa 08162519991 baba re owo bata won ni baba re owo ese lasan le rin e ku wa so pe egungun lese hello akagun o ma gun bo lesi lese nti e otan aya ida wa ida usi bo lesi en ga ide dada aya to ti lu ki lo sele Ata ba dola oda e seun e so na ha bullets un dogbo si 08162519991 08162519991 hello ami o joge joge eyin na wa la awon to gba first abi be ko ni eh eh eh wa jokara nsi e ko si wahala oya kira yan so oro gan yo ko go giri pe eh ogiri ni okolu otan ah doge oye ke ti mo lu oye ke ti mo lu eh ogun die sako abe ti gba ni hello e ka so o ko yin be tin pe hello o ti ja hello
1: hello aba okan ya pada bare
0: ami ami ami ateyin na
1: kere mo ti pe kere kiri baba da lati kere oke osun
0: baba what
1: baba dayo
0: lati kere oke osun
1: eh
0: esem
1: kini ogun ni ba lo ti lati sey Lekiti
0: o ye ko dod o wa Lekiti
1: e mo bi kan ti fe ri o
0: o nbe Lekiti
1: eh sha ye pe number kin ju sita ni
0: e pe number e pe mo si mo pa wa ni o wa ni kere na eh eh e pe e seun awon omo lu ntin won sa hello
1: hello
0: hello e ka san
1: o
0: ko yin be tin pe
1: daniel ola niyan lati kaba
0: oya mo ngbo yin hello ha hello hello ta lo soro airo hello ha ha 08162519991 hello
1: hello ta
0: o ko yin be tin pe
1: daniel olaniyan lati kaba
0: ogbeni daniel olaniyan lati kaba
1: eh ni sir
0: oya yan ti soro ki la yan so ijawa ija osi ogbeni daniel eh
1: good guy
0: send guy there dada
1: en
0: guide ara yin kaba dada oya gila yan so
1: olorun nikan lagba
0: kai
1: iku ti o patalika ni o po lowo olorun nikan lagba
0: ha ogbeni daniel
1: yes sir
0: ile ise to n se gbogi 24/7 mi cho won send card kan sin laipe yi
1: yes sir
0: be ni abi ṣùgbọ́n ẹ̀ gba ilé yìí o. Ṣé gbọ́? Ọlọ́run nìkan làgbà. 08162519991 08162519991 wọ́n lọ́lọ́run nìkan làgbà. Ọlọ́run nìkan làgbà lóòótọ́. Hello. Hello, ẹ káàsán o. Ey, ó ti já. 08162519991 Hello, ẹ káàsán o. O kọ yín, ìbọ̀lẹ̀ tí ń pè. Joshua láti ìlú Edo. Láti Edo. Ìjà wá ìjà òsì. Zen guide ẹ. Ayágílá àyàn sọ. Àyàn ti lù ú. Ọgbọ́, wọ́n ní o tún lù. Àyàn. Tẹ́gbọ́. Ọya. Ọya.
2: Nǹkan tó sọ ni pé.
0: Ni pé he.
2: Olùkọ́pù ló mọ ọmọ ẹ̀ ń tọ́jú. Ọmọ mi wá gbà. Ọmọ mi wá gbà. Olúkálùkù ló mọ bọ́ ṣe ń fọ́mọ ẹ̀ lóúnjẹ. Ọmọ mi wá gbà.
0: Kai. N táyàn sọ nìyẹn. Ó dáa. Kò sí wàhálà. Ọmọ wa lágbára lọ́sàn yìí o. Ẹ gbà. Wọ́n sì tún dúró bẹ́ẹ̀ gbọ́ gbà. Hello. Ọmọ mi wá gbà. Hello. Kí ló ṣẹlẹ̀. Bí àpẹ́ ń gbìyànjú. Àyàn bí ọdún ni ó ń gbìyànjú àti fẹ́ pè wá. Ó tún kọ́ọ̀tì ni o. Hello.
3: Èmi ò
0: lè dọ̀bálẹ̀ fẹ́nìkankan.
3: Àfi ọmọ ọba èmi lè dọ̀bálẹ̀ fún.
0: Lè dọ̀bálẹ̀ fún. Ẹ pẹ̀lẹ́. Àbẹ́ ti gbà ni. Ẹ má dọ̀ ẹ́ wulẹ̀ dọ̀bálẹ̀ fún ọmọ ọba. Ṣé gbọ́? Hello.
4: Hello.
0: Yes, sir.
4: Bàbá Adá ò ní pèpàdà láti kẹrẹ ojú ọ̀sán.
0: Kí lẹ pé?
4: Bàbá Adá ò ní pèpàdà láti kẹrẹ.
0: Bàbá Adá yọ láti kẹrẹ.
4: Mo fẹ́
0: gbìyànjú rẹ̀ o. Ẹ yẹ gbì.
4: Kò sí kú tí ó pa ni.
0: Kai.
4: Ní báwo ni orí ẹ̀ ikú làgbà gbogbo wa.
0: Ikú làgbà gbogbo. Ẹ wo àyàn gan ti ó ti rẹ́. Ẹ wá lọ. Àyàn ti bẹ́ẹ̀ fi rẹ́rìn pa nínú stúdíò. Ó dẹ̀ ti wá lu ìlú yìí. Ṣé jẹjọ ló lu àbí jẹ ìjẹ ìdógún? Ẹ́ Hello. Kí lẹ gbọ́kọ yín? Ìjà wá ìjà òsì. Tẹ́ ń gáìjẹ. Ọgbẹ́ni Dayo, àyàn ti lùlù. Gangan inu re ni ko dun gangan. Kí la gbọ́kọ yín? Ọgbẹ́ni Dayo láti. Ó yẹ fún mi nọ́mbà yín. 07 07 07 07 07 07 07 07 07 07 07 07 07 07 07 07 07 07 07 07 07 07 07 07 07 07 07 07 07 07 07 07 07 07 07 07 07 07 07 07 07 07 07 07 07 07 07 07 07 07 07 07 07 07 07 07 07 07 07 07 07 07 07 07 07 07 07 07 07 07 07 07 07 07 07 07 07 07 07 07 07 07 07 07 07 07 07 07 07 07 07 07 07 07 07 07 07 07 07 07 07 07 07 07 07 07 07 07 07 07 07 07 07 07 07 07 07 07 07 07 07 07 07 07 07 07 07 07 07 07 07 07 07 07 07 07 07 07 07 07 07 07 07 07 07 07 07 07 07 07 07 07 07 07 07 07 07 07 07 07 07 07 07 07 07 07 07 07 07 07 07 07 07 07 07 07 07 07 07 07 07 07 07 07 07 07 07 07 07 07 07 07 gba da inu re ni odun eni ori wa lokere to roju koko inu re ni odun
5: won wa ni
6: ona buru la be ba won
5: binu o mo palahun lo nje ti won wa ni
0: ayan bi odun gbianju lati fe pe to fe gba sugbon a ba bo ju opo ni oda ni e ja ma lo
5: won wa ni binu se ti
0: akogun banji ojo
5: akuda

gbọ́lẹ́ lọ tutu lẹ́yìn bẹ̀m̀bẹ́ ròyìn. Ó gbọ́lẹ́ lọ tutu lẹ́yìn bẹ̀m̀bẹ́ ròyìn. Bẹ̀m̀bẹ́ ròyìn ti dé lọ́sàn tòní gẹ́gẹ́ bí ìṣe rẹ̀ nù. Bẹ̀m̀bẹ́ ròyìn ó tún ti dé pẹ̀lú kìwọ̀rọ̀. Bẹ̀m̀bẹ́ ròyìn níkànnì Àdàbà FM 88.9 Àkúrẹ́ ìlú Ìlàrámọ̀kín la wà tá a ti ń gbóhùn sátẹ́gùn. Bẹ̀m̀bẹ́ ròyìn ó tún lé téńté lọ́sàn tòní lọ́ọ́ bá bà lórùlé. Wọ́n ní kí ló ń ṣe lórùlé? Ó lóun kúkú yọjú wo àwọn oníṣẹ́ ibi ni. Bẹ̀m̀bẹ́ ròyìn lọ́ọ́ bá múrin ẹnu. Ó ní mọ́mọ́ ṣe o ìwà ìka. Àní ọmọ mọ̀ ṣe o kò mọ̀ dá. Bẹ̀m̀bẹ́ ròyìn ó ní wà ọ̀kà ọ̀dà jáwọ́ ń bẹ̀. Bẹ̀m̀bẹ́ ròyìn ó ní bá ọba ṣe bí ó kẹsàn bì. Gbogbo ẹ̀dà tó bá ṣe kàlàyé yóò tún kẹsàn kà. Bẹ̀m̀bẹ́ ròyìn òun ní oye ló pé ìkà òpè. Ó gbóná inú òtútù lẹ́yìn bẹ̀m̀bẹ́ ròyìn. Ọ̀pẹyẹmí jọ ọ̀dà náà ló kọ tẹ̀mí jẹ́ òun. A tún ti dé lọ́sàn tòní gẹ́gẹ́ bí ìṣe wa nù. A tún máa jálẹ̀ bí àpò yèrè. Àwọn ìròyìn ọ̀hún bó ṣe ti ń gbóná inú a máa mú wá lọ́kọ̀ọ̀kan èjèèjì. Ó gbóná inú òtútù lẹ́yìn bẹ̀m̀bẹ́ ròyìn. Ọ̀ya ibo ni a ti bẹ̀rẹ̀? Ẹ jẹ́ bẹ̀rẹ̀ láti ìpínlẹ̀ Jigawa. Iléeṣẹ́ ọlọ́pàá ó ti fi kélé òfin gbé àwọn afurasí kan. Tọ́jẹ́ pé ọ̀kadà ọlọ́kadà gbígbé ni. Ọgbà bẹ́ẹ̀ òun ni wọ́n fi kélé òfin wọ́n fi mú àwọn bíi àwọn èèyàn ọ̀hún. Wọ́n náà ti ṣekú pa ọlọ́kadà bíi mẹ́sàn-án gan. Ó gbóná inú òtútù lẹ́yìn bẹ̀m̀bẹ́ ròyìn. Ìpínlẹ̀ Jigawa ibẹ̀ náà mo sì wà. Àwọn ọmọ kéékèèké tí wọ́n jẹ́ obìnrin mẹ́rin kan. Òun ni wọ́n mọ̀ ti gbẹ́mìí. Ọkọ̀ eléyìí tó jẹ́ ọkọ̀ ojú omi wọn òun lọ́ lọ forí sánpọ́n nípínlẹ̀ Jigawa. Ó gbóná inú òtútù lẹ́yìn bẹ̀m̀bẹ́ ròyìn. Ọwọ́ ti bà á. Ẹni ta lọ́wọ́ bà? Afurasí kan tó ń ṣe alamí fún àwọn tó jẹ́ agbébọn. Wọ́n ti fi kélé òfin gbé nípínlẹ̀ Sokoto. Ó gbóná inú òtútù lẹ́yìn bẹ̀m̀bẹ́ ròyìn. Òkú ọmọléèwé nípínlẹ̀ Anambra eléyìí tó jẹ́ pé ó ré bọ́ sínú omi pẹ̀lú ọkọ̀ eléyìí tó gbé wọn. Wọ́n mọ̀ ti rókù rẹ̀ báyìí. Ó gbóná inú òtútù lẹ́yìn bẹ̀m̀bẹ́ ròyìn. Mo tún tajú kán rí ìròyìn kan láti ìpínlẹ̀ Bauchi. Àgbẹ̀ kan nípínlẹ̀ Bauchi ni wọ́n ti sá pa. Wọ́n sa aládàpani lẹ́yìn tí wọ́n ní wọ́n fi ẹ̀sùn kàn wípé ọlẹ́gbẹ́. Ó gbóná inú òtútù.

0: tu lẹ́yìn bẹ̀m̀bẹ́ ròyìn. Ọyẹ́ tó gbọ́ ilé náà ní pápápá. Iléeṣẹ́ ọlọ́pàá ìpínlẹ̀ Kwara ní irọ́ tó jìnà sóòótọ́ ni wípé wọ́n yin ìbọn lu ọlọ́kadà. Ògbóná inú tutù lẹ́yìn bẹ̀m̀bẹ́ ròyìn. Nípínlẹ̀ Cross River, iléeṣẹ́ ọlọ́pàá ṣe àfihàn fọ́nrán obìnrin kan èyí tí wọ́n rí òkú rẹ̀ ní ilé ìtura kan nípínlẹ̀ Cross River. Náà bá bẹ̀rẹ̀ sí ní wá ẹni tó gbé wá sílé ìtura ọ̀hún wọn wá kiri. Ògbóná inú tutù lẹ́yìn bẹ̀m̀bẹ́ ròyìn. Ọyẹ́ tó já létí mẹ́lẹ̀ náà wá. Ọkùnrin kan ni wọ́n lọ lọ jí owó ìyá rẹ̀ ₦1.4 million ni. Wọ́n ní ìyá rẹ̀ ọ̀hún ara rẹ̀ ọ̀yá. Lọmọ náà lọ bá lọ fowó ta tẹ́tẹ́. Ibo ti ṣẹlẹ̀ ẹ́ kúkú gbọ̀. Ògbóná inú tutù lẹ́yìn bẹ̀m̀bẹ́ ròyìn. Èyí àtàwọn kókó ròyìn míì lẹ́gbọ̀ lọ́sàn-án tòní. Ọyẹ́ wá nǹkan kẹ́ ẹ fìdílé ẹja tó jọjẹ̀ gbádùn ẹ̀. Ògbóná inú tutù lẹ́yìn bẹ̀m̀bẹ́ ròyìn.
1: Yìí ga ó ṣẹlẹ̀ òkè. Bẹ̀m̀bẹ́ ròyìn lẹ̀ ń gbọ́ lọ́wọ́ nílé iṣẹ́ àdàbà ẹ̀fẹ̀. Wàláì ògbónánú. Fún kéde tàbí polówó ọjà yín lórí ètò yìí, ẹ kàn sí ẹ̀ka ìpolówó ọjà iléeṣẹ́ àdàbà ẹ̀fẹ̀ tó wà nífẹ̀gbẹ́kẹ̀gbẹ́ A Division lọ́ba Adéṣídà Road Àkúrẹ́, tàbí kẹ́ ẹ pé jọ̀ọ́ dá sórí ẹ̀rọ ìbánisọ̀rọ̀ yìí 0806-904-6714. Bẹ̀m̀bẹ́ ròyìn, ẹ̀jẹ̀ àjọmọ̀ gbọ́ lọ.
2: Ẹ̀yin èèyàn mi nípínlẹ̀ Ondo, Èkìtì, Ọ̀ṣun àti gbogbo àgbègbè rẹ̀ pátápátá, oríire ló wọlé yìí, ayọ̀ abara tíntín. Fámílì Arena ló máa rán mi sí gbogbo ènìyàn o, àti pàápàá ọgbẹ́ni tí ń ta báàgì ra bàtà tó ń ta aṣọ, àwọn tí ń ta hóṣèèsì àtàwọn tí ń ta rìtẹ́ẹ̀. Ìta àwọn alọ́sọ́kọ́tọ̀ rèé o, lápòṣù kò tó wa lákùrẹ́ olóyè mẹ́kùn. Fún ọgbẹ́ni tí ń ra aláràtúntà, bàtà, aṣọ, báàgì obìnrin, báàgì ọkùnrin, báàgì àgbẹ̀ travel, bí bọ́ọ̀sì lórí ranran, àtẹni tó gbẹni tó fẹ́ lọ sókè òkun, kọ́ fẹ́ ra báàgì àti gbé lọ sí ìlú òyìnbó, tàbí àwọn tó fẹ́ ṣe aláràtúntà tí wọ́n fẹ́ ra hóṣèèsì. Ẹ má bọ̀ ní wìtìwìtì ní Fámílì Arena, torí lọ́wọ́lọ́wọ́ yìí discount ń bẹ lórí gbogbo ọjà tẹ bá rà lọ́dọ̀ wa o. Fámílì Arena wà ní Oyin Building, opposite Mobile Bank, Adéṣídà Road, Àkúrẹ́, tàbí kí ẹ má bọ̀ ní ṣọ́ọ̀bù wa tó bẹ ní ìdójúkojú First Bank, After Texaco. Bí ẹ bá ń lọ sí ẹ̀ṣọ́ Làkúrẹ́, fún ẹgbẹ́ ní fẹ́ ra bàtà, aṣọ, báàgì, aṣọ ọkùnrin, bàtà ọkùnrin, tó fi máṣọ ọmọdé, bàtà ọmọdé, báàgì, ọmọdé, báàgì, gbére ìlú òyìnbó, tàbí báàgì gbé lọ sóde. Ẹ máa pè wá sórí nọ́mbà yìí 0803745-3497. Fámílì Arena, iléeṣẹ́ tó bàbí òkè yọnu sí, tó sì ń ṣe bẹ́ẹ̀ ń yọnu sí gbogbo ènìyàn.
0: Oyè káàbọ̀ padà láti òkè lọ́hùn. Ògbóná inú tutù lẹ́yìn bẹ̀m̀bẹ́ ròyìn. Àti ìpínlẹ̀ Jigawa ni wọ́n ti mú ní pápápá. Àwọn ọlọ́pàá fi kélé òfin gbé àwọn afurasí gbé wiri tí wọ́n jí ọ̀kadà ọlọ́kadà gbé. Wọ́n tún ni wọ́n ṣekú pé èèyàn mẹ́sàn-án. Iléeṣẹ́ ọlọ́pàá ní ìpínlẹ̀ Jigawa ni wọ́n ti fi kélé òfin gbé àwọn ògbúùkù ajọ́kadà ọlọ́kadà. Ni wọ́n ti fi kélé òfin gbé wọn báyìí, kódà wọ́n ní ṣe ni wọ́n ti ṣekú pa ọlọ́kadà bíi mẹ́sàn-án tí wọ́n sùn jí ọ̀kadà tó tó bíi 33 káàkiri àwọn ìpínlẹ̀ bíi 3. Nínú àtẹ̀jáde tí ẹni tó jẹ́ alūkkóró iléeṣẹ́ ọlọ́pàá ní ìpínlẹ̀ Jigawa yìí ni Sisu Adams tó fi ta, òun lọ̀rọ̀ òun ló ti jẹyọ. Adams ni àwọn èèyàn náà ni wọ́n ti jí ń giri nínú mímọ já ọ̀kadà ọlọ́kadà gbà, mímọ tó máa ṣekú pa àwọn ọlọ́kadà ọ̀hún, kódà àtàwọn tí ń gbẹrú olè sọ́dọ̀. A ní àwọn ìpínlẹ̀ tí wọ́n ti ń ṣiṣẹ́ láàbí ọni ìpínlẹ̀ Kaduna, ìpínlẹ̀ Kano àti ìpínlẹ̀ Jigawa. Wọ́n ní ọwọ́ ba àwọn atiláwé ọ̀hún pẹ̀lú ìfọwọ́sowọ́pọ̀ àwọn ikọ̀ fìgìláńtẹ́ ni láti tí wọ́n sì rí àwọn ọ̀kadà ọ̀hún tí wọ́n rí gbà lọ́wọ́ wọn. Wọ́n ní kódà ọwọ́ ti ba àwọn afurasí ọ̀hún. Ìwé ìròyìn Punch onígbèjáde lọ́sàn-án tòní. Ògbóná inú tutù lẹ́yìn bẹ̀m̀bẹ́ ròyìn. Ìpínlẹ̀ Jigawa ibẹ̀ náà mo sì wà. Àwọn ọmọ kéékèèké tí wọ́n jẹ́ obìnrin mẹ́rin ni wọ́n ti gbẹ̀mí mi. Ẹ jẹ́ bí ọkọ̀ ojú omi wọn bí wọ́n ṣe ti forí sanpọ̀n. Àwọn èrò inú ọkọ̀ ojú omi bíi mẹ́rin ó ní ìròyìn fi ni pé wọ́n mọ̀ ti gbẹ̀mí mi lẹ́yìn tí ọkọ̀ ojú omi tó gbé àwọn bíi 8 tí wọ́n ní ó forí sanpọ̀n ní orí omi níjọba ìbílẹ̀ Dùsẹ̀ ní ìpínlẹ̀ Jigawa. Nígbà tó ń fìdí ìṣẹ̀lẹ̀ òmúlẹ̀ fáwọn oníròyìn ẹni tí ó jẹ́ alukoro àjọ àbọ̀rìnlàbòlù ní ìpínlẹ̀ jigawa yìí ni abdudin tijani ó sọ badudin tijani ó fi léde pé ìṣẹ̀lẹ̀ yìí ó lọ́ wáyé gẹ́gẹ́ bó sì ni wọ́n tètè gbọ́ ọ̀rọ̀ náà ẹni ibi tó ti ṣẹlẹ̀ kojú bí ibùsọ̀ bíi mẹ́ta lọ sí abúlé kan tí wọ́n pè ní kwaji níjọba ìbílẹ̀ dutse wọ́n fi léde pé ọkọ̀ ojú omi ọ̀hún lóko àwọn èyòrò bíi mẹ́jọ tó jẹ́ pé wọ́n ń lọ sí ọjà kó tó di pé ọkọ̀ ojú omi náà ìṣe ló tẹ̀rì ìwé ìròyìn punch onúgbe jáde lọ́sàn-án òní ògbóná ló tutù lẹ́yìn bẹ̀m̀bẹ́ ìròyìn ọ̀yàmọ́gbà ìpínlẹ̀ sokoto lọ́ba yìí afurasí kan eléyìí tó ń ṣe alamí fún àwọn agbébọn ọwọ́ ti bà á àwọn ikọ̀ elétò ààbò náà ti fi kélé òfin gbé afurasí kan tó jẹ́ pé o ló ń ṣe alamí fún àwọn tí ọjẹ́ agbébọn èyí tí wọ́n ń ṣiṣẹ́ láabi ní àwọn ìlú bíi romo níjọba ìbílẹ̀ tambua ní ìpínlẹ̀ sokoto afurasí ọ̀nà púpọ̀ ní asiru abubakar wọ́n ní ìṣe ni ó wá láti abúlé gunvagebe ní ìjọba ìbílẹ̀ wamako tó sì jẹ́ pé wọ́n ní ó ń ṣiṣẹ́ papọ̀ pẹ̀lú àwọn tó jẹ́ oníwọ̀ ọ̀daràn abubakar ọ̀hún ìnáwó fi léde wípé ó tún dúnkùkù lajà mọ́ àwọn èèyàn ní ìlú náà eléyìí tó jẹ́ pé wọ́n ní ìṣe ni wọ́n tún fún wọn ní gbèdéke ọjọ́ wípé kí wọ́n san bíi mílíọ̀nù mẹ́wàá náírà bí bẹ́ẹ̀ kọ́ ìṣe ni wọn yóò ṣe ìkọlù sí wọn ìṣe ni ọwọ́ ti wá bà á báyìí wọ́n ti fi kélé òfin wọ́n ti fi gbé ìgbà tó ń fìdí ìṣẹ̀lẹ̀ múlẹ̀ ẹni tó jẹ́ alūkkóró iléeṣẹ́ ọlọ́pàá ní ìpínlẹ̀ sokoto yìí ni ahmed rufai ó sọ fáwọn oníròyìn pé afurasí ọ̀hún wọ́n ti wọ́dí ẹ̀ tuurutu ó dilé ẹjọ́ ìwé ìròyìn punch onúgbe jáde lọ́sàn-án tòní ògbóná ló tutù lẹ́yìn bẹ̀m̀bẹ́ ìròyìn òkú ọmọléèwé eléyìí tó jẹ́ pé ọkọ̀ wọn ọ́ dànù sínú omi látàrí ìṣẹ̀lẹ̀ omíyalé àgbàráyà ṣọ́ọ̀bù òun ni wọ́n mọ̀ ti rí báyìí nípínlẹ̀ anambra òkú ọmọ ọdún mẹ́fà kan tó pokọ rẹ̀ ní sussex nzewavo tó jẹ́ akẹ́kọ̀ọ́ kan ní iléèwé eléyìí tó jẹ́ ti alákọ̀ọ́bẹ̀rẹ̀ èyí tí ó jẹ́ pé omi ó gbé wọn lọ nípínlẹ̀ anambra lọ́jọ́ ṣẹ́gun tó kọjá yìí ni wọ́n mọ̀ ti rí òkú rẹ̀ sọ́sẹ̀sẹ̀ ọ̀hún ohun lomi gbé nínú ọkọ̀ bọ́ọ̀sì eléyìí tó gbé pẹ̀lú àwọn míì tí wọ́n ní wọ́n bọ́ wá sínú omi ọ̀hún èyí tí ọkọ̀ wọn ọ̀hún tó sì ṣubú sínú omi ní ìjọba ìbílẹ̀ gúúsù ọkà ni àwọn mẹ́sàn-án náà wà nínú ọkọ̀ eléyìí tó jẹ́ ọkọ̀ náà ni àwọn ọmọ iléèwé bíi méje àti àwọn àgbà bíi méjì wọ́n ní ṣùgbọ́n wọ́n tètè wọ́n dòla ẹ̀mí àwọn kan ńbẹ̀ iléeṣẹ́ ọlọ́pàá pẹ̀lú ìfọwọ́sowọ́pọ̀ àwọn aráàlú gẹ́gẹ́ bí wọ́n sì ti fi léde wọ́n ni wọ́n gbé wọn lọ sí ilé ìwòsàn fún ìtọ́jú ṣùgbọ́n sọ́sẹ̀sì ń tiẹ̀ ó ní wọn ò rí nínú ọkọ̀ ọ̀hún kó tó di wípé wọ́n ti wá rí òkú ẹ̀ báyìí ìwé ìròyìn punch onúgbe jáde lọ́sàn-án tòní ògbóná ló tutù lẹ́yìn bẹ̀m̀bẹ́ ìròyìn ìròyìn eléyìí náà tó tún wà lọ́wọ́ mi rè láti ìpínlẹ̀ bauchi àgbẹ̀ kan ni wọ́n ti sá pa lórí ẹ̀sùn wípé wọ́n ní ọlẹ́gbẹ́ iléeṣẹ́ ọlọ́pàá nípínlẹ̀ bauchi ló ti fi kélé òfin gbé àwọn afurasí mẹ́rin kan èyí tí wọ́n ní wọ́n lọ́wọ́ nínú ikú àgbẹ̀ kan tó jẹ́ ẹni ọdún 55 garba abdullahi lẹ́yìn tí wọ́n fi ẹ̀sùn kàn án wípé òun ló ń ṣokùnfà bí ẹnìkan bí ara rẹ̀ ò ṣe ti yá tí wọ́n pokọ rẹ̀ ní sawadu dahiru alūkkóró iléeṣẹ́ ọlọ́pàá nípínlẹ̀ náà yìí ni sp nafil habib ó fojú ọ̀rọ̀ ìléde inú àtẹ̀jáde tó fìtà habib ní afurasí ọ̀hún ni wọ́n pokọ rẹ̀ ní àwọn afurasí náà ni wọ́n pokọ wọn ní situ dahiru magaji dahiru àti sabiu awalu tó fi mọ àbá abdulsahab ọmọ ọdún 19 ni wọ́n ṣe ni àwọn afurasí náà ni wọ́n sa abdullahi ni wọ́n sapa nígbàtí ó ń padà bọ̀ láti oko rẹ̀ ni abule dunari ni ekun atahwa ni joba ibile ni ipile bauchi ege bi alukuru ile ise olopa ohun bo se ti wi won ni aburo okunrin agbe ohun lo wa so ni ile ise olopa latari bi won ti sa egbon re pa iwe iroyin punch onugbe jade losan toni o gbona no tutu leyin bemberin oya mo tun ko nbe ibo ni kin tun lo iroyin ile na to tun wa lowo mi ri oye egbon o gbona no tutu leyin bemberin ile ise olopa ti se afihan fanran obirin ti won ri oku e ni le itura kan ni ipinle cross river won ti bere si ni wa okunrin to gbe lo le itura ile ise olopa ni ipinle cross river no je pe won ti se afihan fanran obirin kan ti won ni won mo ri oku e ni le itura kan ni lu kalaba ti won si paro wa sawon araalu ki won se idama obirin ohun ati pe nse ni won to bere si ni wa okunrin eleyi to gbe lo si ile itura ohun to ti salon obirin na ni won ri oku e ni ile itura ni lu kalaba leyin ti won ni ohun ati okunrin kan ni won jo wole itura na sugbon to je pe won o mo bi ti okunrin na to gba lo ninu ati jade ti alukuru ile ise olopa ni ipinle na yi ni Ethiopian Sunday Akata ti o fi ita na ti ni aworan obirin na ni won ti fi lede o ti won ba ri enikeni eleyi to mo iroyin nipa e o gbona no tutu leyin bemberin punch onugbe jade losan toni oye egbon ile na ni papapa okun kan ni won ni o ma lo ji owo ya re tarare oya lo ba lo fi ta tete tete ba ti te okun kan mo le nigeria na ni iroyin fi ni pe oni o lo gba owo ya re kan to to bi 1.4 million naira iya re ohun na ni ara re oya to je pe o lo sinu asuwon iya re na iye ti o je pe o si mu owo ohun lo ba lo fi gbe gogo yin se ni iroyin fi ye ni wipe okunrin na yin lo ye pe won o to oruko re sugbon ti won gbe jade lori itakun ibare ni soro ti won si ni ese ni o lo gba owo ya re tarare oya na lo ba lo mu owo ohun to lo fi to si lo fi ta tete sugbon to je pe tete ohun o na lo papa te ye je bi iroyin bo si wa fi ye ni anigba ti o soro ohun ani se ni o gba egberun lona 100 naira ina ni o je pe o gba ninu owo ohun to fi gbe tete na sugbon ese ni 1.4 million naira o na ni won ni o mu ti o fi ta tete ohun lo ba te iwe iroyin punch lo gbe jade losan oni 08162519991 eja awe eyan bi meji ni papapa o gbona nu
3: o ti tu leyin bebe iroyin
0: e seun
3: ọpọ yẹmi jẹ ọdá ìbànújẹ ayé òní bíbá yín
0: sáà. Àmì ẹ ṣeun.
3: Orúkọ mi ni Abasido ní àti ọgbà àgbà àkókò.
0: Ọyà ń gbọ́ yín Abasido.
3: Irú ọmọ tó lọ fi owó ìyá ẹ̀ta ẹ̀tẹ̀ yẹn 1.4 million yẹn kì í ṣe ọmọ ni ó mu ọ. Kì í ṣe ọmọ ni ó mu ọmọ ara ìyá ò ìyá wa lọ fi owó ìyá ẹ̀ta ẹ̀tẹ̀. Ọlọ́mọ aṣọ wa Nàìjíríà
0: wẹ̀. Ọ̀làgbàrà ẹ ṣeun o 08162519991 ẹ jẹ́ àtún wẹ lómi ògbóná nu. Hello. Hello. O gbona nu.
4: O tutu leyin.
0: Bẹ̀m̀bẹ̀ ròyìn.
4: Ẹ mọ̀ pé to.
0: Ẹ ṣeun.
4: Ẹni dànù gbóbi ọwọ́.
0: Àmì àmì àmì.
4: Àbẹ̀rẹ̀ ni pé ọmọ burúkú lọmọ tó lọ gbówó ìyá ẹ̀ lọ ta tẹ́tẹ́.
0: Ọlágbára.
4: Nígbà tí ìyá wà lórí àìsàn o lè tọ́jú ẹ̀ nínú àìsàn yẹn o tó gbé nǹkan tó yẹ kó nífọ̀ọ́ kàn lé lórí ọlọ́gbẹ́ lọ fi ta tẹ́tẹ́. O kò kò tupa ayá yẹn sáyè. Ọlọ́run àgbà wa ò lọ́run jẹ́ ká bímọ oṣù.
0: Àmì ẹ̀ ṣeun o. Ẹ ṣe àdúpẹ́ o. 08162549991. O gbóná nu.
5: O tutu lẹ́yìn.
0: Bẹ̀m̀bẹ̀ ròyìn. Ẹ ṣeun.
5: Ẹ̀ka àtàn ẹ̀kú ètò ọpọlọyún òníjọba.
0: Àmì àmì àmì ẹ̀ ṣeun.
5: Orúkọ tèmi ni Àrò Ọláoyè láti ìdí Ògùn Adédire.
0: Ọyà ń gbọ́ yín.
5: Méjì ní bá dásí àmẹ́jẹ́ mú ẹyọ kan.
0: Ọyà.
5: Ẹni tó gbé ọ̀hà tó gbóbìnrin sí ló gbé lọ sí òtẹ́ẹ̀lì tí ìyá obìnrin lọ kú ńbẹ̀. Eléyìí ó pọ ọkùnrin náà lọ́gbọ́n àtòbìnrin. Gbogbo àlùkù sọ rẹ̀.
0: Eshim. 0816251991. Ogbona nu.
6: O tutu leyin beberu.
0: Eshim.
6: Ọpọ emi lo ra sa.
0: Oye dasi.
6: E ku eto kun lo ma de lata ya dini.
0: Oye dasi.
6: Ah oko oju omi to temu yen. Ah mo pa won ke dun o. Olorun ba wa brudo lorile de yo.
0: Ami eshim.
6: Eh, o de awon to sa ope pa yen. Ogbe ni o tun soko yen. Ah, o mu won dada o. O mu won dada ma fi won lewe ko to sa.
0: Eshim o, ese adupe o.

0: Arise and shine.
1: Ogbonana.
2: O tutu lẹyin.
1: Bẹ̀m̀bẹ̀ ròyìn.
2: Ẹ kú ètò látàrí.
1: Ẹ ṣeun o, ẹ ṣeun.
2: Aláàjì Aṣíwájú ọlọ́pàá Ìlẹ́ran látòkèjì.
1: Ẹ ṣeun bàbá óyà, ẹ dá sí.
2: Ọmọ tó gbowó ìyá tọrẹ. Ó gbowó ìyá kò fi tọ́jú ìyá. Ó wá lọ fi ta tẹ́tẹ́. Àpẹẹrẹ pọ́mọ pàpà ńlági lọmọ náà.
1: Ọlágbára.
2: Ọlọ́mọdé àbímọ pàpà ńlági.
1: Àmì àmì àmì àmì.
2: Ẹ kú ètò sá.
1: Ẹ ṣeun o. Ó fowó ta gogó. Gogó ọ̀wá. Ọlọ́run wọ́n sàánú. Ó gbóná nú.
3: Ó tutù lẹ́yìn bẹ̀bẹ̀ ròyìn.
1: Ẹ ṣeun.
3: Ọ̀pẹyẹmí Jọ̀ọ́dá.
1: Ẹ ṣeun.
3: Ẹ kú ètò.
1: Ọyẹ dá sí.
3: Àwọn ọmọ iléèwé tí ọkọ wọn tó tẹ̀rì yẹn. Mo kí àwọn ìdílé wọn pé wọ́n kó ọ̀rọ̀ èèyàn náà o. But ìròyìn ti è ní ikú ikú ikú. Ọlọ́run náà ò ní mẹ́ jẹ́ kí aburúkú kàn wá o.
1: Àmì o.
3: Tó ìṣẹ̀lẹ̀ búburú náà náà dáwọ́ ẹ̀ dúró.
1: Àmì ẹ̀ṣin. Ẹ̀ṣin.
3: Ẹ̀ṣin. Ẹ̀ṣin. Ẹ̀ṣin. Ẹ̀ṣin. Ẹ̀ṣin. Ẹ̀ṣin. Ẹ̀ṣin. Ẹ̀ṣin.
1: Ẹ̀ṣin. Ẹ̀ṣin. Ẹ̀ṣin. Ẹ̀ṣin. Ẹ̀ṣin. Ẹ̀ṣin. Ẹ̀ṣin. Ẹ̀ṣin. Ẹ̀ṣin. Ẹ̀ṣin. Ẹ̀ṣin. Ẹ̀ṣin. Ẹ̀ṣin. Ẹ̀ṣin. Ẹ̀ṣin. Ẹ̀ṣin. Ẹ̀ṣin. Ẹ̀ṣin. Ẹ̀ṣin.
4: Ẹ̀ṣin. Ẹ̀ṣin. Ẹ̀ṣin. Ẹ̀ṣin. Ẹ̀ṣin. Ẹ̀ṣin.
1: Ẹ̀ṣin. Ẹ̀ṣin. Ẹ̀ṣin. Ẹ̀ṣin.
4: Ẹ̀ṣin. Ẹ̀ṣin. Ẹ̀ṣin. Ẹ̀ṣin.
1: Ẹ̀ṣin. Ẹ̀ṣin. Ẹ̀ṣin. Ẹ̀ṣin.
4: Orúkọ tèmi Sàlámì láti Omifọ́.
1: Ọyẹ dá sí.
4: Ọmọ tó lọ fowó ìyá ẹ̀ka kẹtẹ ọlọ́run jẹ́ ká bí máa pàpà lágí o.
1: Àmì o.
4: Olóbùkún ọmọ ní
1: àárín. Ẹ má wulẹ̀ já sí pè.
4: Ẹ ṣeun.
1: Ẹ ṣeun. Ẹ má já sí pè. Ẹ já wẹ nìkan sí ká máa lọ. Ó gbóná nú.
4: Ó tutù lẹ́yìn.
1: Bẹ̀m̀bẹ̀ ròyìn.
4: Ẹ mọ̀ pé tu.
1: Ẹ ṣeun.
4: Orúkọ tèmi ni Adébọ́lá Afolábí Folex láti ọ̀rẹ́.
1: Ọyà ń gbọ́yìn.
4: Àwọn tí ẹ ní àgbẹ̀ ní ẹ̀mí kẹ́mi tí ẹ fi sáwà bí bàbá pa ẹbí wo ló wà nù tiẹn tàbí ẹ náà lẹ́mi burúkú ní tí o bá lẹ́mi burúkú nù olùmọ̀pẹ́ ẹnìkan lẹ́mi kẹ́mi. Bóò ní sẹ́fẹ̀ jẹ́ sẹ́fẹ̀ lọ sẹ́lẹ̀ lẹ́ni tó o bá fọwọ́ sì tẹ̀ wọ́n ná ìdájọ́ tó bá yẹ náà kí o sì bá náà ẹ ṣe ẹ pé tó.
1: Ẹ ṣeun. Ẹ já máa lọ ìyókù yóò tún di ọjọ́ ajé tá a tún máa pàdé lórí bẹ̀m̀bẹ̀ ròyìn. Ọ̀pẹyẹmí Jọ̀ọ́dá náà ló kọ́ tèmi jẹ́ o. Òun la bá ṣe lénìí ká máa rántí pé ó dìtàn bó bá dẹ̀yìn wá ọ̀la gbélé ayé kò ṣerere torí péré ló pé ìkà ò pé ìpolówó ọjà ńlá gún mọ́ wò ẹ máa kò bọ́ ń kẹ̀tíkẹ̀tí. Ó gbóná nú tutù lẹ́yìn bẹ̀m̀bẹ̀ ròyìn.
5: Yìí ga ó ṣẹlẹ̀ òkè. Bẹ̀m̀bẹ̀ ròyìn lẹ̀ gbọ́ lọ́wọ́ nílé iṣẹ́ àdàbà ẹ̀fẹ̀. Wàláì ògbónánú. Fún kéde tàbí polówó ọjà yín lórí ètò yìí, ẹ kàn sí ẹ̀ka ìpolówó ọjà iléeṣẹ́ àdàbà ẹ̀fẹ̀ tó wà nífẹ̀gbẹ́kẹ̀gbẹ́ A division lọ́ba Adéṣídà Road Àkúrẹ́ tàbí kẹ́ ẹ pé Jọ̀ọ́dá sórí ẹ̀rọ ìbánisọ̀rọ̀ yìí 0806 904 6714. Bẹ̀m̀bẹ̀ ròyìn ẹ̀jẹ̀ àjọmọ̀ gbọ́ lọ.

0: ẹ̀ tìkẹ́tì ẹ̀mí ọmọ orin gọ́rọ́sọ èkìtì olúmọlẹ̀kẹ́ ẹ̀jẹ̀gbá wẹrẹ ni wẹlé èkìtì wọ́n fẹ́rẹ̀ rúlé lọ́lọ́ka múrọ̀ ọlọ́run abọ̀lú sí dk ẹ̀ wọ́n fẹ́ ra tẹlifíṣàn ni o wọ́n fẹ́rẹ̀ fàánù ni o wọ́n fẹ́ ra deep freezer wọ́n fẹ́ ra washing machine wọ́n fẹ́ ra microwave wọ́n fẹ́rẹ̀ ro kitchen gas cooker and co ẹyọ abọ̀lú sí dk ẹ̀ ẹyọ wọ́n yóò san díẹ̀díẹ̀ kan dẹ̀ gbà ní èlé èlé lórí wọ́n yóò san lóṣooṣù wọ́n yóò san lọ́sọ̀ọ̀sẹ̀ kó a ti san ọ̀rẹ́ dáárín à ń gbé wọn kọ̀ yára kọ́ tí ó ti yé ọbẹ̀ náà rọrùn yéyéyé láìsí èlé ni o ọ́fíìsì rẹ̀ lidanco plaza lajilosun lado èkìtì ẹ owó ọkàn sí ọ pẹ̀lú nọ́mbà 07074843351 yémi pé lẹ́ẹ̀kan sí 07074843351 tí ó ti yọ.
1: Yára èrò lẹ́ọ̀.

ńlá youth forum ogún ọdún irú rẹ̀ pẹ̀lú ìsọjí ẹ̀mí mímọ́ ọlọ́jọ́ méje láti ọjọ́ kejìdínlọ́gbọ̀n oṣù yìí títí da ọjọ́ kẹta oṣù kẹwàá ọdún tí a wà yìí ìsìn àárọ̀ yóò máa wáyé lágo mẹ́rin àbọ̀ àárọ̀ ìsìn ti ọ̀sán yóò máa wáyé lágo mọ́kànlá àárọ̀ nígbà tí ìsìn ìrọ̀lẹ́ yóò máa wáyé lágo mẹ́rin àbọ̀ ìrọ̀lẹ́ tó bá wá di ọjọ́ kẹrin oṣù kẹwàá bákan náà ni ètò ìsìn dúpẹ́ nínú ìjọ wa ní aago mẹ́jọ àárọ̀ àkòrí ìtọ́jú yìí la pè ní gbogbo ìbùkún wọ̀nyí yóò ṣẹ̀ sórí rẹ yóò sì bá ọ bí ìwọ bá fi etí sí ohun olúwa ọlọ́run rẹ prophet oa ogun àwọn ni oríṣọjí senior kerubu engineer ogunṣemóore goodluck àwọn ni ogunlá youth chairman imperial king of zion dr hm ogunfeyi ni jp àtàrí oyè ajígbadé lenetu of ogunlá àwọn ni spiritual leader

0: kò sí ọkàn mi.
1: Mo bí yàrá ìgbàlejò mi àti yàrá ìdáná mi ṣe mọ́ tí wọ́n dé àbí titun.
0: Màámi.
1: Ṣùgbọ́n dúró náà, o ṣe fi hypo nu ilẹ̀ àti tábìlì pẹ̀lú àwọn ibi tá a ti ń dáná
0: yẹn. Hypo kẹ̀.
1: Bẹ́ẹ̀ni, àwọn kòkòrò àìfojúrí kì í gbà lẹ́rọ. Torí náà làwa náà ṣe gbọ́dọ̀ máa pèsè ààbò lójoojúmọ́ pẹ̀lú hypo.
2: Má gbà fáwọn kòkòrò àìfojúrí, dáàbò bo ilé rẹ pẹ̀lú hypo.
3: Hypo.
4: Ṣé ìgbọ́dọ̀

0: àwọn wẹ́wẹ́ bí wọ́n ṣe ń dàgbà. Ó ní àwọn fítámìnì tó ṣe pàtàkì nínú fún ìdàgbàsókè ààbò ara àti ọpọlọ tó jí pépé. Nafdac fòǹtẹ̀lú Afrabite jẹ́ ọjà Afrabchem Limited tí wọ́n ṣe Panda Paracetamol.
1: Bàbá ẹgbà mi ẹra mi kalẹ̀ ọ̀rọ̀ kọ mi yìí má ti sú mi ìṣe ló ń pariwo ẹ̀yìn dídùn ara ríro ẹ wo mo ṣe mọ̀ pé kò lè mú ọkàn lọ oko mọ́ ni ò ṣe ṣúkẹ́ṣúkẹ́ dàtọwọ́ rẹ̀ lẹ̀ ni kódà ṣe kan sùn lọ ni.
2: Abba ajókòó tí ìgbọ́ ni nípa 24/7 Abba Mission kọ̀rọ̀jọ́ gbòògùn ìbílẹ̀ táwọn ọkùnrin bèrè fún gbà gbogbo àkànṣe gbòógì ìbílẹ̀ tá a gbé kalẹ̀ lọ́nà tìgbàlódé 24/7 Abba Mission kò lọ́tí nú rárá ó kágbó ẹ̀yìn dídùn ara ríro afọ gẹ̀dẹ̀gẹ̀dẹ̀ ìdọ̀tí ọ̀rá dànù lọ́gán lọ́mọ ọkùnrin agbádúró tán tí ó sì máa ṣiṣẹ́ akọni lọ́dún olólùfẹ́ rẹ̀ ìwé àtegbò la fi pèlú rẹ̀ àjọ NAFDAC fòǹtẹ̀ ló gbà ó dá alágbó ara 24/7 Abba Mission láti jẹ́ alágbàtà jákèjádò lẹ̀ Nàìjíríà ẹ máa pe 091-60-62-62-53 091-60-62-62-53 orúkọ ọmọ nìjánu ọmọ 24/7 Abba Mission gbogbo ìgbà ìjáwá ìjà ò sí always guide me.
3: Your Nescafe is not just a drink, it's your

0: irresistible aroma and rich taste of Nescafé.
1: My coffee, my Nescafé.
2: Make my world my way, yeah.
0: Nescafé, make your world.
3: Wọ́n tún bẹ̀rẹ̀. Fún ilé iṣẹ́ aláìmọ́ panilẹ́rìn lákòókò àpéjọpọ̀ ìtakùrọ̀sọ orí ìlà mọ̀lẹ́bí mi. Ó ti ẹ̀dá ohun tí gbogbo wọn nífẹ̀ẹ́ sí ni mò ń ṣe. Ó náà ni àmì ìdánimọ̀ mi ti ṣe Maggi Native Jollof Rice. Ìtọ́wọ́ ẹ̀kan lásán, àròyé kankan ò sí lẹ́yìn ẹ̀.
4: Maggi Star tá a ṣe látara ẹ̀wà sóyà, àlùbọ́sà adùn chili àti kànáfùrù.
3: Oúnjẹ alẹ́ ti délẹ̀, ẹ máa bọ̀ jẹ́jẹ́ tàbí kí ẹ má wà rárá.
4: Maggi Star yóò sọ gbogbo oúnjẹ tá a ṣe dohun ara ọ̀tọ̀. Yóò sì tún sọ àkókò náà dàkókò mọ́ ní gbàgbé.
5: Ọ̀rẹ́ bẹ́ẹ̀ni ìwọ tó ń gbọ́ mi lọ́wọ́ o yanu ìka àkọsílẹ̀ tí o bá ti fi ọjà tó fẹ́ rà sílẹ̀ nínú asẹ́ ọjà tàbí àjọgbá pẹ̀lú ìrètí wípé ẹ̀dúró yóò bá túnọ̀ ka àkọsílẹ̀ tó bá ti tilé ìtajà kan bọ́ sí òmíràn nítorí wípé ò ń wá ibi tí ọjà ti dínwó kiri tí o bá náà ó kéré tán ìka àkọsílẹ̀ nínú eré yìí o túmọ̀ sí wípé ibi tó bá fi ọlú máa ń yà sí kí ló wá dé tí tilé ìfowópamọ́ rẹ fi gbọdọ̀ dá yàtọ̀.
6: Ó ti ṣe wàhálà tó download Smart Cash app lónìí kó o sì jẹ́ kí owó rẹ ṣiṣẹ́ fún ọ jẹ́ àǹfààní ìdá 15% lórí gbogbo owó tó bá fi pamọ́ lọ́dún. Bẹ́ẹ̀ ni kò sí ìjìyà tó rọ̀ mú yíyọ owó rẹ nígbà tó bá wù ọ́. O tún ní san owó kankan lórí fífowó ránṣẹ́ tàbí gbígba owó wọlé. O sì tún lè di àǹfààní ẹ̀dínwó tó tó ìdá mẹ́wàá
4: 10% ní gbogbo ìgbà tó bára dáta.
6: Tẹnu lásánkọ̀.
4: Òfin àti ìlànà à ń tẹ̀lé wa o.
6: Smart Cash látòdo Airtel.
7: Life is exciting on Adaba FM. Keep it locked on Adaba FM.
8: Ǹjẹ́ o ti ń pọ̀ǹgbẹ ọ̀rọ̀ ọlọ́run, ọ̀rọ̀ ọlọ́run tí ó ní agbára, ọ̀rọ̀ ọlọ́run tí ń sàn àrà, èyí tí ń pa igi kédàrí ya. Pàdé Prophet Dr. Tunde Fayẹhun ti ìjọ Godly Hepzibah Bellah Global Ministry Behind Comprehensive Health Center Ìsàkúnmi Ìkàrẹ́ Àkókò lórí Àdàbà 88.9 FM lọ́jọ́jọ́ Thursday láago márùn-ún rọ̀lẹ́ pé 08062436989 08062436989.

0: ìwọ lọ bá tójú gbogbo ara lọ. Àyàn ológo bá ọpẹ wa.
1: Àmì.
0: Ní ti wákàtí àṣọlẹ̀ yìí fún òun látò ó ṣe. Fún ọ̀rọ̀ rẹ tó rán jáde pàápàá jùlọ fún program tó ń lọ lọ́wọ́ láti àárọ̀ yìí. Fún ìdè tó fi ń já fún àwọn àjàgà tó fi ń bọ́. Fún àwọn ìtúsílẹ̀ ńlá nítorí pé olóyọ àwọn ènìyàn rẹ kúrò lábẹ́ ègún. A sọ wípé ó ṣe gba ọpẹ wa.
1: Àmì.
0: Torí pé àsìkò náà rèé o tó ń sọ ègún di ire. Ó bọ́ àjàgà kúrò lọ́rùn àwọn ènìyàn rẹ. Wọ́n sọ wọ́n di òmìnira ẹlẹ́dàá bá ọpẹ́ wa.
1: Àmì.
0: Ọlọ́run ọ̀rọ̀ bá wa sọ̀rọ̀.
1: Àmì.
0: Aláṣẹ ọ̀rọ̀ bá wa pàdé.
1: Àmì.
0: Ọrọ̀ ẹ̀rí kó ṣí.
1: Àmì.
0: Ìyanu kó ṣẹlẹ̀.
1: Àmì.
0: Ká lè yan.
1: Àmì.
0: Jésù Olúwa wa.
1: Àmì.
0: Ẹ̀yin ènìyàn Ọlọ́run, a dúpẹ́ fún àṣálẹ́ yìí. Nítorí wípé alágbára ni Ọlọ́run. Bàbá yìí sọ wípé sọ fún wọn wípé oṣù yìí mo fẹ́ ṣoun ńlá. Pé mo fẹ́ mú ègún kúrò lórí àwọn ènìyàn mi. Mo fẹ́ sọ́wọ́ di ẹni ìbùkún. Mo fẹ́ tún ìta ayé wọn kọ́. Olúwa rán mi sí ọ, bàbá tí ń gbọ́ mi yìí. Màmá tí ń gbọ́ mi yìí. Ọ̀pọ̀lọpọ̀ èèyàn ló ṣe bí oṣó tàbí àjẹrín bá wọn jagun. Láìsí mọ̀ wípé ègún ni. Bíbélì sọ nínú ìwé òwe orí kẹrìndínlọ́gbọ̀n ẹsẹ̀ kejì. Proverbs 26 verse 2. Bó o bá kíyèsí bàbá, ègún ti pa ọ̀pọ̀lọpọ̀ ògódà. Ó ti sọ ọ̀pọ̀lọpọ̀ àyàn gbọ́n ní korofó. Kí ló sọ?
1: Bí ẹyẹ fún ìṣíkiri.
0: Ó ní bí ẹyẹ bàbá nkankan ni ò yẹ kí wọn náà ní bùjòkó. Nkankan ni ò yẹ kó rí ìdí jòkó. Agbára kan ló jẹ́ kó ń ṣe oríṣiríṣi òwò láìrójútu ìkan. Agbára kan ló sọ ẹ́ di ẹni tó ń ṣí káàkiri ilé. Agbára kan ló mú kọ́mọ ogún ọdún ti gbé lé mẹ́ẹ̀ẹ́dógún. Ìjì ńlá kan ló mú kéèyàn wà lọ́mọ ọgbọ̀n ọdún tó sọ wípé òun sì ti tẹ ìlú bí ọgbọ̀n. Bó bá yí ọrùn fún ni, bó bá rí ayé ṣe ni, kò sí ti mú yàn kó káàkiri. Èmi a máa sọ wípé bí ilé bá tura lára ènìyàn, ènìyàn nílò láti lọ gba ilé ibì míì. Ìgbà tí ilé bá nìyàn lára, nìyàn wá àyè fún ibì míì. Ẹ gbọ́ ṣà. Bíbélì sọ wípé ogun kan ni ò jẹ́ kí ọkàn ẹyẹ ó balẹ̀. Tí ẹyẹ fi ń ṣí káàkiri, gbogbo ènìyàn máa wá ní kí ló mú ẹ tó ń kó káàkiri bí ẹyẹ báyìí. Bíbélì sọ pé ó ní bí ẹyẹ fún ìṣíkiri. Àti kí ni?
1: Àti alápáǹdẹ̀dẹ̀
0: fún fífò. Alápáǹdẹ̀dẹ̀ tó jẹ́ wípé fífò fífò lọ̀rọ̀ rẹ̀ máa já sí dádì. Ara rẹ̀ ò balẹ̀ rí, kò ní ìrọ̀rùn rí, kò ní ìtura rí. Màmá ìwọ náà wò látijọ́ tó ti wọlé ọkọ̀ bí ẹlẹ́kẹrin mọ̀lódé yìí. Síbẹ̀ ibi ò tún wà náà ò tí ì tura. Bí obìnrin tí Jésù bá sọ̀rọ̀ nínú ìwé Jòhánù orí kẹrin, ó ní lọ pé ọkọ rẹ wá, ó lè mi kò lọ́kọ. Jésù wí fún pé ó ní ìwọ wíre wípé èmi kò ní ọkọ. Nítorí pé ìwọ ti fẹ́ ọkọ márùn-ún rí. Ẹlẹ́kẹfà tó ń bá gbé gan kì í tún sọkọ rẹ. Ọkàn ló mú kóbìnrin yìí máa sí kiri. Ó gùn kan ni òjò ní bùjòkó. Agbára kan, ẹ̀mí kan, ipá kan ló sọ de ẹni tí ò rí ìrọ̀rùn láyé. Ẹ jọ sà. Tó bá lọ́kùnrin ni ò dáa, ṣé lẹ́kẹ̀ẹ́ náà ti bí ọmọ mẹ́fẹ̀ẹ̀fà tó fẹ́ ni? Ìwà wọn ṣe wá jẹ́ àwọn tí ò dáa tí ò dáa. Ogun a máa mú yàn sílé yà. Ogun a máa mú kéèyàn sí ọkọ fẹ́. Ègún a máa ti yàn sí ìyàwó fẹ́. Ẹ gbọ́ mi ṣà. Ègún a máa mú kéèyàn yanṣẹ́ burúkú láàyò. Ègún a máa mú kéèyàn yan tí ò lè bá kádàrá rẹ̀ mú. Ègún a mú kéèyàn máa mú sílé gbé. Ègún ní agbára débi pé ó bá fẹ́ ba tèèyàn jẹ́. Ibi tí ò yẹ kó lọ tẹ̀dó sí la lọ tẹ̀dó sí. Nítorí pé kéré, ègún má dìde. Ó ja Lọ́ọ̀tì láyé ẹ̀. Lọ́ọ̀tì tẹ̀lé Ábúráàmù jáde. Bí ipá yí ẹ̀ da nígbà tó bá Ábúráàmù gbé. Ọ̀rọ̀ rẹ̀ ń pọ̀ sí. Ọlá rẹ̀ ń pọ̀ sí. Gbogbo tó fẹ́ ló ń da á sí. Àmọ́ ní ìkórìíta tó yàgò fún Ábúráàmù, ègún bẹ̀rẹ̀ sí ní jà. Ohun àkọ́kọ́ tá a ṣàwárí inú ayé Lọ́ọ̀tì ni wípé wọ́n kọ́kọ́ kológun. Wọ́n kológun lọ tilétilé. Ábúráàmù gbìyànjú, ó lọ gba Lọ́ọ̀tì padà. Àmọ́ ègún mọ̀ jẹ́yàn. Ègún ìṣọdaró yìí kò padà lẹ́yìn Lọ́ọ̀tì. Ègún asán yìí kò fàyè Lọ́ọ̀tì sílẹ̀. Ó tún wá lọ gbé láàrin àwọn ará Sódómù débi tí Ọlọ́run bínú tó wípé.

0: iwa buburu awon ara Sodomu o gboko ito wa to be to je pe Abraham gbiyanju ni Genesis chapter 18 lati ba awon angeli to wa soro wi pe to ri Olorun baba ri adota lododo nko erongba Abraham ni wi pe ara ko re mi be Sodomu ko gboro parun e sanu se pa won run oluwa ni ara o baba ri marun di ladata nko oni ara baba ri ogoji nko oni ara baba ri ogbon nko oni ara titi to ri Abraham fi bado ri olododo mewa baba wa ri olododo mewa nko oluwa so pe ka ni mo ri olododo mewa mi ni pa Sodomu Gomora run mo se laanu pe ni odidi ilu nla meji baba wo ebise 30 si 32 kilo so
1: o si tun wipe
0: jo
1: kinu ko ma se bi oluwa emi o si ma wi
0: won ma wi
1: boya ma ri ogbon nibe
0: ogbon olododo ni Sodomu Gomora oni bi ma ri ogbon olododo nibe e ni pa beru ama egun wa lori ilu na pelu na gboro da oro mo gbagbe ki gbogbo ti Lot ko jo ko ba parun ni yes
1: o si wi pe emi ki yo run bi mo ba ri ogbon nibe
0: bi ba ri ogbon nibe ni ru ilu na daddy se mo ti ti e mo won tolorun fe parun se o ti so ra e mo won ti o je wi pe olorun ti pinu pe awon o se gbe se egun alale egun ilu egun itedo se ko duro ti aye re wi pe iwo o gbiyanju ni amo ni roju tu e yes
1: o si tun wi pe
0: wona
1: emi ti dawole
0: mo ti dawole
1: lati ba oluwa
0: soro
1: boya o ri ogun
0: ko
1: o si wi pe
0: bi ba ri ogun
1: ni ki yo awon nitori
0: mi ni run to logun a ma le ri nitori pe kini egun fe ja epe fe fo daddy ejo wona gbo mode buroko boju eyi so jo lo oluwere pare ni daddy egun wo lo duro ti aye re opopolopo lori lo ti lu baba re bibeli so pe omo komo ti o ba bu baba tabi iya re o ni fitila re ni o pa ninu okoko biribi okokun lelomi n be lowolowo itori pe kini o bu baba re o ti bu iya re o ti duro mo iya re o ti sepe fun iya to bi lomo o ti sepe fun baba to bi lomo o wa se bi ohun le jere omo laye o se bi aye ohun le nitumo bibeli so pe ofin eyo kan pere ninu bibeli òun ni òfin tó ní ìbùkún nínú tó sì ní ìrìn nínú òun ni bọ̀wọ̀ fún bàbá òun ìyá rẹ kí ọjọ́ rẹ kí ó lè pẹ́ lórí ilẹ̀ kí ó sì lè dára fún ọ bó bá máa dára fún ọ láyé kíyèsí abáragbára ẹ̀gún yìí ẹ̀gún mọ́ dára ó ti wá já ọ̀pọ̀lọpọ̀ lónìí nítorí pé kí ni ó ti wo bàbá rẹ̀ ní ṣùṣùṣù ó ti fara kóná ẹ̀ṣà kẹ́nẹ́rì ó fara kóná látara bàbá rẹ̀ eléyìí ti jẹ́ noah bíbélì sọ pé kẹ́nẹ́rì orí òhun noah sì jí lójú ọtí ó sọ fún pé ègbére fún kẹ́nẹ́rì nítorí ìránṣẹ́ àwọn ìránṣẹ́ ni yóò máa ṣe bẹ́ẹ̀ ni john kẹ́nẹ́rì dòní olóòní ló di ìránṣẹ́ àwọn ìránṣẹ́ ègúnmọ̀ ní agbára o bàbá gbọ́ mi lára ìpàdé tó lọ lọ́wọ́lọ́wọ́ yìí ìpàdé ti pa ìgúdà ti ṣègùn ìbùkúnrin ìwọ náà bá gbéra kó o máa bọ̀ ní godly fcba beola global ministry tí ó kalẹ̀ sẹ́yìn comprehensive health center ní ìṣàkúmẹ̀ ní ìkàrẹ́ àkókò náà ni ìpàdé ìlú ọlọ́wọ́lọ́wọ́ báyìí bí mo ti ń bá ọ sọ̀rọ̀ yìí ìpàdé àdúrà alágbára rẹ̀ tí a ń rí ègún dànù nígbà tá a bá máa parí rẹ̀ ní ọ̀la àwọn agbára olúwa nítorí pé kéré nígbà tí jésù wà ó fi ẹ̀jẹ̀ rẹ̀ ó fi ṣe ètùtù ó wá fi ara rẹ̀ ó fi ra ikú fún wa nítorí pé a ti kọ́ pé ìfubú ni ẹnikẹ́ni tí a fi kọ́ sórí igi àmọ́ tó débẹ̀ mọ̀mọ́ yìí gbọ́ mi dára kíyè sára ìwọ náà gbéra lábẹ́ ègún tó wà wá rí ègún ìdáná má rò pé sóni àjẹni ìwọ ó ti mọ̀ pé ó yájú sí bàbá tó bí ọ ó mọ̀ pé ó ti yájú sí ìyá rẹ ó mọ̀ pé ó ti rí àṣírí ó ti rí òhun wọn rí ìyá rẹ sì wọ́ ṣùṣù ó sì wá wọ̀n ọ́ lépè èpè ló wá dogun tó ń jà ọlọ́rin ẹgbọ́ ọ̀sà dáàdì ẹ kíyèsí ó ní bàbá máa rí ogun kọ́ àmọ̀rógún níbẹ̀ o nítorí pé ewu ìsọdahoro ó bọ̀ yẹs.
1: ó sì wí pé
0: jọ
1: kinu kí ó má ṣe bí olúwa ẹ̀kọ́ ló sọ yìí ni èmi ó sì wí mọ́
0: mi ò padà sọkọjá ẹyọkan yìí
1: bóyá a rí mẹ́wàá níbẹ̀
0: bàbá máa rí ènìyàn mẹ́wàá tó jó lòdòdó wá ń kọ́ èròǹgbà rẹ̀ ni wípé Lot àbúrò ìyàwó rẹ̀ ó yẹ kó lè jó lòdòdó àwọn ọmọ rẹ̀ méjì bá a gbé wọn di mẹ́rin abábáyọ mẹ́rin kó nu mẹ́fà náà nu mẹ́wàá okùn mẹ́fà ó yẹ ká lè rí èèyàn mẹ́wàá fà náà nínú ìlú yìí tó yẹ kó yàtọ̀ kan jọ bí Lot olo je ki Abraham do lori mewa ama gba Oluwa so pe ko so lododo mewa lo didi ilu nla nla meji Sodomu ilu nla ni Gomora ilu nla ni ama to pe gun isoda owo ti wa lori won ko si olododo nibe ti o le gba ilu na sile ko si olododo ti a le wo mo ilu na ah o ma se ni laaro nitori pe ko bale tan fun Lot ki towo Lot ba le sofo baba gbo egun isoda owo to nja aye yen loni egun maje yomo egun ma ni semi lori omo egun ma ni fokbale lori omo lonko Jesus Jesus ko pare
1: amen
0: egbo mi lara baba egun ma tojo egun ko tojo egun ma dale egun ma ri oye lo dojo gbo awon iya kan be to je pe ni joti yomo won ba ma Dubai ke suju won egun si ni lagbole won egun buruku lori aye re loni Jesus ko pare
1: amen
0: agbara egun isoda oro agbara egun bakana agbara egun pekeni nile won won ijeyan ile won won ilayo ile won won ile oko gbe nile won won ni fokobale obiri ki ba won gbe dale agbara egun yi lori aye re loni o ya ko pare be
1: amen
0: awon egun kan ti di aba won e o to ti le mo elomi bi bi aso peki peki e o o ti le mo lara de bi pe gbogbo bi to ba de won e pade alaanu egun buruku ni gbogbo agbara egun lori aye re loni asilowo se lorunko Jesu o ya ko pare be
1: amen
0: egbo mi dara sa won mo ro lorunlo mewa boluwa se ba ti re lori ti Sodomu Gomora da oro be ni gbogbo ti Lot fi gbogbo aye re kojo be lo pa won si Sodomu Gomora ah egbo isoda oro o ja Lot bo mi o wa ni bi eye fun isikiri atale apandede fun fifu be ni kini
1: be ni egun ki yo wa lai nidi
0: egun ki ja yan ko mo nidi baba mi ni a ni epe ki fori buruku mo yan epe o le tori bo sori buko wa tori be ja rara o mo nidi egun ki wa lai nidi amo ke won ti fi egun lele fun o e wo Genesis 49 ka wo agbara egun ninu aye Rubeni Genesis 49 verse 3 kini bibeli so ni tori pe loni opolopo eyan la koja won re kiyesi yes
1: Rubeni
0: iwo ni akobi mi
1: agbara mi
0: egbon ti baba re so gbogbo ti mo fi je baba ni mo fi fun o agbara me
1: ipilese ipa mi
0: o ti se ti mo koko se laye me gbogbo igbiyanju mi laye tori pe lori re ni mo ti sin nigba ti mo sin fun odun meje iwo ni oya mi akoko iwo ni mo koko fi ipa mi bi tori pe akoko pe won sumo obirin laye ti mo sumo iya re iwo lo fi bi ipilese pa mi ta fi mo mi bi eniyan amo ki lo da ye
1: titayola
0: wo gbogbo ọlá tí mo ní láyé mi òun ni mo fi sanwó orí ìyá rẹ ọdún méje mẹsì kan tó fún mi ní ìyá rẹ tí bàbá ìyá rẹ tó pààrọ ìyàwó mọ mi lọwọ títayọ ọlá.
1: Àti títayọ agbára.
0: Àti títayọ nínú agbára mo sì bí ẹni máa kú kí n torí ìyá rẹ fẹ́ ni. Ẹni irú bí omi. Gbọ́ bàbá alẹ́ pé tó gbà lẹ́nu bàbá tó bí ọ. Egun tó jà ọ lẹ́nu ìyá tó bí ọ. Tó sọ ayé rẹ di kòròfó lónìí bí wọn bá lè ráyè wá sí ìpàdé láyé egun yìí yóò parẹ bẹẹ mo pa aláṣẹ lónìí agbára egun láyé rẹ kó gbin náà sọrọ.
1: Bámi.
0: Bóyá ìyá tó ti wá sépè fún ọ tó fègún ìsórí rẹ ti jáde láyé kò sí ohun tí ọlọ́run kò lè ṣe. Egun yìí ọlọ́run lòun fẹ́ pẹ̀kú rẹ bàbá kí ló tún dúró wò kí ló jòkó tó dúró sí ẹ gbọ́ mi sà bàbá. Ìpàdé láyé ń lọ lọ́wọ́ ní Godly FC Babiola Global Ministry ní ẹ̀yìn Comprehensive Health Center ní ìṣàkómi ìrànlọ́wọ́ báyìí. Olúwa ni mo fẹ́ yọ ẹ̀gún láyé àwọn ènìyàn mi ṣe. Ẹ ṣàkóso ẹni tí ẹ̀gún gún lẹ́sẹ̀ tí ò ní ti rò. Kò sẹ́ni náà lákàlàkà ni ó máa ṣe ta lábẹ́ kiri. Lónìí, ẹ̀gún wo ni bẹ nínú ayé rẹ tó mú káyé rẹ dojú? Ẹ̀gún wo ni bẹ nídìí òwò rẹ tí ò jẹ́ kó òwò rẹ ní ìtumọ̀? Ẹ̀gún wo ni bẹ lẹ́nu iṣẹ́ rẹ? Dádì ẹ mọ̀ wípé ọ̀pọ̀lọpọ̀ èèyàn lónìí wọn mọ̀ pé ẹ̀gún dúró dè wọ́n lọ́jọ́ wájú. Bó máa sọ fáwọn èèyàn bó bá ti dé koríta tí ẹ̀gún máa jà ẹ̀gún kì í jà. Ó ní ìfibú ni ẹnikẹ́ni tí ó pinlẹ̀ Jẹ́ríkò torí pé yóò pinlẹ̀ rẹ̀ lórí àkọ́bí ọmọ rẹ̀ yóò gbóni rẹ̀ ró lórí àbíkẹ́yìn bíbélì ni sọ fún wa wípé nígbà táàrẹ ẹni tó fẹ́ pinnu jẹ́ kòkò sẹ́ni tó ṣẹlẹ̀ sí àmọ́ lọ́jọ́ tí ọ̀gá náà pinnu pé wọ́n sì ṣe tán ni wọn kì í ṣe wọ́n ní ẹ má ṣe ayé nígbẹ́ ẹjẹ́ ìdánwò ó dọ̀run ọ̀gá tó dánwò tó ní wọ́n sì kọ ẹ̀ṣà ó pinnu ẹ̀ lórí àkọ́bí ẹ̀ o eré ló pé kò tún kà á sí ó mọ́ lọ lọ́jọ́ tó fẹ́ gbódi ó báyìí àbíkẹ́yọ̀ ọmọ náà kéde ìsìnkú sí létí ẹgbọ́n mi sà lórúkọ jésù ìbànújẹ́ ti dàpọ̀ máa yọ̀ nílé yín ègún tó gbẹrú lòdì ẹ̀jẹ̀ jésù kó parẹ́ àwọn kan wà tó jẹ́ pé ọjọ́ ayọ̀ gangan ni ìbànújẹ́ máa ń wọlé ègún máa láyọ̀ ègún máa ní ìdùnnú àwọn ègún máa ní ìsinmi tó parapọ̀ tó sọ kádàrá rẹ di kòròfo tó sọ àyànmọ́ di owó asán lórí ayé rẹ lónìí ó yẹ kó síwọ sẹbẹ.
1: Ami!
0: Yes!
1: Ìwọ kì yóò lè tayọ.
0: Ẹgbọ́n tí bá ba rẹ̀ sọ fún. Onírúbẹ́nì, bó ti wò sáré tó, bó ti wò gbìyànjú tó, ó lè tayọ. Dádì, agbára wo ìgún wo ni ò jẹ́ kó tayọ. O ká tò sẹ́yìn ẹgbẹ́ rẹ ní gbogbo ìgbà ni. Bí gbogbo ẹgbẹ́ rẹ bá wà níwájú, o ti dé wájú rí. Bí gbogbo ẹgbẹ́ rẹ bá mókè, o bá wọn mókè rí. Bí gbogbo ẹgbẹ́ rẹ bá lù yọ àlùwọlẹ̀ ni wọ́n máa ń lù. Gbogbo agbára búburú yìí, ègún búburú yìí, lórúkọ Jésù ó yà kó parẹ́ bẹ́ẹ̀.
1: Ami!
0: Yes!
1: Nítorí tí ìwọ gorí ẹni bàbá rẹ.
0: Ẹgbọ́n tó sọ sá, ó nítorí ìwọ Rúbẹ́nì, ogun orí ẹni bàbá rẹ. Gbọ́mi dára sá, ègún ní agbára láti sọ aṣíwájú dé rẹ̀. Bámi wá wo ojú bẹ́ẹ̀lì sọ níwèé Gàláátíà orí kẹta. Bẹ̀rẹ̀ láti ẹsẹ̀ rẹ̀ kẹwàá. Yes, kí ló sọ?
1: Nítorí pé iye àwọn tí ń bẹ nípa iṣẹ́ òfin bẹ lábẹ́ ègún.
0: Iye àwọn tí ń bẹ nípa iṣẹ́ òfin ó bẹ lábẹ́ ègún. Dádì alámáyè rẹ kúrò lábẹ́ ègún lónìí. Ipa ègún lórí ayé rẹ parẹ́. Ìwọ ni kó mọ dágun la. Má ló jìnà ẹ wò ó. Ògùn a máa gbé orin pamọ́ fún yàn ìyẹn a sì máa kọjá níbi tí ìrìn ayé ẹ wà ṣùgbọ́n ègún ò ní jẹ́ kó rí ègún a máa gbé yàn pamọ́ níwájú aláàánú ìyẹn a máa kọjá níwájú aláàánú ṣùgbọ́n kò ní rẹ́ni ìrànlọ́wọ́ ègún a máa gbé yàn pamọ́ ní yàrá sí yàrá ìkọ̀kọ̀ ìyẹn a sì máa kọjá níbi tí adùn wà ṣùgbọ́n kò ní jẹ adùn a sì máa jẹ kíkan ìyẹn a máa gbé kòríta ọ̀pọ̀ a sì máa jẹ ọ̀wọ́n ìyẹn a wà létí odò a sì máa fi tọ́ sanwọ́ ìyẹn alẹ́ni ní mọ sàn kò tiẹ̀ ní rí ìgbó rárá níbi tó mi eléyìí tó kan gbọ́n mi dáadáa sá ègún ní agbára sá ó máa mú kí ènìyàn sìn kán mọ̀ rẹ ní sìn ẹgbọ́n ègún máa mú kí ènìyàn gbéyàn sókè kán gbàgbé ẹ̀ ègún máa mú kí abiyamọ tọ́jú ọmọ dàgbà tán kó wá bẹ̀rẹ̀ sí ní di àjẹ́ ọ̀sán gangan ẹgbọ́n mi dáadáa sá ègún máa jèrè ọmọ ni ègún burúkú màmá tí ń gbọ́ mi yìí bí a bá rí agbára ègún bẹ́ẹ̀ tó dúró sójú ọ̀nà rẹ lónìí ẹ̀jẹ̀ jésù kò parẹ́.
1: Ami!
0: Ó sọ fún ọ kíyèsí sá ìpàdé àdúrà yìí ń lọ lọ́wọ́ ní Godly FCBA Beulah Global Ministry ẹ̀kan lóṣù náà ni ó lọ lọ́wọ́lọ́wọ́ báyìí lẹ́yìn Comprehensive Health Center ní Ṣàkúnmi ní Ìkàrẹ́ Àkókò bó bá kàn ti days ibikíbi bàtí ní ṣọ́ọ̀ṣì fàyẹ̀ òlò lọ ọlọ́kadà gbé ẹ níbẹ̀ kó pamọ́ gbọ́mi gbìyànjú kò wà. Wá wé ègún ìdá lórí ayé rẹ̀ ó tó gẹ́ báyìí àsìkò náà rẹ̀ láti fòpin sí ègún ọba àwọn bá lòun fẹ́ wọ ẹrí rẹ̀ dànù wẹ́rí òde ọ̀run fẹ́ wọ ẹrí rẹ̀ arúgbó ọjọ́ fẹ́ wọ ìdààmú kúrò láyé rẹ̀ ó fẹ́ wọ ìkorò kúrò láyé rẹ̀ ó fẹ́ wọ ìnira kúrò láyé rẹ̀ ìwọ náà pinnu lónìí pé mo fẹ́ bọ́ pinnu gbé ìgbésẹ̀ wà bọ̀ yẹ́s kí ló sọ.
1: Nítorí
0: àtikọ́ pé.
1: Ìfibú ni olúkúlùkù ẹni tí a fi kọ́.
0: Sí orí igi ìfibú. Yes.
1: Ẹni tí kò dúró nínú gbogbo. Tí a kọ sínú ìwé òfin.
0: Yes.
1: Láti máa ṣe wọ́n. Nítorí ó dáni lójú pé. A kò dá ẹnikẹ́ni láre.
0: A ò dá ẹnikẹ́ni láre.
1: Iwájú Ọlọ́run nípa iṣẹ́ òfin.
0: Nípa iṣẹ́ òfin
1: o. Nítorí pé. Olódodo yóò yè.
0: Nípa ìgbàgbọ́.
1: Nípa ìgbàgbọ́.
0: Yes.
1: Òfin kì í sì ṣe ti ìgbàgbọ́.
0: Òfin kì í máa ṣe ti ìgbàgbọ́ mọ́ o.
1: Ṣùgbọ́n ẹni tí ń ṣe wọ́n yóò yè nípasẹ̀ wọn. Kristi ti rà wá padà.
0: Kristi la wá rà wá padà báyìí.
1: Kúrò lọ́wọ́ ègún.
0: Ẹ̀gbọ́n lónìí dádì bí wọ́n bá lè gba Jésù ní Olúwa àti Olúgbàlà. Kristi ti wá láti rà wá padà. Ó ṣetán láti rà wá lábẹ́ ègún òfin. Olóṣèlú kì í pe ìpàdé láì ká pe ìpàdé yìí. o ti ra wa para ko la be egun ofin egun ti epe gbe wa egun ti awon alale gbe wa egun ti ilu to tedo si gbe wa ti agbegbe to tedo si ti ile to tedo si egun to gbe wa Christ ti ra wa para ta ba le gba ni Oluwa ti Olugbala ta le faye wa fun ta wa kepe pe Oluwa nti mo to yi wa na re pe ko re egun yi danu yes
1: eni ti a fi se egun fun wa
0: a fi Christ se egun fun emi ati re ni yes
1: nitori ti ati ko pe
0: ati ko wi pe
1: fibu ni
0: olukuluku
1: eni ti a fi ko sori igi
0: e Christ ti gbe lo sori agbelebu bi wo ba wa pe lori to wa kepe pe Jesu je ki ku re lori agbelebu mu egun ori mi kuro tori pa ati ko pe ore fibu ni eni kede ti a fi ko sori igi ki buku a ko fe wa ki bi o agbe ti e te number ni to pe ko ni ope ah iwo na ti de ba be la global ministry eh le comprehensive health center ni shakume ni kaya koko mo wule dagun la ma dra koko sofo yo pare lo la eh gbianju ko wa ati be latago mesan aro yi kiyesi wo ipade nla ni ipade alagbara ni egun o po ni kakakere me level ba still wi pe ki bi oni bi pelu aye re o de da ko yi o da se ni dupe asaye mi na si le ri o pade laye leyin comprehensive health center ni shakume ni kare akoko wa bere fun agbara ti we guda je ki egun pare ninu aye re je ka yi pada o be ninu aye re iwo na ye ka ye re o dide ipade yi tesiwaju wo ma file ma wule fakoko sofo anu fe fo lori aye re ni bi asiko ba ti to lodo olohun o mo ranse siyan iwo ni ko gba jesu loluwa ti olugbala ko si gbagbo bodu ko ni fi se boya o de ti so ko ise mo ko lati ku soko osi mo ko baba mama bo egun yi pare laye re na aye re ko woru ogo tutun lo ko pare
1: amen
0: mo gbagbe ki a gbera le wa se pade o lo lowo lowo bayi iya ro olohun si sele oba o ba si dabira loruko jesu oba yo dabira fun aye re
1: amen jesu
0: loruko mi ni prophet dr tunde fayem phone number mi 08062436989 asifa oko pe yin se ajodun awon akore wa ba wa darapo ni ojo isimi to bo lati yin olorun je ka jumo jo gbe olorun ga iwo na wa dupe wa yin olorun fo re to ti se ninu aye re tori leyin ti egun ba pare tan iyin lo mo tele enu re na yo gba iyin gege bi sa won to si so o lenu wa kun fun iyin eyin o ti re na yo kun fun iyin iwo na yo le yin olorun ayi pada yo sele o lo yo da ko lo re pada o si ti ri be lekan si phone number mi 08062436989 God bless you.
2: One Radio. Agaba FM. Agaba FM. 88.9 Akure.
3: Ore. Bẹ́ẹ̀ni, ìwọ́ tó ń gbọ́ mi lọ́wọ́, o ya na ìka àkọsílẹ̀ tí o bá ti fi ọjà tó fẹ́ rà sílẹ̀ nínú asẹ́ ọjà tàbí àjọba pẹ̀lú ìrètí wípé ẹ̀dúró yóò bá tún nàka àkọsílẹ̀ tó o bá ti lè tajà kan bọ́ sí òmíràn nítorí wípé ò ń wá ibi tí ọjà ti dínwó kiri. Tí o bá náà ó kéré tán ìka àkọsílẹ̀ nínú eré yìí, o túmọ̀ sí wípé ibi tó bá pè ọ ló máa ń yà sí. Kí ló wá dé? Títí ilé ìfowópamọ́ rẹ fi gbọdọ̀ dá yàtọ̀.
4: O ti ṣe wàhálà tó, download Smart Cash app lónìí kó o sì jẹ́ kí owó rẹ ṣiṣẹ́ fún ọ. Jẹ́ àǹfààní ìdá 15% lórí gbogbo owó tó bá fi pamọ́ lọ́dún. Bẹ́ẹ̀ sì ni kò sí ìjìyà tó rọ̀ mọ́ yíyọ owó rẹ nígbà tó bá wù ọ́. O tún ní san owó kankan lórí fífowó ránṣẹ́ tàbí gbígba owó wọlé. O sì tún lè jẹ àǹfààní ẹ̀dínwó tó tó ìdá 10% ní gbogbo ìgbà tó bára dátà. Tẹnu lásán kọ́. Òfin àti ìlànà à ń tẹ̀lé wa o. Smart Cash látọ̀dọ̀ Airtel.
5: Where did you buy it? Easy, yes easy.
6: Ẹ kú dédé àsìkò yìí níbi gbogbo jákèjádò tí ẹ bá ti lórí ọ̀fẹ́ láti máa gbọ́ wa báyìí. A tún gbé nǹkan míì dé láàárọ̀ ọ̀tọ̀. Bẹ́ẹ̀ sì ni má jà gbọ́kùn sí ń bẹ̀ torí pé n tó ti kálé tó ti ka kò ní. Ẹ ti máa gbọ́ nípa CDCare. Ìní ilé iṣẹ́ kan àrà ọ̀tọ̀ tó jẹ́ pé wọ́n ti mú kí ohun gbogbo kó dìrọ̀rùn fún gbogbo tolórí tẹlẹ́mù tá a bá ń sọ̀rọ̀ nípa kání nǹkan gbogbo ní oníranran tá a bá ń fẹ́ lò. Tá a mọ̀ sí dúkìá yìí ṣe móhùnmáwòrán tẹlifíṣàn ni àbóhun yòówù ìṣọkọ̀ àtàwọn nǹkan míì tí ẹ fi mú kí ayé ó dẹrùn fún ni. Ṣùgbọ́n tá a ń wò wípé bílé ayé ṣe rí lóde òní ǹjẹ́ ọ̀nà àti rí àwọn nǹkan wọ̀nyí nírọ̀rùn wà. Bẹ́ẹ̀ ni ìyí ni ìdáhùn ṣùgbọ́n wọn ni ẹnu oníkan láti gbọ́pọ̀n lọ́jọ́ òní àlejò kan bẹ pẹ̀lú mi tí wọ́n di aṣojú iléeṣẹ́ CDK máa fẹ́ kí wọ́n náà ń bẹ fún ẹ̀yìn ara ilé nínú kalẹ̀
7: ẹ ṣeun olóòtú ẹ kú òun ní àtàrọ̀ orúkọ mi ni Okunola Abdulhakeem gẹ́gẹ́ bí ẹ ṣe sọ ní ẹ̀kan CDCARE application tí ó ń sọ ààlà ọmọ orílẹ̀-èdè Nàìjíríà di mímúṣẹ nítorí pé o ní ó fún wa láǹfààní láti ra gbogbo nǹkan èlò onílé pátápátá tí ó ń wù wá tí a fẹ́ rà látòrí inú yàrá mattress la fẹ́ rà ni o a fẹ́ ra fan ni o AC ni a bọ́ sí ilé ìdáná a fẹ́ ra gas ni o pot ni o microwave fridge ni a fẹ́ ra freezer ni o àti bẹ́ẹ̀ lọ lẹ́yìn àti wá bọ́ sórí pé iná ṣe ń ṣe mọ̀nàmọ́ná báyìí tá a fẹ́ máa ra bí solar inverter kankan àtúntà ní CDK àtúwá kò lórí ẹ̀ irinṣẹ́lókù tá a fẹ́ ra ọmọ mi ti ń kọ́ṣẹ́ télò mo fẹ́ ra sewing machine fún ẹ̀yìn mi fẹ́ ra kẹ̀kẹ́ mọ́rúwá mo fẹ́ máa fi ṣiṣẹ́ so gbogbo àwọn kan báyìí ló wà lórí CDK app tẹ́ mọ ra alákọ̀ọ́kọ́ ń bẹ̀ kò sí èlé kankan lórí rẹ̀ ẹlẹ́ẹ̀kejì ni pé iye tí wọ́n ń tà á lọ́jà láàtún wá tà fún yín ẹlẹ́ẹ̀kẹta ni pé ẹ tún wá láǹfààní láti máa san díẹ̀ díẹ̀ ẹlẹ́ẹ̀kẹrin tó jẹ́ pàpáǹbarì ni pé ẹni tí ìsanwó tán tẹ́ fi máa gbé lọ àǹfààní tí a fún àwọn ẹni wípé wọ́n lè ra nǹkan kọ́dẹ̀ máa sanwó díẹ̀ díẹ̀ láti oṣù méjì títí dé oṣù méjìlá tó bá jẹ́ pé ọ̀sẹ̀ọ̀sẹ̀ náà fẹ́ máa sanwó ni wọ́n láǹfààní ọ̀sẹ̀ mẹ́rin títí dé ọ̀sẹ̀ méjìdínláàádọ́ta 48 weeks nìyẹn tán bá ti ń dé ìlàjì oṣù tàbí ọ̀sẹ̀ tí wọ́n bá mú CDK ó máa palẹ̀ gbogbo nǹkan tó bá ti láwọn fẹ́ ra yìí wọ́n máa gbé wá sí ilé wọn tàbí ọ́fíìsì wọn kò sì túmọ̀ sí pé wọ́n ra nǹkan ẹyọ̀kan lọ́wọ́ wọn ò láǹfààní àti ti ra nǹkan míì ò rárá o tí wọ́n yá mọ ra mattress lọ́wọ́ wọn ò pé ok mo fẹ́ ra gas cooker ẹ lè mu àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ tẹ́lẹ̀ mọ sanwó díẹ̀ díẹ̀ láì ní èlé kankan nínú nǹkan CDK wà fún ni nǹkan tó sọ pé ṣé wọ́n ta mọ́tò bẹ́ẹ̀ ni ṣé wàá rí tóní mọ́tò dé òun ẹ̀ à níyẹn lórí app nítorí wípé a fáwọn èèyàn láǹfààní pé ẹ lọ wá ru mọ́tò tó wù yín kẹ wá sọ fáwọn káwọ wa lọ bá yín sanwó rẹ torí a ní ẹ tó bá tara mọ́tò wa fún wa láǹfààní kí wọ́n lo ọdún mẹ́ta láti sanwó èyí tó jẹ́ 36 months so tó bá ti wá dé ìlàjì oṣù tí wọ́n mú tàbí ọ̀sẹ̀ tí wọ́n mú CDK rò pé ẹni tó sanwó kí oṣù kíní oṣù kejì oṣù mẹ́jọ ló mú eléyìí serious a jẹ́ pé ó níbì kan tó ti ń jáde torí gbogbo tó bá ti ń ṣe iṣẹ́ ó yẹ kó ní àǹfààní láti gbé ìgbà yín gbádùn mò ń gba 70,000 sọ pé kí n má lè ra washing machine 200,000 nígbà tí mo ti mọ̀ wípé màá mú oṣù mẹ́wàá ni màá dẹ̀ ra mọ́ san díẹ̀ díẹ̀ mo lè mọ́ san 20,000 ní oṣooṣù tí má dẹ̀ ti mú oṣù mẹ́wàá tí mo ti dé oṣù márùn-ún CDK ó dẹ̀ palẹ̀ washing machine wọ́n gbowó fún mi màá tún máa sanwó lọ síbẹ̀ tí máa sọ fún wípé mo sanwó díẹ̀ díẹ̀ so tó bá dẹ̀ jẹ́ pé ọ̀sẹ̀ ọ̀sẹ̀ lèmi fẹ́ máa sanwó tí mo jẹ́ bí ìyá lọ́jà màá tún rọra mú iye ọ̀sẹ̀ tó bá rọ̀ mí lọ́rùn láti ọ̀sẹ̀ mẹ́rin títí dé ọ̀sẹ̀ dín méjìláàádọ́ta that is 48 weeks tí bá mọ́sẹ̀ mẹ́jọ tí bá ti san ọ̀sẹ̀ kíní kejì kẹta kẹrin CDK mọ̀ pé ẹni níbi tí owó ti ń jáde a gbé ọjà rẹ̀ fún yóò dẹ̀ tún máa sanwó lọ nǹkan tí CDK wà fún ni kò wá sọ wípé à ń gbé apá ibì kan ní Nàìjíríà a lè ra ọjà o gbogbo ibi tẹ́ ẹ̀ bá máa gbé Nàìjíríà tẹ́ ẹ̀ bá ti béèrè fún tẹ́ ti download app wa lórí play store tàbí app store CDCARE tẹ́ bá ti download ẹ̀ tẹ́ forúkọ yín sí tẹ́ fi phone number yín sí ẹ̀ ti rán àwọn èèyàn wa tí ó ti mọ kí yín káàbọ̀ CDK ò wá ní sọ pé kẹ́ ẹ sanwó sí àkáǹtì kankan o gbogbo nǹkan tẹ́ bá fẹ́ ṣe pátápátá nínú app yẹn ni ẹ̀ ti ṣe tẹ́ bá ti download app yẹn báyìí àyè tẹ́ ẹ̀ mọ̀ fi owó yín sí ẹ̀ mọ̀ rí níbẹ̀ bó ṣe ń wọlé bó ṣe ń jáde àǹfààní tún wà fún yín láti pe iléeṣẹ́ wa lórí app yẹn tẹ́ bá ti download àbí kẹ́ ẹ chat lọ́fẹ̀ẹ́ kò síbi tẹ́ lè wà.
6: ọ́fíìsì nígbà tó jẹ́ pé ní ẹpẹ̀ kan káàkiri.
8: Iléeṣẹ́ wa wà ní Exodus Filling Station ládojúkọ Fertoti Pharmacy Oluwatoyi Quarters Àkúrẹ́ ẹ lè pe 0707-454-2995.
6: ọ̀rọ̀ lẹ ti gbọ́ wẹ́rẹ́ yẹn gbogbo ẹ̀yin tí ẹ̀ ń fẹ́ láti ní dúkìá kan àbò ṣé báwo ni kíní àwọn ṣe bọ́ sí ọ̀nà náà rèé ẹ tẹ̀lé wọn CDK ó dìgbà kan náà ẹ ṣeun.
8: Iléeṣẹ́ wa wà ní Exodus Filling Station ládojúkọ Fertoti Pharmacy Oluwatoyi Quarters Àkúrẹ́ ẹ lè pe 0707-454-2995.
9: Life is exciting on Adaba FM.
10: Tí ẹ yẹ nígboro lẹnu ọjọ́ mẹ́ta yìí. Wò ó bẹ́ẹ̀ là á bí ni ìṣòro iṣára iná ọ̀nà ni. Bí o bá jí gbogbo ara. Wò ó bẹ́ẹ̀ là á bí ni ìṣòro iṣára iná ọ̀nà ni. Bí o bá jí gbogbo ara máa ro mí. tí ìsara yóò máa fà mí so láti bàrá ìdídí ẹsẹ̀ ni ó máa romí gógó débi pé mi ò lè bẹ̀rẹ̀ mú nǹkan lẹ̀. Ìṣe lọ́wọ́ mi máa ń kúrìrì àti ẹsẹ̀ mi ti máa ń kan mí gógó. Kódà èrò oorun sùn dédé. Wò ó ọ̀rẹ́ mo ti gbìyànjú gbìyànjú mo rọ́nà báyọ̀ oje ayé ọ̀hún tiẹ̀ wá sú mi.
11: Àgbo yìí ṣe ló ṣe jẹ lọ́bẹ̀. Ṣé wo gbọ́ nípa bàbá òkè ògùn ni? Ògúlùgbọ́ ọdẹ tó ń fi wí àtẹ̀gùn ṣọ ọmọ ara ayé lóore. Lórí èyíkéyìí ìṣòro tó ń yọ ọmọ ẹ̀dá lẹ́nu. Ìwọ náà gbìyànjú kọ̀ sí bàbá òkè ògùn lónìí. Ẹ máa pe 0706460 6419 0706460 6419. Bàbá òkè ògùn àgbàlagbà ọdẹ tó ń fi wí àtẹ̀gùn ṣèwòsàn.
12: Mo kí gbogbo etí tó ń gbọ́ mi ní dídé àkókò yìí. Àgbàlagbà oníṣègùn kan ń bẹ́ ń bí pẹ̀lú mi. Bàbá òkè ògùn lórúkọ wọn. Ṣe rí bàbá.

0: báyìí tí bá ti rí wọn tán bá ti wá báyìí a ti mọ̀ pé ohun tí yóò ṣe gbogbo ọmọ nàìjíríà láǹfààní ni wọ́n máa ń mú wá ohun tí ó ṣe pàtàkì ó máa ń jẹ́ ohun tó jẹ́ nípa àgọ́ ara ènìyàn ló máa ń gbani nímọ̀ràn lé lórí bàbá ẹ bá wa kí gbogbo ọmọ nàìjíríà.
1: ó ṣe àtọkùn mo kí ọkùnrin mo kí obìnrin mo kí ọmọdé mo kí àgbàlagbà èmi tẹ ń kí yín ni bàbá òkè ògùn tí gbogbo ayé mọ̀ sí bàbá ìsẹ́yìn bàbá lọ́wọ́lọ́wọ́ àlàáfíà náà làáfíà ìlọlé ayé ọlọ́run má jẹ́ ká làáfíà ara wa ó di fíàfíà o a gbọ́dọ̀ máa wo àlàáfíà ara wa níran a gbọ́dọ̀ mójútó ara wa kán náà má ṣe wá lẹ́ni tí ó máa wà nínú ilé tí ó máa gbọ́rọ̀ òta èmi bàbá òkè ògùn mo wà ní nọmba 4 dúdú yẹmi lane opposite oyè mẹ́kun grammar school nílùú àkúrá bóyá àwọn wa fẹ́ bèrè ọ̀nà lọ́wọ́ mi àbò onímọ̀ràn kan tó fẹ́ bí mi àbò fẹ́ bèrè lórí ọ̀nà àbáyọ pè mí sórí ẹ̀rọ ìbánisọ̀rọ̀ mi yìí 07 60 64 60 64 19 07 60 64 60 64 19.
0: ẹ ṣeun bàbá a mọ̀ pé ohun tẹ́yìn máa ń gbani nímọ̀ràn lé lórí nílé iṣẹ́ yín ìṣòro nípa iṣu ara ni báwo lè njọ́ ṣe lè mọ̀ pé òun ti níṣòro nínú iṣu ara rẹ̀.
1: ó ṣe àtọkùn bí iṣan ara bá ti ní ìṣòro gbogbo inú ara náà ló ti níṣòro yẹn àpẹẹrẹ wo ni wọ́n wà ń rí nínú ara tiẹ̀ ìwọ tó ń gbọ́ mi nínú ilé ẹlòmíì ni tó bá ti sùn tó bá ti jí báyìí láàárọ̀ yóò máa rí pé gbogbo inú ara ló bẹ̀rẹ̀ sí máa ro òun ni ẹlòmíì ò lè bẹ̀rẹ̀ kó mú nǹkan nílẹ̀ ẹlòmíì ò lè nẹ̀rọ pẹ́ ẹlòmíì tó bá fẹ́ jókòó báyìí àti dìde nílẹ̀ rẹ̀ ìṣòro ni àfikọ́sẹ̀ wá ọmọ kó tí ó fa dìde tàbí kọ́sẹ̀ máa fọwọ́ mú ògiri kó tó lè dìde nílẹ̀ ẹlòmíì ò lè rin ibùsọ̀ kan sí ibùsọ̀ kejì àfi kó jókòó kó sinmi kó lè tó máa rìn lọ síwájú ẹlòmíì rí oorun sùn rárá bẹ́ẹ̀ mi bá ti ẹ̀gbìnrín tó sun oorun wákàtí kan àbò oorun wákàtí méjì tó bá jí láàárọ̀ báyìí àti dìde nílẹ̀ rẹ̀ ìṣòro náà ni ó jẹ́ bí 20 ìṣẹ́jú 30 ìṣẹ́jú kò ní lè dìde nílẹ̀ yóò dàbí èpò ṣe wàhálà lójú oorun ni tàbí ẹnìkan ti ẹ̀nà ní pọ̀pá lójú oorun tó bá tún gbìyànjú tó dìde lẹ̀ báyìí tó bá fẹsẹ̀ lélẹ̀ báyìí yóò rí pé ìṣẹlẹsẹ kàn ún gógógógó bí ẹni tó fi ẹsẹ̀ lé ẹ̀gún tàbí egbò wà nínú àtẹlẹsẹ̀ rẹ̀ irú eléyìí ọ̀dà lèmi fi máa sọ pé ẹni má jẹ́ adákẹ́ tí wọn náà bá ti ń rírú àpẹẹrẹ báyìí gbìyànjú kọ́ wá yọjú sẹ́mi bàbá òkè ògùn fún ìmọ̀ràn àti ọ̀nà àbáyọ mo ti kó àwọn egbòogi tó wúlò fún ọkùnrin àti fún obìnrin mo ti kó wá láti ìlú ìsẹ́yòrò nínú iléeṣẹ́ bàbá òkè ògùn ní nọmba 4 dúdú yẹmi lane opposite oyè mẹ́kun grammar school nílùú àkúrá ẹ̀rọ ìbánisọ̀rọ̀ mi rèé 07 60 64 60 64 19 07 60 64 60 64 19. ìka yìí ti ṣe àkóbá fún ẹlòmíì tó jẹ́ pé apá kan ẹlòmíì ẹsẹ̀ kan ẹlòmíì kò tiẹ̀ lè dá gbé ẹlòmíì ò lè dá rìn àfikọ́sẹ̀ máa fi ọ̀pá sì kẹta ẹsẹ̀ tàbí tó bá fẹ́ jáde kọ́ mọ́ ọ̀sẹ̀ máa fọ̀ á jáde ẹlòmíì àti sọ̀rọ̀ rẹ̀ ìṣòro ni agbákanra ẹlòmíì ò tiẹ̀ ṣiṣẹ́ mọ́ rárá ẹlòmíì ò tiẹ̀ máa rí i pé gbogbo inú ara òun tiẹ̀ kú ni tàìtàì ẹlòmíì ò máa rí i pé bẹ́ẹ̀ wọ́n òun ṣe ń kú rìrì bẹ́ẹ̀ lẹ́sọ ẹlòmíì ò máa kú rìrì bẹ́ẹ̀ lẹ́lòmíì ò máa rí pátẹ́lẹsẹ̀ òun bẹ̀rẹ̀ sí máa kẹ̀ ń gógógógó bẹ́ẹ̀ lómiì bá sùn báyìí kí lè o tó mọ́ ẹlòmíì lè ṣe ẹ̀yọ́ bí ẹ̀mẹrin bí ẹ̀mẹfà irú eléyìí máa ṣàkóbá fún iṣan ara ni mo fi sọ pé ká gbìyànjú ká dìde ńlẹ̀ ká wá jàǹfààní ewé àtegbò èyí tá a gú èyí tá a lọ̀ èyí tá a sá látẹ́gùn èyí tá a sá lóòrùn tá a ti kó wá láti ìlú ìsẹ́yòrò tó wúlò fọkùnrin tó wúlò fóbìnrin ká wá jàǹfààní rẹ̀ níléeṣẹ́ bàbá òkè ògùn ní nọmba 4 dúdú yẹmi lane opposite oyè mẹ́kun grammar school nílùú àkúrẹ́ ẹ̀rọ ìbánisọ̀rọ̀ mi rèé 07 60 64 60 64 19 07 60 64 60 64 19. ẹlòmíì tí ẹ ti gbìyànjú lọ́tún ó ti gbìyànjú sósì bẹ́ẹ̀ bá tiẹ̀ bí ẹlòmíì pé báwo ló ti ń ṣe kò tiẹ̀ lè rí àlàyé kankan ṣe ń pẹ́ bá délé ẹlòmíì báyìí ẹ rí i pé àbóhun náà ń ṣe isegun bile ni a pe mo ti lo yi mo ti lo hun e mo fe ka ja dupe lodo olohun mo ti ri egbogi mo wa kuro mo ti mu wa si ilu akure to je pe a ri anfani re je ni ilu akure ati agbegbe re.

0: si npa ti won na ba le gbeju to ba le yoju si mi si olorun ba ni won no le janfani egbogi mo kuro yi o ri pe logo olorun o ni wa ba kan na mo gbogbo eyi to ti gbeju si wa to ti gbeju sa wo yen o ri pe lagbara olorun won no dupe o dupe fa olorun ni o dupe ta lo mi esoju lase o npa to ba dodo wa a gbeju a se be olorun fun pa ba je pe nkan kan wa nbe ni lagbara to olorun o si ri pe olorun oba yo gbadu ati ene ni le se babo ke ogun ni number 4 dudu yami len opposite oyemeku grammar school ni lo akura ero ba ni soro mi re o sabu o 64 60 64 19 o sabu o 64 60 64 19
1: esho baba mo fe bere bere kan lowo yin se onje ti anje lasiko yi tabi wahala wa lo papoju to shakoba fun agbo ara wa tori awon baba wa won ma dagba won ma dogbo won si ma ta kebe kebe kini o fa
0: o se atokun ibere to bere yi ibere to da ni eje ka wa na sa ke se awon kan ta nje lasiko yi ata won kan ta mu ba won kan yi se da to ti won du to be na lo n sakoba fun agbo ara wa elomi ise ejoko lo n se be elomi ise duro lo n se be elomi wahala losan wahala loru ni be elomi ba wa wonu le yo ma ri pe gbogbo bara adi lo bere si ma ro ohun ko ni le soju se re to ya ko se ninu ile mo tabi ko ke ma gbo pe gbogbo ara ni wohun Bẹ́lẹ̀mí bá lọ ilé ìgbọ̀nsẹ̀ báyìí bí ọgbọ̀n ṣẹ́jú ogún ṣẹ́jú kò ní lè rí gbọ̀nsẹ̀ ṣe tá bá tún gbìyànjú ṣẹ́ṣẹ́ gbọ̀nsẹ̀ yẹn báyìí kó lé bíi tewúrẹ́ báyìí ni wọ́n máa ṣe. Ẹ̀sìn àwọn àwọn bàbá wa ẹlòmíì iṣẹ́ àgbẹ̀ ló ń ṣe bẹ́ẹ̀ ẹlòmíì iṣẹ́ ọdẹ ni ẹlòmíì ó ṣe wàhálà látàárọ̀ títí di alẹ́ wọ́n tún fi ẹsẹ̀ rìn lóko wọ́n fi ẹsẹ̀ rìn padà wàhálẹ́ bẹ́ẹ̀ ni wọ́n sì tún máa ta kẹ́bẹ́ kẹ́bẹ́ kẹ́bẹ́ ọgbọ́n ewé àtẹ̀gbò yìí náà ni wọ́n ń dá ẹlòmíì ọfà ara ni tiẹ̀ yọ kàn máa rí pé gbogbo inú ara bẹ̀rẹ̀ sí máa ta òun ni ẹlòmíì tọba ní eléyìí ní yọ̀hún lẹ́nu lénìí ẹlòmíì a ní eléyìí ló tún yọ̀hún lẹ́nu lọ́la ẹlòmíì ò tiẹ̀ lè sọ bí tí ń ṣe òun iná mo fi ní ẹjẹ́ ká wá jáǹfà ní ewé àtẹ̀gbò nínú iléeṣẹ́ bàbá òkè ògùn ní nọmba 4 dúdú yẹmi lane opposite oyemeku grammar school ní ìlú àkúrẹ́ bóyá òun fẹ́ béèrè ọ̀nà àbò onímọ̀ràn kan tó fẹ́ bí mi sápẹ̀ mi sórí ẹ̀rọ ìbánisọ̀rọ̀ mi yìí 07 64 60 64 19 07 64 60 64 19 ẹlòmí àti ẹ̀ máa sọ pé òun ò ní gbàgbọ́ nínú ewé àtẹ̀gbò mọ́ bẹ́ẹ̀ kọ́ ìbáyàwó tí ìbáyìí tó jẹ́ òdodo pàdé ni nígbà tí wọn náà bá yọjú sọ́dọ̀ mi kọ́ wá jàǹfààní egbòogi mọ́wọ́ kúrò ó mọ̀ wípé bí ewé àtẹ̀gbò ti wà láyé àtijọ́ bẹ́ẹ̀ náà ló wà lásìkò yìí lóòótọ́ ewé àtẹ̀gbò ọ̀nà wọn ti jìn kò sí tòsí mọ́ ṣùgbọ́n àwọn ọdẹ kò síbi tá a lè lágbọ́dẹ́ kò síbi tá a lè wá egbòdé láàrin ewé tútù a sì rí egbò tútù tó wúlò fún ọkùnrin tó wúlò fún obìnrin nígbà tí wọn náà bá wá sí ọdọ mi ká wá jàǹfààní ewé àtẹgbò mo ti kó egbòogi tó wúlò fún ọkùnrin tó wúlò fún obìnrin mo kọ wá láti ìlú sẹyìn orò ẹyin náà mọ pé mo máa sọ pé ọdẹ ni mí ọdẹ ni bàbá mi àwọn ọdẹ sì ní a lè rìnrìn 40 ìṣẹjú a lè rìn 60 ìṣẹjú a lè rìn látàárọ títí dalẹ tá a sì ní ní ìṣòro kankan nínú iṣẹ ara wa bẹẹ náà ní ní ìṣòro kankan nínú egungun ara wa ṣé bí àǹfààní ewé àtẹgbò yìí náà làwa náà jẹ nítorí àwọn òfin kẹyìn náà wá jẹ àǹfààní ewé àtẹgbò mo ti kó egbòogi tó wúlò fún wa láti ìlú sẹyìn orò pàápàá egbòogi mọwọ kúrò mo ti kó wa ìwọ́n tó láwọn bá ní kò gbìyànjú tó lè yọjú sí mi gbogbo ohun tó ti nẹ́gbàrá tó ti nẹ́gbọ̀rọ̀ tó ti rò bí báyá ò lè kúrò nínú ìṣòro yìí fọkànbalẹ̀ lágbára ọlọ́run tí wọ́n náà bá wá ó jẹ àǹfààní egbòogi mọ́wọ́ kúrò tó sì mọ̀ pé gbogbo ohun tó rò bí kò lè látúnṣe yẹn ó dúpẹ́ lọ́dọ̀ ọlọ́run máa bọ̀ wá níléeṣẹ́ bàbá òkè ògùn nọmba 4 dúdú yẹmi lane opposite oyemeku grammar school nílùú àkúrẹ́ ńbẹ̀ la wà

0: faranira wa boya fe bere one tabo ni mara kan to fe bere lowo mi pe mi sori ero ba ni soro mi yi oh 7 60 64 60 64 19 ba la lo mi yo ma ri pe boya bo hun ba tin se eyo inira lo hun fin se eyo alomi amata alomi amaro lagboro olohun won na wa ninu awon ti o ma gbe gbo pe number 4 tudu yemi len opposite oyemekun grammar school ni lu akure to ba fe bere one tabo ni mare to fe bere lowo mi pe mi sori ero ba ni soro ni yi oh 7 64 60 64 19 alaafia ara wa oni di fi afia origba
1: ọmọ tí ẹ rí ẹ nígboro lẹnu ọjọ mẹta yìí. Wo bẹ́ẹ̀ là á bí ní ìṣòro ìsara iná ọmọ ni. Bí o bá jí gbogbo ara máa romí tí ìsara yóò máa fà mí so láti bàrá ìdídí ẹsẹ̀ ni ó máa romí gógó débi pé mi ò lè bẹ̀rẹ̀ mú nǹkan lẹ̀. Ìṣèlọ́wọ́ mi máa ń kú rìrì àti ẹsẹ̀ mi tí máa ń kan mí gógó kódà èrò oorun sùn dédé. Wo ọ̀rẹ́ mo ti gbìyànjú gbìyànjú kòrónà bá yóò jẹ ayé ọ̀hún ti wá sú mi. Ọdẹ tó ń fi wí àtẹ̀gò sọmọ ara yé lóore lórí èyíkéyìí ìṣòro tó ń yọmọ ẹ̀dá lẹ́nu. Ìwọ náà gbìyànjú orúkọ sí bàbá òkè ogun lónìí. Ẹ máa pe 0706460 6419 0706460 6419 bàbá òkè ogun àgbàlagbà ọdẹ tó ń fi wí àtẹ̀gò ṣèwòsàn.
2: Yes, you would hear me like this. Make you bring one finger down. If you don't leave something where you won't buy before, but can't they wait? They hope say,

0: ultimate herbal remedy for sexually inactive men. It's formulated and produced to support male's energy, stamina, and confidence. In other rooms, since I've started taking it, I've regained my vibes, energy, and action. I am no more Mr. 1 minute actor. It's not fire for fire, because the real man wants to go again and again and again. Bigo Cap Herbal Capsule helps you when it matters most. Don't settle for less. Get your energy back. My wife can attest to it.
1: Yes, I have stopped complaining in the other room since my husband started taking Bigo Cap Herbal Capsule. I love him the more. Thank you, darling.
0: Don't thank me. Thank Bigo Cap Herbal Capsule. Bigo Cap Herbal Capsule is produced by Ayo Herbal Health Limited. Available in all chemists and pharmacy. Telephone 003-860-6858. With Bigo Cap Herbal Capsule, you're on top of the game.
2: Life is exciting on Adaba FM.
3: Da Olorun re mo. Da Olorun re mo ni eto waasu. To ki Olorun wa fun gbogbo eniyan. Lati enu iranse Oluwa, aje rere Matthew igbesele Oluwa mose bi. Oluso agutan ti ijo na yogo chapel. A wa ni plus 7 and 8 Ayoka layout. Ni ile fofun Balawu, egbe Algon Hospital. Opopona to wa leyin Ibadan Grammar School, Malete Ibadan. Akoko tun ti to lati gbo eto da Olorun re mo. Oro fun gbogbo eniyan lati mo Olorun. Lati enu baba wa ninu Oluwa, aje rere Matthew igbekele Oluwa mose bi. Ki Olorun ki o bukun yin bi ese nteti si oro na.
4: Ẹni tó mọ ọ̀rọ̀ Ọlọ́run olómo Olúwa, ẹni tí ó mọ ọ̀rọ̀ Ọlọ́run olómo Ọlọ́run, ẹni tí ó mọ ọ̀rọ̀ Ọlọ́run kò mọ Ọlọ́run, ẹni tó pòfin Ọlọ́run mọ́ ló mọ Ọlọ́run, ló mọ wà Ọlọ́run, ló mọ ìṣe Ọlọ́run. Nígbà tí a bá ti mọ̀rọ̀ Ọlọ́run, ìjì ò lè jà wá. Nígbà tí a bá ti kíyè sọ̀rọ̀ Ọlọ́run, àdá àlàáfíà. Nígbà tí a bá ti mọ̀rọ̀ Ọlọ́run, a kó wa ilé ní ìkẹ̀kọ̀ ayé. Nígbà tí a ti mọ̀rọ̀ Ọlọ́run, ayọ̀ wa máa pọ̀ sí. Ṣùgbọ́n nígbà tí a bá mọ ọ̀rọ̀ Ọlọ́run, a mọ Ọlọ́run. Iṣẹ́ tí a lọ kọ́, ó ní ìlànà láti tẹ̀lé ká tó mọ̀. A láti kọ́ measurement, a láti kọ́ mọṣẹ fagi, a láti kọ́ mọṣẹ lagi, a láti kọ́ mọṣẹ gbẹdúró ṣòwò. Kò tó di pé ó ṣe ìjókòó. Àwọn òjòkóró dára. Àwọn ìlànà ọ̀rà láti tẹ̀lé. Báyìí mo mọ Ọlọ́run. Kò yẹ kó máa ráhùn. Báyìí mo mọ Ọlọ́run kò yẹ kó máa pùṣe. Báyìí mo mọ̀rọ̀ Ọlọ́run. Ayọ̀ ló yẹ kó máa kúnú rẹ̀. Pé mo mọ Ọlọ́run. Ọ̀nà tó mọ̀ tó padà náà rẹ̀ mọ́. Ó ti jọ sí wo ayé. Ó ti jọ sí wàhálà ayé. Ó ti jọ sí gbogbo ayé. Nígbà tá a mọ̀rọ̀ rẹ̀, a mọ Ọlọ́run. Ó ní ẹ̀mí Ọlọ́run bébí kò ti lọ rí ni, ó mọ gbogbo. Ó sì ṣe gbogbo. Bí a bá jóni ṣe ọ̀rọ̀ rẹ̀, a mọ Ọlọ́run. Àyíká yìí dá wa, a wà nínú òtítọ́ àti òdodo rẹ̀. Èrò nípa wa yóò níjà wà. Nítorí pé nígbà tí a mọ ọ̀rọ̀ rẹ̀, tí a jóni ṣe, àníkún a máa jẹ́ tiwa. Àníkún ọgbọ́n, àníkún ìmọ̀, àníkún ọlá, àníkún ogo, àti agbára. Nítorí pé ọ̀rọ̀ rẹ̀ tí a mọ̀ ò ní ṣe alákòóso tó mọdí ìgbàlá yìí wá ká àti ṣẹṣẹ gbé àti ṣòro bó bá mọ̀ràn ọlọ́run òní máa kẹ́gàn ọmọ rẹ̀ kéjì òdídé sí bí ọ̀tẹ̀ ìfẹ́ nínú ìfẹ́ ló máa wà nínú ọgbọ́n ló máa wà nínú ọgbọ́n ló máa wà òdídé sí bìrì kìí ṣe ẹni tó mọ ọ̀rọ̀ ọlọ́run ó mọ ọlọ́run ká nífẹ̀ẹ́ ọmọ rẹ̀ kéjì ní ọba rírọ́dọ̀ lónìmọ̀rọ̀ kan ibo ló fẹ́ sá sí tí ò rí ọ ibo ló fẹ́ parọ́ tí ò rí ọ ìgbà tí àbá mọ̀rọ̀ rẹ̀ tí àkíyèsí tí ànání rẹ̀ àmọ́ ọlọ́run ìfẹ́kùfà ó sì jọba ìlépa ayé sì jọba ọ̀kọ́jà ń bẹ lọ́wọ́ wa àìdítẹ́lọ́ ń bẹ lọ́wọ́ wa ojúkò ń bẹ lọ́wọ́ wa ìlépa ipò wíwá bẹ lọ́kọ̀ wa ta ló ní ẹ̀mí rẹ tó lè boko débẹ̀ bí ìbáṣọ ọlọ́run joseph mọ̀ pé ó lè jọba gbogbo ìdìbò àìkò jọba ẹni tí lálà tó ta sókò ẹrú kí ṣe sí ọlọ́run ó bẹ̀rù ọlọ́run inú ẹ̀wọ̀n ló ti rọ àlà inú ẹ̀wọ̀n láti mú jáde wá sọ̀rọ̀ fílẹ̀ jíìtì bó bá mọ ọ̀rọ̀ rẹ̀ èrò nígbà mọ̀ àyọ̀níjà mọ̀ nígbà ló bá ṣàdákóso rẹ̀ àti ṣìwé àti sọ àti ṣòro fún ọ ǹjẹ́ mo mọ ọ̀rọ̀ náà ṣe mo mọ ọ̀rọ̀ ọlọ́run tí bá mọ ọ̀rọ̀ ọlọ́run máa mọ ọlọ́run onígbàgbọ́ pọ̀ ìjọpọ̀ láyé wá ní ìjọba ò dára ta ni ìjọba ṣe bí àwọn ènìyàn náà ni ṣe bí ló ti jáde ṣe bí ó dákọ̀ wọ́n náà ń hùwà sí gbogbo àwọn ẹlẹ́sìn kìrìsìtẹ́nì ti muslim àti ẹlẹ́sìn báyé gbogbo wa ọ̀dọ̀ wa ní àwọn tó ṣe ìjọba náà ti jáde wa agbẹ̀tọ̀ láyé pàtàkì ọmọ ọlọ́run ìlú ọlọ́run ti kẹ́sọ́rọ́.

0: ìjọba tó dára láàánì kò ní sí ìkọsẹ̀ kò ní sí ìṣubú. Ohun tí a bá pàdé lénìí ọgbọ́n mapọ̀ ṣùgbọ́n kàkà kí ọgbọ́n wa sí ti ọlọ́run sí yà nípẹ̀kú ohun gbogbo dàn wọ́n mọ́ ọ lọ́wọ́ ìka àbámọ̀lá gbé dání àti jẹ́ àti ìmúdí ìṣòro fún wa. Gbogbo ọ̀nà tí àwọn èèyàn ló gbé ọ̀nà ìbúrú ni kì í ṣe ti òtítọ́ tó lọ sí tó wà níran gbogbo aṣàpamọ́ sí tọ́lọ́run rí ìwọ tó yí ìwọ lọ́rùn rí ọ irúgbìn tó gbé owó ká ìwọ tó bọ́bẹ̀rẹ̀ kẹjọ lọ́rùn rí ọ irúgbìn tó gbé owó ká ìwọ tó dà lọ́rùn rí ọ irúgbìn tó kàkọ́ bó bá ń mọ̀rọ̀ ọlọ́run àlàáfíà dé ìṣẹ̀ tẹ̀lé lórúkọ ọlọ́run lónìí wọ ọlọ́run ẹgbẹ́ tá a bá dán ọlọ́run mọ̀ ẹgbẹ́ bá a bẹ̀ sí nípa dán ọlọ́run mọ̀ pèlè à ń mọ̀ pé ó ti tọ́ ọlọ́run ìlànà tó gbé kalẹ̀ bí a bá múlò tí a bá kíyèsí kìí ṣe ká gbọ́ lásán ha mo mọ̀ fi bẹ́ẹ̀ wà nígbà tí jésù wa ó ní bí ayé àtọ̀ ló kọjá lọ ó ní kíkẹ́ ọ̀lọ́run kí yóò kọjá láìṣẹ́ nífọ̀ ọmọ ní kéjì rẹ̀ kò sì bèrè ọlọ́run òfin bẹ́ẹ̀ lórí ìfẹ́ lórí títọ́ ká má rún àkọ́jọ́ à ká lè sinmi fúnra wa ká bọ́ lọ́fọ́ àwọn òbí wa tába ń bọ̀rọ̀ rẹ̀ àti mọ ọlọ́run bí a lọ sórí òkè ọjọ́ méjìlá ọjọ́ méje àti mọ̀rọ̀ ọlọ́run ìgbà tí a mọ̀rọ̀ ọlọ́run tí a jólù ṣe o tó bèrè ọmọ fi ọkọ̀ rẹ̀ fún mi ìmọ̀ ṣe kí ni ìmọ̀ fún mi sinmi bó bá ronú pọ̀ àdá bó bá gbọ́nà bọ́bá mọ̀rọ̀ rẹ̀ lẹ́sẹ̀kẹsẹ̀ ni bàbá mi ó ṣe kí ni yóò dá lọ lẹ́sẹ̀kẹsẹ̀ lẹ́yìn tó tì yóò ṣe o tó yẹ ìwádìí mímọ́ ìgbà tó bá ìtura pàdé ìmísà wà ọgbà wà ìmọ̀ wà ọ̀nà àlà àwọn tó kó nínú ààrẹ wọ́n bẹ̀ ṣàfẹ́rí rẹ̀ pé àti ní àmì kan nínú ààrẹ pé èyí ọmọ ọlọ́run ní ṣe wọ́n rí àmì pé ọmọ ọlọ́run ó mọ ọlọ́run ẹ̀mí tí gbẹ́nu rẹ̀ fihàn ìwà rẹ̀ fihàn ìṣẹ̀lẹ̀ fihàn kíkí jíjà rẹ̀ ó fihàn nítorí pé ó mọ ọ̀rọ̀ ọlọ́run ọ̀rọ̀ sì fara hàn ó sì gbàgbé àpọ̀lọpọ̀ àmúlẹ̀ gbàdúrà kí wọ́n rà kókó ọ̀rọ̀ ọlọ́run ṣé mo jólù ṣe mo gbọ́ ṣé mo fi sí ṣe kí ni ẹ̀kọ́ tí mo bá pàdé ńbẹ̀ kí ni mọ̀ tí mo kọ́ kí ni òye tí mo rí ṣé mo bá dára ṣé mo mú tẹ̀ ṣé ìtẹ̀ ó mú tẹ̀síwájú lé bá mi ṣára tù mí kò parọ́ tí olú àti kò máa parọ́ ìgbà tó parọ́ ṣe ìdájọ́ òde ìgbà tó jalè ṣe ìdájọ́ òde bá ṣe ojú kòkòrò sí ohun ọmọ ẹni kejì rẹ aya rẹ ọmọ rẹ tó ṣe ojú kòkòrò ṣe ìdájọ́ òde ṣe ìdájọ́ òde gbogbo ẹ̀tọ́ tá a gbé dání ṣe ìdájọ́ òde irúgbìn tó gbé ọbẹ̀ sí kà bí a bá mọ ọ̀rọ̀ ọlọ́run tí a fi sì ṣe lẹ́gbàá ṣì ọ̀nà àlà alátùwà ìwà àbàjá dópin ohun tí o fi sì ṣe ló lè fi kọ́ mọ ohun tí o mọ ló lè fi kọ́ mọ ohun tí ò mọ ò lè fi kọ́ mọ̀ Our teacher, what do you call the Kelko, one for the training, grade three, grade two, grade three, one, advanced, Kiniko. I told the Capra Master and Sissing by only Otini Motino, only call a more class one, APA, a more probably one. Ali come on, tell what you know, the Mefa. Otino, Otinimo. I got to call him at a long road. Kid it tomorrow, now you are. At Kabiri, and it's on the school. Talk over. Kid it tomorrow, now you are. Show your prayer, I'm more or no. Show it, I'm more long. If you are here, what you are seeing what could you pada? At a lag bedani? And a good hour. You better ask me, if I say, I say, if it's alone. You better tear more or rore. I'm alone. And a good Bible. Could say so. I will call the Bible. Don't answer by Adul anymore. Shall you wear a t-shirt and eat the meal? And remember what? A man on the soil, the bass, and I pray, Taba Morore. Taba Che. Taba mu ta koso kan ya wa ija ti damu yo jido si wa wahala yo jido si wa alapeta yo jido si wa aseku pade yo jido si pe agbara oro re ti agba laye ta mo yo ma salabo wa ti pe a ni ki wo si ni ijo o to so no ani wa kakiri. Oh no, I work alone by anyone. That's my pine work by day. He said to me. My soul, that's it by day, but. My God, you. You that's a problem. Only back on the water or cocolosa. Only back on the cocodile on there. Cocalade. Told your problem about coffee. Tell you, could be me at the ball. I said, shame, no, eh? I say, a lot of it, well, a lot of my best. Joseph, no, my by the bar, they get your job. In your mood, I'm going to read your one legit. Now, I'm going to Joseph, you want me. Oh, you know, I want to be all set, what's a good deal? Then, my buying you call over and be. I brought you call over and be. Oro je to o to gba o ti di menu wo so o pada lo bayi ko ma gbo lowo wo e lo na ni ojo leke ni e lo mo aburo yin wa te ba mu wa ko so je bon o mu wa e lo n baba wa igba se baba de ori Joseph e ta gbe e ko ti baya e je reda aso reda ori. Ah, oh, where did Jacob go to the Baba Badra for me. A more than a kitchen, a fortunary, I went born a fortunary, Joba. Come back, 11. That's la la. It was alone. I just only negotiated. Makoju Makaya Se fe ti baba ni Olorun ko sku tu gbe Uno ma aro so atale wa Ibola fe sapa bo si ti ori wa angbe to da ni asele to wa o wa ni ran ni sugba ti o ba moro re to jolu se o to pise yo ba se bi o de la bi gita gbe si pe ti o do sawa tabeko ti se se la koko re ewe sikini a ma se dede bo ba moro olorun oko abale bo ba moro olorun ogun ti se ba se dede ire a ma to wa a ma so wa ni ara ba yo gbe yo ka oro na ti modi bala yo ka ko sagba na ko sa sa si ko se ji ti pe o mentu gbagbo oro ni ojuru ko lu wa lo ta ba na fe re oluwa a ma bula so ni baba ire lo a ma se gini a ma bula so a ma di mu ti bo oluwa fi e ju wa lo wi pe oro ni e mi iye si wa oro ni e ni agbara wa oro ni ola wa oro ni ogo wa oro re to so si ya ni peku lo je fu wa tabaki sabamulo tabaki sabamulo ai ki ese re lo ba sabapi ijo po ba gbe mi da enikeni lebi iboka ko ototo ni ni ma mo so pe ati christiani ati muslim awon abi awon ti wa lori ijoba o ti agbe la ka ta ni ijoba bi ba sa ra wa be awon de gbagbo ti e pe ko mo olorun ko se won niye ara ta ko dara e je so fun yin o e ba se mi bo o bi abajo lu se oro na ati fa mi yan leti ati soro o to mo to ni mo re to loye re lo le fi koyan o to ni mo re o le fi koyan I repeat, on to ni mo to la koja, ogun to la koja, lo le fi koyan. On to ni mo le fi koyan. Asko to lo ji, to lo loko. Ibe ni wa gba to pade to. O se ninu, orisirisi loka abe lowo won. Ibi tí a ní ka bá ọgbọ́n ka bá ìmọ̀ òkú la bá lọ́wọ́ wọn ìtàjọ la bá ìlú ẹ̀ka gbọ́ ọgbọ́n ọlọ́run òye ọlọ́run ìfọ́pẹ́ la bá nígbà yíyẹ sọ pé ẹ má ṣe sọ léèm di lọ lọ́sà títà ti rà ìjọ léèrè sókò títà ti rà àtà rà ni bẹẹni ìgbà tó ń sọ títà ti rà ni mi sí ẹ̀mí mọ́rú ṣe kí ni ó ti jáde. A gbadura lo wa de ro ni bi e mo ba joba e sa deku bi lo ba joba e sa deku pa mo lo to la mo olorun ta mo ro re ta mo wa re e sa deku sugbon e se le o po si ni ko si si mi ko sa la fi a ka se pa se gbadura a pa tewo imi o wa jojo o ti da disco ni jọlọ ṣe gbadọ ni ka lọ kawe ṣe disco la jo a fẹ ṣe exam a wọle lọ ati de ko mori a fẹ ruwo gba la yara sọtọ lati bọ ọlọrun ẹni bẹ mọ wọn àwọn tó mọ ọrọ ọlọrun lọ mọ ọlọrun ọlọrun mọ gbogbo ó sì lè so gbogbo igba ti a ba mọ ọ mọ wa pe kò sí ibi tí a sẹgbẹ tó ò rí wa ó mọ wa tán ó mọ wa tán bi aba mo ta jolu se ta gbe gbese le ni ta ronku ada ta ni bo ti lati bo ti ye wa wo se yana olorun wa wo go olorun igba ba se go opolopo e ti gbadura ani ki bo so agbe sise ko to musu wa agbe sise ko to mu ege wa agbe sise ko to mefo wa agbe sise ko so bata wa agbe sise ko to mu agbado wa agbe sise ko to mere wa a sagurobe a tagurofa so me dino o sise igbagbo igbagbo to se oku ni
1: da olorun re mo oro iwasu lati inu ijo noyogo chapel bi asese bottom a wa ni plus 7 and 8 ayoka layout ile funfun balao egbe urban hospital opopona to wa leyin ibadan grammar school manlete ibadan e darapo mo wa ni gbogbo ojo isegun tuesday ni oju opo ibanidore ti facebook at matthew omosebi laarin agogo mefa si mejo aro nibi ti e o ti maa gbo ti e o si maa wo wa kedere nínú ìpàdé àdúrà ti ìjọ new york god chapel a wà ní àdàbà fm àkúrẹ ní gbogbo ọjọbọ thursday láàrin agogo mẹfà àbọ sí méje ìrọlẹ àti lágelu 96.7 fm ìbàdàn between 7:45 and 8 p.m. àti ní gbogbo ọjọ ìsinmi sunday láàrin agogo mẹsàn òwúrọ sí méjìlá ọsán fún ìjọsìn tó níbùkún tí ẹyin bá fẹ ìmọràn tàbí ìrànlọwọ àdúrà ẹ pé bàbá wa nínú olúwa ajíhìnrere matthew ìgbẹ́kẹ̀lé olúwa ọmọṣẹ́bí sórí ẹ̀rọ ìbánisọ̀rọ̀ yìí 003-471-9805 tàbí 0905-666-6266 dá ọlọ́run rẹ mọ̀ ìpàdé tó di ọjọ́ mẹ́jọ.
2: Life is exciting on Adaba FM.
3: Wọ́n tún bẹ̀rẹ̀ fún olèṣẹ́ aláìmọ́ panilẹ́rìn lákòókò àpéjọpọ̀ ìtakùrọ̀sọ orí ìlà mọ̀lẹ́bí mi. Ó ti ẹ̀ da ohun tí gbogbo wọn nífẹ̀ẹ́ sí ni mò ń ṣe. Ó náà ni àmì ìdánimọ̀ mi ti ṣe Maggi Native Jollof Rice. Ìtọ́wọ́ ẹ̀kan lásán, àròyé kankan ò sí lẹ́yìn ẹ̀.
4: Maggi Star tá a ṣe látara ẹ̀wà sóyà, àlùbọ́sà adùn chili àti kànáfùrù.
3: Oúnjẹ alẹ́ ti délẹ̀, ẹ máa bọ̀ jẹ́jẹ́ tàbí kí ẹ má wà rárá.
4: Maggi Star yóò sọ gbogbo oúnjẹ tá a ṣe dohun ara ọ̀tọ̀. Yóò sì tún sọ àkókò náà dàkókò mọ́nìgbàgbé.
5: Jọ̀nà, ṣé wípé mo lè ní ìpín ṣíẹ̀ nínú iléeṣẹ́ Dangote Petroleum Refinery?
3: Bẹ́ẹ̀ni, tirẹ̀ni, IPO náà ti ṣí.
5: Ṣùgbọ́n mélòó ni mo lè rà? Nítorí gbogbo ọ̀rọ̀ IPO yìí dàbí ẹni pé.
3: Ìpín kan jẹ́ ₦525, ó sì lè bẹ̀rẹ̀ pẹ̀lú ìpín mẹ́wàá, ìyẹn jẹ́ ₦5,250 péré.
5: Sẹ́lọ̀tọ̀, báwo ni mo ṣe lè ṣe ìforúkọsílẹ̀?
3: O lè ṣe ìforúkọsílẹ̀ nípasẹ̀ àwọn aṣojú gbígbọ owó tí SEC fọwọ́ sí, pẹ̀lú àwọn báńkì tó kópa, àwọn iléeṣẹ́ fintech, àwọn stock brokers àti àwọn ọ̀nà míì tí a fọwọ́ sí. Tẹ BVN rẹ sílẹ̀ láti jẹ́rìí sí ìdánimọ̀ rẹ, yan iye ìpín tí o fẹ́, san owó náà, àti pé wà á gba àmì ìdánilójú pé wọ́n ti fi orúkọ rẹ sílẹ̀.
6: Ṣé àbẹ̀wò sí ipo.dangote.com láti mọ bí àti ibi tí o ti lè ṣe ìforúkọsílẹ̀ IPO fún àwọn ènìyàn tí rẹ ní ra ìpín. Jọ̀wọ́ ka mọ ìlànà àti òfin tó dìrọ̀ mọ́ ohun tó fẹ́ rà. Tí o bá ń ṣe iyèméjì, bá iléeṣẹ́ tó mọ̀ nípa ṣíẹ̀ sọ̀rọ̀, àwọn stock broker àti olùgbaninímọ̀ràn nípa ìṣúná owó fún ìtọ́nisọ́nà.
3: Wọ́n tún bẹ̀rẹ̀ fún olèṣẹ́ aláìmọ́ panilẹ́rìn lákòókò àpéjọpọ̀ ìtakùrọ̀sọ orí ìlà mọ̀lẹ́bí mi. Ó ti ẹ̀ da ohun tí gbogbo wọn nífẹ̀ẹ́ sí ni mò ń ṣe. Ó náà ni àmì ìdánimọ̀ mi ti ṣe Maggi Native Jollof Rice. Ìtọ́wọ́ ẹ̀kan lásán, àròyé kankan ò sí lẹ́yìn ẹ̀.
4: Maggi Star tá a ṣe látara ẹ̀wà sóyà, àlùbọ́sà adùn chili àti kànáfùrù.
3: Oúnjẹ alẹ́ ti délẹ̀, ẹ máa bọ̀ jẹ́jẹ́ tàbí kí ẹ má wà rárá.
4: Maggi Star yóò sọ gbogbo oúnjẹ tá a ṣe dohun ara ọ̀tọ̀. Yóò sì tún sọ àkókò náà dàkókò mọ́nìgbàgbé.
7: Ṣadé kù sí ọkọ mi. Mo bí yàrá ìgbàlejò mi àti yàrá ìdáná mi ṣe mọ́ tí wọ́n dé àbí tuntun.
8: Màámi.
7: Ṣùgbọ́n dúró náà, o ṣe fi hypo nu ilẹ̀ àti tábìlì pẹ̀lú àwọn ibi tí a ti ń dáná
8: yẹn. Hypo kẹ̀.
7: Bẹ́ẹ̀ni, àwọn kòkòrò àìfojúrí kì í gbà lẹ́rọ. Torí náà làwa náà ṣe gbọ́dọ̀ máa pèsè ààbò lójoojúmọ́ pẹ̀lú hypo.
9: Má gbà fáwọn kòkòrò àìfojúrí, dáàbò bo ilé rẹ pẹ̀lú hypo.
10: Ọ̀sẹ̀ Aftermath, millions of naira shall locate us as we take part in the Milo text and win promo.
11: Millions of naira shall locate us as we take part in the Milo text and win promo.
12: Get texting. More than 2 million people will share billions in cash and prizes, including 6 brand new cars. Buy any 20 gram Milo promo sachet. Find a unique code inside. Then dial *8011*#, or scan the QR code on the pack, and you could win big. Buy more, win more. Promo starts July 1st to October. Milo.
13: Duro náà kó o tó ra multivitamin yẹn, béèrè lọ́wọ́ ara rẹ̀, ǹjẹ́ ó fún àwọn ọmọ rẹ ní aṣara?

0: kú sí ọkọ mi. Mo bí yàrá ìgbàlejò mi àti yàrá ìdáná mi ṣe mọ́ tí wọ́n dé àbí titun.
1: Màámi.
0: Ṣùgbọ́n dúró náà o, o ṣe fi hypo nu ilẹ̀ àti tábìlì pẹ̀lú àwọn ibi tá a ti ń dáná yìí.
1: Hypo kẹ̀.
0: Bẹ́ẹ̀ni, àwọn kòkòrò àìfojúrí kì í gbà lẹ́rọ. Torí náà làwa náà ṣe gbọ́dọ̀ máa pèsè ààbò lójoojúmọ́ pẹ̀lú hypo.
2: Má gbà fáwọn kòkòrò àìfojúrí, dáàbò bo ilé rẹ pẹ̀lú hypo.
3: Ọ̀rẹ́, bẹ́ẹ̀ni, ìwọ tó ń gbọ́ mi lọ́wọ́, o yanu ìka àkọsílẹ̀ tí o bá ti fi ọjà tó fẹ́ rà sílẹ̀ nínú asẹ́ ọjà tàbí àjọgbá pẹ̀lú ìrètí wípé ẹ̀dínwó yóò bá. Tún lọ ka àkọsílẹ̀ tó o bá ti tilé ìtajà kan bọ́ sí òmíràn nítorí wípé òun wá ibi tí ọjà ti dínwó kiri. Tí o bá náà ó kéré tán ìka àkọsílẹ̀ nínú eré yìí, o túmọ̀ sí wípé ibi tó bá pi ọlú máa ń yà sí. Kí ló wá dé? Títí ilé ìfowópamọ́ rẹ fi gbọdọ̀ dá yàtọ̀.
4: O ti ṣe wàhálà tó, download Smart Cash app lónìí kó o sì jẹ́ kí owó rẹ ṣiṣẹ́ fún ọ. Jẹ àǹfààní ìdá 15% lórí gbogbo owó tó bá fi pamọ́ lọ́dún. Bẹ́ẹ̀ sì ni kò sí ìjìyà tó rọ̀ mọ́ yíyọ owó rẹ nígbà tó bá wù ọ́. O tún ní san owó kankan lórí fífowó ránṣẹ́ tàbí gbígba owó wọlé. O sì tún lè jẹ àǹfààní ẹ̀dínwó tó tó ìdá 10%
5: ní gbogbo ìgbà tó bá ra dátà.
4: Tẹnu lásán kọ́.
5: Òfin àti ìlànà à ń tẹ̀lé wa o.
4: Smart Cash látòdo Airtel.
6: Láti iléeṣẹ́ Radio Adaba FM, ago méje ti ìlú

0: Adaba 88.9 FM. Awolu solu dero pese.
1: Mokinyin eka le asiko se lataro iroyin asalere lati le se radio Adaba FM 88.9 akure ilu laramo kila takan gbon le se ta tin gbon satagun for lajin oyi tayo ni iroyin yin sajuna egbo awon koko to wa ni iroyin na Setima pe fun atileyin awon mo le yi to wa ni okere lori atuto oro aje ijoba papo n gbe igbese lati mu idagbasoke ba awon agbegbe okun jekan ni ti butoro ile yi ajo to se akole tako iroyin to ntan kaka kiri pe won se ni won ti towo bo awon akole re loju nile Nigeria iroyin na re lẹkunrere ile ejo giga le yi to wa nilu akure ti sun ejo kan si waju eleyi to ntako ijawo ilubori igboyega adeforati gẹgẹ bi omo oye ninu egbe oselu apc ti yo lo dije fun ijoko le asofin ti yo soju ekun ila orun gusu ati iwo orun gusu akoko lodun 2027 adajo tuni adekoke sun igbejo na si waju lẹ́yìn àtòtọ́nù lẹ́yìn lẹ́nu àwọn agbẹjọ́rò tọ́rọ̀ kan dókítà victor àtẹ́gbọ́lẹ̀ àdẹ́fọ́ratì àjọ elétò ìdìbò àti ẹgbẹ́ òṣèlú apc nínú ẹjọ́ ọ̀hún àtẹ́gbọ́lẹ̀ ni ó fẹ́ kí ilé ẹjọ́ sọ bóyá ẹgbẹ́ òṣèlú all progressives congress ní agbára lábẹ́ òfin tó de ìlànà ètò ìdìbò àti òfin rẹ̀ láti yí èsì ìdìbò abẹnú ẹgbẹ́ òṣèlú ọ̀hún akin

0: tó bá ń gbé wá òun làwọn kọ́kọ́ fi mọ́ ń ṣe àyẹ̀wò ní àwọn tó ń ṣe epo pupa ẹ̀sùn pé àwọn èèyàn kan mọ́ ń da kẹ́míkà mú nǹkan pọn sínú epo wọn ló ti ń mú káwọn ènìyàn mọ́ rò bóyá àwọn gan fúnra wọn lọ́wọ́ nínú dídà nǹkan mépo pọn sínú epo náà ìyá kan tó jẹ́ olùṣe epo pupa nílùú ìlaramọ̀kì ló wá dẹ́bi ọ̀rọ̀ náà ru àwọn ènìyàn tó wá mọ́ ń kó epo náà láti ẹkù lọ tà ní ọjà.
1: Sára yẹn àwọn náà ba ọjà epo jẹ kí epo dúdú bíi rọ́bà tẹ bá gbé dọ́jà wọn là tó bá ti fi kọ́lọ́rìn yẹn sí ẹ lè mọ̀ pé epo tí ò da yẹn ni mọ́ àwìn gan ju epo tó jẹ́ òríjínà ẹsẹ̀ po àwọn tó rà á ni o.
0: Lórí ìbéèrè pé ṣó ṣe é ṣe kéèyàn ó fi àwọ̀ mọ̀ bóyá wọn ti da kẹ́míkà amúnkankan sínú epo àwọn àgbà onímọ̀ jẹ́ kó di mímọ̀ wípé irú àwọ̀ tí po wọ̀ tàbí òórùn tó rùn kò lè tó láti lè fi mọ̀ bóyá lóòótọ́ ni wọ́n ti da kẹ́míkà sínú epo náà. Olùṣepo nílùú ìlaramọ̀kì yìí sọ àwọn ohun táwọn ènìyàn fi mọ̀ mọ̀ bóyá wọ́n ti da kẹ́míkà sínú epo wọn.
1: Àrẹ́dì ju nọ́mà epo lọ. Èmi kọ́lọ́rìn yẹn kò sí bí ó ṣe ní dì. Ẹ pé kọ́lọ́dì ni. Àwọn ayẹ àwọn àrẹ́dì ní kọ́lọ́rìn yẹn. Tó bá ti kíní yẹn á dì sí ojú ọ̀dẹ yẹn á ṣùgbọ́n àrẹ́dì.
0: Àwọn onímọ̀ tilẹ̀ wí pé àyẹ̀wò ní yàrá ìmọ̀ sáyẹ́ǹsì ìgbàlódé yóò ṣèrànlọ́wọ́ láti mọ̀ bóyá wọ́n ti da kẹ́míkà mú nǹkan pọn sínú epo pupa. Ní àtirẹ̀ olùdarí gbogbogbò fún àjọ tó ń bójútó oúnjẹ àtògùn nílẹ̀ yìí NAFDAC ọ̀jọ̀gbọ́n Mojísọ́lá Adéyẹyẹ jẹ́ kó di mímọ̀ wípé àjọ náà kò ní àṣẹ kankan lórí àwọn oúnjẹ tí wọn ò bá pọn bó ṣe yẹ. Fún àwọn olùrajà àwọ̀ tí epo bá wọ̀ òórùn tó mú wá àti bí wọ́n ti ṣe pọ̀n pẹ̀lú ibi tí wọ́n ń kó sí ó ní kò lè ṣe ìrànlọ́wọ́ tó láti lè mọ̀ bóyá wọ́n ti da nǹkan sínú epo náà. Adégbòye Galani ló ń jábọ̀ ròyìn fún iléeṣẹ́ Àdàbà FM.
2: O ṣeun ṣeun Adégbòye Galani. Igbákejì ààrẹ ilẹ̀ Nàìjíríà Kasim Setima ló ti rọ àwọn ọmọ ilẹ̀ Nàìjíríà eléyìí tó ń gbé nílé òkèrè pàápàá jùlọ ní New York láti ṣe àtìlẹyìn fún ìṣèjọba ìrètí ọ̀tún ti ààrẹ Bola Ahmed Tinubu pẹ̀lú pé ìkópa wọn ló jẹ́ pàtàkì nínú ṣíṣe àtúnṣe ńláńlá fún ọ̀rọ̀ ètò ajé ilẹ̀ Nàìjíríà. Setima ló fojú ọ̀rọ̀ nílé lánàá ọjọ́rú lásìkò ìgbà tó ń kópa níbi àpérò kẹ́lẹ́ tó wáyé ní New York níbi ó ti ń bá àwọn ọmọ ilẹ̀ yìí sọ̀rọ̀. Ó ṣe lálàyé pé ìṣèjọba eléyìí tó wà lóde nílẹ̀ Nàìjíríà tó ń ti àyípò padà ọ̀rọ̀ ètò ajé ló ti mú ọ̀pọ̀lọpọ̀ àtúntò eléyìí tó dọ́rìn wá lẹ́ka ọ̀rọ̀ ètò ẹ̀kọ́ ètò ìlera ìmọ̀ sáyẹ́ǹsì àti ìmọ̀ ẹ̀rọ àti lẹ́ka ọ̀rọ̀ ètò ọ̀gbìn bákan náà. Igbákejì ààrẹ ló wá sí lálàyé pé àwọn àtúntò eléyìí tí ìṣèjọba tó wà lóde ń gbé ṣe báyìí ló ti jẹ́ kí nǹkan tó bóyá sí pàápàá jùlọ fún orílẹ̀-èdè Nàìjíríà. Setima ẹni tó ń sojú ààrẹ Bola Tinubu nípe ìpàdé àjọ ìṣọ̀kan àgbáyé eléyìí tó ń wáyé ní New York ló tún pè fún ìṣọ̀kan àti wípé àwọn ọmọ ilẹ̀ Nàìjíríà ló gbọ́dọ̀ ṣiṣẹ́ papọ̀ fún ìtẹ̀síwájú ilẹ̀ Nàìjíríà. Bákan náà wáyé o ìjọba àpapọ̀ orílẹ̀-èdè Nàìjíríà tó ń ti ilẹ̀ Amẹ́ríkà ló ti tọwọ́ bọ àdéhùn kan báyìí lójúnà àti mú kí ìdókòwò ilẹ̀ Amẹ́ríkà lẹ́ka ìwakùsà tún jinlẹ̀ sí dáadáa lẹ́ka ìwakùsà ilẹ̀ Nàìjíríà. Àdéhùn ọ̀hún ni wọ́n tọwọ́ bọ̀ ní New York látọwọ́ mínísítà eléyìí tó wà fún ọ̀rọ̀ ìdàgbàsókè ohun àlùmọ́nì nílẹ̀ Nàìjíríà Délé Alákẹ́ tó ń ti igbákejì akọ̀wé ìpínlẹ̀ lórílẹ̀-èdè Amẹ́ríkà ni Christopher Landau. Alákẹ́ ṣe lálàyé pé àwọn ìṣe ọ̀hún ló ṣe àkóónú ìwádìí ilẹ̀ àti ohun àmúyẹ nínú ilẹ̀ ìdàgbàsókè ohun àlùmọ́nì tó ń ti ìdàgbàsókè àwọn ọrọ̀ ajé àti àwọn nǹkan mìíràn láwọ́ ta wà yìí. Ó ṣe lálàyé pé àwọn àlùmọ́nì ilẹ̀ Nàìjíríà òun ló tún ti fòfè rẹ̀ sókè báyìí tí àgbéléwọ̀n rẹ̀ lójú ọjà tó sì ń lọ bíi $500 billion lágbàáyé. Wọ́n sọ ìṣe pàtàkì ilẹ̀ Nàìjíríà àti bí ó ti ṣe tán báyìí láti lè jẹ́ kí ó tún fìgbà náà kan ṣọ̀jà pẹ̀lú àwọn aláṣẹ tọ́rọ̀ kan lórílẹ̀-èdè Amẹ́ríkà tó ṣe lálàyé pé yóò tún jẹ́ kí nǹkan dúró rè sí pàápàá jùlọ eléyìí tí ó tún fajú àwọn olùdókòwò lẹ́ka ìwakùsà wá sílẹ̀ Nàìjíríà. Orílẹ̀-èdè Nàìjíríà ló tún ti ṣe lálàyé pé ìbáṣepọ̀ eléyìí tó gúnmọ́ pẹ̀lú orílẹ̀-èdè China pàápàá jùlọ lẹ́ka ọ̀rọ̀ iná agbára ni yóò ṣe àtìlẹyìn ńlá pàtàkì fún ẹ̀ka inú ọba orílẹ̀-èdè Nàìjíríà lójú náà tilẹ̀ jẹ́ kí agbẹ́ǹde tó ń ti ìlọsíwájú kó tó bá àwọn iléeṣẹ́ eléyìí tó wà fún pèsè iná ọba lórílẹ̀-èdè Nàìjíríà. minister fọrọ iná ọba nílẹ̀ yìí joseph tẹgbẹ́ ló pe ìpè ohun tó sì fojú ọ̀rọ̀ ńlẹ̀dẹ̀ nílùú abuja níbi ìpàdé eléyìí tí wọ́n fi ń ṣe ayẹyẹ ọdún kẹtàdínlẹ́ọgọ́rin eléyìí tí orílẹ̀-èdè china gba òmìnira tẹgbẹ́ sí lálàyé pé àwọn olùdókòwò lórílẹ̀-èdè china pàápàá jùlọ lẹ́ka iná ọba ni ó ní ìbáṣepọ̀ ní òní ipa iléètò lórin bí ó bá ṣe tan láti ṣe ìdàgbàsókè àwọn onímọ̀-ẹ̀rọ àti àwọn oníṣẹ́ ẹ̀rọ nílẹ̀ nàìjíríà pẹ̀lú ìbáṣepọ̀ iléètò wà láàrin orílẹ̀-èdè méjèèjì ó sì lálàyé pé gbogbo nǹkan ni yóò tún rọrùn báyìí pàápàá jùlọ níbi ìbáṣepọ̀ iléètò wà nílẹ̀ láàrin orílẹ̀-èdè méjèèjì túbọ̀ ń tẹ̀ síwájú ẹ̀wẹ̀ aṣojú ilẹ̀ china lórílẹ̀-èdè yìí ìyẹn yun daha ló ṣe lálàyé pé ìbáṣepọ̀ àti okun ọmọ ìyálẹ́ka ọ̀rọ̀ ètò ajé ilé tó ti wà láàrin orílẹ̀-èdè nàìjíríà ló túbọ̀ ń lọ síwájú sí lọ́wọ́ tá a wà yìí wáyé o ìjọba àpapọ̀ orílẹ̀-èdè nàìjíríà ló ti pa á láṣẹ fún ìgbìmọ̀ eléyìí tó ń rí sí ìdàgbàsókè àwọn agbègbè láti ṣe àwòkọ́ṣe ìgbìmọ̀ eléyìí tó ń rí sí ìdàgbàsókè ẹkùn niger delta nípa ṣíṣe àwọn àlàkalẹ̀ tí yóò mú kí àkọọ́lẹ̀ wọn fún àwọn ètò kó túbọ̀ dúró rè báyìí minister fọ́rọ̀ ìdàgbàsókè agbègbè lórílẹ̀-èdè nàìjíríà abubakar momo ló fi ọ̀rọ̀ ńlẹ̀dẹ̀ ní port harcourt tí ṣe olúlo ìpínlẹ̀ rivers níbi ìpàdé ti ẹkùn niger delta tọdún yìí eléyìí tó wáyé eléyìí tó dá lérí ìdàgbàsókè ó sì lálàyé pé fífi ìgbanúkasọjà àti ọ̀rọ̀ tó ní ṣe láti lè jẹ́ kí iná ọba tó ń ti àwọn agbègbè ó dúró rè lọ́wọ́ tá a wà yìí ló jẹ́ àfojúsùn pẹ̀lú ìfọwọ́sowọ́pọ̀ pẹ̀lú àwọn igun tó rọ̀ kàn fún ìdàgbàsókè ẹkùn niger delta mọ́mọ́ ló tún wá sí lálàyé pé ó tún ké sí àwọn iléeṣẹ́ aládàáni tó ń ti àwọn àjọ tó rọ̀ kàn lágbàáyé lójúnà àti lè jẹ́ kí ìfọwọ́sowọ́pọ̀ tó lóòrìn kó wà pàápàá jùlọ lórí ọ̀rọ̀ ohun àmúṣagbára ọ̀rọ̀ ètò ọ̀gbìn iná ọba ìgbòkègbodò àti ọ̀rọ̀ tó ní ṣe pẹ̀lú ìgbafẹ́ lórílẹ̀-èdè nàìjíríà ẹ̀wẹ̀ gómìnà ìpínlẹ̀ imo hope uzodinma ló wá ké sí àwọn gómìnà pàápàá jùlọ eléyìí tó wà ní ìpínlẹ̀ mẹ́sàn-án tó ń rí sí pípèsè epo lórílẹ̀-èdè yìí láti lè jẹ́ kí wọ́n fi gbanúkasọ̀já pẹ̀lú ìgbìmọ̀ eléyìí tó ń rí sí ìdàgbàsókè ẹkùn niger delta láti lè jẹ́ kí nǹkan tún gbèrú sí i lọ́wọ́ tá a wà yìí àjọ oníwe mẹ́wàá ìdánwò ti neco ló ti ṣe lálàyé pé ó ti fojú èsì ìdánwò neco táwọn akẹ́kọ̀ọ́ ṣe tọdún 2026 ó ti fìlédè pẹ̀lú abọ́rẹ́yìn wípé àdínkù ló bá bí àwọn akẹ́kọ̀ọ́ ti ṣe máa ń ṣe mọ̀gòmọ́gò ju ti tọdún 2025 lọ akọ̀wé àjọ ọ̀hún ọ̀jọ̀gbọ́n dantani usisi ló ṣe lálàyé pé mílíọ̀nù kan ó lé ọ̀ọ́dúnrún lẹ́ni àádọ́rin àti méje àti àwọn akẹ́kọ̀ọ́ bíi 58 ló jókòó fún ètò ìdánwò neco tọdún yìí níbi 1,192,000 àti àwọn akẹ́kọ̀ọ́ tó ń lọ bí 5,282 ti ṣe jókòó ní sàn-sàn fún ìdánwò náà èsì ọ̀hún ló fi léde wípé àwọn akẹ́kọ̀ọ́ tí ìdá rẹ̀ ń lọ bí 58 ó lé belenja òun ló ní kírẹ́dìtì nínú iṣẹ́ márùn-ún níbi tí a ti rí english àti mathematics ó sì lálàyé pé ìdá àwọn akẹ́kọ̀ọ́ eléyìí tó tún sí dáadáa tó tún ní àwọn kírẹ́dìtì nínú iṣẹ́ mìíràn ló tún fò sókè lọ sí ìdá 84% ó lè belenja lọ́wọ́ tá a wà yìí bákan náà ló wá ṣe lálàyé pé àdínkù ló bá bí àwọn akẹ́kọ̀ọ́ ti ṣeṣe mọ̀gòmọ́gò nínú ètò ìdánwò neco tọdún yìí tó sì wà ní àwọn akẹ́kọ̀ọ́ tó ń lọ bí 1,000 ó lé ní 400 tó ṣe pé ó kópa nínú mọ̀gòmọ́gò tí àdínkù sì bá ju ti ọdún tó kọjá lọ àti wípé àpapọ̀ àwọn akẹ́kọ̀ọ́ eléyìí tó ṣe mọ̀gòmọ́gò nínú ìdánwò lọ́dún tó kọjá ló lọ bí 3,000 ó lé ní 500 àwọn akẹ́kọ̀ọ́ báyìí bákan náà ló ṣe lálàyé pé àtúntò eléyìí tó lóòrìn eléyìí tí àjọ ń gbé jáde ló mú kí àdínkù bá mímọ jíjìn wéwò àti ṣíṣe mọ̀gòmọ́gò nínú ètò ìdánwò náà alága àjọ tó ń gbógun ti àwọn tó bá ń kó owó aráàlú mi bíi kalokalo àjọ efcc ọlá olùkọyede ló ti rọ àwọn aládarí lẹ́kàn jẹ̀sìn jẹ̀sìn àti àwọn tọrọ kan láti máa lo ilé ìjọsìn àti mọ́sáàsì wọn láti wàásù tako ìwà jẹgúdújẹra lórílẹ̀‐èdè nàìjíríà. Olùkọyede ló pe ìpè nílùú àbújá níbi ìpàdé ẹlẹ́ẹ̀kejì ìgbìmọ̀ àwọn tọrọ kan lórí ọ̀rọ̀ ẹlẹ́sìn àti àwọn mìíràn. Ó wá sí lálàyé pé ṣíṣe àgbékalẹ̀ ètò náà ni yóò tún jẹ́ eléètò dúró rẹ̀ báyìí pàápàá jùlọ fún àwọn adarí ẹ̀sìn nílẹ̀ nàìjíríà. Alága àjọ ọ̀hún ló ṣe lálàyé pé kí àwọn pásítọ̀ tàbí àwọn ìmáàmù máa lo àǹfààní àwọn ilé ìjọsìn tàbí mọ́sáàsì wọn láti máa kọ àwọn alátẹ̀lé wọn lọ́nà àti lè jẹ́ kí wọ́n máa gbógun ti ìwà jẹgúdújẹra tó ń ti ìwà jìbìtì lórílẹ̀‐èdè nàìjíríà. Ó wá ṣe lálàyé pé ìgbésẹ̀ ọ̀hún ló jẹ́ ara ọ̀nà láti lè jẹ́ kí ìwà jẹgúdújẹra eléyìí tó ti gbogbo kó dínkù láwùjọ lọ́wọ́ tá a wà yìí. Wàyí o, àjọ eléètò ń rí sí ṣe àkọọ́lẹ̀ nílẹ̀ yìí ló ti tako ìròyìn eléètò ń lọ káàkiri ẹ̀rọ ayélujára wípé ń ṣe ni wọ́n ti tọwọ́ bọ àkọọ́lẹ̀ rẹ̀ lójú lásìkò tá a wà yìí. Àjọ ọ̀hún ló wá ṣàpèjúwe ìròyìn eléyìí tí wọ́n gbé káàkiri lórí ẹ̀rọ ayélujára eléyìí tó ń lọ káàkiri báyìí pé ìrọ̀rùn àti pé ó jẹ́ eléyìí tí wọ́n gbé jáde lọ́dún 2024. Àjọ ọ̀hún ló wá sí lálàyé pé ń ṣe ni wọn ò tiẹ̀ tọwọ́ bọ àkọọ́lẹ̀ rẹ̀ lójú bó ti wulẹ̀ kó mọ àti wípé ìgbésẹ̀ tó gbópọn ló sì wà lójú náà ti lè jẹ́ kó rí dájú wípé ó dáàbò bo àwọn àkọọ́lẹ̀ àwọn ọmọlẹ̀ yìí lórílẹ̀‐èdè nàìjíríà. Àjọ ọ̀hún ló wá rọ àwọn ọmọlẹ̀ nàìjíríà láti má ṣe fetí sí ìròyìn ìkẹlẹ̀ tí wọ́n gbé káàkiri ọ̀hún pàápàá jùlọ eléyìí tó ń jàrìnrìn lórí ẹ̀rọ ayélujára. Bẹ́yìn bá ṣe ń darapọ̀ mọ́ wa láti lè ṣe rédíò àdàbà ẹ̀fẹ̀ ìròyìn àṣálẹ̀ rèé ló ń dé sétí gbọ̀yìn ìlú Laramọ̀kín láti ń gbọ̀n ṣátẹ́gùn bá bá padà dé ẹ gbọ́ nípa ìròyìn ilé òkèrè abala àwọn amúlùdùn tó ń ti ròyìn rẹ̀ ìdárayá ẹ má yín kúrò ń bẹ́ẹ̀ kó kalẹ̀.
3: Ọ̀rẹ́ bẹ́ẹ̀ni ìwọ́ tó ń gbọ́ mi lọ́wọ́ o yanu ìka àkọsílẹ̀ tí o bá ti fi ọjà tó fẹ́ rà sílẹ̀ nínú asẹ́ ọjà tàbí ajọgbá pẹ̀lú ìrètí wípé ẹ̀dínwó yóò bá túnọ̀ ka àkọsílẹ̀ tó o bá ti ilé ìtajà kan bọ́ sí òmíràn nítorí wípé ò ń wá ibi tí ọjà ti dínwó kiri tí o bá náà owó kéré tán ìka àkọsílẹ̀ nínú eré yìí o túmọ̀ sí wípé ibi tó bá pi ọlú máa ń yà sí kí ló wá dé títí ilé ìfowópamọ́ rẹ fi gbọdọ̀ dá yàtọ̀.
4: O ti ṣe wàhálà tó download Smart Cash app lónìí kó o sì jẹ́ kí owó rẹ ṣiṣẹ́ fún ọ jẹ́ àǹfààní ìdá 15% lórí gbogbo owó tó bá fi pamọ́ lọ́dún bẹ́ẹ̀ sì ni kò sí ìjìyà tó rọ̀ mú yíyọ owó rẹ nígbà tó bá wù ọ́ o tún ní san owó kankan lórí fífowó ránṣẹ́ tàbí gbígba owó wọlé o sì tún lè jẹ àǹfààní ẹ̀dínwó tó tó ìdá mẹ́wàá 10% ní gbogbo ìgbà tó bára dáta tẹnu lásánkọ́ òfin àti ìlànà à ń tẹ̀lé wa o Smart Cash látọ̀dọ̀ Airtel.
5: Welcome to Great Sprint International School, Emurele Owo Road, where excellence knows no bounds. Our commitment to international standards shines through every classroom, and our state-of-the-art facilities create an environment for limitless learning. From day to boarding, we provide a nurturing space for growth, ensuring your child's educational journey is truly exceptional. Admissions are now open into GSS and SS classes at Great Sprint. We don't just educate minds, we shape futures. Admission forms are available at the school premises and at Fingerprint Hotel and Suites, Obaile, Akure North. To reward excellence, scholarships are available for the best three students. First position, 100% tuition scholarship. Second position, 75% tuition scholarship. And third position, 50% tuition scholarship. Entrance examination for the 2026-2027 academic session will take place at Great Sprint International School, Emurele, Owo Road, beside Computerized VIO Office, Owo Ondo State, Nigeria. Also at Fingerprint Hotel and Suites, Obaile, Akure North, and online. For inquiries, please call 0703-360-6184. Great Sprint International School, soaring in excellence.
6: Wọ́n tún bẹ̀rẹ̀. Mo ò lè ṣe aláìmọ́panilẹ́rìn lákòókò àpéjọpọ̀ ìtakùrọ̀sọ orílẹ̀ mọ̀lẹ́bí mi. Ó ti ẹ̀dá ohun tí gbogbo wọn nífẹ̀ẹ́ sí ni mò ń ṣe. Ó náà ni àmì ìdánimọ̀ mi ti ṣe Maggi Native Jollof Rice. Ìtọ́wọ́ ẹ̀kan lásán, àròyé kankan ò sí lẹ́yìn ẹ̀.
7: Maggi Stack tá a ṣe látara ẹ̀wà sóyà, àlùbọ́sà adùn chili àti kòmọ́fùrù.
6: Oúnjẹ alẹ́ ti délẹ̀, ẹ máa bọ̀ jẹ́jẹ́ tàbí kí ẹ má wà rárá.
7: Maggi Stack yóò sọ gbogbo oúnjẹ tá a ṣe

0: 98.9 FM. Awolu Solu Dero Pese.
1: E kaabo pada fun iroyin lakotun ile kan si wa lori itakun ayelujara wa www.adaba89.fm tabi ke download application adaba fm lori Google Play Store. Bakana ni le ba wa dogba loju awon opo banidore wa gbogbo won ye www.facebook.com/adabafm88.9 lori Facebook at adaba89fm lori Instagram at x1 Adaba FM TV la wa lori YouTube wa bakana nele furo isowo si wa ni newsroom at Adaba 89.fm. Iroyin te si waju labala iroyin ile okere wa fun ti asale todi ijoba orilede Ethiopia to nti awon alase toro kan ni apa ariwa Tigray oni wa tun ti fi esun kan awon bayi latagbon ti se lana ipe akolu tuntun mi na eleyi to waye latowo awon eko omo ogun lo tun ti mu ki nko le pon na to itu da ilayi lo sile ni agbegbe na ijoba orilede Ethiopia lo se lana ipe awon eko omo ogun ni Tigray oni wa ti gba sakoso awon ohun to je ti ijoba papajulo papako fufu to wa ni agbegbe na ti won si to se akolu si awon to ile alamulegbe ni Afar ati Amara. Àwọn aláṣẹ ní Tigray ló wá ṣe lálàyé pé wọ́n ṣe ní ìṣẹ̀lẹ̀ náà ló jẹ́ ohun tí wọ́n ṣàpèjúwe gẹ́gẹ́ bí ọ̀rọ̀ eléyìí tó lọ́dúnmọ́ ogun lẹ́yìn àbọ̀ròyìn pé wọ́n ṣe ní ohun ìjà ogun kan déédéé burú ní agbègbè ọ̀hún. Bẹ́ẹ̀ bá gbàgbé ọ̀rọ̀ ọ̀hún ló wáyé lẹ́yìn bí ọdún mẹ́rin sẹ́yìn eléyìí tí àdéhùn kógun omi lórí ogun eléyìí tó wáyé ní nǹkan bí ọdún méjì sẹ́yìn tó ti tẹnubodò báyìí. Àwọn aláṣẹ tó ń ti ààrẹ orílẹ̀-èdè South Sudan Zafarkey ló ti tu àwọn ìgbìmọ̀ ìṣèjọba ká lórílẹ̀-èdè ọ̀hún níbo ti ṣe ku oṣù mẹ́ta báyìí tí ètò ìdìbò yóò wáyé fúngbà àkọ́kọ́ látìgbà tí ilẹ̀ ọ̀hún ti gbọ́ òmìnira lọ́dún 2011 lábẹ́ òfin tuntun kéè òní yóò lọ àwọn aláṣẹ tọrọ kan tó fi mọ bó ti ṣe tu àwọn aṣòfin ká àti àwọn tọrọ kan ní ìpínlẹ̀. Bákan náà ni ìròyìn jẹ́kọ́yẹ́ ni pé ètò ìdìbò eléyìí tí ó wáyé ní ọjọ́ 22 oṣù kejìlá ọdún yìí ó ní wọ́n ti kọ́kọ́ sún lẹ́ẹ̀mejì ọ̀tọ̀ọ̀tọ̀ sẹ́yìn kó tó wá di wípé wọ́n ti ṣe lálàyé pé ètò ọ̀hún ló ṣeéṣe kó wáyé báyìí. Lábala ìròyìn amúlùdùnwọ̀n fún ti àṣálẹ̀ tòní àwọn òǹkọrin ṣèwọ́ṣèwọ́ ọmọ ilẹ̀ Nàìjíríà níbi tí a ti rí Davido, Rema, Omale àti Fituni àti àwọn mìíràn ni wọ́n ti kéde báyìí pé wọ́n kópa nínú ètò lo orin kan eléyìí tó jẹ́ ti ọdún 2027 tó máa ń wáyé ní Portugal. Àwọn tó ṣàgbékalẹ̀ ètò ọ̀hún ló ti ṣe lálàyé tí wọ́n sì fi ojú ọ̀rọ̀ léde lórí ìtàkùn ti Instagram níbo tí wọ́n ti kéde Davido, Rema àti òǹkọrin ọmọ orílẹ̀-èdè Congo ní ìyẹn Ipupa gẹ́gẹ́ bí ara àwọn tí ó kópa nínú ètò náà. Wọ́n tún ṣe lálàyé pé lára àwọn ọmọ ilẹ̀ Nàìjíríà olórin ṣèwọ́ṣèwọ́ níbi tí a ti rí Omale àti akọrin ọmọ orílẹ̀-èdè Jamaica Zenzi ni ó tún láǹfààní láti kópa níbi ètò náà. Lágbálá ìròyìn eré ìdárayá wa fún ti àṣálẹ̀ ètò ní ẹni tó jẹ́ akọ́nimọ̀ọ́gbá fún ikọ̀ orílẹ̀-èdè Nàìjíríà Super Eagles àgbà ọ̀jẹ̀ Eric Chair ló ti rọ àwọn agbábọ́ọ̀lù rẹ̀ láti lè jẹ́ kí wọ́n fi gbanú kan sọ̀jà níbi wọ́n ti ṣe múra sílẹ̀ fún ìdíje kòmẹ́sì ó yọ tó ń ti ìgbáradì rẹ̀ lọ́wọ́ ta wáyé. Orílẹ̀-èdè Nàìjíríà tó ti fi ìgbà mẹ́ta ọ̀tọ̀ọ̀tọ̀ gba ife ẹ̀yẹ ilẹ̀ adúláwọ̀ nílẹ̀ adúláwọ̀ òní ò mọ múra sílẹ̀ de orílẹ̀-èdè Madagascar eléyìí tí ó kojú rẹ̀ lọ́la àti orílẹ̀-èdè Guinea Bissau eléyìí tí ó kojú rẹ̀ nínú oṣù ìbákan náà. Nàìjíríà ni ó gbàlejò orílẹ̀-èdè Madagascar ní pápá àṣẹ́rẹ́ gọ́sù àpábíò international stadium tó bá ti di ọ̀la ó tó di wípé yóò rìnrìn àjò lọ sí orílẹ̀-èdè Guinea Bissau láti lọ kojú orílẹ̀-èdè ọ̀hún bákan náà. Ibi tá ò rí mọ́ rèé lórí ìròyìn àṣálẹ̀ wa fún ti àṣálẹ̀ tòní láti iléeṣẹ́ rédíò àdàbà ìfẹ́ 88.9 Àkùrẹ́ tá ń gbóhùn sátẹ́gùn láti ìlú Laramọ̀kín Sunday Àjíbọ̀yẹ̀ lólóòtú ìròyìn Fọlájìn Oyètayò ló tu tó sì kà á sí ti gbọ́yìn iṣẹ́ wa ò ní lè ṣe láṣẹ Dùmàrè oorun ayọ̀ lásùn ọ̀kọ̀ọ̀kan láòjì ó dàrọ̀.
2: What makes been there since I was here since year one.
3: In 2020, they say this business will not survive, but I'm still here.
4: One table has become one shop. One shop, it don't become three branches.
5: 8 years, same building. My fees were covered. My mother could breathe again.
6: Different voices, different places. One story. Still okay.
7: Opay at 8. Real people, real stories. Opay is okay.
8: You. Yes, you would hear me like this. Make you bring one finger down. If you don't leave something where you won't buy before, but can't they wait? They hope say,

0: Òtítọ́ ọgbọ́n ìmọ̀ ìtọ́ ni ibi tí Ọlọ́run ti ń sọ̀rọ̀. Káàbọ̀ sí the Royal Church of the Wise Assembly. Kalẹ̀ kàǹkà sí Atabi Olókun Léa after Federal Government Guest College Àkúrẹ́ Owó Expressway Àkúrẹ́. Come and experience undiluted praise, deep word and royal blessing nínú àwọn àlàkalẹ̀ ìsìn wa lọ́sọ̀ọ̀sẹ̀ ní bí Ọlọ́run yóò ṣe máa lo bàbá wa nínú olúwa fún ọ. Apostle Ìrántí Hawaii kí ó rọ́pò fire Apostle Francis Olúmìdé Claudio bàbá ìjà onítùmọ̀ Reverend Omoni Ìlọrẹ àti ọ̀gọ̀ọ̀rọ̀ àwọn ìránṣẹ́ Ọlọ́run tún wọ̀ dálẹ̀ pé ìsìn ọjọ́ ológun máa wáyé ní every Sunday bẹ̀rẹ̀ lágo mẹ́sàn-án àárọ̀ sago méjìlá ọ̀sán. Every Tuesday lẹ̀kọ́ Bíbélì Bible study bẹ̀rẹ̀ lágo márùn ìrọ̀lẹ́ títí dago mẹ́fà ìrọ̀lẹ́. Every Thursday ni weekly prayer meeting tí a pè ní ìpàdé àdúrà tí Olúwa ni yóò ṣe. The will of God must prevail. Lago mẹ́sàn-án àárọ̀ títí dago méjìlá ọ̀sán. First Friday of every month ni ìṣòro àsọtẹ́lẹ̀ máa ń wáyé. Aago mọ́kànlá àṣálẹ́ ni àwọn ènìyàn yóò ti bẹ̀rẹ̀ sí ní ìbápàdé pẹ̀lú Ọlọ́run. Ìtàn ayé wọn á dẹ̀ máa yí padà sí rere lẹ́yẹ ọ̀sọ́ka. The Royal Church of the Wise Assembly, a church of wisdom, a church of power, a church where destinies are crowned. Fún ẹ̀kúnrẹ́rẹ́ àlàyé tàbí ìbéèrè, ẹ pè sórí 0816-305-0610. Má kàn bọ̀ nípa Ọlọ́run nìkan, wá ní ìrírí ìbápàdé rẹ̀. Jésù Olúwa.
1: Mo kí gbogbo wa wípé a kú àsìkò yìí, a dẹ̀ kú alẹ́ lágbára Ọlọ́run. Ẹ̀mí wa yóò ṣáà máa ṣe ọ̀pọ̀ ìgbà láyé ni o. Gbogbo ẹni ń ṣàìsàn kọ́lọ́run kó mú yín láradá. Ẹni tó ń ronú nǹkan kan kọ́lọ́run kó gbà fún. Orílẹ̀-èdè wa kọ́lọ́run kó tún ṣe. Gbogbo àwọn adarí wa kọ́lọ́run kó ràn wọ́n lọ́wọ́, kó bá wọn ṣiṣẹ́. Àtọ́ba àti ìjòyè kọ́lọ́run kó tì yín lẹ́yìn. Bẹ́ẹ̀ ló máa rí o. Lórúkọ Jésù Kristì Olúwa wa, àmì. Mo dúpẹ́ lọ́wọ́ gbogbo èèyàn. Ẹ kú fẹ́mi o. Mo fẹ́ ká gbé kinní kan yẹ̀wò lónìí tí mo pe àkọlé ẹ̀ wípé ǹjẹ́ o ṣáà rántí ibi tó o ti ń bọ̀? Kí ló gbó lẹ́nu mi yìí? Ǹjẹ́ o rántí ibi tí ìwọ tó o ti ń bọ̀? Ẹ pé àwọn ènìyàn pé kí wọn ó gbọ́ tí mo fẹ́ sọ fún wọn yìí. Ẹ̀mí ló darí mi o. Ó wá ní kí n máa bá kálukú sọ. Ẹni tí Ọlọ́run gbé sókè, ẹni tó ríṣẹ́ kan tó ṣe ń ṣiṣẹ́ kan lọ́wọ́ tàbí tó ti pẹ́ lẹ́nu iṣẹ́ yẹn tó ń ṣiṣẹ́ lọ́wọ́, ẹni tí ó ní oore ọ̀fẹ́ kan láàrin wa, ẹni tí agbára bọ́ sọ́wọ́ ẹ̀, ẹnìkan tó ń bọ̀ tilẹ̀ ń rọ́ tí wọ́n ní lágbájá ló ń bọ̀ yẹn, ẹni tó ń sọ̀rọ̀ lọ́wọ́ báyìí tí aboyún gan ò gbọ́dọ̀ gbé. Mo ṣáà ń sọ bẹ́ẹ̀ pé ṣó ṣáà rántí lẹ́ẹ̀kọ̀ọ̀kan ṣá ibi tí ìwọ tó ti ń bọ̀. Kí ló bọ́rọ̀ yìí wá? Bí a bá lè parí ẹ̀ ní ọ̀sẹ̀ yìí, a sọ ìta lè sọ ńbẹ̀, a wà á sọ ìtòkù lọ́sẹ̀ tó ń bọ̀. Ṣùgbọ́n mo pray ká lè parí ẹ̀. Ǹjẹ́ o ti ẹ̀ rántí? Ìyá mi mọ̀ kárí lónìí òlọ́nà ọ̀run. Òun la máa wá sọ fún mi, a ní alákànṣe ẹ̀ṣọ́. Máa rántí ọmọ ẹni tí ìwọ ń ṣe o. Ṣé o rántí ibi tó ti ń bọ̀? Mo fẹ́ ka ìtàn yìí fún wa ní 1 Samuel chapter 9 verse 3. Bíbélì wa ń sọ̀rọ̀ bá kẹ́tẹ́kẹ́tẹ́ Kísì bàbá Sọ́ọ̀lù sì nù. Kísì sì wí fún Sọ́ọ̀lù ọmọ rẹ̀ pé, jọ̀wọ́ mú ọ̀kan nínú àwọn ìránṣẹ́kùnrin pẹ̀lú rẹ, kí o sì dìde lọ wá kẹ́tẹ́kẹ́tẹ́ wọn ni. Òun kọjá ní àòkè Efraimu, ó sì kọjá níhà ilẹ̀ Salisa, ṣùgbọ́n wọn kò rí wọn. Wọ́n sì kọjá ní ilẹ̀ Salimu, wọn kò sì rí kẹ́tẹ́kẹ́tẹ́ níbẹ̀. Ó sì kọjá sí ilẹ̀ Benjamin, wọn kò sì rí wọn. Nígbà tí wọ́n dé ilẹ̀ Sufu, Sọ́ọ̀lù wí fún ìránṣẹ́kùnrin rẹ̀ ẹni tí ó wà lọ́dọ̀ rẹ̀ pé, wá jẹ́ ká yí padà kí bàbá mi kí ó má bá a fi ááju àwọn kẹ́tẹ́kẹ́tẹ́ sílẹ̀, kí ó sì máa kọ òmìnir nítorí wa. Kẹ́tẹ́kẹ́tẹ́ bàbá ẹ̀ ló sọnù. Bàbá rẹ̀ wá ní kó wá kẹ́tẹ́kẹ́tẹ́ lọ. Ìlú márùn-ún ni wọ́n wá kẹ́tẹ́kẹ́tẹ́ yìí dé, wọn ò rí kẹ́tẹ́kẹ́tẹ́ náà wá lọ. Ó ti wá sù gan báyìí. Ló wá ní ẹ̀jẹ̀ ká padà. Bàbá padà torí bàbá mi a máa bẹ̀rẹ̀ sí ní a bẹ̀rẹ̀ sí máa kọminú nípa ibo la lọ. Kó má rò pé bóyá a ti sọnù. Kẹ́tẹ́kẹ́tẹ́ ò tó ènìyàn jẹ́ a padà. Ọmọ ọ̀dọ̀ yẹn tán jọ ń lọ lẹ́ẹ̀kan wá sọ fún ní ẹsẹ̀ kẹfà. Ó wá ní ó sì wí fún un pé kíyèsí, ẹni Ọlọ́run kan wà ní ìlú yìí, òun sì ṣe ọkùnrin ọlọ́lá. Gbogbo èyí tí ó bá wí a sì ṣe, wá ki a lo si ibe boya yo fi ona ti a o gba han wa bon da yen lo wa so fun oga pe ni ibi o ni lu yi eyan olohun kan wa nbe ariran ni o ba ti soro bayi to ba soro bayi o nse je ki a lo sodo e boya le fona han wa boya le so ibi ti ati le ri ketekete boya le fi han wa o ma gba fun o gba si omo odo e lenu won wa jolo won de odo Samuel woli yen wa so fun o ni ti e fi oro ketekete le fi oro ketekete fi sile olohun lo to pase debi ohun ti mo wa so fun e bayi ni wipe o joba lori Israel ha mo lo ni o so fun pe yi o joba ketekete na wa lo iwo wa ni oro o joba ni ori Israel

0: tọ́lù mọ̀ pé ènìyàn ọlọ́run ló ń sọ̀rọ̀ yìí, ṣùgbọ́n ohun tó wá ń sọ yìí gangan ohun tó ṣòro òun ló ń sọ. Wá gbọ́ ohun tó sọ ní ẹsẹ̀ 21 ní chapter 9 tá ń kà lọ yẹn, ẹsẹ̀ 21. Sọ́ọ̀lù sì dá a lóhùn, ó wí pé ará Bẹ́ńjámẹ́nì kí èmi ṣe, kékeré nínú ẹ̀yà Ísírẹ́lì, ìdílé mi kò sì rẹ̀yìn nínú gbogbo ẹ̀yà Bẹ́ńjámẹ́nì, èsì ti ṣe tí ìwọ sọ̀rọ̀ yìí sí mi. Sọ́ọ̀lù dá bàbá tó sọ̀rọ̀ yìí lóhùn, ó ní Bẹ́ńjámẹ́nì ni mí, ìdílé Bẹ́ńjámẹ́nì ni mí. Ṣẹ́rí nínú ìdílé wọn yẹn, Bẹ́ńjámẹ́nì òun ni àbígbẹ̀yìn. Ó wá ní ará Bẹ́ńjámẹ́nì, ìdílé Bẹ́ńjámẹ́nì ni mo ti wá, ìyẹn àkọ́kọ́. Ṣé ó wá rí nínú ìdílé Bẹ́ńjámẹ́nì yẹn tó jẹ́ ìdílé tó gbẹ̀yìn ní agbo ilé wa yẹn, nínú ìdílé òun gangan ẹ̀yà tèmi òun ló tún rẹ̀yìn níbẹ̀, ló kéré jù níbẹ̀. Kí lá wá ṣẹlẹ̀ sí àwọn tó wà níwájú wa, ṣé wọ́n á kàn pa wọ́n ni àbí? Tá a wá jẹ́ pé èmi ni ọba yẹn á tọ́ sí báyìí, mi ò sọ pé ẹ sọ̀rọ̀ ò dájì, mi ò sọ pé ẹ sọ ohun tó lòun fi hàn yín o, ṣùgbọ́n èmi ń wò ó, kí ló dé tẹ́ ẹ rò pé a wá rí bẹ́ẹ̀? Ẹ má gbàgbé o, kẹ́tẹ́kẹ́tẹ́ ló wá lọ o, ẹ gbọ́ ohun tó sọ o, ẹ gbọ́ ohun tí ó rí bá bọ̀ ńbẹ̀ o, mò ń padà bọ̀.
1: Òtítọ́ ọgbọ́n ìmọ̀ ìtọ́ni ibi tí Ọlọ́run ti ń sọ̀rọ̀ káàbọ̀ sí The Royal Church of the Wise Assembly. Church kalẹ̀ kankasi àtàbí olókùn léà after federal government guest college Àkúrẹ́ Owó expressway Àkúrẹ́, come and experience undiluted praise, deep word and royal blessing nínú àwọn àlàkalẹ̀ ìsìn wa lọ́sọ̀ọ̀sẹ̀ níbi Ọlọ́run yóò ṣe máa lo bàbá wa nínú olúwa fún ọ. Apostẹ́lì ìrántí Hawaii kí ọrọ́kọ fire Apostle Francis Olumide Claudio bàbá ìjà oní ìtumọ̀ Reverend Ọmọní Ìlọrin àti ọ̀gọ̀ọ̀rọ̀ àwọn ìránṣẹ́ Ọlọ́run tún wọ̀ dálẹ̀ ìpè ìsìn ọjọ́ ológun máa wáyé ní every Sunday bẹ̀rẹ̀ lágo mẹ́sàn-án àárọ̀ sáago méjìlá ọ̀sán, every Tuesday lẹ̀ kọ bíbélì bible study bẹ̀rẹ̀ lágo márùn ìrọ̀lẹ́ títí dàgo mẹ́fà ìrọ̀lẹ́, every Thursday ni weekly prayer meeting tí a pè ní ìpàdé àdúrà tí olúwa ni yóò ṣe, the will of God must prevail, lágo mẹ́sàn àárọ̀ títí dàgo méjìlá ọ̀sán, first Friday of every month ni ìṣòro àsọtẹ́lẹ̀ máa ń wáyé, aago mọ́kànlá àṣálẹ́ ni àwọn ènìyàn yóò ti bẹ̀rẹ̀ sí ní ìbápàdé pẹ̀lú Ọlọ́run. Ìtàn ayé wọn á dẹ̀ máa yí padà sí rere lẹ́yẹ ọ̀sọ́ka. The Royal Church of the Wise Assembly, a church of wisdom, a church of power, a church where destinies are crowned. Fún ẹ̀kúnrẹ́rẹ́ àlàyé tàbí ìbéèrè, ẹ pè sórí 0816-305-0610. Má kàn bọ́ nípa Ọlọ́run nìkan, wá ní ìrírí ìbápàdé rẹ̀, Jésù Olúwa.
0: Ṣé ẹ gbàgbé ibi tí a ti ń bọ̀? Ò ní wípé ṣó ṣáà ń rántí ibi tó ti ń bọ̀? Kò pẹ́ kò jìnà, kò pẹ́ kò jìnà sẹ́, ó jọba, mo ló jọba, ọ̀rọ̀ Ọlọ́run ṣẹ. Kí ló kan Ọlọ́run pẹ̀lú bá ṣe bí èèyàn? Kí ló kan Ọlọ́run pẹ̀lú ipò tó wà? Kí ló kan Ọlọ́run pẹ̀lú ààyè tó ṣe? Kò sí ohun tó kan Ọlọ́run pẹ̀lú wọ̀nyẹn. Èmi ti sọ kinní yìí fún yín ti pẹ́, ẹ̀ẹ̀kan tẹ̀lé ọ̀rọ̀ mi ni. Mo ní mathematics nígbà tó dé iwájú Ọlọ́run, ó dàrú, ó dàrú. Nígbà tá ń bí wa, wọ́n lè bí èèyàn kó jẹ́ mẹ́jọ ni wá, a lè jẹ́ méje, a lè jẹ́ márùn-ún. Nígbà tá a bá fẹ́ bẹ̀rẹ̀ sí ní láárí, Ọlọ́run lè bẹ̀rẹ̀ láti ẹni tán bí láàrín, ó lè lọ mú láti èyí tá bí gbẹ̀yìn. Nígbà tá a bá fẹ́ máa jáde kúrò láyé, ó lè lọ mú àbí gbẹ̀yìn, ó lè mú tààrín, ó lè mú tàkọ́kọ́, ó lè mú kò sí tó kan Ọlọ́run pẹ̀lú 1, 2, 3, kò kan Ọlọ́run. So kò kan Ọlọ́run pẹ̀lú bá a ti bí nìyàn. A lè má bí èèyàn nídìílé ọba kó dẹ̀ jọba, ẹ gbàgbọ́ bẹ́ẹ̀, ohun tọ́lọ́run tọ́lọ́run bá dé ni ládé, ó dé ládé nìyẹn. Sọ́ọ̀lù jọba o, Sọ́ọ̀lù ó jẹ ọba. Kí ló jọba yìí tán? Assignment àkọ́kọ́ tá a kọ́kọ́ fún assignment àkọ́kọ́ tí wọ́n fún, assignment àkọ́kọ́ ó wà nínú 1 Samuel chapter 15. Nítorí èèyàn kankan kò sẹ́ni tí ó lè jọba àbí kó wà ní ààyè kan, ó ní torí ohun tí ó ṣe débẹ̀. Òun ló ń ṣe mí láàánú fún àwọn tí a yàn sípò wọ̀nyí. Òun ló ń ṣe mí láàánú fún àwọn tá a dìbò fún, tí wọ́n a dìbò fún wọn tán. Wọ́n wá ń ṣe bíi wípé a gbé wọn wọnú ilé yẹn nítorí fámìlì wọn, nítorí ìyàwó àtọmọ àtàlẹ́ àti girlfriend wọn. Wọn ò ronú padà wípé torí ìdí wo la ṣe gbé mi sí ibi. Wọn ò ronú padà bẹ́ẹ̀. kò sẹ́ni tá a fi sí ààyè tí ò jẹ́ nítorí báwo ló ṣe wá wà ní ààyè kan tó wá ń rò wípé nítorí ara rẹ má ṣe fi ẹ́ sáyè hun. Assignment àkọ́kọ́ tí Ọlọ́run fún wípé ó ní láti ṣe o níbi tí ní bó ṣe jọba yìí o. Assignment àkọ́kọ́ ó wà ní 1 Samuel chapter 15 yẹn verse 2 káwo verse 2 lọ sí 3. Báyìí ni Olúwa àwọn ọmọ ogun wí, èmi rántí èyí tí Amaleki ti ṣe sí Ísírẹ́lì bí ó ti lù mọ́ dé ní ọ̀nà nígbà tí òun gòkè lọ tí Íjíbítì jáde wá. Ọba Yẹgbà Máyẹ̀lérí, ọba tí kìí gbàgbé bẹ́nìyàn tí gbàgbé, ó ní mo rántí. Wàá rí níjọ́ tí Ọlọ́run bá máa dojú ọ̀tá ẹ̀ bulẹ̀, gbogbo àwọn tó ṣe léni ní ẹ lọ́jọ́ sí yẹn, àwọn tó pa ẹlẹ́kún lọ́jọ́ sí, àwọn tó pomi jẹ́ lójú ẹ yẹn, jẹ́ ká sì máa dán lọ. Wàá rí Ọlọ́run máa rántí, á rántí, á dojú wọn bulẹ̀, wàá rí á ṣà wọ́n lẹ́yọ kọ̀ọ̀kan. Gbogbo àwọn tó sọ ìlú ìdí bó ṣe dà yìí, wàá rí bọ́lọ́run ṣe máa wá wọn jáde, á wá wọn. Ọlọ́run wá ń sọ, ó ní mo rántí, ó ní èmi rántí èyí tí Amaleki ti ṣe sí Ísírẹ́lì bí ó ti lùmọ̀ dé lé ọ̀nà nígbà tí òun gòkè tí Íjíbítì wá. Ó wá ní lọ nísinsìnyí kí o sì kọlu Amaleki, kí o sì pa gbogbo nǹkan wọn lé àparun, má sì ṣe dá wọn sí, ṣùgbọ́n pa àti ọkùnrin àti obìnrin wọn, ọmọ kékeré àti àwọn tí ó wà ní ẹnu ọmú màálù àti àgùntàn ìbákasí àti kẹ́tẹ́kẹ́tẹ́ lọ́run wọn. Ọlọ́run sọ bẹ́ẹ̀, ó sọ bẹ́ẹ̀, kábíyèsí àmọ́ ìdí tọ́lọ́run fi fi ẹ́ síbẹ̀, ó wá wà níbẹ̀ tán bẹ́ẹ̀. Ṣé o mọ̀ pé o kàn ń ṣe ilẹ̀ ló ń tà, ó wá ń talẹ̀, ó wá ń gbalẹ̀ onílẹ̀, ó ń ṣe wọ̀nyí, ó ń talẹ̀ onílẹ̀ kiri. Kábíyèsí aláṣẹ ìkejì òrìṣà ilẹ̀ ló wá ń tà bẹ́ẹ̀, baálẹ̀ ọkọ ọ̀lú ò débẹ̀ bẹ́ẹ̀ tán bẹ́ẹ̀, ó wá ń ṣe tinú ẹ. Bíbélì sọ wípé ó ní Ọlọ́run fún bàbá yìí ní assignment wípé ohun tó máa lọ ṣe nìyí, torí òun rántí ìjìyà tí wọ́n fi àwọn ènìyàn kan aláìlẹ́sẹ̀ kan, ìjìyà tí wọ́n fi wọ́n jẹ, ó lóun rántí, ó ní ó yá lọ destroy wọn. Samuel wá ṣe bí ó ṣe bí bẹ́ẹ̀ ṣe máa ń sábà ṣe yẹn. Saul ṣe bẹ́ẹ̀ ṣe máa ń sábà ṣe yẹn. Bẹ́ẹ̀ ṣe máa ń sábà ṣe, tó jẹ́ wípé nígbà tí ẹ bá débẹ̀ tán, ẹ kì í rántí ohun tí Ọlọ́run pè yín sí àti ohun tí ẹ tiẹ̀ ti fi ṣe campaign gan, ẹ kì í rántí mọ́. Ẹ ìrántí wọn lọ́wọ́ ẹsẹ̀ kẹsàn-án, lẹ́wọ́ ẹsẹ̀ kẹsàn-án hàn. Bíbélì wa ní ṣùgbọ́n Sọ́ọ̀lù àti àwọn ènìyàn náà dá gáàgì sí, àti èyí tí ó dára jùlọ nínú àgùntàn àti nínú màálù àti ohun èyí tí ó dára tó bẹ́ẹ̀ nínú wọn àti ọ̀dọ́ àgùntàn àbọ́pa àti gbogbo nǹkan tí ó dára, wọn kò sì fẹ́ pa wọ́n run, ṣùgbọ́n gbogbo àwọn nǹkan tí kò dára tí kò sì ní láárí ni wọ́n parun pátápátá. Ó wá lo discretion rẹ̀ nígbà tó dọ̀hún. Lóòótọ́ a ti sọ pé ó yá lọ bẹ̀ kó lọ jagun kó lọ kílẹ̀ àwọn ntọ́lọ́run sọ nìyẹn. Ó wá dé ọ̀hún bẹ́ẹ̀, ó wá ṣa nǹkan tó dáa ń bẹ̀, ó ṣá. Ó pè yẹn ní ìkógun. Àwọn tí ò wá dáa bíbélì ní tí kò ní láárí níbẹ̀, ó wá yìnbọn pa wọ́n bẹ́ẹ̀. Ó wá ń bọ̀ lé, ó lóun ti jagun, òun sì ti ṣẹ́gun. Ẹ̀yin ènìyàn mi nínú Olúwa, ṣé o ṣáà rántí ibi tó ti ń bọ̀? Bàbá ìwà dé ọ̀dọ̀ ẹ̀, Sọ́ọ̀lù wá lọ bá, bàbá Samuel wá lọ bá Sọ́ọ̀lù. Ló wá ní verse 17, ó wá sọ nǹkan kan tó já mi láyà ń bẹ̀. Ó wá sọ báyìí, ó ní ní verse 17, Samuel sì wí pé, ìwọ kò há kéré lójú ara rẹ nígbà tí a fi ṣe ẹ, tí a fi ọ ṣe olórí ẹ̀yà Ísírẹ́lì, tí Olúwa fi àmì òróró sọ ọ́ di ọba. Olúwa sì rán oníṣẹ́, ó sì wípé lọ kí o pa àwọn ẹlẹ́ṣẹ̀ ara Amaleki run, kí o sì bá wọn jà títí ó fi run wọ́n. Èyí á ti ṣe tí ìwọ kò fi gbọ́ ohùn Olúwa, ṣùgbọ́n ìwọ sì sáré sí ìkógun, tí ìwọ sì ṣe búburú níwájú Olúwa. Ebi o sọ wa sọ pé ṣe bó ti sọ níjọ́ kí ń jọ́ ta fẹ́ yàn ẹ́ lọ́ba, ebi oníwọ̀ ló kéré jù, kí ló wá dé tó tún wá ṣe báyìí? Sọ́lù wa Samuel sọ bẹ́ẹ̀ fún ó rán létí kì í ṣe bí ẹ náà kò kì í ṣe bí ẹ ó ti gbàgbé ni ó gbàgbé ibi tó ń ti ń bọ̀ ni ṣé o ṣáà rántí ṣá ibi tí o ti ń bọ̀ wá gbọ́ ohun tí ìdájọ́ tó wà ń bẹ̀ ọ́ ní verse 23 ó wá ní nítorí pé ìṣọ̀tẹ́ dàbí ẹ̀ṣẹ̀ àfọ̀ṣẹ àti agídí gẹ́gẹ́ bí ìwà búburú àti ìbọ̀rìṣà nítorí pé ìwọ kọ̀rọ̀ olúwa òun sì kọ̀ ọ́ ní ọba ó ní nítorí o kọ̀rọ̀ olúwa yẹn o ó ní ọlọ́run kọ̀ ẹ́ ọtán àìmọye àwọn tọ́lọ́run ti kọ̀ bẹ́ẹ̀ nísìnyí ó máa ní repercussion ẹni tí kìí bá ti tẹ̀lé àdéhùn yẹn ṣó ṣáà rántí ibi tó ti ń bọ̀ ṣá ṣó ń rántí ṣá then ọ̀rẹ́ mi o mo fẹ́ sọ eléyìí fún ẹ o ṣé orí òkè tó gùn yìí step ló fi gùn tó débẹ̀ ṣó wá rí ibi tó jòkó síbẹ̀ gangan yẹn fọ́nrán òwú ni tó bá já níbẹ̀ ó já fọ́ ni o olúwa ẹ dẹni àná nìyẹn ó dẹni àná lọ bèè lọ́wọ́ àwọn tó ń rìn kiri ìgboro tó ń ṣe rédèrèdè kiri yẹn ṣó ṣá ń rántí ṣá ṣó ń rántí ọmọ ẹni tí ìwọ ń ṣe ṣó ń rántí ṣá bí ọlọ́run bá lòun kọ̀ ẹ́ lónìí báyìí tó lòun kọ̀ ẹ́ lónìí ibo lòun lọ ná ṣó ṣá ń rántí ṣá ṣé ọ̀rẹ́ mi ṣó ń rántí wọ́n wá pawọ́pọ̀ wọ́n gbé ẹ dé àyè kan ará ìlú parọ́ pọ̀ wọ́n gbé ẹ débì kan ó wá dọ́hun bẹ́ẹ̀ ó ṣe dọ́hun tán ló wá ń kápá sókè ló wá ní ó wá sọ́ra ẹ lórúkọ olóòtí ń jẹ́ big man ṣó rántí ìgbà tó ń bọ̀ ṣá ṣé kì í ṣe wọ ni ọlọ́pàá tó ń mọ̀ lẹ́sìn lérò náà lọ́jọ́ sí tán yẹ pẹrẹ torí ìwé mọ́tò ẹ wò pé ó mà ti wá dẹni tí ọlọ́pàá gan gbé ìbọn tán ṣọ́ kiri báyìí tán tẹ̀lé ẹ kiri báyìí ó dẹ̀ wá rí bẹ́ẹ̀ pé ọ̀gá ọlọ́pàá ni ẹ lóòótọ́ ṣó ṣáà rántí ṣá máa rántí o dẹ̀ ń tún wá máa wò sórí ẹni tó mọ bá a ti gòkè ó mọ bá a ti ń sọ̀kalẹ̀ o ìwọ gbàgbé ọ̀rọ̀ yìí tó ń sọ wípé ẹnìkan ló mú ni dèlú pé igba ènìyàn là ń mọ̀ tòótọ́ ni ṣùgbọ́n ẹni mọ àti gòkè ó mọ béèyàn ti máa sọ̀kalẹ̀ o olóṣèlú ni ẹni tàbí ohunkóhun tó wù kó jẹ́ àyèkáyè tó wù ká ló wà níbẹ̀ ṣó ṣáà rántí mo rántí ọkùnrin yìí ádámù àti ífà ádámù wà nínú ọgbà ìsírẹ́lì ọgbà édẹ́nì tá a pè ní ọgbà ìdẹ́ra oúnjẹ ohun mu níbẹ̀ gbogbo jíjẹ mímu ẹ̀ ọ̀fẹ́ ni o kò mọ̀ àlá kò mọ anything ohun tọ́lọ́run ní kó máa ṣe níbẹ̀ òun ṣe nígbà tó yá kò ṣe é mọ́ ó ti gbàgbé pé erùpẹ̀ ni òun níjọ́ yẹn lọ́lọ́run sọ̀tàn fún tó ní erùpẹ̀ ní ìwọ èmi yóò sì dá ẹ padà sí ibi tí mo ti mú ẹ wá ó lè jáde kúrò nínú ọgbà yẹn o ọlọ́run lé ádámù ó lè jáde kúrò nínú ọgbà ìdẹ́ra ló wá bẹ̀rẹ̀ sí ní fọwọ́ ẹ̀ túlẹ̀ ló wá bẹ̀rẹ̀ sí ní ṣe láti ìgbà ìran ẹ̀ ni wọ́n wá ń gbàdúrà ọlọ́run tó dá wọn lóhùn tẹ́lẹ̀tẹ́lẹ̀ wọ́n pe ọlọ́run ọlọ́run fúnra ẹ̀ ló ń wá tó ń tọ́jú wọn ènìyàn gíga mo dẹ̀ ń bá ẹ sọ̀rọ̀ báyìí o àánú ọmọ tí ò níyà bíi tèmi dẹ̀ ṣe mí ṣó o rántí ṣá ṣáà máa rántí o ipòkípò tó wù kó wà àyèkáyè tó wù kó wà ibi tó dúró sí yẹn ní ipò mi ò ẹni tí mò ń bá sọ̀rọ̀ ni mi ò mọ̀ ṣùgbọ́n mò ń bẹ́ nìkan sọ̀rọ̀ níbẹ̀ ọlọ́run gbójú kúrò lára ádámù ó gbójú kúrò lára ẹ̀ ó dẹ̀ fìílẹ̀ fún sàtánì ṣó o ṣáà rántí máa rántí o ìwọ wo èṣù gangan fúnra ẹ̀ gan sàtánì ṣé bó ká nínú ìwé nínú ìwé Isaiah chapter 14 verse 12 ni tí ẹnìkan bèrè pé báwo ló ṣe wá ṣubú báyìí wọ lúcifer ìwọ ìràwọ̀ òwúrọ̀ kí ló dé ẹ tó fi rí báyìí nítorí kò gbọ́ràn ni ó ti gbàgbé ni ó dẹ̀ ṣubú jésù ni mo rí ó ní ó ṣubú bíi mànàmáná ó ṣubú kò gòkè má o kò dìde má o èmi gbàdúrà ọlọ́run ní jẹ́ ṣubú bíi tó déèyàn àwọn tó dẹ̀ ń tàn ẹ́ ẹ ń tàn ẹ́ kì í sí nǹkan tó máa ṣe olówó ti ṣohun gbogbo tán ẹ lọ gbalẹ̀ wọ́n ní gbalẹ̀ onílẹ̀ lọ ṣèwélé lórí olówó ti ṣohun gbogbo tán ẹni tó bá ẹni tó bá gba ẹ nímọ̀ràn kékeré ayé tó bá gba ẹ nímọ̀ràn bẹ́ẹ̀ o ti mọ bó ti ṣe o mọ bó ti máa ṣe wà kàn rán àwọn èèyàn lọlé onítọ̀ ni wọ́n á lù ú lálùbọ́lẹ̀ torí alágbára ni ẹ alágbára ni ẹ ṣé o ṣáà rántí ṣá ibi tí o ti ń bọ̀ máa rántí o máa rántí o ṣé o wá rí ibi tó wá burú sí ni wípé àwọn kan ti dúró sí kọ́nà kan tó fẹ́ ṣẹlẹ̀ yà ẹ́ àwọn alábàtà wọ́n dúró gbágbágbá wọ́n fẹ́ rẹ́rìn yẹ wọ́n fẹ́ fi ẹ́ ṣe yẹ̀yẹ́ wòlíì mo sọ bẹ́ẹ̀ fún ẹ àbí kìí ṣe wọ yìí ni ebi ìwọ wòlíì bóyá ọkọ́ṣẹ́ mẹkáníìkì gan tó parí ẹ̀ tọ́lọ́run wá pè ẹ́ ó wá fi ẹ́ sáyè tó wà yìí àwọn èèyàn wá ń rá bàbá ẹ wọ́n ń pe bàbá bàbá bàbá wọ́n ń ṣe bẹ́ẹ̀ ìwọ náà wá ń sọ̀rọ̀ ìgbéraga àwọn àgbàlagbà ń kúnlẹ̀ ẹ bá ẹ sọ̀rọ̀ wọn ò tiẹ̀ tún lè rí ẹ bá sọ̀rọ̀ mọ́ gan fóònù gan ò jẹ́ ogbọ́ ẹran fóònù kò jẹ́ ogbọ́ àwọn tó lè gba ẹ nímọ̀ràn ò ti bá wọn jà ṣó ṣáà rántí ibi tó ti ń bọ̀ ẹni tí mò ń bá sọ̀rọ̀ ẹni mi ò mọ̀ kò sẹ́ni tọ́lọ́run ò lè bójú kúrò lára ẹ o ìbú gbọ́ nígbà tí jésù ti ẹ̀ ń sọ kinní kan lọ́jọ́ yẹn lórí igi àgbélébù tó ní olúwa olúwa èyí ṣe tí ìwọ fi kọ̀ mí sílẹ̀ tí jésù bá lè ronú bẹ́ẹ̀ pé ó kọ ohùn sílẹ̀ ní orí igi àgbélébù ẹni ò wá máa rú ènìyàn tó jẹ́ o ní ọmọ bíi tiẹ̀ o tó ní oore ọ̀fẹ́ tiẹ̀ ó ga jù oore ọ̀fẹ́ ló dẹ̀ ń lò oore ọ̀fẹ́ ni bàbá wòlíì ìyá wòlíì oore ọ̀fẹ́ ni ọkọ̀ ẹ ò jọ ẹ lójúmọ́ ìyá wòlíì bàbá wòlíì o tiẹ̀ wá kò sẹ́ni tó rí ẹ bá sọ̀rọ̀ mọ́ ó wá ń jẹ ẹ̀ṣẹ̀ bí ẹni ń jẹ iṣu ṣé o ṣáà rántí ibi tó ti ń bọ̀ tí igi bá dágbá lónìí ṣó rí gbogbo àwọn tó ń pàtẹ́wọ́ fún ẹ tán hèlì ẹ yẹn lọ bèrè lọ́wọ́ àwọn kan àwọn tó ń pàtẹ́wọ́ fún wọn tán hèlì wọn yẹn tó bá ti lè tán ẹyẹ yìí dúró lókè pẹ́ lórí igi tí ò ní sọ táwọn bá ti rí nǹkan kan gbà lọ́wọ́ ẹ rántí ibi tó ti ń bọ̀ pa fún ẹ má ṣègbéraga má gbàdúrà kò lè ṣe ìta dúró fún ẹ.
1: Ǹjẹ́ o fẹ́ òtítọ́? Ọgbọ́n ìmọ̀ ìtọ́ni ibi tí Ọlọ́run ti ń sọ̀rọ̀. Káàbọ̀ sí The Royal Church of the Wise Assembly. Church kalẹ̀ kàǹkàsí àtàbí olókùn léà after federal government guest college Àkúrẹ́ Owó expressway Àkúrẹ́ come and experience undiluted praise deep word and royal blessing nínú àwọn àlàkalẹ̀ ìsìn wa lọ́sọ̀ọ̀sẹ̀ níbi Ọlọ́run yóò ṣe máa lo bàbá wa nínú olúwa fún ọ apostẹ́lì ìrántí Hawaii kí ó rọ́kọ́ fire apostle Francis Olúmìdé Claudio bàbá ìjà onítùmọ̀ reverend Ọmọní Ìlọrẹ àti ọgọ́rọ̀ àwọn ìránṣẹ́ Ọlọ́run tí wọ́n dálẹ̀ pé ìsìn ọjọ́ ológun máa wáyé ní every Sunday bẹ̀rẹ̀ láago mẹ́sàn-án àárọ̀ sáago méjìlá ọ̀sán every Tuesday lẹ̀kọ́ bíbélì bible study bẹ̀rẹ̀ láago márùn-ún ìrọ̀lẹ́ títí dago mẹ́fà ìrọ̀lẹ́ every Thursday ni weekly prayer meeting tí a pè ní ìpàdé àdúrà tí olúwa ni yóò ṣe the will of God must prevail láago mẹ́sàn-án àárọ̀ títí dago méjìlá ọ̀sán first Friday of every month ní ìṣòro àsọtẹ́lẹ̀ máa ń wáyé aago mọ́kànlá àṣálẹ́ ni àwọn ènìyàn yóò ti bẹ̀rẹ̀ sí ní ìbápàdé pẹ̀lú Ọlọ́run ìtàn ayé wọn á dẹ̀ máa yí padà sí rere eléyìí ọ̀sọ́ka the Royal Church of the Wise Assembly a church of wisdom a church of power a church where destinies are crowned fún ẹ̀kúnrẹ́rẹ́ àlàyé tàbí ìbéèrè ẹ pè sórí 0816-305-0610 má kàn bọ̀ nípa Ọlọ́run nìkan wá ní ìrírí ìbápàdé rẹ̀ Jésù Olúwa.
2: Fighting on Adaba FM. In a fast-paced world, Funke is always prepared. Introducing new Soakley with advanced quick foam technology, dissolving faster, foaming instantly, and removing stains deeply to give you 2 times cleaner results. And now with its newly improved perfume, every wash leaves your fabrics beautifully scented, so you can show up clean and confident. Soakley, it's your time to shine.
3: Jọ̀nà ṣé wípé mo lè ní ìpín ṣe nínú iléeṣẹ́ Dangote Petroleum Refinery.
4: Bẹ́ẹ̀ni, tirẹ̀ ni IPO náà ti ṣí.
3: Ṣùgbọ́n mélòó ni mo lè rà?
5: Nítorí gbogbo ọ̀rọ̀ IPO yìí dàbí ẹni pé.
4: Ìpín kan jẹ́ ₦525, o sì lè bẹ̀rẹ̀ pẹ̀lú ìpín mẹ́wàá, ìyẹn jẹ́ ₦5,250 péré.
3: Sẹ́lọ̀tọ̀, báwo ni mo ṣe lè ṣe ìforúkọsílẹ̀?
4: O lè ṣe ìforúkọsílẹ̀ nípasẹ̀ àwọn aṣojú gbígbọ owó tí SEC fọwọ́ sí, pẹ̀lú àwọn báńkì tó kópa, àwọn iléeṣẹ́ fintech, àwọn stock brokers àti àwọn ọ̀nà míì tí a fọwọ́ sí. Tẹ BVN rẹ sílẹ̀ láti jẹ́rìí sí ìdánimọ̀ rẹ, yan iye ìpín tí o fẹ́, san owó náà, àti pé wà á gba àmì ìdánilójú pé wọ́n ti fi orúkọ rẹ sílẹ̀.
6: Ṣé àbẹ̀wò sí ipo.dangote.com láti mọ bí àti ibi tí o ti lè ṣe ìforúkọsílẹ̀ IPO fún àwọn ènìyàn tí rẹ ní láìpẹ́. Jọ̀wọ́ ka àwọn ìlànà àti òfin tó dìrọ̀ mọ́ ohun tó fẹ́ rà. Tí o bá ń ṣe iyèméjì, bá iléeṣẹ́ tó mọ̀ nípa ṣe sọ̀rọ̀, àwọn stock broker àti olùgbaninímọ̀ràn nípa ìṣúná owó fún ìtọ́nisọ́nà.
7: Your Nescafe is not just a drink, it's your

0: A pure vibe with the irresistible aroma and rich taste of Nescafe.
1: My coffee, my Nescafe.
2: Make my world my way, yeah.
0: Nescafe, make your world.
3: Wọ́n tún bẹ̀rẹ̀. Mo lè ṣaláì máa pànílẹ́rìn lákòókò àpéjọpọ̀ ìtakùrọ̀sọ orí ìlà mọ̀lẹ́bí mi. Ó ti ẹ̀ da ohun tí gbogbo wọn nífẹ̀ẹ́ sí ni mò ń ṣe. Ó náà ni àmì ìdánimọ̀ mi ti ṣe Maggi Native Jollof Rice. Ìtọ́wọ́ ẹ̀kan lásán, àròyé kankan ò sí lẹ́yìn ẹ̀.
4: Maggi Star tá a ṣe látara ẹ̀wà sóyà, àlùbọ́sà adùn chili àti kànáfùrù.
3: Oúnjẹ alẹ́ ti délẹ̀, ẹ máa bọ̀ jẹ́jẹ́ tàbí kí ẹ má wà rárá.
4: Maggi Star yóò sọ gbogbo oúnjẹ tá a ṣe.

0: alase pe te ma jemu anu yanu le community road le yin CS Oke Segun le Alade ti meri alulu amo ken mo ki abandada foku mura pagon ka aye le fun jo meta be lati lati ojo Wednesday 28 29 and 30 o se kan se le ori oke alase pe ogo ma jemu anu yanu CNS le community road leyin CAC Oke Segun la mo ken la dugba lade ti mi le ni yanba most senior apostle prophet Jayo Balesa Elisha Toluwa la che JP ati Eyira prophetess Juliana Adigbo Toluwa pastor ka madura ka ba akorin emi lebe pastor Joshua Okunkiri la ba akorin emi ko ba bo lebe fun ekurere alaye ati fun ton sona pe number 08062665009 lekan si 08062665009 ko pe wa ayo ton sona fo ko se arin le lekan si mo ki aba mo si na apostle prophet Jayoba Alex Elisha Toluwa la se JP fo ku mura pagon apade un ka aye le 28 29 30 oshu lagba olon ke ja gbo le oshu titi dejo ke ka mu aye le oshu le owo la nke bu kola honorable sanilusi ayokunle idowu igba mi dotun donald mori yin daada lebe okanrin abale jo gba mi siwaju de si
1: idotide
2: ode kaka ibi ti pa gbogbo arun wole ajo ti jo gbogbo ilera wole ti gbongbo ti gbongbo gbogbo ta fe wi ate gbopopo a je bi de marun ototo lati fi tuni sile gbani lowo o nta ni o roni arun tin dani gule bi afise
3: kai
2: oto ni paisabu naba capsule a je bi de gbogbo ni se danwo ko menu e ikeji ni gastroca baba capsule ka doju ere se no dere doju awon ka gi aja alakori ti o le ta ponpon se bi akoni iyen ditan pelu ed aba capsule pairaga baba capsule lo somo ye kerin won ti abi aba capsule lo somo ya won karun se ben ti o pe gagano ku ni o so pe ni o ileje AAT Trado Medical Service lo pa awon ogun yi po o lilu omo niyan kara o data ka ninu arun to so ni the customer abeji ajo nada ki yiri ewu won jo sara si gan lo nte gba mi wuli mo ran nipa ilera to nda mu agwa ara yin e kan si ileje AAT Trado Medical Services Limited ni number 73 Oshile Quarters legba Ibo Church Akure nipinle Ondo tabi ke pe 0803444 7184 0803444 7184 dawo lawo bo se ri aseyori ni baba e
0: dawo lawo ko se ri aseyori la bare ko ba de ti tradmedical ke lo sile quarters la kore wa mo fo olohun gbo rin o se opolopo ose iyanu lepa kan toju eniyan fun oniruuru aisan abe kude kude abe wori mo fo won fa kude ke to ra oja abe oja gan mo lo lojiji ko se di mole wo tete ya kan si han number ko apele 08034447184 le re kan si 08034447184 Adesoji Shadrack Falade Abiodun Olutayo Jamil Ibrahim Okin Dada Adesoji Falade jo pe mi leyin eto on ti joja on to be ko ni oja mo fe royin kini kan sin lori eto ilale fun wo ko ba gba fo un adokan kan waye ko esimo kan kan fo ba ya un adokan kan waye ko esimo le agbegbe odore a ko ba ni lo kanopile la abi wewe hotel ko yo sun abewe wa bi ko ti yo gba fe lasiko yi esi lagbegbe ri an ke esi uru re lebe ko ba de igbelowo wa hotel ati egbelowo wa canopy ati renters ni ati ketun kan se lule ise egbelowo wa ko ba ba ondo ko we yo kabamo eku amulo sulumirin ya san o canopy ko de se odo egbelowo na ta se ndi ya gba ko ni mo be o we ni lo lati se kete wahala ni akakiri lo ibe lo korokoro ti kare ko ba ondo ko o ti yaju wo ko alagbata ko soja don for why what is wan kon kakiri la ka agbegbe odore ani esun ba ke si lulu la mo kin ejo ba eyan mu gbiraga esun ba ko fe se lulu la mo kin ke un ko fe lo ke si lebe esi lagba olon kan la bale jo ja gbo jin gbe lowo wa hotel ati awo sola defense center
3: ọ̀rẹ́ wa ọ̀rọ̀ tí mo ń sọ bọ̀ ó tẹ̀ tí mo lọ́jì sí yẹn ìgbádùn ẹ̀ kọjá bẹ́ẹ̀ àwọn yàrá ìgbàlódé tó jojú ń gbèsè pẹ̀lú ọyẹ tó ń fọ̀ sáà tòrò kòrèrè nínú ẹ̀ mo fò sórí bẹ́ẹ̀dì wọn báyìí ara tù mí wọ̀ ìgbẹ́lówó wà hòtẹ́ẹ̀sì ló ń jẹ́ fún gbogbo àwọn arìnrìn àjò àtónílé tí wọ́n bá fẹ́ tura ni o relaxation center wọn wà sórí creatin restaurant à ń bá àwọn kọjá kà sí nǹkan wo ọ̀rẹ́ ẹn tó débẹ̀ ló lérò yín jọ.
4: Ìgbẹ́lówó wà Ventures.
3: Ẹ kú ọmọ kì í ṣe.
4: Ìgbẹ́lówó wà hòtẹ́ẹ̀ wà lójú ọ̀nà ìpogun.
3: Kà tó dé UBA bank.
4: Ìlaramọ̀kì nípínlẹ̀ Ondo.
3: Ìgbẹ́lówó wà Ventures náà ló tún ní Awọ́ṣọlá Event Center.
4: Gbẹ̀gbẹ̀fó ní irú ayẹyẹ with well secured parking space.
3: 24-hour standard electricity ni.
4: Kò sẹ́pà ayẹyẹ yín lọ lọ́wọ́ níná ń ṣẹ́jú.
3: Àjànà kú kọjá amórí nǹkan fèrè.
4: Ẹni dá Awọ́ṣọlá Event Center ló lérò yín ọ̀rọ̀.
3: Wọ́n tún lẹ́ka tí wọ́n fi ń ṣe rentals.
4: Awọ́ṣọlá rentals wà fún gbogbo àwọn alaye tí wọ́n fẹ́ rentals àga tàbí canopies.
3: 1000 capacity.
4: 750.
3: 500.
4: Festival.
3: Cooling drone.
4: Abibili àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ.
3: Ẹ lè pè Ìgbẹ́lówó wà Ventures sórí ẹ̀rọ ìbánisọ̀rọ̀ yìí.
4: 0814-480-2430
3: tàbí
4: 0806-505-6430.
3: Ìgbẹ́lówó wà Ventures.
4: Fún mi ní reservation.
0: Nọ́mbà àkọ́dé ọ̀dọ̀ Ìgbẹ́lówó wà Ventures fún canopy láàrẹ kò fẹ́ lò lé àsìkò kò bá láṣẹ yẹ lúrú àsìkò yìí àbí kò fẹ́ rìsáfù yàrá sẹ́ẹ̀dì hòtẹ́ẹ̀lì yẹn kò á lò lé àsìkò kò fẹ́ dé sí nǹkan kò ayẹyẹ kò bá fẹ́ ṣe lélè kò yìí nọ́mbà kò àpè sílẹ̀ yìí 0814-480-2430 lẹ́rẹ̀kan sí 0814-480-2430 mo kí ọ̀fọ̀ wo kó rire kété ń kọ̀fẹ́ ṣe láyẹyẹ tó dé ìrọ̀rùn agbọ́lá bukola bukola wo mu tí wo mu ṣe omi ọjọ́ lágbára ọkọ̀rẹ́ abalẹ̀ wẹ́ra ṣubú dáná ọ̀nà kọfẹ́ dáná ra dálù ọ jòjò làwọ̀ kẹ́hìndé mo kí ọ dáadáa lẹ́bẹ̀ báwọn mo kí àbámẹ́ ayọ́dẹ́lẹ́ fàdọ́là mo rí ilé facebook ọkọ̀rẹ́ abalẹ̀ ẹ̀ra ṣubú dáná lẹ́ẹ̀kan sí mo kí ìfọ̀rẹ́ kalẹ̀ lè jẹjọ́ amú ọ̀rọ̀ kan tì síbì kan fọ ohun mẹ́jọ kò gbúdọ̀ gbà kó ọmọ rẹ ibẹ̀ náà láti ta igi kàmúdo ibẹ̀ láti ta yọ́ lónìí báwọn mo kọ́kọ́ kí ọ̀nàrẹ́bù benedict adéòsì adégúnléyè kẹ́ ẹ̀bá náà ènìyàn ní ẹ̀bẹ̀ mo kí dáadáa fò kú àdúró tì mí lẹ́rùn ọjọ́ mẹ́ta lágbára ọlọ́kùnrin abalẹ̀ wà débi kwere wẹ́ra ṣubú dànù lẹ́ẹ̀kan sí mo kí ìfọ̀ ikú àsìkò jọjá dọ̀dọ̀ insufficient balance àpá pásọ̀rẹ́à láàrin adébáyọ̀ káàdì gbórin kankan náà lẹ́rùn ọjọ́ mẹ́ta.

0: ọ̀rẹ́. Bẹ́ẹ̀ni, ìwọ tó ń gbọ́ mi lọ́wọ́, o ya na ìka àkọsílẹ̀ tí o bá ti fi ọjà tó fẹ́ rà sílẹ̀ nínú asẹ́ ọjà tàbí àjọgbá pẹ̀lú ìrètí wípé ẹ̀dínwó yóò bá tún nà ka àkọsílẹ̀ tó bá ti ilé ìtajà kan bọ́ sí òmíràn nítorí wípé ò ń wá ibi tí ọjà ti dínwó kiri. Tí o bá náà ó kéré tán ìka àkọsílẹ̀ nínú eré yìí, o tún mọ̀ sí wípé ibi tó bá pí ọ ló máa ń yà sí. Kí ló wá dé? Títí ilé ìfowópamọ́ rẹ fi gbọ́dọ̀ dá yàtọ̀.
1: O ti ṣe wàhálà tó, download Smart Cash app lónìí, kó o sì jẹ́ kí owó rẹ ṣiṣẹ́ fún ọ. Jẹ́ àǹfààní ìdá 15% lórí gbogbo owó tó bá fi pamọ́ lọ́dún. Bẹ́ẹ̀ sì ni kò sí ìjìyà tó rọ̀ mọ́ yíyọ owó rẹ nígbà tó bá wù ọ́. O tún ní san owó kankan lórí fífowó ránṣẹ́ tàbí gbígba owó wọlé. O sì tún lè jẹ àǹfààní ẹ̀dínwó tó tó ìdá 10% ní gbogbo ìgbà tó bára dáta. Tẹnu lásán kọ́. Òfin àti ìlànà à ń tẹ̀lé wa o. Smart Cash látòdo Airtel.
2: Bàzó Ọlọ́run máa dárò bò àìsàn.
3: Mo kí onílé, mo kí àlejò, àní fàìsàn ló gbà. Orúkọ ti èmi ni Babangana, tí gbogbo ayé a máa pè ní Bàbá Kérewà, aláṣẹ àti olùdarí Stand Action Koboko. Èyíkéyìí kùdìẹ̀kudiẹ tó wá lè máa bá ìwọ ọlọ́mọkùnrin jà, kàn sí mi
4: ní iwájú Continental Guest House, NEPA, nílùú Àkúrẹ́.
3: Fóònù nọmbà mi 08164122777 lẹ́ẹ̀kan sí 08164122777.
5: Kí làá mọ̀ sí Stand Action Koboko? Àwọn egbòogi tó da fún ọlọ́mọ ọkùnrin nìkan ṣoṣo, òun ni à ń pè ní Stand Action Koboko. A ní ní olómi, a ní oní powder. Ọlọ́mọ ọkùnrin nìkan ṣoṣo ló ṣiṣẹ́ fún o. Tí nǹkan ọmọkùnrin rẹ kó lè máa gbéra dáadáa, kí àgbò rẹ kó lè máa kàn bí àgbò, kí ẹṣin ara rẹ kó lè máa gbéra, àbí orúkọ tiẹ̀ tiẹ̀ ti rí padà sí bọ̀dà ṣúkẹ́ṣúkẹ́ níwájú olólùfẹ́ rẹ. Irú nǹkan báyìí kò da, ó máa ń fa ìtìjú fún ọlọ́mọ ọkùnrin ni. Torí rẹ̀ la ṣe mú egbòogi Stand Action Koboko wá fún ọlọ́mọ ọkùnrin nìkan ṣoṣo. Àìsàn tí ó gbóògùn ọlọ́run ò ní fi ṣe wá. Gbogbo nǹkan tí ò bá lè máa ṣèwọ́ ọlọ́mọ ọkùnrin, fẹ́ kó o gbìyànjú, kó wá bá mi
4: ní iwájú Continental Guest House, NEPA, nílùú Àkúrẹ́.
3: Fóònù nọmbà mi 08164122777. Egúnjẹ egún, òṣájọ òṣà, ògùn tèmi ò bá mọ̀, èmi ò ní sọ̀rọ̀ nípa ẹ̀. Egbòogi tí èmi ń gbé káàkiri, nǹkan tí mo jogún lọ́wọ́ bàbá ńlá wa ni. Bàbá wa, a máa dàgbà, a máa wọ 90, wọ́n a máa fẹ́ ìyàwó méjì mẹ́ta mẹ́rin, wọ́n sì máa kápẹ́bù tó ti máa bá wọn ṣe. Bóyá ọmọ 40 ọdún ni ẹni, 50 ọdún ni ẹni, 60 ọdún ni ẹni. Torí pé ẹṣin ara rẹ ò gbéra dáadáa, àgbò rẹ ò lè kàn bí àgbò, àbí ẹṣin ara ti rẹ kéré ju ọjọ́ orí rẹ lọ. Ajá afọ́ rẹ ò lè gbéra dáadáa. Má fi dẹ́gbula.
4: Mo wà níwájú Continental Guest House, NEPA, nílùú Àkúrẹ́.
3: Ibẹ̀ ni o wà. Tó mọ ọkùnrin nìkan ni mò ń ṣètọ́jú. Tí ẹ bá wá sí ọ̀dọ̀ wa, ẹ mọ̀ pé omi yàtọ̀ ságbo, àgbo yàtọ̀ sómi. Gbogbo ẹ̀yin tí ẹ bá wá sí ọ̀dọ̀ wa, òun ni ẹ jẹ àǹfààní àyẹ̀wò ọ̀fẹ́ nípa ọ̀nà ìgbàlódé wa àti àwọn baba ńlá wa tí a mọ̀ ní ọ̀nà onífadé. Ẹ̀yin irú ẹ̀yin ní gbogbo ìgbà, oríkèríkèé ara ń rọ ni, ara ń jẹ ẹ̀jẹ̀ ni, àbí 27770816412277. Nǹkan kí nǹkan tí ò bá ń ṣe ẹ́, bóyá wọ́n ń ṣe ẹ̀yọ́ márùn-ún mẹ́fà, kí lẹ̀ tó mọ bó ṣe ń ṣe ẹ̀yọ́ ló ṣe ń momi, àbí tí o bá lè rẹ̀ ṣe ẹ̀yọ́ tiẹ̀, a máa ta ẹ́, a máa yún ẹ. Má fi dẹ́gun lá. Gbogbo nǹkan kí nǹkan tí ò bá máa ṣe nínú àgọ́ ara rẹ, bóyá ara ń ta ẹ́ ni, àbí ara ń já ẹ̀jẹ̀ ni, àbí inú rẹ̀ ń kùn ní gbogbo ìgbà, orúnkún ru ẹni, oríkèríkè ara ń ru ẹni, àbí àti rìn ibùsùn kan síbi kejì, ó di ogun, àbí wọ́n tiẹ̀ ti ní ìpèníjà nínú iṣu ara ni. Iye ọlọ́mọkùnrin ni pé kó jí lówùúrọ̀, kí nǹkan ọmọkùnrin rẹ kó dúró dédé. Tó bá ti rí pé nǹkan ọmọkùnrin yóò dúró dédé, a jẹ́ pé àìsàn kan wà tó ń fà á. Àìpèníjà nínú iṣu ara ni. Ṣé ẹ mọ̀ pé ọ̀gọ́ kan wà nínú mọ́tò tí à ń pè ní carburetor? Tí carburetor yìí tó bá ti ní ìdọ̀tí, or tó bá ti ní ìpèníjà nínú àwọn wáyà tó gbé iṣẹ́ wọlé sínú ẹ̀, ó ló máa ń fa kí carburetor kó má lè ṣe bó ṣe ń ṣe. Ibi tó mi ń gbà wọlé, omi ò ní lè gbabẹ̀ wọlé mọ́. Carburetor yìí kò ní lè ṣe dáadáa. Ó dẹ̀ wà nínú iṣu ara ọmọ ọlọ́mọkùnrin. Iṣu ara kan wà tó ṣiṣẹ́ pàtó. Tí iṣu ara yìí tó bá ti ní ìpèníjà, òun ni ọlọ́mọkùnrin máa di bọ̀dá ṣúkẹ́ṣúkẹ́. Àbí wọ́n tiẹ̀ ní àìsàn tí à ń pè ní àrùn jẹ̀díjẹ̀dí. Wọ́n fẹ́ ṣe gáàtì ẹ, nǹkan máa jáde níbi gáàtì ẹ, wọ́n máa fọwọ́ tì sínú. Irú nǹkan báyìí yóò da. Kàn sí mi
4: ní iwájú Continental Guest House, NEPA, nílùú Àkúrẹ́.
3: Ibẹ̀ ni mo wà. Gbogbo nǹkan kí nǹkan tí ò bá ń ṣe ọlọ́mọkùnrin nínú àgọ́ ara, nínú iṣu ara, ọlọ́mọkùnrin nìkan ni mò ń pè o. Gbogbo nǹkan tí nǹkan tí ò bá ń ṣe, kàn sí mi. Fóònù nọmbà mi 08164122777 08164122777. sẹ́wò sẹ́wò àgbo marugbo takebe òun ni àgbo tí èmi ń gbé káàkiri tí ọlọ́mọ ọkùnrin tó máa lè dángájá tó máa lè ṣe dáadáa àbí ìpèníjà ti tiẹ̀ ó tiẹ̀ ti fà á ẹsẹ̀ rẹ̀ ń wú ni o ò lè sùn dáadáa bó ṣe ń sùn tẹ́lẹ̀ gbogbo orúkọ báyìí kò da ẹlòmíì tó bá lóògùn lọ́wọ́ a ṣiṣẹ́ tí oògùn bá tán a tún padà sí bó ṣe ń ṣe ni irú nǹkan báyìí kò da a ní láti ṣe àyẹ̀wò ká lè mọ irú oògùn tó máa bá ẹ lára mu tí ìrìn àjò ọ̀sẹ̀ kan tí ò fi ní di ọdún kan mọ́ ẹ lọ́wọ́ tí o bá wá sí ọ̀dọ̀ wa tí a bá bèrè lọ́wọ́ àwọn tó nílẹ̀ a mọ̀ pé nǹkan báyìí ló ń ṣe o ká tó mọ oògùn tá máa fún ọ àwa kì í ṣe èyí àwa kì í ṣe ọ̀hún ìtọ́jú ọlọ́mọkùnrin nìkan ni tí ẹ bá rí ọlọ́mọbìnrin ní ọ̀dọ̀ mi bóyá ó wá nítorí ọkọ rẹ̀ òun ni ó ṣe wá ìtọ́jú ọlọ́mọkùnrin nìkan ṣoṣo òun ni mò ń ṣe.
4: Kọ sí mi ní iwájú Continental Guest House NEPA nílùú Àkúrẹ́.
6: Fóònù nọmba mi 08164122777 lẹ́ẹ̀kan sí 08164122777.
7: Ẹ bá mi confirm ẹgbẹ̀rún lọ́nà àádọ́rin tí mo fi sọwọ́ sí yín.
8: Mo ti rí o. Bámi gbé aláwárò fún wọn.
7: Ilé ìtajà yín yìí ti wá kún fọ́fọ́ o.
8: Tó bá jẹ́ pé nígbà kan tó ṣe tábìlì kan ṣoṣo níta ni nínú òjò ọ̀rá ni mo máa fi bo àwọn ọjà míì tí màá gbàdúrà pé kí òjò náà tètè dá. Lónìí tábìlì kan ti di ilé ìtajà. Ilé ìtajà kan ti ní ẹ̀ka mẹ́ta. Open dàgbàsókè ọjà míì dàgbàsókè.
9: Ọdún mẹ́jọ Opay, àwọn èèyàn gidi, ìtàn tó dára, ó sì dára náà síbẹ̀.
10: Opay is okay.
11: Kábí èsì abalọ́dẹ́dọ̀ ìgbówó ọmọ ògùn ọdún òní o.
12: A ṣe ìṣà ọmọ ọdún òde.
11: Yemegun International Club OIC Lulu Baltimore Maryland America Bẹ̀ni Lúṣẹ́ lọ sọ̀dọ̀ Olómìnì Kábíyèsí Ugbàkejì Ọ̀rẹ̀ṣà Odio Ẹni Ọba Dr. Aládẹ́dọ̀ Ìbò Ògúnradé Aládẹ́lùsì CFR Ọ̀dúnrún Kejì Lẹ́jì Tilẹ̀ Àkọ́rẹ́ Àtùrúkẹ̀ Ilé-ìgbé Wọ Ókú Ọdún Ókú Ìyẹ̀dú Kété Tòlí Tito Fọdún Ilé Ìfúta Ọlọ́sẹ̀kọ̀ Gbáko Kábẹ̀rẹ̀ Lẹ́jọ́ Ìṣẹ́gun Kápárí Lẹ́jọ́ Ọ̀sẹ̀ Lọ́lẹ́jọ́

0: 88.9 FM. Àwòrán sọ̀lú dẹ̀rọ̀ pẹ̀sẹ̀.
1: Kí ló bí ẹjọ́?
2: Mo wà ní pílọ́tù àkọ́kọ́. Lọ́dún 2020, wọ́n sọ pé okòwò yìí kò lè dàgbàsókè, ṣùgbọ́n mo sì wà níbí o. Fámìlì kan di ilé ìtajà kan di ẹlẹ́ka mẹ́ta.
3: Ọdún mẹ́jọ òrùlé kan ṣoṣo.
4: Owó iléèwé mi di sísan, ìyá mi gan lè fẹ̀dọ̀ lórí òróǹro.
1: Ohun ọ̀tọ̀ọ̀tọ̀, ibùgbé ọ̀tọ̀ọ̀tọ̀, ìtàn kan ṣoṣo.
5: Síbẹ̀, ó dára.
6: Obey at 8. Real people, real stories. Obey is okay.
7: Your Nescafe is not just a drink, it's your

0: express òun gangan nìyẹn tẹ bá ti gbọ́ tó dúbẹ̀ ládàbà ọjà ọdún ti bẹ̀rẹ̀.
1: ọjà ọdún ti dé àdàbà gbé.
0: kí lẹ ń tàṣà kí lẹ fẹ́ ṣe mà kábà yí gbé jáde lásìkò ọdún yìí àsìpé wọn ti kọjá ọdún dé kárajà ọdún kátajà ọdún kẹjìfà ọdún àpolówó ọjà ọdún ẹ ṣé àmọ̀nà o pápá ta yorílẹ̀ ìgbà pé ṣẹ́gíṣẹ́ ètò ọjà ọdún òní classmate tó bá níbi kápolówó ọjà lórí rédíò àdàbà látàsìkò yìí lọ́dà ìparí december gbọ̀ngàn.
2: òyà ẹ máa bọ̀ wá o.
1: ìrẹ́pẹ̀tẹ̀ ilẹ̀ ọjà ọdún ti dé.
0: tiwọn náà máa ń gbẹ̀yìn lọ́dún yìí o. orí ètò ọjà ọdún làwọn ọlọ́jà tó nílé iṣẹ́ ti ń fe ní mẹ́ni fèjì méjì fìtà mẹ́ta tá jẹ́ ń kúra wọn tó ń jọra wọn. ẹ kàn sí wa lẹ́ka ìpolówó ọjà àdàbà tó wà ní.
3: mọ̀sílò building lẹ́gbẹ̀ ad bishop police station ọba adéṣídà road àkúrẹ́.
0: kẹ́ ní ètò ọjà ọdún lẹ ti fẹ́ polówó ọdún yìí á dùn yògbàyògbà á jì jọ ta warawara. fún ẹkúnrẹ́rẹ́ àlàyé ẹgbẹ́ karim sórí 08030414344
3: grace 08032474686
0: tàbí fẹ́mi sórí 08060864428 ètò ọjà ọdún lórí rédíò àdàbà ó ti bẹ̀rẹ̀.
4: jọ̀nà ṣé wípé mo lè ní ìpín ṣíẹ̀ nínú iléeṣẹ́ Dangote Petroleum Refinery.
5: bẹẹni tirẹ ni ipo náà ti ṣí.
4: ṣùgbọn mélòó ni mo lè rà. nítorí gbogbo ọ̀rọ̀ ipo yìí dàbí ẹni pé.
5: ìpín kan jẹ́ ₦525 ó sì lè bẹ̀rẹ̀ pẹ̀lú ìpín mẹ́wàá ìyẹn jẹ́ ₦5250 àwọn stock brokers àti àwọn ọ̀nà míì tí a fọwọ́ sí tẹ bvn rẹ sílẹ̀ láti jẹ́rìísí ìdánimọ̀ rẹ yan iye ìpín tí o fẹ́ san owó náà àti pé wà á gba àmì ìdánilójú pé wọ́n ti fi orúkọ rẹ sílẹ̀.
6: ṣe àbẹ̀wò sí ipo.dangote.com láti mọ bí àti ibi tí o ti lè ṣe ìforúkọsílẹ̀ ipo fún àwọn ènìyàn tí rẹ ní láìpín jọ̀wọ́ ka àwọn ìlànà àti òfin tó dìrọ̀ mọ́ ohun tó fẹ́ rà tí o bá ń ṣe iyèméjì bá ilé iṣẹ́ tó mọ̀ nípa iṣẹ́ sọ̀rọ̀ àwọn stock broker àti olùgbaninímọ̀ràn nípa ìṣúná owó fún ìtọ́nisọ́nà.
7: Your Nescafe is not just a drink, it's your

0: irresistible aroma and rich taste of Nescafé.
1: My coffee, my Nescafé.
2: Make my world my way, yeah.
0: Nescafé. Make your world.
3: Wọ́n tún bẹ̀rẹ̀. Fún olè ṣaláì máa pa ní lẹ́rìn lákòókò àpéjọpọ̀ ìtakùrọ̀sọ orí ìlà mọ̀lẹ́bí mi. Ó ti ẹ̀dá ohun tí gbogbo wọn nífẹ̀ẹ́ sí ni mò ń ṣe. Ó náà ni àmì ìdánimọ̀ mi ti ṣe Maggi Native Jollof Rice. Ìtọ́wọ́ ẹ̀kan lásán, àròyé kankan ò sí lẹ́yìn ẹ̀.
4: Maggi Stack tá a ṣe látara ẹ̀wà sóyà, àlùbọ́sà adùn chili àti kòmọ́fùrù.
3: Oúnjẹ alẹ́ ti délẹ̀, ẹ máa bọ̀ jẹ́jẹ́ tàbí kí ẹ má wà rárá.
4: Maggi Stack yóò sọ gbogbo oúnjẹ tá a ṣe.

0: pẹ̀lú ìrètí wípé ẹ̀dínwó yóò máa tún lọ ka àkọsílẹ̀ tó o bá ti tilé ìtajà kan bọ́ sí òmíràn nítorí wípé kò ń wá ibi tí ọjà ti dínwó kiri tí o bá náà ó kéré tán ìka àkọsílẹ̀ nínú eré yìí ó túmọ̀ sí wípé ibi tó bá pín ọ ló máa ń yà sí kí ló wá dé títí ilé ìfowópamọ́ rẹ fi gbọdọ̀ dá yàtọ̀.
1: ó ti ṣe wàhálà tó download smart cash app lónìí kó o sì jẹ́ kí owó rẹ ṣiṣẹ́ fún ọ jẹ́ àǹfààní ìdá 15% lórí gbogbo owó tó bá fi pamọ́ lọ́dún bẹ́ẹ̀ sì ni kò sí ìjìyà tó rọ̀ mọ́ yíyọ owó rẹ nígbà tó bá wù ọ́ o tún ní san owó kankan lórí fífowó ránṣẹ́ tàbí gbígba owó wọlé o sì tún lè jẹ àǹfààní ẹ̀dínwó tó tó ìdá mẹ́wàá 10% ní gbogbo ìgbà tó bára dáta tẹnu lásánkọ òfin àti ìlànà à ń tẹ̀lé wa o smart cash látòdo airtel.
2: Ẹgbà mi, ẹ̀rà mi kalẹ̀, ọ̀rọ̀ kọ mi yìí, má ti sú mi. Ìṣe ló ń pariwo, ẹ̀yìn dídùn, ara ríro, ẹ wò ó. Mo ṣe mọ̀ pé kò lè mú ọkàn lọ oko mọ́ ni. Ò ṣe ṣúkẹ́ṣúkẹ́, dàtọwọ́ rẹ̀ lẹ̀ ni. Kódà, ṣe kan sùn lọ ni.
3: Abba, aṣọ òkú ti ìgbọ́ ni nípa 24/7 Abba Mission. Kọ̀rọ̀jọ́ gbóògùn ìbílẹ̀ táwọn ọkùnrin bèrè fún gbà gbogbo. Àkànṣe gbòógì ìbílẹ̀ tá a gbé kalẹ̀ lọ́nà tìgbàlódé 24/7 Abba Mission. Kò lọ́ tínú rárá. Ó kágbó ẹ̀yìn dídùn, ara ríro. Afọ gẹ̀dẹ̀gẹ̀dẹ̀ dọ̀tí ọ̀rá dànù. Lọ́gán lọmọ ọkùnrin abádúró tán. Tí ó sì máa ṣiṣẹ́ akọni lọ́dún olólùfẹ́ rẹ̀. Ìwé àtegbò la fi pèlú rẹ̀. Àjọ NAFDAC fóun tẹ̀ ló gbà. Ó da alágbó ara 24/7 Abba Mission. Láti jẹ́ alágbàtà jákèjádò lẹ̀ Nàìjíríà. Ẹ máa pe 091-60-62-63 091-60-62-63. Orúkọ ọmọ nìjánu ọmọ 24/7 Abba Mission. Gbogbo ìgbà ìjà wà ìjà ò sí. Always guide me.
4: Tí ẹ̀rí ẹni gbòòrò lẹ́nu ọjọ́ mẹ́ta yìí.
5: Ó bẹ́ẹ̀ là á bí ni ìṣòro iṣara iná ọ̀nà ni. Bí o bá jí gbogbo ara máa romí tí iṣara yóò máa fà mí so láti ìbàrá ìdídí ẹsẹ̀. Ní ò máa romí gógó débi pé mi ò lè bẹ̀rẹ̀ mú nǹkan lẹ̀. Ìṣe lọ́wọ́ mi máa ń kúrìrì àti ẹsẹ̀ mi tí máa ń kan mí gógó. Kódà èrò oorun sùn dédé. Ó ọ̀rẹ́ mo ti gbìyànjú
4: fi wí àtẹ̀gò ń ṣọmọ ara yín lóore lórí èyíkéyìí ìṣòro tó ń yọmọ ẹ̀dá lẹ́nu. ìwọ náà gbìyànjú kọ̀ sí bàbá òkè ògùn lónìí. ẹ máa pe 070-64-60-6419 bàbá òkè ògùn àgbàlagbà ọdẹ tó ń fi wí àtẹ̀gò ṣe ìwòsàn.
6: mo kí ọkùnrin mo kí obìnrin mo kí ọmọdé mo kí àgbàlagbà. Èmi tí mò ń kí yín ni bàbá òkè ògùn tí gbogbo ayé mọ̀ sí bàbá ìsẹ́yìn tí mo wà nọmba 4 Dúdú Yemi Lane opposite Oyemekun Grammar School ní ìlú Àkúrẹ́. Báyọ̀ fẹ́ bèèrè kankan àbọ̀ fẹ́ bèèrè onímọ̀rẹ̀ kan tó fẹ́ bèèrè lọ́wọ́ mi pè mí sórí ẹ̀rọ ìbánisọ̀rọ̀ mi yìí 07-06-64-60-6419 07-06-64-60-6419. Kí ni iléeṣẹ́ bàbá òkè ògùn tiẹ̀ ń gbà àwọn èèyàn nímọ̀rẹ̀ lórí àti pé kí ni iléeṣẹ́ bàbá òkè ògùn ṣe? Òun náà ni ìṣòro tó ń bá wa jà nínú iṣẹ́ ara wa àti èyí tó ń bá wa jà nínú egungun ara wa. Àpẹẹrẹ wo ni wọ́n náà ti ń rí? Ẹlòmíràn máa rí pé tóun bá sùn báyìí tóun bá jí àti dìde nílẹ̀ rẹ̀ ìṣòro ni ó jẹ́ fóun torí gbogbo ara ni ó máa ro òun. Ẹlòmíràn máa rí pé iṣẹ́ òun bẹ̀rẹ̀ sí bá fà òun so láti ibi ìbàrá àdí òun débi ẹsẹ̀. Ẹlòmíràn ò lè bẹ̀rẹ̀ mú nǹkan lẹ̀. Ẹlòmíràn ò lè dúró pé. Ẹlòmíràn máa rí pé gbogbo inú etí òun ló bẹ̀rẹ̀ sí máa hó yé. Bẹ́ẹ̀ ni ẹlòmíràn máa rí pé gbogbo inú ara nìkan bẹ̀rẹ̀ sí máa já òun jẹ tàbí nǹkan bẹ̀rẹ̀ sí máa rìn káàkiri inú ara òun tàbí ara tiẹ̀ bẹ̀rẹ̀ sí máa ta òun bí ẹ pé òun fi atarara. Ẹlòmíràn bá fẹ́ sùn lálẹ́ báyìí àti rírun sun rẹ̀ ìṣòro ni. Ẹlòmíràn bá tún sun orun wákàtí kan tàbí wákàtí méjì tó bá jí láàárọ̀ báyìí àti dìde nílẹ̀ rẹ̀ náà ìṣòro tún ni. Ogún ìṣẹ́jú ọgbọ̀n ìṣẹ́jú kò ní lè dìde lórí ibùsùn rẹ̀. Tó bá tún gbìyànjú tó dìde báyìí tó bá fẹsẹ̀ lélẹ̀ bá ẹsẹ̀ ó kẹ́ gógógógó bí ẹni tó gbé ẹsẹ̀ lé ẹ̀gún. Lèmi á fi máa pé ẹ má jẹ́ awọra wa nírẹ̀. Ìwọ náà gbìyànjú kó wá yọjú sí wa fún ìmọ̀ràn kan àbí méjì ní ọ́fíìsì wa ní nọmba 4 Dúdú Yemi Lane opposite Oyemekun Grammar School nílùú Àkúrẹ́ tàbí kó pè mí sórí ẹ̀rọ ìbánisọ̀rọ̀ mi yìí 07-06-64-60-6419 07-06-64-60-6419. nkan yi ti se akoba fun elomi to je pe apa kan elomi ese kan elomi ko sise ma rara elomi o le dagbe be elomi o ba fe jade nu le re bayi ko le da jade afiko ma fa jade tabi ka elomi ma fi opa si kete ese be elomi ba lo bayi yo ma ri pe nkan kan ti en ti hun si waju ni gegege bi e po hun fe subu eyen awon baba wa e wa awon baba baba wa elomi won lo gorun odun won lo gofo odun pelu si asekara elomi nse si agbe elomi nse si ode be sinu won tun ma da ta kebe kebe se bi ewe ategbo ni ale won na lo nitori e mo fi lo ko ewe ategbo eyi to wulo fun okunrin to wulo fun obi mo ko wa lati ilu seyoro awon egwe ajise dada awon egbo ajise dada to wulo fun wa ta ba lo ta na ma ri ta ma ma ta kebe kebe na mo ma fi so ko ode ni mi ode ni baba mi eyi na ma pa awon ode ale rin ni ogbon seju ale rin ni wakati kan ale rin ni ogoji seju ti nkan ko si ni yo wa lenu ninu se arawa be ni kaka oni yo wa lenu ninu egungun arawa se bi ewe ategbo yin na la wa na lo iwa na wa janfani ewe ategbo lodun emi baba oke ogun ti ma wa ni number 4 Tudu Yemi Lane opposite Oyemekun Grammar School ni ilu Akure ero bani soro mi re o samu o 64 60 64 19 o samu o 64 60 64 19 alaafia ara wo ni bi fi abia oju
7: won tun bere won le sala e ma panilerin lakoko apejopo itakuro sori la molebi mi o ti eda o ti gbogbo won ni fe si ni mo nse o na ni ami danimo mi ti se Maggi native jollof rice itowo e kan lasan ari kan ko si leyin e
8: Maggi starch ati latara e wa soya alubosa adu chili ati konofuru
7: onje ale ti dele e ma bo jeje tabi ki e ma wa rara
8: Maggi starch yo so gbogbo nje ta se do won ara oto yo si tu so akoko na da koko mo ni gbagbe
9: you Yes, you will hear me like this. Make you bring one finger down. If you don't leave something where you won't buy before, but can't they wait? They hope say, in price will come down before you buy them. Make you bring another finger down. If you don't come out one shop, come work and go another place. Until say, it dey cheaper for there. As far as say you don't put one finger down, now you be say, you self they like go where you pay you pass. So, why your choice for bank go come different?
10: You self don't try, for this your hustle. Download Smart Cash app today. Make your money come the hustle for you. You go get 15%. Interest per annum for your savings. No shishi as charges for any withdrawal way you do. All now free of charge and get up to 10% cash back for data bundles. No be cha. Terms and conditions apply. Smart Cash now by Airtel.
11: The Goldberg Back to Bar promo is here again and it's bigger. Enjoy two bottles of Goldberg and get instant 400 Naira airtime plus a raffle ticket for a chance to be one of four weekly winners of 250,000 Naira each. So head on to your favorite bar and you could be our next big winner. Goldberg Lager, the gold standard. Terms and conditions apply. Not for sale to persons under 18. Drink responsibly.
12: Iṣẹ́ tó sẹ́, tó kí, ó fẹ́ǹfẹ́, ó kẹ̀ǹkẹ̀, ó wá sẹ́wẹ́wẹ́, ó dùn bí ìlú dòdò létí, ó dùn bí dòdò ìkirè, 88.9 Àdàbà FM.

0: iná ni bàbá ìwé ń jẹ ẹlẹdà màṣírí wà tí wọn ti ń dẹ ọpọlọpọ èèyàn lọhùn gbogbo ẹyin tẹ ti lẹnu ọpẹ lọdọ bàbá ìwé ń jẹ ẹlẹdà màṣírí mo kì í kú oríire ogun tó ti ṣẹ ọlọ́ọ̀ba mi olódùmarè kò ní jẹ́ kó gbérí mọ́ ìwọ ni kò gbé ìgbésẹ̀ ọlọ́gbọ́n jẹǹfọ ní nọmba bàbá ìwé ń jẹ ẹlẹdà màṣírí kó o pe bàbá bàbá báyìí kàsá báyìí kàwòdì ẹ dákun ìlera yìí iná ni mò ń kojú ṣàlàyé fún wọn ó sì lọ yọjú sí wọn jẹǹjúwe àdírẹ́sì wọn fún bàbá ìwé ń jẹ ẹlẹdà màṣírí wà ní òpópónà bìíní ọ̀rẹ́ lójú ọ̀nà bìíní ọ̀rẹ́ hun ọmọ tó sọ nípínlẹ̀ ondo ibẹ̀ ni bàbá ìwé ń jẹ ẹlẹdà màṣírí náà ni wọ́n fi ṣe ibùjókòó bẹ̀rẹ̀ lọ́wọ́ ẹnikẹ́ni bẹ̀ kó sọ́pọ̀ lọ sí ọ̀dọ̀ bàbá ìwé ń jẹ ẹlẹdà màṣírí kò sẹ́ni tí ò mọ̀ wọ́n ó yá gbọ́ nọ́mbà tó pè wọ́n sí ayé ń bẹ́ o èèyàn sì wà ayé máa ń fi àìsàn kàyàn ayé ọmọ ayé mo gbẹ̀dì fún yín ayé bẹ́ẹ̀ bá dàgbọ́n ẹ̀ mọ́ tàmí o bẹ́ẹ̀ bá dodò ẹ̀ mọ́ gbé ń lọ ayé le ayé ń bẹ èèyàn wà èèmọ̀gán ń bẹ pẹ̀lú ọyá gbọ́nà bà bàbá ìwé ń jẹ ẹlẹ́dàá màṣírí kó tó di pé ìmọ̀ tó pẹ̀rẹ̀pẹ̀rẹ̀ àwọn àṣírí kan fún ọ fúta kókò yìí ọyá máa ń pè nọ́mbà bàbá ìwé ń jẹ ẹlẹ́dàá màṣírí.
1: fún ìjẹ̀bi àdúrà ẹ pé bàbá ìwé ń jẹ ẹlẹ́dàá màṣírí sórí ẹ̀rọ ìbánisọ̀rọ̀ yìí 08065745041 tàbí 09055135564 09055135564

ẹrù ìṣẹ́pẹ́ tẹ̀wùtẹ̀ láhàn náà la dànù. Bàbá ewé ń jẹ́ ẹlẹ́dàá máa sí. Lọ̀gẹ́gun ọ̀nà tálákẹ́ sọ. Bàbá sọ̀rọ̀ nípa ká lo ewé àtegbò fi ṣètọ́jú èyíkéyìí àìsàn àrùn àtàrí ara tó bá ń bá ní fara fínra. Bí ọ fara lónírúurú ọ̀nà ewé àtegbò òun ìlànà ta fi ṣètọ́jú ẹni tírúfẹ́ bẹ́ẹ̀ bá ń yọ lẹ́nu ńbẹ lọ́wọ́. Bàbá ewé ń jẹ́ ẹlẹ́dàá máa sí tí ó sì dúpẹ́ lọ́dọ̀ Ọlọ́run tó ń tà láàfíà pípé. Orí ẹni ọmọ gbáyé bí èmi ẹni ọmọ jalẹ̀ wá kú ògú òru wá gbọ̀n ọ̀rẹ̀lẹ̀ bárí tó fi dórí àìsàn di orí ni wọ́n ń tọ́jú lọ́dọ̀ wọn. Bẹ́ẹ̀ gẹ́lẹ́ ni wọ́n tún máa àìsàn gbára dálẹ̀ tí ò sì ní ṣerú onítọ̀hún mọ́. Bákan náà wọ́n tún bá ní bẹ́lọ́n lórí asínà jẹ́ lórí iṣẹ́ yòówù dáadáa báyàn láyò tí ń ṣe tẹ́yìn ó sì máa ta wàràwàrà. Iṣẹ́ tiẹ̀ ni ọ̀lọ́dẹ́dẹ́ àbí wọ́n ti da òkúta sọ́jà rẹ̀. Gbéra ńlẹ̀ yọjú sí bàbá ewé ń jẹ́ ẹlẹ́dàá máa sírí. Bàbá ń bẹ ní ìlú Ìjẹ̀bú òde ẹ̀sọ̀ kalẹ̀ ní Látọ́pù Junction Ejere Road. Ilé ọ̀ṣẹ́ àkọ́kọ́ tẹ́kọ̀ọ́ kan tó ní transformer níwájú ibẹ̀ ni bàbá wà. Telephone 08065745041 tàbí 09055.

àlàáfíà tayọ̀ ìlera lòògùn ọ̀rọ̀ má fi ọwọ́ yọ̀bẹ́kẹ́ mú ọ̀rọ̀ ayára rẹ gbẹ́gbẹ́sẹ̀ lójú ọgán gbẹ́gbẹ́sẹ̀ ìwọ náà wò ó ò sáré sí wá ò sáré sẹ́yìn ọ̀rọ̀ náà báyọ ṣó wà á pa àìlera tí ń ṣe ó sì pa á mọ́ra ni ò tún ní gbẹ́gbẹ́sẹ̀ ọdún míì látún wọ̀ yìí ọdún yìí tún lọ kẹ̀rẹ̀kẹ̀rẹ̀kẹ̀rẹ̀kẹ̀rẹ̀ ìgbésẹ̀ ni kò gbé ọwọ́ tó bá dun ni àì ti bá bí a sọ bẹ́ẹ̀ ṣe bá dá ni àátúntún gùn ni ọgbìyànjú lóòótọ́ ṣùgbọ́n ò tí ìrọ́nà àbáyọ ṣùgbọ́n wọ́n ní orí tí ó bá gbé ni báyìí iná ni máa gbé aláwòrán eku nígbà tó ti lóore ọ̀fẹ́ láti gbọ́ ètò yìí ní àkókò yìí ó mọ̀ kó o ti ṣoríire ni ó kíra rẹ kú oríire torí pé ọbọ̀ onísábàbí o náà lọ bọ ọlọ́ọ̀bà mi olùdùmarè pàkíjẹ́ mọ́lẹ̀ kí wọ́n náà gbé ìgbésẹ̀ ọlọ́gbọ́n kí wọ́n náà darapọ̀ mọ́ àwọn tó ti lẹ́nu ọpẹ́ tí wọ́n mọ ojúlẹ́jà ewé àti egbò ewé ń jẹ́ o egbò sì ń jẹ́ àwọn kan wà tó wá jẹ́ pé ọlọ́run ti fi àṣírí ẹ̀

0: Ìsẹ́pẹ́ tẹ̀wọ̀tẹ̀wọ̀ láhàn náà la dànù. Bàbá ewé ń jẹ́ ẹlẹ́dàá máa sí. Lọ̀gẹ́gun ọ̀nà tálákẹ́ sọ. Bàbá ń sọ̀rọ̀ nípa kálórí àtẹ̀gbò fi ṣètọ́jú èyíkéyìí àìsàn àrùn àtàrí ara tó bá ń bá ní farafinra. Bí ọ̀fà ara lónírúurú ọ̀nà ewé àtẹ̀gbò òun ìlànà ta fi ṣètọ́jú ẹni tírúfẹ́ bẹ́ẹ̀ bá ń yọ lẹ́nu bẹ lọ́wọ́ bàbá ewé ń jẹ́ ẹlẹ́dàá máa sí tí ó sì dúpẹ́ lọ́dọ̀ Ọlọ́run tó ń ta àlàáfíà pípé. Orí ẹni ọmọ gbáyé kí èmi ẹni ọmọ jálẹ̀ wá kú ògú òru wá gbọ̀n ọ̀rẹ̀lẹ̀ bárí tó fi dórí àìsàn di orí ni wọ́n ń tọ́jú lọ́dọ̀ wọn bẹ́ẹ̀ gẹ́lẹ́ ni wọ́n tún máa àìsàn gbára dálẹ̀ tí ò sì ní serú onítọ̀hún mọ́. Bákan náà wọ́n tún bá ní bẹ́ẹ̀ lọ́run lórí asínàjẹ́ lórí iṣẹ́ ìwú ìdáàdà báyàn láyò tí ń ṣe tẹ́lẹ̀ ó sì máa ta wàràwàrà. Iṣẹ́ ti ẹni ọ̀lọ́dẹ́dẹ́ àbí wọ́n ti da òkúta sọ́jà rẹ̀ gbéra ńlẹ̀ yọjú sí bàbá ewé ń jẹ́ ẹlẹ́dàá máa sí. Bàbá ń bẹ ní ìlú Ìjẹ̀bú òde ẹsọ̀ kalẹ̀ ní Látọ́pù Junction Ejere Road ilé ọ́fíṣẹ́ àkọ́kọ́ tẹ́ àkọ́kọ́ kan tó ní transformer níwájú ibẹ̀ ní bàbá wà telephone 08065745041 tàbí 09055609849. Bàbá ewé ń jẹ́ ẹlẹ́dàá máa sí àgbọ̀njẹ oníṣègùn ìbílẹ̀ tó mojú ewé àtẹ̀gbò bí ọkàn ṣe mojú àdá.
1: Fún ìtọ́jú ara àti ẹ̀bi àdúrà ẹ pé bàbá ewé ń jẹ́ ẹlẹ́dàá máa sí sórí ẹ̀rọ ìbánisọ̀rọ̀ yìí 08065745041 tàbí 09055135564 09055135564.

tó láhàn náà ládànù. Bàbá ewé ń jẹ́ ẹlẹ́dàá máa sí. Lọ̀gẹ́gun ọ̀nà tálákẹ́ sọ. Bàbá ń sọ̀rọ̀ nípa kálórí àtẹ̀gùn fi ṣètọ́jú èyíkéyìí àìsàn àrùn àtàrí ara tó bá ń bá ní farafinra. Bí ọfà ara lónírúurú ọ̀nà ewé àtẹ̀gùn òun ìlànà ta fi ṣètọ́jú ẹni tí fẹ́ bẹ́ẹ̀ bá ń yọ lẹ́nu bẹ lọ́wọ́ bàbá ewé ń jẹ́ ẹlẹ́dàá máa sí tí ó sì dúpẹ́ lọ́dọ̀ Ọlọ́run tó ń ta àlàáfíà pípé. Orí ẹni ọmọ gbáyé kí èmi ẹni ọmọ jálẹ̀ wá kú ògú òru wá gbọ̀n ọ̀rẹ̀lẹ̀ bárí tó fi dórí àìsàn ọdẹ orí ni wọ́n ń tọ́jú lọ́dọ̀ wọn. Bẹ́ẹ̀ gẹ́lẹ́ ni wọ́n tún máa ìsan dáradálẹ̀ tí ò sì ní serú onítọ̀hún mọ́. Bákan náà àwọn tó ń bá ní bẹ́ẹ̀ lọ́rùn lórí asínà jẹ́ lórí iṣẹ́ yòówù ìdádà báyàn láyò tí ń ṣe tẹ́yìn ó sì máa ta wàràwàrà. Iṣẹ́ ti ẹni ọ̀lọ́dẹ́dẹ́ àbí wọ́n ti da òkúta sọ́jà rẹ̀. Gbéra ńlẹ̀ yọjú sí bàbá ewé ń jẹ́ ẹlẹ́dàá máa sí. Bàbá ń bẹ ní ìlú Ìjẹ̀bú-òde. Ẹ sọ kalẹ̀ ní Látọ̀gùn Junction, Ejere Road. Ilé ọṣẹ́ àkọ́kọ́ tẹ́ àkọ́kọ́ kan tó ní transformer níwájú. Ibẹ̀ ni bàbá wà. Telephone 0806574 5041 tàbí 090556.

Ìjẹ́ kí ọjọ́ ikú ọmọ ènìyàn ó máa fojoojúmọ́ dínkù nípa ọjọ́ orí ẹ̀dá. A gbọ́ pé ikú ní èrè ẹ̀ṣẹ̀, bẹ́ẹ̀ ni kò sírọ́ ńbẹ̀. Ẹ̀ṣẹ̀ ọwọ́ èmi àti ìwọ tó ń gbọ́ mi láṣàálẹ̀ yìí ni kò jẹ́ kí ọmọ ènìyàn kó máa lọ́jọ́ lórí pẹ́pẹ́pẹ́ bí ìtayé àtijọ́ mọ́. Ká sì wo ìwé mímọ́ tá à ń wò bọ̀. Ádámù ó jẹ́ ẹni 130 years kó tó bí àkọ́bí rẹ̀. Èmi ò lè sọ bú yóò tọ́ ni o, bá a ti rí ká. Ṣéètì ni àkọ́bí rẹ̀ tó bí nígbà tó pé 130. Ádámù ń lo 180 ọdún kò náà ò tó kú 930. Ṣéètì náà lo 912 years láyé kò tó kú. Enosi ti ń ṣe ọmọ bíbí inú Ṣéètì, òun náà lo 965 kò tó kú. Kenani ti ń ṣe ọmọ Enosi, òun náà lo 710 years kò tó kú. Enoku tó bí Metusela, òun náà lo 365 years. Nígbà tí Metusela fúnra rẹ̀ ta gbọ́ pé ó lo 969 years. Ẹ wo, Metusela ló bí Lameki o, Lameki ló bí Noa. Noa fúnra rẹ̀ ó lo 500 ọdún 500 years kó tó bí àwọn ọmọ mẹ́tẹ̀ẹ̀ta. Ẹ gbọ́dọ̀ bò ni wọ́n ṣe ń lo ayé ńgbà tí wọ́n gan, tá a fi gbọ́ pé wọ́n ń dàgbà tó báyìí. Ṣé ká ní àìṣedédé ọmọ ènìyàn nípa ẹ̀ṣẹ̀ ló mú kí ọjọ́ orí ìgbà ọmọ ẹ̀dá ó máa dínkù ni? Bó ṣe ń gbọ́ mi láṣàálẹ̀ yìí, ohun tí à ń pè ní ẹ̀ṣẹ̀ ó jọ pé a máa dín ọjọ́ orí ọmọ ẹ̀dá kù. Nígbà kan Olódùmarè rí ìwà ọmọ ènìyàn, a gbọ́ pé inú Olúwa sì bàjẹ́, ó sì dun Ọlọ́run dé ọkàn. Ọlọ́run wá ṣe ìlérí láti pa ènìyàn run kúrò lórí ilẹ̀ ayé, ṣùgbọ́n a gbọ́ pé Noa ó rí ojú ere Ọlọ́run. Ìyẹn ló fi jẹ́ pé Noa yìí ni Ọlọ́run yọ̀ǹda fún láti fi igi gofẹ́rì kó ìkan ọkọ̀ ojú omi lásìkò ìkún omi. Àbálọbábọ̀ rẹ̀ a rí pé ikú náà ni èrè ẹ̀ṣẹ̀ ọmọ ènìyàn. Ẹ wo, a lọ sínú ìwé mímọ́ kákà mú àwọn nǹkan kan jáde fún yín ni bí ìwé mímọ́ ṣe sọ. Ṣùgbọ́n ṣé lótìítọ́ ni pé kinní kan wà tí ń bẹ nílé ayé tá à ń pè ní ìdáríjì ẹ̀ṣẹ̀ gan? Kẹ́ṣẹ̀ ò ní ìdáríjì. Ẹ rí ohun gbogbo tí ọmọ ènìyàn bá pè ní ìdáríjì ẹ̀ṣẹ̀ lórí ìgbàgbọ́ ọmọ ènìyàn lásán ni. Kò sí ẹ̀dá láàyè kan tó mọ ìgbà tí Olódùmarè ń ka ẹ̀ṣẹ̀ sí èèyàn lẹ́sẹ̀. Kò sí ẹ̀dá láàyè kan tó mọ ìgbà tí Ọlọ́run dẹ̀ ń dáríjì ni. Ohun gbogbo dúró lórí ìgbàgbọ́ èmi.

adupe lowo Olorun oba idariji ese se o wa bi ko si dari ese wa jiwa bi a tin dariji awon to se wa adura Olorun to lagbara ni ese a le pin ese si ona meta ese si Olorun tabi ese si Olodumare ese si omo la keji bi tiwa omo eniyan bi tiwa ati ese si ara eni ona meta yi ni a le pin si ṣugbọn nitori asiko ese ọpọ ni Olorun da sile aye ka to ṣẹda ọmọ eniyan sibẹsibẹ ọpọ ọmọ eniyan lo n da ese nipasẹ iṣẹ owo aṣẹda ti a le sọ pe kìí ṣe ènìyàn bíi tiwa kí ni mò ń sọ fún àpẹẹrẹ igi igbó ọ̀pẹ igbó ẹranko igbó ẹyẹ ojú ọ̀run ẹran ọ̀sìn omi ẹwo ká pé ó ṣeé ṣe fún ọmọ ènìyàn ni ọmọ ènìyàn ìbá gbìyànjú láti ta oòrùn bó ti jìnà tóhun ọmọ ènìyàn yóò sì ta ní ọfà òjò tó ń rọ̀ ọmọ ènìyàn wa tún máa táńpà pẹ̀lú rẹ̀ kò wá sí gbogbo ohun tí a kà á lẹ́wọ̀n yìí tí ọmọ ènìyàn kìí fẹ́ dá lóró ọmọ ènìyàn a máa dá ẹranko lóró ewúrẹ́ míì alóyún kò ní bí máa sì máa rú kiri ọmọ ènìyàn ló dán iṣẹ́ wò lára rẹ̀ ọmọ ènìyàn òun ẹ̀ṣẹ̀ wọ́n jọ rìn ni à ń pe oògùn kan ní àlùrọ̀ tó jẹ́ pé bí wọ́n bá fẹ́ lu ènìyàn omi àti ẹ̀jẹ̀ ara onítọ̀hún àsìgbẹ́ ọmọ ènìyàn a sì kọ́kọ́ dán irú oògùn yìí wò lára igi àbí lára ẹran kò sí ntọ́mọ èèyàn ò lè ṣe ẹran ọ̀sìn míì tẹ bá rí a ní ìpá lábẹ́ òmíràn a ní gbègbè lọ́rùn ṣé àwọn ohun ọ̀sìn wọ̀nyí ṣe Olodumare ni àwa ènìyàn là ń dàn kan wò lára wọn gbogbo okùn tó fa ẹ̀ṣẹ̀ ọwọ́ ọmọ ènìyàn ló wà gbogbo okùn tó fa ẹ̀ṣẹ̀ nílé ayé ọwọ́ àwa ènìyàn ló wà kí a ṣẹ̀dá ó túbọ̀ máa dẹlẹ̀ rí fún olóògbé kan tó kọrin nígbà ayé rẹ̀ tó ní ká tó gégi inú igbó ó yẹ ká fi ọ̀rọ̀ rora ẹni ká tó gégi nínú igbó mo ṣe bó yẹ ká fọ̀rọ̀ rora ẹni àní ká tó dọ́mọ ẹyẹ lóró a bá fi rora wa wo tó bá lọ jẹ́wọ́ náà ńkọ́ ni ṣé ìwọ lè gbà ni mo sọ ẹ wo ẹ̀ṣẹ̀ tá à ń dá lórí ohun tí Olorun dá ó pọ̀ oníkùn ló mọ̀ka o kò sẹ́ni tó dẹ́ṣẹ̀ kan tí ó mọ̀ lójú ẹsẹ̀ pé ẹ̀ṣẹ̀ ló ń dá ṣùgbọ́n kí la fẹ́ pè lẹ́ṣẹ̀ gan àwa ènìyàn la ni gbólóhùn yìí nígbà tí àwọn ẹ̀yà kan wà bó o bá lọ kí wọ́n lé wọ́n á fìyàwó ṣe ọ́ lálejò ìwọ ò wá látẹ̀yà tí wọ́n ti ń ṣe bẹ́ẹ̀ ò wá lọ kí lágbájá ẹ̀ ń lé ló bá múyàwó rẹ̀ kékeré ó lóun fi ṣe ọ́ lálejò ìwọ wò wípé ìyàwó tó fún ọ yìí ọ̀rẹ́ bí n bá ṣe nǹkan báyìí ẹ̀ṣẹ̀ mú màdá
o na wa so fun o pe ore ba ti nse lodo wa nu bi o ba se nkankan pelu yawo mi o dese nu bo ba se nkankan pelu iyawo to fun o ese lo da lodo ti e bi won na ba de se gege bi ilana igbagbo ti e ese ni ki wa ni ka pe ni ese gan on ti enikan ka si ese elumi o ka si ese lodo ti e afi ki a seda ko ran wa lowo ta ni elese ki ni ese e wo a ma tesiwaju lojo waju e ku kale aditu

0: kíkẹ́ èèyàn wáyé fọ́mọ́ dẹ̀ rí aláàánú òmìnira alátakò kan ó ń tẹ̀lé ẹrin ìrìnàjò ọ̀gá ó ti sojú mi rí mo wà ní ọ́fíìsì ọ̀rẹ́ mi lọ́jọ́ kan ọ̀rẹ́ mi yẹ kì í ṣe ìránṣẹ́ ọlọ́run òun ní ọ́fíìsì kọ́mpìnì rẹ̀ wọ́n máa ń ṣe àwọn ike kọ́mpìnì yẹn iṣẹ́ tó ń ṣe pòdúsì wọ́n pọ̀ gan mo wá wà ń bẹ̀ ó wá lóun ti fún ẹnìkan ní appointment pé kó wá ní aago mẹ́jọ so ìgbà tí mo wà nínú ọ́fíìsì ó kàn déédé nìdí lẹ́gbẹ̀ẹ́ mi ó lóun fẹ́ sáré dé ta ipò ọmọ kan dúró dé oníta ó dẹ̀ wọlé padà èmi ò mọ nǹkan kan a jọ ń sọ̀rọ̀ lọ lẹ́yìn 2 hours lẹ́yìn 2 hours lẹ́yìn wákàtí méjì lẹ́nì kan bá tún dé ló bá ẹ̀sẹ̀kẹ́jì bá pè pé ẹ̀ló dẹ́nì ẹ̀ mà lálejò láì tí o nígbà tẹ́niyẹn máa dé tó wá ó ní kó já niyẹn wọlé òun ti lérò pé ẹlòmíì ẹnìkejì tó ń retí ni tó lè wọ ọ́fíìsì ló bá ní kó wọlé ìgbà tẹ́niyẹn máa wọlé ohun àkọ́kọ́ tó ti ẹnu ọ̀rẹ́ mi jáde òní wípé ṣe bí wọn mo rí tẹ́lẹ̀ ìgbẹ́ yìí ní wákàtí méjì tán ní ìsìn ìyẹn ní rárá dádì o mo ṣẹ̀ ń bọ̀ ni o ó ní rárá ṣe àní mo rí ẹ
1: ló
0: bá pe secretary ṣé ọmọkùnrin kọ́ ni mo wá rí ní ìtàlẹ̀ kan secretary ní dádì rárá o ẹkẹlẹ ẹ fẹ́ pàdé ẹnìkan ta ni so ìwọ náà rí gbà tí mo rí ọmọkùnrin lẹ́ẹ̀kan secretary ò rí ọ̀gá nìkan lórí ẹni yẹn kì í ṣe máa ṣọ́nájọ wọ̀ gbogbo ohun tí ọ̀gá fẹ́ fún ó ti gbélé lọ́wọ́ èló ló dẹ̀ fẹ́ fún un ó dún ti gbé 2 million cash lọ 2 million cash lẹ́nu yẹn ti gbé lọ ẹ̀sà ọ̀gá fẹ́ ó tún fẹ́ sáàkì secretary yẹn wípé ṣe fẹ́ pé òun ní wèrè ni ẹ̀sà ká ní mi ò sí ń bẹ̀ náà wá sọ màá nínú fíìmù ló ti ń ṣẹlẹ̀ mo wà ń bẹ̀ bí mo ti worí ìbọ̀dá yẹn ni mo worí ẹ̀ ẹ̀sà orí ẹ̀ wá ó ń yọ ìdí ní ẹni tó ti kú tó ti wà ní sàárè.

0: ti pẹ́ ní ibojì.
1: Kábíyèsí Ọlọ́run.
0: Ẹ mò ń rí ìdí ń bẹ̀.
1: Ìdí lórí rẹ̀.
0: Mo ní ọ̀gá ó ti yé mi. Mo ní ọ̀rẹ́. Farabalẹ̀.
1: Yòókù ti wá.
0: Ọ̀gá. Ilé ààrẹ ńkọ.
1: Ọjọ́ ni wá yóò.
0: Ó ló ń bẹ lé. Kódà ìyá mi ló fún mi lọ́wọ́ mọ́tò.
1: Kábíyèsí Ọlọ́run.
0: Tí mo fi wá.
1: Jésù.
0: Ìyá rẹ̀ lè fún ọ lọ́wọ́ ọkọ.
1: Kábíyàmọ́.
0: Àtìgbà wo ló ti ṣe tán? Ó ní mo ti jáde léèwé.
1: Jésù.
0: Over 10 years.
1: 10 years ago.
0: Ọdún mẹ́wàá ló ti jáde.
1: Ṣẹ́gi.
0: Òun ò dẹ̀ rí ṣẹ́gi.
1: Kábíyèsí Ọlọ́run.
0: Ó ní òun wá pàdé bàbá rẹ̀. Òun ràn wọ́n lọ́wọ́.
1: Jésù.
0: Ó wá láwọn máa ràn òun lọ́wọ́.
1: Lọ́wọ́.
0: Pẹ̀lú $2 million.
1: Kábíyèsí o.
0: Ó ní òun ṣe help fún wọn.
1: Jésù.
0: Nígbà tí mọ́tò wọn bàjẹ́ sẹ́gbẹ̀ igbó.
1: Yẹ́sà yẹ́sà.
0: Òun ló ń dúró tì wọ́n látàárọ̀ dalẹ̀.
1: Ajáluwa yóò.
0: Ó náwó náà máa help òun pẹ̀lú $2 million.
1: $2 million
0: yẹn lòun fẹ́ wá gbà.
1: Yẹ́sà. Kábíyèsí o.
0: Alága sọ pé mo ti kó fún ẹ. Òun máa fọlọ́pàá gbé ẹ.
1: Kábíyèsí o.
0: Ẹ máa kọ́. Ẹ bọ̀ra látàkọ. Ilé ọdẹ yẹ mí.
1: Ilé
0: ọdẹ yẹ mí. Ilé ọdẹ yẹ mí. Ilé ọdẹ yẹ mí. Ilé ọdẹ yẹ mí. Ilé ọdẹ yẹ mí. Ilé ọdẹ yẹ mí. Ilé ọdẹ yẹ mí. Ilé ọdẹ yẹ mí. Ilé ọdẹ yẹ mí. Ilé ọdẹ yẹ mí. Ilé ọdẹ yẹ mí. Ilé ọdẹ yẹ mí. Ilé ọdẹ yẹ mí. Ilé ọdẹ yẹ mí. Ilé ọdẹ yẹ mí. Ilé ọdẹ yẹ mí. Ilé ọdẹ yẹ mí. Ilé ọdẹ yẹ mí. Ilé ọdẹ yẹ mí. Ilé ọdẹ yẹ mí. Ilé ọdẹ yẹ mí. Ilé ọdẹ yẹ mí.

0: foundation ìpínlẹ̀ ilé olúwa ní orí òkè sioni náà ní ọjọ́ kẹrìnlélógún oṣù kẹsàn májẹ̀mú olúwa kì í yẹ ìrábádálé kì í yàmàtà ẹ̀yìn wọlé sàmúlò ó táyé ní kò lè ṣe é ṣe láyè ó yẹ kó máa ṣe é ṣe. Ee mo rí kọ́kọ́rọ́ ilé tó pọ̀ máa bá àwọn tó pọ̀ sí ilé
1: bẹ́ẹ̀ni o
0: mo ti ń bá wọn sílé ní sango ọ̀tá
1: o bẹ́ẹ̀ni sà
0: lẹ́nu gbàtà adé sango àti sí ilé tó pọ̀ ọ̀gá mo ti bá àwọn kẹ́lẹ́ sí nílé sà
1: bẹ́ẹ̀ni sà
0: mo ti ń bá àwọn kẹ́ sí ní ìlọrin ó ku ẹ̀yin wo tí mo fẹ́ wọn bá sílé kọ́kọ́rọ́ ilé tuntun ni mo rí gbà á gbọ́ ní èlé 24 September.
1: Bẹ́ẹ̀ni sà.
0: Oṣù kẹsàn.
1: Oṣù kẹsàn ni o.
0: Káàfin ìpínlẹ̀ orí òkè lélẹ̀.
1: Bẹ́ẹ̀ni o.
0: Ẹ̀sà.
1: Bẹ́ẹ̀ mi o.
0: September 24.
1: September 24 ni.
0: Ọjọ́ Thursday.
1: Thursday ló bọ́ sí o.
0: Kò le kó ẹ̀sà.
1: Bẹ́ẹ̀ mi o.
0: Májẹ̀mú yẹn ò lè parẹ́.
1: Májẹ̀mú ńlá ni sà.
0: Ẹ̀yin wọ́n lẹ́sẹ̀ mi.
1: Orúkọ Jésù.
0: Ẹgbà kọ́kọ́rọ́ ilé. Ẹ̀sà.
1: Yẹ̀sà.
0: Òkúta tí àwọn ọmọlẹ́ kọ̀ sílẹ̀. Ó padà dé pàtàkì.
1: Bàtà ìbúlẹ̀.
0: Mo ti gbàgbé ẹ nílé yín.
1: Bẹ́ẹ̀ni sà.
0: Mo ṣiṣẹ́ kan nígbà tá a ṣe ilé àánú.
1: Kábíyèsí o.
0: Ilé àánú.
1: Bẹ́ẹ̀ni sà bẹ́ẹ̀ni.
0: Mo ṣiṣẹ́ yẹn.
1: Ó yẹ sà.
0: Ó dẹ̀ bí ẹ̀rí tó pọ̀.
1: Bẹ́ẹ̀ni o.
0: Òun ló bí ẹ̀rí.
1: Yẹ̀sà.
0: Bàbá tá a bá sílé.
1: Kábíyèsí o.
0: Ní inú Èkó.
1: Ẹ o.
0: Tí àwọn ọmọ rẹ̀ gbàgbé ẹ.
1: Yẹ̀sà.
0: Láti ìlú Òyìnbó. Tí ó wá padà fún mi ní ilẹ̀.
1: Bẹ́ẹ̀ni
0: sà bẹ́ẹ̀ni. Tó gba yẹ̀pẹ̀ yẹn.
1: Kábíyèsí o.
0: Yẹ̀pẹ̀ ilé àánú.
1: Ilé àánú.
0: Ẹ̀ka tó rẹ̀ ni o.
1: Yẹ̀sà bẹ́ẹ̀ni sà.
0: Ilé àánú yẹn ní Májẹ̀mú tó lágbára.
1: Bẹ́ẹ̀ni o.
0: Ọ̀gá.
1: Bàbá mi o.
0: Yẹ̀pẹ̀ ilé àánú yẹn.
1: Kábíyèsí ọlọ́run.
0: Ni ìyá tó lò ń kọ́ ilé. Tóun náà fi rí.
1: Bẹ́ẹ̀ni sà.
0: Tó fi rí ilé yẹn kọ́.
1: Bẹ́ẹ̀ni o.
0: Láì mọ kó lọ bù sórí.
1: Adániwáyé o.
0: Pọ́jẹ́tì tí wọ́n ti gbọ́wọ́lé.
1: Bẹ́ẹ̀ni o.
0: Iye ilé tí ń kọ́ lọ tí wọ́n pati.
1: Kábíyèsí o.
0: Ilẹ̀ tó wà fẹ́ẹ̀ lè rí foundation ṣe.
1: Ó yẹ sà.
0: Ọ̀gá.
1: Bàbá mi o.
0: Ẹ sà.
1: Ẹ̀ka ìmọ̀yé.
0: Foundation 5000 capacity.
1: Yẹ́sà.
0: Tá a fẹ́ kọ́ yìí.
1: Bẹ́ẹ̀ni o.
0: Foundation rẹ̀.
1: Yẹ́sà.
0: Bá a ṣe ṣe. Olúwa ní ká bu yẹ̀pẹ̀.
1: Bẹ́ẹ̀ni
0: sà. Ní
1: ẹ máa kú oríire o.
0: Tó lẹ ṣe ń jẹ lọ́kì.
1: Ẹ máa kú oríire o.
0: Sango ọ̀tá.
1: Sango.
0: Sẹ́ẹ̀dẹ̀mọ̀ wúlò ẹ̀ báyìí. Sẹ́ẹ̀dẹ̀mọ̀ọ́re báyìí.
1: Sẹ́ẹ̀mọ̀ọ́re.
0: Sango ọ̀tá.
1: Ọgbọ́n Sango ọ̀tá.
0: Ọ̀gá.
1: Bàbá mi o.
0: Ẹ̀yin ará Lẹ́sà.
1: Lẹ́sà.
0: Ẹ gbà tí yín tẹ bá dé o.
1: Bẹ́ẹ̀ni
0: sà. Ní Lẹ́sà.
1: Ní
0: Lẹ́sà
1: ni o.
0: Ẹ̀yin
1: o
0: my god ọdún yóò ní parí láìsẹ pé o fi ìpínlẹ ilé lọlẹ láìsẹ pé o kọ ilé máa ń dẹlẹ kẹrù ọ ẹlòyìí àdónà ẹgbẹ kọkọrọ ilé ọjà
1: bàbá mi o
0: wá gba yẹpẹ yìí
1: ọjà tètè má bọ
0: ẹnìkan ní yẹpẹ
1: kábíyèsí o
0: ṣèbí mo ní yẹpẹ wájú ilé mi ó yàtọ o
1: májẹmú le o
0: yẹpẹ májẹmú
1: májẹmú ni o
0: fàndẹsẹ fàyé ní àlẹsẹ
1: kábíyèsí o
0: ìdọlà àlẹ kọ fàndẹsẹ nìkan kọ láti ṣe o
1: rárá o
0: wá wo ohun tó ti wà nílẹ
1: wá wo nǹkan tó wà nílẹ
0: láàrin ọjọ kan ṣoṣo
1: ó yẹ sà
0: èrò pọ tó ń bo sẹyìn ni
1: bẹẹni
0: dádúró mi ní wọn nẹra mi lówó ṣùgbọ́n ọlọ́run gbé àwọn èèyàn dìde
1: ọlọ́run jẹ̀rì ara rẹ̀
0: wọ́n ń gbé sìmẹ́ǹtì wọlé lẹ́yọ kọ̀ọ̀kan èmi kọ́ ni mo fẹ́ kọ́ ilé olúwa ẹ̀yin lẹ fẹ́ kọ́ ta ló kọ́ ilé fún olúwa tí ọlọ́run ò ṣe fún ọ̀gá ó máa lágbára àárọ̀ ọjọ́
1: sunday
0: 7 o'clock
1: sit-in
0: wágbá yẹ̀pẹ̀ yẹn àti owó yẹn
1: ilé sà
0: ìyẹn ṣe ajé
1: bẹ́ẹ̀ni sà
0: tí mo fẹ́ fún ẹ wọ́n gbà nílé sà
1: ó jẹ́ máa bọ̀
0: orí òkè sí òní
1: àrẹ̀mọ̀lẹ́kùn
0: sọ́kùn.

0: sọ̀rọ̀ nípa Life Format Printing. Fúnra bí Ghana woman tó wà nínú ẹ̀. Ṣẹ́lú flẹ̀, SCV cigar, heat transfer, customized t-shirt, pẹ̀lú t-shirt sewing, BTS printing, monograph, photo frame, àwọ̀, mug, àti house printing. Gbogbo wa jẹ́ kí wọ́n bá ní brand mọ́tò lóríṣiríṣi. Ẹ̀yin olóṣìṣẹ́ iléeṣẹ́ lálá. Ẹ máa bọ̀ Bọ́lá Print kájú ẹ̀. Bọ́lá Print gangan lóríṣiríṣi printing pẹ̀lú àwọn akọ́ṣẹ́mọṣẹ́. Àǹfààní ń bẹ fún gbogbo ẹni tó fẹ́ kọ́ nípa printing pẹ̀lú graphic design lọ́dọ̀ wa. Bíbọ̀ photo frame pẹ̀lú àwọn customized t-shirt. Fẹ́ ẹ gbàgbé ẹ̀. Ẹ̀dínwó ni gbogbo ẹ̀ lọ́dọ̀ wa. Nùmọ̀ sí sùúrù lérè lẹ́yìn MTN office along ìdí ìlú Sunwater ìpínlẹ̀ Ogun la wà. Fẹ́kùn rẹ̀ àlàyé máa 08095327878 08095317878
1: Radio, radio. Adaba FM. Adaba FM. 88.9. Akure.
2: Pumping it up on Adaba FM.
3: Se ngbadun adaba.
4: Mo ngbadun adaba.
5: Bazo, Olorun ma daro bo aiso.
6: Moki onile moki alejo ani faisan lo gba oruko ti emi ni Babangana ti gbogbo aye ma pe ni Baba Kerewa alase ati oludari Stand Action Koboko eike ikudie kudie to ba le ma ba iwo lomo okunrin ja kan si mi
7: ni iwaju Continental Guest House Nepa nilu Akure
6: phone number mi 08164127777 lẹ́ẹ̀kan sí 08164122777.
8: Kí la mọ̀ sí Stand Action Koboko? Àwọn egbòogi tó da fún ọlọ́mọ ọkùnrin nìkan ṣoṣo. Òun ni à ń pè ní Stand Action Koboko. A ní olómi, a ní oní powder. Ọlọ́mọ ọkùnrin nìkan ṣoṣo ló ṣiṣẹ́ fún o. Tí nǹkan ọmọkùnrin rẹ kó lè máa gbéra dáadáa. Kí àgbò rẹ kó lè máa kàn bí àgbò. Kí ẹṣin ara rẹ kó lè máa gbéra. Àbí orúkọ tiẹ̀ tiẹ̀ ti rí padà sí bọ̀dà ṣúkẹ́ṣúkẹ́. Níwájú olólùfẹ́ rẹ. Irú nǹkan báyìí kò da, ó máa ń fa ìtìjú fún ọlọ́mọ ọkùnrin ni. Torí rẹ̀ la ṣe mú egbòogi Stand Action Koboko wá fún ọlọ́mọ ọkùnrin nìkan ṣoṣo. Àìsàn tí ó gbóògùn ọlọ́run ò ní fi ṣe wá. Gbogbo nǹkan tí ò bá lè máa ṣèwọ́ ọlọ́mọ ọkùnrin fẹ́ kó gbìyànjú kó wá bá mi
7: ní iwájú Continental Guest House Nepa nílùú Àkúrẹ́.
6: Phone number mi 08164122777
8: egunjẹ egun òṣàjọ òṣà ògùn tẹ̀mí ò bá mọ̀ èmi ò ní sọ̀rọ̀ nípa ẹ̀ egbòogi tí èmi ń gbé káàkiri nǹkan tí mo jogún lọ́wọ́ ọba ńlá wa ni ọba wa a máa dàgbà a máa wọ 90 wọn a máa fẹ́ ìyàwó méjì mẹ́ta mẹ́rin wọn a sì máa kápẹ́bù tó ti máa bá wọn ṣe bóyá ọmọ ogójì ọdún ni ẹni 50 ọdún ni ẹni 100 ọdún ni ẹni torí pé ẹṣin ara rẹ ò gbéra dáadáa àgbò rẹ ò lè kàn bí àgbò àbí ẹṣin ara ti rẹ kéré ju ọjọ́ orí rẹ lọ ajá afọ rẹ ò lè gbéra dáadáa má fi dẹ́gula.
7: Mo wà níwájú Continental Guest House Nepa nílùú Àkúrẹ́.
8: Ibẹ̀ ni ó wà. Bí ọmọkùnrin nìkan ni mò ń ṣètọ́jú. Tí ẹ bá wá sí ọ̀dọ̀ wa, ẹ mọ̀ pé omi yàtọ̀ ságbo, àgbo yàtọ̀ sómi. Gbogbo ẹ̀yin tí ẹ bá wá sí ọ̀dọ̀ wa, òun ni ẹ jẹ àǹfààní àyẹ̀wò ọ̀fẹ́ nípa ọ̀nà ìgbàlódé wa àti àwọn baba ńlá wa tí a mọ̀ ní ọ̀nà onífadé. Ẹ̀yin irú ẹ̀yin ní gbogbo ìgbà.
6: Oríkèríkà ara ń rọ ni ara ń jẹ ẹ jẹ ni àbí omi jí ara rẹ tí ó ń fi bí sọ fi rẹ̀ sí kò pọ̀ tó má fi dẹ́gula ó lè pè mí sórí ẹ̀rọ ìbánisọ̀rọ̀ mi 08164122777
8: 08164122777 a jẹ́ pé àìsàn kan wà tó ń fà á àìpèníjà nínú iṣan ara ni ṣe mọ̀ pé ọ̀gọ́ kan wà nínú mọ́tò tí à ń pè ní carburetor ti carburetor yìí tó bá ti ní ìdọ̀tí ọ̀hún tó bá ti ní ìpèníjà nínú àwọn wáyà tó gbé iṣẹ́ wọlé sínú ẹ̀ ó ló máa ń fa kí carburetor kó má lè ṣe bó ṣe ń ṣe ibi tó mi ń gbà wọlé omi ò ní lè gbabẹ̀ wọlé mọ́ carburetor yìí kò ní lè ṣe dáadáa ó dẹ̀ wà nínú iṣan ara ọmọ ọlọ́mọkùnrin iṣan ara kan wà tó ṣiṣẹ́ pàtó tí iṣan ara yìí tó bá ti ní ìpèníjà òun ni ọlọ́mọkùnrin máa di bọ̀dá ṣúkẹ́ṣúkẹ́ àbí wọ́n tiẹ̀ ní àìsàn tí à ń pè ní àrùn jẹ̀díjẹ̀
6: ẹ̀dì wọ́n fẹ́ ṣe gáàtì ẹ nǹkan máa jáde níbi gáàtì ẹ wọ́n máa fọ ọ́ọ̀tì sínú irú nǹkan báyìí yóò dáa.
7: Kàn sí mi ní iwájú Continental Guest House NEPA nílùú Àkúrẹ́.
6: Ibẹ̀ ni mo wà, gbogbo nǹkan kí nǹkan tí ò bá ń ṣe ọlọ́mọkùnrin nínú àgọ́ ara nínú iṣan ara ọlọ́mọkùnrin nìkan ni mò ń pè o. Gbogbo nǹkan tí nǹkan tí ò bá ń ṣe.
3: Kàn sí mi. Phone number mi 08164122777 08164122777.
6: Àgbo marugbo takebe òun ni àgbo tí èmi ń gbé káàkiri tí ọlọ́mọkùnrin tó máa lè dángájá tó máa lè ṣe dáadáa àbí ìpèníjà ti tiẹ̀ ó tiẹ̀ ti fà á ẹsẹ̀ rẹ̀ ń wú ni o ò lè sùn dáadáa bó ṣe ń sùn tẹ́lẹ̀. Gbogbo orúkọ báyìí kò da ẹlòmíì tó bá lóògùn lọ́wọ́ a ṣiṣẹ́ tí oògùn bá tán a tún padà sí bó ṣe ń ṣe ni. Irú nǹkan báyìí kò da, a ní láti ṣe àyẹ̀wò ká lè mọ irú oògùn tó máa bá ẹ lára mu tí ìrìn àjò ọ̀sẹ̀ kan tí ò fi ní di ọdún kan mọ́ ẹ lọ́wọ́. Tí o bá wá sí ọ̀dọ̀ wa tí a bá bèrè lọ́wọ́ àwọn tó nílẹ̀ a mọ̀ pé nǹkan báyìí ló ń ṣe o, ká tó mọ oògùn tá máa fún ọ. Àwa kì í ṣe èyí, àwa kì í ṣe ọ̀hún. Ìtọ́jú ọlọ́mọkùnrin nìkan ni. Tí ẹ bá rí ọlọ́mọbìnrin ní ọ̀dọ̀ mi bóyá ó wá nítorí ọkọ rẹ̀ òun ni ó ṣe wá. Ìtọ́jú ọlọ́mọkùnrin nìkan ṣoṣo òun ni mò ń ṣe.
7: Kàn sí mi ní iwájú Continental Guest House NEPA nílùú Àkúrẹ́.
3: Phone number mi 08164122777 lẹ́ẹ̀kan sí 08164122777.
1: Oh, number one radio. Adaba FM.
2: Adaba FM.
1: 88.9. Akure.
4: Se ngbadun adaba
9: mo ngbadun adaba
10: mo ngbadun adaba
11: mo ngbadun adaba

0: ọjà ni mo gbé kalẹ̀ yìí tí ò sẹ́ni bèrè tí mò ń tà ó yá ń bá dọ̀jàre.
1: Ìyá tankété ayé ń lé ọ́n bí òun sá lọ́ka fashion ń bọ̀ lọ́wọ́jà yé ò tó gbọ́ ìmọ̀ràn mi ó yá lọ́dọ̀ Alhaji Àgbà bàbá aláàánú spiritual home ó gbóná bí ẹlẹ́gùn ṣọ̀pọ̀nà òun gan lọ́nà àbáyọ tọ́pọ̀ àwọn tó fẹ́ tàtà jèrè ń sátọ̀ ẹni wọkọ̀ wáyà ẹni fẹ́ gbọ́mọjọ́ á lọ bẹ̀ confirm ni kì í ṣàṣàwọ̀ nínú cash pọ̀ owó ayé kúrò lára ni.
0: Ṣèbí ìlú Àkúrẹ́ ni wọ́n wà.
1: Bẹ́ẹ̀ni wọ́n ń wà ní ìdí mango òkè ọgbà lọ́jọ́jọ́ Wednesday, Thursday àti Friday sọ fọ́lọ́kadà ní Lafẹ́ Junction Àkúrẹ́ nílùú Ọ̀wọ̀ ẹ lọ pàdé wọn ní God Plaza lọ́jọ́jọ́ Saturday àti Sunday opposite Àlàáfíà Hotel Ọ̀wọ̀ Monday and Tuesday ìka ẹ lọ pàdé Alhaji Àgbà ní Bakusa Street opposite ilé ìyá Bakusa ìlú Ọ̀rẹ́ Alhaji Àgbà kọjá bẹ́ẹ̀ àgàgà ìyọnu àgbàlú olóṣèlú contractor ẹ̀yin ni ìyọnu àgbàlú wà fún mo já ọ̀tán telephone 0806 397 0829

0: bẹ́ẹ̀ni tó bá wá ṣe bẹ́ẹ̀ tó múra lẹ̀ ńkọ́ ṣòro wípé ọ̀rọ̀ ayé wá jogún ọ̀rọ̀ àdá àti ìbọn ni ọlọ́run ọba mi má fi wá fáyé mú. Mo tún kíyìn ẹ kú dédé àsìkò yìí, ẹ ti mọ̀ pé ọjọ́ tá a wà yìí, iléeṣẹ́ rédíò alálùbáríkà tá a wà yìí, àsìkò tá a wà yìí, ètò ìní ò ṣe bẹ́ẹ̀ tí ó gorí àgbàgbé ẹ wá ń pétò owó nìyí o. Ìrẹ́jú àwọn tí wọ́n ṣe bẹ́ẹ̀ tí wọ́n ti gbètò yìí látọjọ́ tó pẹ́ tó ti ṣàǹfààní ìgbésí ayé tí wọ́n ti mọ ohun tí ó ń jáde lórí ètò yìí. Ètò ayé le lóko ètò yìí níbi tálàjì àgbà bàbá láàánú àgbà ohun mímọ́ lẹ̀ tí fi tewétegbò ṣètù sílẹ̀ fọ́mọ nìyàn. Bákẹ́sán ò ga jùgò tó bá ti ní bọ̀ọ̀lìwọ́ baba ní ṣe níbi wọ́n gbé ṣọdẹ. Mo wí bẹ́ẹ̀ lẹ́ẹ̀kan. Kò ṣeé fojú rí, kò ṣeé yìnbọn sí. Ẹ̀dà tó bá wá ń bẹ lé ayé tó ń gbégbé ayé àlàáfíà tó ń gbégbé ayé ìdùnnú tó wọ́n ń bẹ lọ́wọ́ ẹ̀ tara lé kokoko bí ara ọta. Irú wọn ò mọyì ọlọ́run ọba ẹni tí ń bẹ lórí ìdùbúlẹ̀ àìsàn báyìí tí wọ́n so mọ́lẹ̀ bí ẹran. Irú wọn ló mọ̀ wípé ayé le gẹ́gẹ́ bí okọ̀ ètò yìí. Mo kí yẹn kú dédé àsìkò lẹ́ẹ̀kan sí. Mo ti dé bí ìṣin lóde ìkírun, mo bọ̀ bí ọkọ̀ èrò lóde ìjìgbò. Mo dé bí ọ̀pá ọ̀ràn ọyàn lálẹ́dí ọ̀ọ́ni. Mo dúró dédé bí ìsango tìmí lọ́jà ẹ̀dẹ. Ọ̀pọ̀ tí ó gbádùn ara ẹ̀ lọ lọ́ báyìí lórí àìsàn kan tàbí ìkejì ló jẹ́ pé wọ́n mú mọ́ra kiri ìgboro ni. Ẹ gbọ́ mi dáadáa. Wọ́n mú mọ́ra kiri ìgboro wípé àwọn ò fẹ́ sọ̀rọ̀ ara wọn, wọn ò fẹ́ wíyùn síta káwọn ọ̀tá má bàa fi wọ́n ṣe yẹyẹ. Wọ́n ti gbàgbé pé tí wọ́n bá wá ṣe bẹ́ẹ̀ tí wọ́n mú mọ́ra títí títẹ̀mì bá pin. Ọ̀tá yóò yayọ òdì lórí tiwọn, ọ̀tá ò ní yayọ òdì lórí tiwa. Kò tó di pé wọ́n tẹ̀ wájú, ẹ jẹ́ ń ṣe bẹ́ẹ̀ jẹ́ ń fi nọ́mbà làájì àgbà bàbá láàánú kí n fìyùn léde. Nọ́mbà bàbá rè 08063 97 0829 08063 97 0829. Nọ́mbà làájì àgbà bàbá láàánú nìyùn. Ṣèbí àkìgbénú ọlọ́rọ̀ ọmọ táìsàn bá wá ṣe ọ̀ràn àtàìsàn tàbí ìṣòro kan ló ṣe bẹ́ẹ̀ tó wà nú ẹ̀ tó bá wíyùn síta. Ó wá ń gbé sínú kiri àkùnnú lẹ́lẹ́dẹ̀ ń kun tiẹ̀. Bó o lẹni tí ń bẹ̀lẹ́gbẹ̀ tiẹ̀ tó fẹ́ ṣàánú fún ọ láti lè júwe ibi tó tọ́ tó yẹ fún ọ, báwo ni ó ṣe mọ̀? Àmọ́ tó bá ṣe bẹ́ẹ̀ tó kàn sáwọn tó mọ ojú lè jẹ́ ọ̀rọ̀ tá à ń sọ̀rọ̀ báyìí. Bó dárùn àtàìsàn ló ṣe bẹ́ẹ̀ tó ń filé ayé rẹ lápẹ́. Tó bá wá ṣe bẹ́ẹ̀ tó kàn sáwọn tó mojú lè jẹ́ ọ̀rọ̀, ara yóò sì lé kokoko bí ara ọta. Irú àìsàn wo ló wá ṣe tó ṣe bẹ́ẹ̀ tó sọ dẹrù àròkà ilé tó ṣe bẹ́ẹ̀? Bẹ́ẹ̀ni kò ṣeé yìnbọn sí, kò ṣeé fojú rí sẹ́. Èwo ló wá ṣe bẹ́ẹ̀ tó ń filé ayé yín lápẹ́ sótó sọ yín mọ́lẹ̀ bí ìgbà tí wọ́n so ẹran mọ́lẹ̀? Ṣáìrórun sùn tí ní ṣáyẹyẹ àjíjá ni ṣára yíyún ni ara yíyún lẹ́yìn ìwẹ̀, ara títa lẹ́yìn ìwẹ̀ bí ìgbà tí èèyàn fomi atapara. Àìsàn pọjọ́ búrata láyé ilé tó jẹ́ pé àlè kàtán lórí àgbàgbé. Ẹ wá máa gbọ́ mi, èwo gangan gan ló ń ṣe yín yẹn? Ẹ wá pé ìtó ń ṣe yín àfẹnubà àtìgbà tá ti ń ṣètò yá kì í fẹnubà ìtó ń ṣe yín gangan. Nọ́mbà làájì àgbà bàbá láàánú ni kẹ ṣe bẹ́ẹ̀ kẹ kàn sí tẹ́ bá wá pé nọ́mbà bàbá. Bàbá ẹ ti jọ wẹ́wẹ́ ọ̀rọ̀ ohun tó ń ṣe yín rèé. Bàbá yóò wá sọ bí ẹ ṣe pàdé. Tẹ́ ẹ bá wá ṣe bẹ́ẹ̀ tẹ́ títí ẹ tẹ́tí ṣètò yìí ní gbogbo ìgbà. Àdírẹ́sì bàbá ibi mẹ́ta péré ló wà láti ìlú Àkúrò lóye mẹ́kùn tẹ́ délu ọ̀wọ̀ tẹ́ délu ọ̀rẹ́. Apá ibi tó bá súnmọ́ yín ni kẹ ṣe bẹ́ẹ̀ kẹ kàn sí lápá àtibẹ̀. Ìtí mò bá bọ̀ àníṣára yíyún lẹ́yìn ìwẹ̀ ń tiyín ni kò ní kú fọ̀ láǹde àrùn ẹlẹ́sìn òmẹ̀sìn. Orí ṣàdédé máa pariwo yé. Kò ṣeé fojú rí. Àní kórí ẹ̀dá ṣàdédé máa pariwo yé, kára máa gbọ̀n pẹ̀pẹ̀pẹ̀. Kọwọ́ àtẹsẹ̀ máa kú rèrèrè. Ẹ mọ̀ pé ó rí bí ìgbà tó mi ò ráàyè ṣàn kọjá ni tó jẹ́ pé àwọn ìdọ̀tí. Wọ́n ṣe bẹ́ẹ̀ wọ́n dí ojú odò, odò ò ní fara re lọ, bẹ́ẹ̀ ló rí lágọ̀ ara ọmọ nìyẹn. Tẹ́jẹ́ ò bá ti ráàyè ṣàn lágọ̀ ara ọmọ ẹ̀ dáadáa, oríṣiríṣi ìṣòro oríṣiríṣi làlùrí àkùdé ló ṣe bẹ́ẹ̀ tó ń dá ságọ̀ ara ẹni. Bẹ́ẹ̀ tẹ bá kan sáwọn tó ń mojú lè jẹ́ ọ̀rọ̀ yìí, ọlọ́run ọba mi yóò ṣe bẹ́ẹ̀ yóò gbà yín lọ́wọ́ àrùn àtàìsàn. Èyí tó tún wá ṣe pabambarì ń bẹ̀ wá máa gbọ́ mi. boya le mo pe le je oro kekere nkan kekere lasan bayi ni o se be ti won pe e lo re ise aisan to je pe ti nowo si latojo to pe yo se be yo ko ku oni igbesi aye ti e ma pe se magic n baba yi lo ni magic ko sale jo bi ele to ko ti o wa dede ni ai le se dede omokun lodo yawo sai romo bi ntin iso wa won bi nkan po jabura te ele ti won te ti gbo mi lo lo bayi ele to je pe ikun won yo ko sajede gagele mo nje ki lo ga nikun ti won won pe ibeji ni bembe ibeta ni bembe won ti ma ki won iya alagbaja iku asokale anfani igba ti o ba dodun kini odun keji won pe ati lawi ni se han ki lo de te kuku tete jigiri lowo bereke kan salaji agba baba laanu ke wa gba mo gbogbo itin bembe ni o ku olaga ewe ategbo tolohun oba mi dasile aye ki se fun wasa e tu wa ma gbo mi ni pariri se laye awa omo eda sala kala lo ngogo lowo yin ke mai ti ifeyin lele lowo ale kan ti ma rin mole loju orun se akotin tin ni se jakule ni sami korira lodo alaanu ni samu bo se ntin samu bo ko ataya ni se ti lori se ntin ni gbogbo e ni o se be ti o kuro laga ni gbesi aye ti nla yo yo bade mo yan le mo pe yeju awon ti o se be ti won ti gbeto latojo to pe awon na ti n yo bayi won ti n toka sawon eyan ka awon ti won toka bi fun wi pe ma lo sodo alaji agba baba laanu ti won se be ti won ba be ti won whatsapp abi to si ri be awon na ti tun be lomi lo aja si wi pe eni ko le dali aye se lotun lo si la se be ta ma ran ra wa lowo ojen wa se be je tun fi number laji agba baba laanu e je fi yun lede 080 60 97 0829 0063 97 0829 mo kiyan ku kale omoya jowo ebinizan lo ko mi wa ni ku moro leke amele mero ede kata pilor ti wole asebi na ni mo fin kiyin o e je ndodi keji lona mu pada bo e ku kale
1: ohun ala nta ku bole digi bole disu suba baba fi dama eyan
2: ọjà ni mo gbé kalẹ̀ yìí tí ò sẹ́ni bèrè tí mò ń tà ó yá ń bàdàn jàre.
3: ìyá tankété ayé ń lé ọ́n bí òun sá lọ́ka fashion ń bọ̀ lọ́wọ́ ọjà yé ò tó gbọ́ ìmọ̀ràn mi ó yá lọ́dọ̀ alhaji àgbà bàbá aláàánú spiritual home ó gbóná bí ẹlẹ́gùn ṣọ̀pọ̀nà òun gan-an lọ́nà àbáyọ kọ́pọ̀ àwọn tó fẹ́ tàtà jèrè ń sátọ̀ ẹni wọkọ̀ wáyà ẹni fẹ́ gbọ́mọjọ́ á lọ bẹ̀ confirm ni kì í ṣàṣàwọ̀ nínú kápọ̀ owó ayé kúrò lára ni
2: ṣèbí ìlú Àkúrẹ́ ni wọ́n wà
3: bẹ́ẹ̀ni wọ́n ń wà ní ìdí mango òkè ọgbà lọ́jọ́jọ́ Wednesday, Thursday àti Friday sọ fọ́lọ́kadà ní Lafẹ́ Junction Àkúrẹ́ nílùú Ọ̀wọ́ ẹ lọ pàdé wọn ní God Plaza lọ́jọ́jọ́ Saturday àti Sunday opposite Àlàáfíà Hotel Ọ̀wọ́ Monday and Tuesday ní ká ẹ lọ pàdé Alhaji Àgbà ní Bakusa Street opposite ilé ìyá Bakusa ìlú Ọ̀rẹ́ Alhaji Àgbà kọjá bẹ́ẹ̀ àgàgà ìyọnu àgbàlú olóṣèlú contractor ẹ̀yin ni ìyọnu àgbàlú wà fún mo já ọ̀tán telephone 0806 397 0829
0: mo kí yín ẹ káàbọ̀ padà ẹ rí fọ́nrán tí mo lò yìí gẹ́gẹ́ mo ti máa wín gbogbo ọgbà ó ti júwe àdírẹ́sì bàbá ó ti pe nọ́mbà bàbá ó sì ti mẹ́nu ba ohun díẹ̀ nínú ìta ìwé látẹ̀ẹ̀kan ẹ̀jẹ̀ ń tún ṣe bẹ́ẹ̀ kí n farabalẹ̀ pé tẹ́ ẹ bá rí nọ́mbà yẹn mú nínú jíngù yẹn 0806397 0829 0806397 0829 gẹ́gẹ́ mo ti wíbọ̀ látẹ̀ẹ̀kan tí gbèsè ayé ẹ̀dá ò bá wá dúró dédé láyé ní èyí ato àwọn tó mójúlẹ̀jà ọ̀rọ̀ lọ kí wọ́n bá yín túnlé ayé ẹ̀dá ṣe bóyá lẹ mọ̀ pé eré oko yín tó kọ̀ tí ò sojì gbìnì tí ò ta bọ̀kù àbọ̀kù àyẹn ṣe máa bọ́rọ̀ wá àṣẹlẹ̀ ǹjẹ́ kí ló fà á ẹ̀yin àgbẹ̀ àroko bọ́dún dé ẹ̀yin kan jókòó tẹtẹrẹ ẹ bèrè àánú ọlọ́run ọba mi ẹ bèrè ẹ̀yọnú ọlọ́run ọba mi lórí iṣẹ́ lórí òkòwò yín ẹ bá wá ṣe bẹ́ẹ̀ tánú ọlọ́run ọba bá ti ń bẹ lórí iṣẹ́ ti yín lẹ́yìn àgbẹ̀ àroko bọ́dún dé eré oko yín yóò sojì gbìnì tí ó ta bọ̀kù àbọ̀kù àní ìyá lọ́jà bàbá lọ́jà yóò tàtà jèrè ó ṣọwọ́ pẹ̀lú èrè rẹpẹtẹ àti iṣẹ́ gidi tó nítumọ̀ ipò tẹ́ lẹ́ látọjọ́ tó pẹ́ yóò tẹ̀yìn lọ́wọ́ ìrìn àjò sílé èbò yóò dìrọ̀rùn ẹ rí gbèsè jíjẹ yóò pòórá láyé ti ẹ lọ rè yáwó ẹ yáwó tí bẹ́ẹ̀ yáwó tán e wa se be gboja kale eta e kan salaji agba baba laanu te lo re gba moran lodo ti won awon ti won se be awon na ti yo won ko le we sita wi pe ibi ti won fasire won pa mo sire eyin na e lo re fasire yin pa mo sowo olohun oba jare latara laji agba baba laanu number baba re ko to di pe won gbe baba gori agbagbe 080 6397 0829 00639 70 08 29 number laji agba baba laanu ni e je ntupe lekan si 080 6397 0829 alaji agba baba laanu mo ki yen ku dede asiko e ki gbogbo olugba to lu fe wa ku dede asiko yi o
4: e ku dede akoko yi gbogbo eti to ngbo mi nibi ti eto yi ba de ajinde aroma je o
0: ami
4: asan ti ogbogun oni senu kokan wa
0: ami olorun
4: oruko mi te ngbo na ni alaji agba baba alaanu opopolopo awon eniyan ini won ti ma awon kan ti eto wa yi dale lori ni gbogbo igba fun won to ba ja ti pe akoko ti e na rewo na fi dile nkan ko wa gbo awon kan ti o so lanfani ti o je wulo fun ninu awon eto yi sugbon ko to de pe aboro na lo si waju e je ka ko daruko awon bi te ti le ma ri wa awon ite ti ma ba apade atawon ojo te ma ri wa e ma ba apade nilu akure ni ojo wednesday ojo thursday ojo friday ojo mete tailor ma wa nilu akure gbogbo bi kibi to ba ti nbo to ba ti de akure so yipo n lo si lafe junction to ba ti de junction awon olokada kun be babia so yipo do abala anu lo n lo loke ogba won gbe ode be eyin to ba ja si pe ondoro do na ti nje ma eyin eduo ni second gate mechanic junction eyin ma wa si lafe junction ma ona na lo dodo wa e so fa awon olokada pop si abala anu le n lo loke ogba ni di mango won gbe yin dodo wa ojo wednesday ojo thursday ojo friday ojo meteta la fi ma wa ni ilu akure fẹyin to ba ja si pe ilu owole yin wa gbogbo bi to ba sunmo wo eyin te wa ni kogi eyin te wa lapakan ekiti eyin akoko edo gbogbo eyin te wa ni akoko patapata owole yin o ti ma ri wa ni ojo saturday atojo sunday to ba je pe ojo sunday ni wo fe wa o tete wa ni laaro ni tori pe ago mejila la ma kuro nbe ni ojo sunday te ba ti wa de ilu owo so fa olokada pe na god plaza le nlo te ba ti de na god plaza ni doju koju iletura alafia ote e so podo abala anu le fe wo nitori pe le taja yi eyan po nbe repete e ma gun oke o ba se ntenu ma ni gbogbo gba si loke isale lawa odo abala anu e pe number ti atokun pe fun yun eyin te ti number na mu atutu number na pe fun yun eyin to ba ja si wi pe ilu ore leyin wa ti gbogbo bi to sumo re eyin te wa ledo okada ni eyin ara benin ni eyin ara jebu ode jebugbo eyin mowe bafo eyin ara epe eyin te wa lori omi patapata ilaje ni owo ore leti ma ri wa ni ojo monday atojo tuesday ilu ore leti ma ra lojo monday atojo tuesday te ba ti de ore so pe lo si bakusa street te ba ti de be ni office abala anu le bere feyin te ba ja si pe e fe pe wa e fe bere nkankan lori e ma pe number yi 08063 97 0829 08063 97 0829 number to dele se alaji agbanu fun awon nkan ta wa fi ran ara wa leti ta fi da en leko ni gbogbo igba kini nkan na ba se ma so ani meji meji na le to ti wa ipin si bawo ni a se le ra ye eni se a bawo la se le ri alaafia lo le aye eni bawo la se ni je foni ku folande bawo la wa na ti le tegbe gbogbo e na lati dapo feyin o to ni la kai o ti ma di ti e mu ni ninu e iwo to ba ja si pe oro gbesi aye ti eni lojo loju lojo logun iwo na dide nle foro ara re ma pa ti se o mara eyan pariwo nkan ti se mi iwo to ojo pe ririse re nu to ati je ati mo ri olo dede aisan lo na ki se pe en to subu are nikan to subu aisan tinu ti aye oju ndun te ti ndun ke so nikan na ni an pe ni aisan eni ti nkan ri olo dede ni aisan lo nse ẹni tí nǹkan rẹ̀ lóde ìsàn ní ṣe ti gbèsè ayé rẹ̀ ọjọ́ra wọn àìsàn ní í ṣe ẹni tó ṣiṣẹ́ ṣiṣẹ́ tí ò lákòjọ àìsàn ní í ṣe ìwọ náà dìde ńlẹ̀ kó wá sàìsàn kankan tó ń ṣèyàn ọlọ́run tó da ewé tó da egbò ó da fún ká máa lónìí bá a ṣe máa ń gbogbo ìgbà ni ó da fún ká máa lónìí nítorí wípé kó tó da àwa tá a fẹ́ máa lu akínní ló ti dá àwọn akínní síwájú wa ó ti da ewé síwájú wa ó da ẹranko ó da omi ó da yẹ̀pẹ̀ lẹ́lẹ̀ gan síwájú gbogbo wa awa iyan adeba gbogbo awon nkan yi ni kale kan wa lo fi de to fi se da si waju wa o mo pe ngba to n ba da wa eda tan a ni dikini lati le ke ko ma wulo fun wa ewo wo ni wa nbe ewo wo ni nbembe se wo ni nbembe lati le fi si toju ara re in to lo n fowo si ni le duri aso ta wo yi o na wu ni aro wu ni won ti ma so ta wo yi ara le na lo ti jade gbogbo nkin to ri ko se bagi to gbe so to fi nsako ara le lo ti jade e igo to fi soju to fi nsako ara le lo ti jade bo ma to ta ngun kaakiri ara le lo ti jade nitori gbogbo nkan ti a fi se gbo awon kini nu le na ni won ti mu jade ki wa ni nkan to jade ninu le ta wa so de wo funra wa tawon esin kan fe so de wo fun wa ta na fe gba be kori be iwo dide le fun ara re dara re ma jara re gba lowo won ma je ki won o fi aisan ma je ki won o fi se olesi won je won o fi imo kan ma fi ko bara re lodo won dide nle foro ara re moju toro ara re aisan lo nse o ni o ni bi a se ntoju re aisan tinu ara ni o ni bi a se ntoju re aisan ti gbe si aye ni o ni bi a se ntoju re oja lo gbe kale ti o ta dide nle foro ara re irin ajo lo ferin to fafafa ti o bo si dide nle foro ara re iwa won kan lo dawole ti ese dede dide nle foro ara re iwo na wa bere bere fe yonu agbalu lori nkan to ba fi doju ko yo se dede bere fe yonu agbalu obirin lo je ni ohun lo fun o okunrin lo je ni ohun lo fun o omode ni ohun lo fun o ko se ni ti ohun lo fun dide nle foro ara re o ma fi gbala re ma fi dola be la tun wa ntenu mo eyin te wa ninu oko na eyin na e bota e wa bere foro ike yin na sori ire ke sori ire ke yin na joyan opo agbe lo ran ma lo loyinbo opo agbe ni nkole todo opo agbe ni se nto da mere mere iwo ori nkan kan se nti e ba se ma wi gbogbo gba oko wa legbe ala enikini nkan ko ti won da o wa lagbe ala teni keji nkan ko ti won da ti e iwo ori nkan kan be bi ki won ti e ki wo lo nti e ko fi lalon bagi ki wo fi mu nkan to je pe awon egbe re apere moto ni won fi nko ti won te ba fe lo ko ti won ki wo wa mu lalon bagi ko fi ma ko ti e ogbon ni won da won na dide nle won na wa bere ki bawo ni won se nse ko sese ninu e wa bere bi won ti se nse ona ti won gbe gba ti fi nri be ko si awon baba wa ko si ti won oni logbon iwo na dide nle foro ara re won ni bo ba bere ona a fi han to ba bi gba to bere ona la nu fi ja o si iwo na bere ona pe bawo ni a se se lotun je won ba de wa ja o si o ti n gbe to yi o ti bo sori ire nigba to ti n gbe to yi iwo na dide nle foro ara re ma fi gbala re ma fi dola ma fi iwosan re ma fi dola opolopo awon eniyan lokole lakopati elomi fogun odun ogbodun kole ti o lase yori lori e wa bere pe ki lo fa to fi ri be wa bere pe ki lo de ti ko to ri se laaro to ni ri se losan wa bere pe ki lo de to jeun losan to ni ronje taro je wa bere nipa orugbesi aye re pe ki lo de to pe jo ti wo ti daye o ronje gidi jeri aje ko je ni wo je aso ti o ba loku ni wo wo bata ti o ba loku ni wo wo aso to mo enikan ba loku ni ako sorun omo ti e iwo dide nle wa bere pe bawo lo ti ja so gbogbo ti wo ba fe se bukata lori aya lori omo lori ara re o se ni rorun ri afipa kale ke lo fi ma se ti e wa bere lowo eleda re wa bere lori irawo to wo na gbe wa si ile aye wa bere olohun obo oko ko se en to ko aju ati aju are ni ti a ba ti fe wi ategbo se ko sesin kankan to ko iwo ma pa nkan mi po mo olohun ni ma gbokuta kale ko ni lo olohun ma gberin kale ko ni lo olohun sugbon lati toju ara re pelewe pelegbo ah ma se mistake ko si nkan kan to njo yu pe o gbodo lele o gbodo se lele ese lele rara ko ri be fun won to ba ja si pe o wa fe pe wa o fe ri wa number eni ko ma pe 08063970829 08063970829 ajinde aro ma je asan ti ogbogun ko ni senu kokan wa o
5: ami ami olohun oba

Káàbọ̀ padà. Mo lẹ ti gbọ́ látẹnu Aláàjì àgbà bàbá aláàánú àgbà mímọ́ ńlẹ̀ tí fitewétegbò ṣètù sílẹ̀ fọmọ ni. Gbogbo ẹ ti yé yín yékéyéké, mo wí tèmi Aláàjì àgbà wí tiẹ̀. Bẹ́ẹ̀ ni jíngù fọ́nrán eléta ṣe bẹ́ẹ̀ ta lò, òun náà fọn rere lórí àgbàgbé. Lé tí túmọ̀ sí wípé kẹgbẹ́ tòyí lágbọ̀yé kẹgbọ́ lágbọ̀yé ni. Ọmọ tìyín mọ bọ́ọ̀lù gbá, ó mọ bọ́ọ̀lù gbá káàkiri. Bí wọ́n ti ń pè lọ́tún ni wọ́n pè lọ́sì, síbẹ̀síbẹ̀ kò rọ́wọ́ yọ. Ló ká ṣàfihàn ni. Ó ti lọ sápàtún sápàsì, wọn ò rí mú. Ẹ lọ rèé ṣe wádìí ọ̀rọ̀ oje. Ògo ọmọ wa ò ní kú, ògo tiwa náà ò ní kú oje. Gbogbo iṣẹ́ kíṣẹ́ lè tó bá wá kù tí ọmọ yín dáwọ́lé lórí tí ò lọ sọ́wọ́ iwájú. Ẹ má kọ jókòó tẹtẹrẹ kẹ máa sùn. Kẹ pé Ọlọ́run ó ṣe, Ọlọ́run ó ṣe kẹ máa fẹnu sọyún. Lóòótọ́ Ọlọ́run ọba mi yóò ṣe. Àmọ́ ẹ jígìrì kẹ dìde sọ́rọ̀ ìgbésí ayé yín, kẹ gbé ìgbésẹ̀. Ọmọ tó bá ṣípá lò bí ẹ̀ ń gbé. Kò tó di pé wọ́n máa fi yún ṣe lọ fún ti dédé àsìkò yìí. Nọ́mbà Aláàjì àgbà bàbá aláàánú rè 0806397 0829 0806397 0829. Mo kí yẹn kú kẹ̀lẹ̀. Òmọ́yájowó Ebenezer ló kọ́ mi o. A ní kú mọ̀rọ̀ lẹ́ẹ̀kẹ́ Amílẹ̀ Mẹ́rọ̀ Èdè. Kátà pílọ̀rọ̀ tí wọ́n lé aṣebi mo fi ń kí yín.

0: kalẹ̀ yìí tí ò sẹ́ni bèrè tí mò ń tà ó yá ń bàdàn jàre.
1: Ìyá tankété ayé ń lé ọ́n bí òun sá lọ́ka fàṣàn ń bọ̀ lọ wọ́jà yé ò tó gbọ́ ìmọ̀ràn mi ó yá lọ́dọ̀ Alhaji Àgbà bàbá aláàánú spiritual home ó gbóná bí ẹlẹ́gùn ṣọ̀pọ̀nà òun gan lọ́nà àbáyọ tó pa àwọn tó fẹ́ tàtà jèrè ń sátọ̀ ẹni wọkọ̀ wáyà ẹni fẹ́ gbọ́mọjọ́ á lọ bẹ̀ confirm ni kì í ṣàṣàwọ̀ nínú kápọ̀ owó ayé kúrò lára ni.
0: Ṣèbí ìlú Àkúrẹ́ ni wọ́n wà.
1: Bẹ́ẹ̀ni wọ́n wà ní ìdí mango òkè ọgbà lọ́jọ́jọ́ Wednesday, Thursday àti Friday sọ fọ́lọ́kadà ní Lafẹ́ Junction Àkúrẹ́ nílùú Ọ̀wọ́ ẹ lọ pàdé wọn ní God Plaza lọ́jọ́jọ́ Saturday àti Sunday opposite Àlàáfíà Hotel Ọ̀wọ́ Monday and Tuesday ìka ẹ lọ pàdé Alhaji Àgbà ní Bakusa Street opposite ilé ìyá Bakusa ìlú Ọ̀rẹ́ Alhaji Àgbà kọjá bẹ́ẹ̀ àgàgà ìyọnu àgbàlú olóṣèlú contractor ẹ̀yin ni ìyọnu àgbàlú wà fún mo já ọ̀tán telephone 0806 397 0829

0: le seru olola o
1: o te laye mi wa o
2: dupe la olorun fun ta la se fun mi January ta wa si bayi wa soro ni ka ra cement ile yan mo tin kon fun 17 years ni ile bo ile yan ko wa nbe but to the glory of God leyin ba ti mo ra cement yen mo akọ ile yan ta within January ti now lanlo to ti wa wa leyin mi tun lo fe pa to o ni awa lo n fe ka ra ala lo o la wa lo n fe po ma da duro de wa olorun de se owo yen ni ona ti a lero ati mi atoko mi ati ra ti
3: dona ele ta yin ko tele
2: be
3: odun melo
2: 17 years
3: 17
2: be
3: o wa wa igba wo le wa si bi
2: January
3: ejo awon to ra cement
2: yes
3: so be se wa kuro bi
2: emo wa so fun olorun mo ni ko ba mi ko ile yen pari ti wa yen olorun de pari ti wa
3: dojin tara lenu January 6
2: ben
3: e to wa ra ile another
2: ko leyin ni olo awa lo nfe ka ra ala lowo la awa lo ma gbe project asugba ati ra bayi
3: e patewo e kilo e de nwo bayi eyin wa ni December pelu ile uncompleted building ti o le pari for 17 years
2: since 2007
3: enteyan ntẹ̀yìn ò wá lè ṣe láti 2007 tó dẹ̀ ṣe láàrin January 6 kì í dẹ̀ ṣe pé wá tún ṣe ó tún wá ra ànọ́dá ilé tí ẹnìkan tún ṣe tiẹ̀ tì abẹ́ni ẹ ti parí tiẹ̀ náà kó lè mọ̀ yàtọ̀ láàrin aládùúgbò àtẹ tí ò gbá ní o tẹ́lẹ̀ the same category ni wọ́n wà wọn àjọ parí ilé wọn ni bọ̀ nígbà tó rí ọ̀fẹ́ dórí tiwọn wọ́n parí tiwọn wọ́n tún ra tẹlòmíì tí ò lè dá parí bó ṣe kúrò lórí òkè
4: yìí
3: let double grace work for you.
4: Náà ó lọ fẹ́ ṣe kó méjì
3: sí ọtọ́ ó tó pè ní great mercy nìyẹn tún lọ ra mi.
4: Amen.
5: Ọ̀rọ̀ yìí ti dé.